tí a jẹ ọmọ ọlọrun kini de ti alaafia ati ife ati irepo ati isokan ki lo de ti o si laarin wa tabi ninu ijo ki a ri wi pe awa ti a ti di ọmọ ọlọrun igba miran tin ba nka kiri gba mo lo lati inu ijo kan si ijo miran mo si ri arabirin kan o nlo mo si be lowo adari ekun pe ah arabirin to nlo ni o ti to odun meje mejo ti o ti denu ijo yi o si je eni ti a ro ko ja fafa ni olorun ewo lo nse ninu isin awon onigbagbo se idapoje lo wa ni ah won ni o pe ta tin ba soro sugbon ede ti e oye wa ede wa na ko ye nitori be se lo dara iya soto ki be ni keni joko ki be ni keni soro ki be ni keni wewe onkohun nitori wipe o ro wipe ohun ni ohun mojo laarin awa ti a wa ni ijo elede yoruba ni ki lo de tori be ki lo ma nfa awon aiso aini isokan tabi iyapa laarin awon onigbagbo ye ki a wo won ni kokan ninu genesis ori keta dini ogoji genesis ori keta dini ogoji lati ese keta israeli si fe josephu ju gbogbo awon omo re lo nitori ti se omo ogbo re o si da ewu alarabara aso fun nigbati awon arakunrin re ri pe baba won fe ju gbogbo awon arakunrin re lo won korira re won ko si le soro si ile alaafia nihin ni a ri idile jo idile jacobu awon omo re mejejila ni a ri wipe won ni wahala ohun ti o si fa wahala yi ni oju saju ti o wa laarin jacobu baba ati josephu ikan ninu awon omo ni kii se nitooto ni josephu je eni rere nitooto ni josephu la ri wipe eni ti o je bi eni ta le pe ni omo olorun to ni iwa rere ti ko darapo pelu iwa buburu awon omo to ku sugbon kii se nitori eyi ni jacobu baba re ni o fi ran nkan fun ti o fi yato si awon to ku won ni nitori o je omo ogbo re o ma nsele laarin ebi wa nigba miran o sese ki o je wi pe enikan o ti ni omo merin gbogbo awon omo merin wonyi ni won je obirin o ti n gbadura o ti n gba awe o ti n gba imoran o ti ka bibeli o ti so gbogbo to le se ti o tona gege bi oro olorun lati le bi omokunrin gbati o ma bi omo karun ni ori wo pe okunrin ni omo yi inu re ti dun re koja sugbon bi omokunrin yi bi o ti n dagba bi o ba ti lo si ibise bo ba ti de ani lagbaja nko omokunrin e lo n bere yin o wa di pe awon omo birin merin isaju won ja mo nkankan iru eni be a ma fa iyapa ninu ebi re iru eni be a ma fa ikorira laarin awon omo merin akoko ati awon ati omokunrin yi bi o ba tin jeun awon omo marun won ti jeun o bi ohun tin jeun atun pe omokunrin yi ani wajoko ti mi bi atun jeran apo si lenu ani nitori be ma so fa awon to ku o sugbon mo feran re iwo nikan ni iwo ni arole mi iwo ni okunrin gba omo iya tun lo so fa awon to ku ani nitoto ni won dagba ju ohun lo sugbon ohun lo laju won lo nitori pe ohun ni arole baba ni en to ba nse be o fe fa iyapa ninu ebi tabi o sese ki o je pe iya fe ba omokunrin ah ma fo okan o ma fo okan mo mo awe ti mo gba mo mo adura ti mo gba ki to bi omokunrin yen eni keni to wa fe na lo lo awon omobirin to je to mu tele e nitori be eyi okunrin o gbodo fo ohunkohun to ba se je ki n de ko so fun mi iru omo be a ma n ba iru omo be je ni ki se be nikan o ma n fa iyapa ninu ebi je ki n tun se apejuwe miran fun o sese boya omokunrin kan o sese gbeyawo mama mama ti e o wa joko ti ninu ile bi o ba tin bo lati bi ise ani mama nko iyawa ni ohun to n ti e wa pade e loju ona ohun to n bomi fun e pe ko mu omi gba to se de lati bi ise o ti e ki ohun mama lo n bere so feran mama ju mi lo ni mama mi ni o mi o je gbagbe mama nitori pe osu mesan lo fi gbe mi igba to ti gba to mo pe o je gbagbe mama o se fe mi sile iru nkan be o ma n fa iyapa ninu ebi ni nitori be o ye ki asora ke ari wipe oju saju kan ko si
kí a sì rí wípé a kò gba ohunkóhun láàyè láti fa èyí apá wọ inú ẹbí wa. Kí a máa fi ìfẹ́ hàn, kí a jẹ́ kí ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ àti ìfẹ́ kí ó wà nínú ẹbí. Wo ìwé òwe, ìwé òwe orí kẹrìndínlógún ẹsẹ ìkejìdínlọ́gbọ̀n. Aláyídáyídá ènìyàn dá ìjà sílẹ̀, a sọ̀rọ̀ kẹlẹ́ ya àwọn ọ̀rẹ́ ní ipa. Bí a bá rí wípé ẹnìkan wà ní inú ilé wa tí ó jẹ́ wípé bí ọkọ bá ti lọ síbi iṣẹ́, ẹni yìí ó sì pe ara rẹ̀ ní ọmọ Ọlọ́run, bí ọkọ bá ti dé ani káàbọ̀, etí ẹ̀ mélòó, méjì ni, kí ló fi ń gbọ́ ọ̀rọ̀? Bí o bá mọ nǹkan tí ìyàwó rẹ̀ máa ń ṣe àti nǹkan tó máa ń sọ àti gbogbo ìrégbè tó máa ń wí nígbà tó o bá sinlé, hàn wá rí pé obìnrin yìí kì í ṣe èèyàn rere o. Gbogbo nǹkan wọ̀nyí ni wọ́n gbìn sínú, o mọ̀ wípé a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́ tàbí a sọ̀rọ̀ kẹ́lẹ́, o máa ń pínyà ìyàwó àti ọkọ ní. O ṣe sọ wípé mẹ́nu ẹ̀ mẹ́nu mi ò fẹ́ ṣe olùṣọ́ àbí adènà àbí ọlọ́pàá fún ìyàwó mi. Ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé bóyá ọkùnrin kan nínú ilé ó ń bá ọkọ rẹ̀ ṣe iṣẹ́ ní ibi iṣẹ́ kan náà, ó wọ́n sọ fún ọ wípé etí ẹ̀ mélòó, bí o bá mọ nǹkan tí ọkọ rẹ̀ ń ṣe níbi iṣẹ́, ó ní àwọn ojú mi níta o. Bí o bá gbẹ́kẹ̀lé ọkùnrin yìí tí wọ́n sọ pé dípà dípà dípà ló ń lọ, wípé kò ṣeé gbẹ́kẹ̀lé o, nítorí pé ní ojoojúmọ́ obìnrin kan wà níbi iṣẹ́ wa, wọ́n máa ń jọ jẹun lórí tábìlì kan náà. Àbí bẹ́ẹ̀ ni, àbí bẹ́ẹ̀ kọ́. Bí o bá ń gba irú nǹkan bẹ́ẹ̀ yẹn láàyè tí o sọ fún wípé mi ò fi ẹ́ ṣe ọlọ́pàá akọ́dà fún ọkọ mi, panu rẹ mọ́. Bí o bá ṣe bẹ́ẹ̀, irú ẹni yìí yóò pín ìwà tí ọkọ rẹ yóò pín yín níyà. Ó ní nítorí a sọ̀rọ̀ kẹ́lẹ́ ya àwọn ọ̀rẹ́ nípa. Nítorí bẹ́ẹ̀ ò yẹ kí a ṣọ̀rọ̀, kí a má gba àwọn asọ̀rọ̀ kẹ́lẹ́ àfi ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́, kí a má gba wọn láàyè láti máa sọ̀rọ̀ ọkọ, láti máa sọ̀rọ̀ ìyàwó wa. Bákan náà ni nínú ìjọ, bóyá ẹnìkan òun tiẹ̀ kì í rí ohun rere nípa ẹnikẹ́ni, ojoojúmọ́ ṣá a ni adarí mo fẹ́ rí yín o, adarí iṣẹ́ ìgbàgbé mo fẹ́ rí yín o. Bó bá sì béè lọ́wọ́ arábìnrin pé kí lẹ tiẹ̀ ń rí adarí fún lójoojúmọ́, tekutẹyẹ ló ń sọ, bó gbọ́ ti bí, kò tí ì mọ̀ bóyá nǹkan tó ń gbọ́ ojú òtítọ́ ni àbí kò jẹ́ òtítọ́ ni. A ní mo tún ti gbé mi ìdé o, mo tún gbọ́ pé lágbájá ilé lágbájá ló ń sùn. Mo tún ti gbọ́ o, lágbájá ní aago mọ́kànlá òru àná ló tó kúrò nílé tẹmẹ̀dù, ojoojúmọ́ ṣá ló ń rí nǹkan sọ. Ṣé o kì í dúró sílé tiẹ̀, àbí o kì í gbàdúrà, àbí o kì í ka bíbélì, àbí ẹ̀mí Ọlọ́run kì í gún ẹ ní kẹsẹ́ wípé kí o fi ẹnu mẹ́nu pé èyí nì náà tó. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé irú àwọn tí ó ń gbọ́ tekun sọ fẹ́ yẹ, àwọn tó máa ń dalé oníléru ni, àwọn tó máa ń fa ìyapa láàrin àwọn ènìyàn mímọ́ àwọn ọmọ Ọlọ́run ni. Yẹ kí a wo ìwé òwe orí kẹtàdínlógún ẹsẹ ìkẹsàn-án, ìwé òwe orí kẹtàdínlógún ẹsẹ ìkẹsàn-án. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ó wá ìfẹ́, ṣùgbọ́n ẹni tí ó tún ọ̀ràn kú sílẹ̀ ó ya ọ̀rẹ́ nípa. Ohun tí a ń sọ ni wípé bóyá nǹkan kan ṣẹlẹ̀ láàrin ọkọ àti aya, ọmọ kan sì ń bá wa gbénú ilé, ọmọ tó ń bá wa gbénú ilé yìí ó jẹ́ ọmọ tó lọ́jọ́ lórí, ó jẹ́ ọmọ tí ó gbọ́n díẹ̀, ó sì mọ kí ló ti ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti aya. Bí ọkọ bá tilẹ̀ fẹ́ gbàgbé àwọn nǹkan tá a ti bọ̀ mọ́lẹ̀, àwọn nǹkan tá a ti dáríjì láàrin ọkọ àti aya, gbà tí bóyá ń sọ̀rọ̀ míì ni ọmọ ìyá kan tó fa nǹkan ìjáde ni, a tún sọ wípé nísìn ó wá ń ṣe bẹ́ni pé ó fẹ́ràn ọkọ, nísìn ó wá ń ṣe bẹ́ni pé ó ń wá ń jẹ, nísìn ó wá ń ṣe bẹ́ni pé ó ṣe féfé, èyí tó ṣe lọ́sẹ̀ tó kọjá ńkọ́ bọ́ntì ẹ̀ ti parí ẹ̀, ṣùgbọ́n ó rántí ṣe èèyàn burúkú ni ẹ́ kẹ́ àmọ́ ẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ tó tún wú àwọn nǹkan tá a ti bọ̀ mọ́lẹ̀, òkú ọ̀sẹ̀ méjì, òkú ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ó tún hu jáde, irú ẹni bẹ́ẹ̀ ó máa ń dá ìjà sílẹ̀ ni, irú ẹni bẹ́ẹ̀ ó máa ń ya ọ̀rẹ́ nípa. Tàbí bóyá inú gbogbo a ti ń dùn, bóyá ẹnìkan jẹ́ apẹ̀yìndà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti padà wá sínú ìjọ, àwa inú gbogbo wa ń dùn, à ń yọ̀, à ń sọ pé a ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Arákùnrin lágbájá wípé èyí apá èdè àìyedè ó bẹ́ sílẹ̀ láàrin wọn. Nǹkan tí ó sì mú kí èyí apá àti èdè àìyedè yìí bẹ́ sílẹ̀ ni wípé wọ́n jẹ́ àwọn tí ó máa ń sọ wípé bí kò bá dìgbà tí Paul wàásù
àwọn ò ní ṣe nǹkan tó yẹ kí wọn kí ó ṣe. Àwọn ẹlòmíràn sì sọ wípé

àtẹ̀jáwẹ́wẹ́ méjì tó sọ di púpọ̀ tí a fi bọ́ àwọn ẹgbẹ̀ẹ́dógún ènìyàn ìyẹn ni mo lè gbọ́rọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn tán ṣẹ̀ṣẹ̀ dìde níjẹta lánàá wípé káwọn náà kán gorí àga wàásù ó ṣe mi ò tiẹ̀ jẹ́ gbọ́ irú ọ̀rọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ paul wá ń sọ fún ọ wípé kí ló dé torí bẹ́ẹ̀ ṣé kìí ṣe jésù kristi ní agbàgbọ́ ni bí mo ti ń sọ nǹkan wọn yóò ṣe é ṣe kí wọn náà kí o máa sọ wípé ó mà ṣe o irú ìjọ wo nìyẹn irú ìjọ àwọn ará kọrìntì o mọ wípé bákan náà ni tirẹ nígbà tí a fi àwọn adarí ẹkùn tí a yàn wọn tí a sọ wípé lágbájá ni adarí ẹkùn tó wá ń ṣe ṣe ọ wípé ó mà ṣe o wọn rí ẹlòmíì nínú gbogbo òjọ ó wá di lágbájá ní tèmi bí kì í bá ṣe wípé olùṣọ́ àgùntàn wa àgbà bí kì í bá ṣe wípé òun ló wàásù òun ló ń ṣí bẹ́ẹ̀lì bí wọ́n tiẹ̀ ń tọ́ka sí bẹ́ẹ̀lì mi ò kún jẹ́ ṣí bẹ́ẹ̀lì kí ni wọ́n mọ̀ kí ni wọ́n fẹ́ sọ nítorí mi ò ní fi tí wọ́n ṣe ṣùgbọ́n tí olùṣọ́ àgùntàn àgbà nìkan òun ni mo lè gbọ́ tiẹ̀ bí ó bá jẹ́ òun ló ń wàásù wọ́n máa wá ṣùgbọ́n tí ó bá jẹ́ àwọn kéékèèké àwọn ìpẹ́ rẹ̀ àwọn tó ṣẹ̀ṣẹ̀ di onígbàgbọ́ tàbí tó ṣẹ̀ṣẹ̀ di adarí ní ìjẹta níjẹrin mi ò tiẹ̀ ní gbọ́ tí wọ́n irú èdè bẹ́ẹ̀ ó máa ń fa ìyapa nínú ìjọ tàbí bóyá o fẹ́ kí wọn kí ó gbàdúrà fún ọ ni onígbà tí n bá rí olùṣọ́ àgùntàn olùṣọ́ àgùntàn ọwọ́ wọn dín nísìnyí fọ́n wọn bá dín ìgbà bí n bá kú mọ̀kú ṣùgbọ́n bí n bá rí olùṣọ́ àgùntàn kó gbàdúrà fún mi ẹlòmíì ò lè gbàdúrà fún mi kí ló dé ta ń ṣe bẹ́ẹ̀ ṣé kìí ṣe orúkọ jésù ni gbogbo wa fi ń gbàdúrà ni àti olùṣọ́ àgùntàn àti adarí nínú ẹkùn àti adarí ìdàpọ̀ ojúlé bàbá fẹ́ gbàdúrà orúkọ jésù náà ni bàbá fẹ́ gbàdúrà ìlérí ọlọ́run tí a rí nínú bíbélì náà ni èé ṣe tí a fi afẹ́ sọ olùṣọ́ àgùntàn di ọlọ́run kò dára bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ kí a má jẹ́ kí ìyapa kí ó wá sínú ìjọ wa kí a mọ̀ wípé ẹnikẹ́ni tí wọ́n bá fi síbẹ̀ ẹnikẹ́ni tí ọlọ́run bá darí wa wípé kí ó wà níbẹ̀ gẹ́gẹ́ bí adarí ó yẹ kí a gbọ́ tirẹ̀ nítorí àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń fa ìyapa láàrin àwọn ènìyàn ọlọ́run mo sì gbàgbọ́ wípé bí a ó ti gbàdúrà bí a ó ti sọ fún ọlọ́run bí a ó ti ní kí ọlọ́run dárí àwọn àṣìṣe wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ó dárí wọn jì wá kí ó sì jẹ́ kí a máa gbé ìgbé ọ̀tún kí a máa hu ìwà ọ̀tún kí a máa rin ìrìn ọ̀tún kí a máa ṣe gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run kí a jẹ́ kí ìrẹ́pọ̀ wà mo gbàgbọ́ wípé ìbùkún yanturu lọ́pọ̀lọpọ̀ yóò wá sí ìgbésí ayé wa lórúkọ jésù kí a tó mú ìwàásù wá sí òpin àti pé kí a tó gbàdúrà kí ni àwọn ìbùkún tí ó máa ń sopọ̀ mọ́ ìrẹ́pọ̀ ìṣọ̀kan ìdàpọ̀ láàrin àwọn ènìyàn mímọ́ láàrin àwọn ará nínú olúwa jẹ́ kí a tún padà síbi tí a ti bẹ̀rẹ̀ orin dáfídì orí kẹtàléníàádóje orin dáfídì orí kẹtàléláàádóje láti ẹsẹ̀ ìkẹta láti ń kà á nísinsìnyí bí ìrì amóni tí ó ṣàn sórí òkè síọ́nì nítorí níbẹ̀ ni olúwa gbé pàṣẹ ìbùkún àní iyì láéláé ohun tí olórin dáfídì ń sọ fún wa níhìn ni wípé bí a bá ní ìṣọ̀kan bí a bá wà ní ìrẹ́pọ̀ ọkùnrin sí ọkùnrin obìnrin sí obìnrin ọkọ sí aya àwọn òbí sí àwọn ọmọ àwọn ará nínú olúwa adarí sí àwọn ọmọ ìjọ sí àwọn adarí gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà ara ti wà nínú ara bí a ṣe jẹ́ ẹ̀yà ara kristi gbogbo wa kí a wà ní ìṣọ̀kan ó ní bí a bá wà ní ìṣọ̀kan ó ní inú dídùn yóò wà bí a bá wà ní ìṣọ̀kan ayọ̀ olúwa yóò máa jọba ní ìgbésí ayé wa bí a bá wà ní ìṣọ̀kan a ó rí wípé bá a ti ń kúnlẹ̀ bá a ti ń gbàdúrà bẹ́ẹ̀ ni olúwa ń gbọ́ nítorí wípé ọlọ́run ní inú dídùn púpọ̀ púpọ̀ sí ìṣọ̀kan ìrẹ́pọ̀ ní láàrin àwọn ènìyàn mímọ́ ṣé o mọ̀ jésù pàápàá ti sọ fún wa ó ní bí àwa méjì ẹni méjì bí a bá fohùn ṣọ̀kan papọ̀ ká a béèrè ohun kan nínú ayé yìí wípé òun yóò ṣe é fún wa nítorí bẹ́ẹ̀ ìyapa ni ó máa ń fa kí a má tètè dáhùn àdúrà wa bí a bá ní ìṣọ̀kan a ó rí wípé àwọn ìlérí ọlọ́run yóò máa jẹ́ bẹ́ẹ̀ ni fún wa bí a bá ní ìṣọ̀kan ní ìgbésí ayé wa láàrin ẹbí wa pẹ̀lú àwọn ará nínú olúwa a ó rí wípé ìbísí ọlọ́run a ó rí wípé ìbùkún ọlọ́run a ó rí wípé ọ̀wàrà òjò ìbùkún láti òkè wá yóò máa wà fún ẹnì kọ̀ọ̀kan wa ò ṣe dìde dúró kó sọ fún ọlọ́run ò ṣe sọ fún ọlọ́run wípé ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́ má ṣe dúró de àwọn ẹlòmíràn wò àwọn ni wọ́n jẹ̀bi gbogbo ètò kọjá àti gbàgbé ẹ̀ àti bẹ́ẹ̀rì ẹ̀ nítorí bẹ́ẹ̀ gbà tí a ti bẹ́ẹ̀rì gbogbo nǹkan wọ̀nyí ká sọ fún ọlọ́run wípé nísinsìnyí o àfẹ́ jẹ́ ti ọlọ́run àfẹ́ ìdàpọ̀ àfẹ́ ìfẹ́ àfẹ́ ìṣọ̀kan ayọ̀ ọlọ́run yóò sì máa jẹ́ agbára àti okun wa ìdìdúró sọ fún ọlọ́run bá ọlọ́run sọ̀rọ̀.

0: bí o bá tí ní ìgbàlà sọ fún ọlọ́run wípé o ń fẹ́ ìgbàlà bí o bá tí ní ìsọ̀dì mímọ́ o ṣe sọ fún ọlọ́run wípé o ń fẹ́ kí a sọ ọkàn rẹ di mímọ́ kí ìṣọ̀kan pípé tó lè wà láàrin ìwọ àti ọlọ́run láàrin ìwọ àti àwọn ará pẹ̀lú
1: Orí ìkẹrìndínlógún. Ǹjẹ́ Kórà ọmọ Íṣárì, ọmọ Kóhátì, ọmọ Léfì, àti Dátánì òun Abiramu, àwọn ọmọ Eliabu, àti On, ọmọ Peleti, àwọn ọmọ Riubeni dìmọ̀. Wọ́n sì dìde níwájú Mósè pẹ̀lú 450 ọkùnrin nínú àwọn ọmọ Ísírẹ́lì, ìjòyè nínú ìjọ, àwọn olórúkọ nínú àjọ, àwọn ọkùnrin olókìkí. Wọ́n sì kó ara wọn jọ pọ̀ sí Mósè àti sí Áróní. Wọ́n sì wí fún wọn pé, ó tó gẹ́, nítorí pé gbogbo ìjọ ni ó jẹ́ mímọ́, olúkúlùkù wọn, Olúwa sì ń bẹ láàrin wọn, nítorí kíni ẹ̀yin àṣẹ ń gbé ara yín ga ju ìjọ Olúwa lọ. Nígbà tí Mósè gbọ́, ó dojú rẹ̀ bolẹ̀, ó sì sọ fún Kórà àti fún gbogbo ẹgbẹ́ rẹ̀ pé, ní ọ̀la, Olúwa yóò fi ẹni tí í ṣe tirẹ̀ hàn, àti ẹni tí ó mọ́, yóò sì mú súnmọ́ ọ̀dọ̀ rẹ̀.
2: Àní ẹni tí ò ń bá yàn
1: ni yóò mú súnmọ́ ọ̀dọ̀ rẹ̀. Ẹ ṣe èyí, ẹ mú àwo tùràrí. Kórà àti gbogbo ẹgbẹ́ rẹ̀, kí ẹ sì fi iná sínú wọn, kí ẹ sì fi tùràrí sínú wọn níwájú Olúwa ní ọ̀la. Yóò sì ṣe, ọkùnrin tí Olúwa bá yàn, òun ni ẹni mímọ́, ó tó gẹ́ ẹ̀yin ọmọ Léfì. Mósè sì wí fún Kórà pé, èmi bẹ̀yìn, ẹ̀yin ọmọ Léfì, ẹ gbọ́. Ohun kékeré a ni ní ojú yín tí Ọlọ́run Ísírẹ́lì yà yín kúrò nínú ìjọ Ísírẹ́lì láti mú yín súnmọ́ ọ̀dọ̀ ara rẹ̀, láti máa ṣe iṣẹ́ ìsìn àgọ́ Olúwa, àti láti máa dúró níwájú ìjọ. Láti máa ṣe ìránṣẹ́ fún wọn. Ó sì mú ìwọ súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ gbogbo, àwọn ọmọ Léfì pẹ̀lú rẹ̀, ẹ̀yin sì ń wá iṣẹ́ àlùfáà pẹ̀lú. Nítorí náà, ìwọ àti gbogbo ẹgbẹ́ rẹ̀ kójọpọ̀ sí Olúwa, àti kíni Áróní tí ẹ̀yin ń kùn sí. Mósè sì ránṣẹ́ pé Dátánì àti Abiramu, àwọn ọmọ Eliabu, wọ́n sì wí pé àwa kì yóò gòkè wá. Ohun kékeré a ni tí ìwọ mú wa gòkè láti ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fún oyin wá. Láti pa wá ní aginjù tí ìwọ fi ara rẹ jẹ aládé lórí wa pátápátá. Pẹ̀lúpẹ̀lú, ìwọ kò tí mú wa dé ilẹ̀ kan tí ń ṣàn fún wàrà àti fún oyin. Bẹ́ẹ̀ ni ìwọ kò fún wa ní ìní ilẹ̀ àti ọgbà àjàrà. Ìwọ yọjú àwọn ọkùnrin wọ̀nyí bí. Àwa kì yóò gòkè wá. Mósè sì bínú gidigidi. Ó sì wí fún Olúwa pé, má ṣe ka ẹbọ wọn sí. Èmi kò gba kẹ́tẹ́kẹ́tẹ́ kan lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ ni èmi kò pa ẹnìkan wọn lára. Mósè sì wí fún Kórà pé, kí ìwọ àti gbogbo ẹgbẹ́ rẹ kí ó wá síwájú Olúwa, ìwọ àti àwọn àti Áróní ní ọ̀la. Kí olúkúlùkù wọn kí ó mú àwo tùràrí rẹ̀, kí ẹ sì fi tùràrí sínú wọn. Kí olúkúlùkù yín kí ó mú àwo tùràrí rẹ̀ wá síwájú Olúwa. 450 àwo tùràrí, ìwọ pẹ̀lú àti Áróní, olúkúlùkù àwo tùràrí rẹ̀. Olúkúlùkù wọn sì mú àwo tùràrí rẹ̀, wọ́n sì fi iná sínú wọn, wọ́n sì fi tùràrí lé orí wọn, wọ́n sì dúró ní ẹnu ọ̀nà àgọ́ àjọ. Pẹ̀lú Mósè àti Áróní, Kórà sì kó gbogbo ìjọ ènìyàn jọ sí wọn sí ẹnu ọ̀nà àgọ́ àjọ. Ògo Olúwa sì hàn sí gbogbo ìjọ ènìyàn náà. Olúwa sì sọ fún Mósè àti Áróní pé, ẹ ya ara yín kúrò láàrin ìjọ yìí, kí èmi kí ó run wọn ní ìṣẹ́jú kan. Wọ́n sì dojú wọn bolẹ̀. Wọ́n wí pé, Ọlọ́run, Ọlọ́run ẹ̀mí gbogbo ènìyàn, ọkùnrin kan a lè ṣẹ̀, kí ìwọ kí o sì bínú sí gbogbo ìjọ. Olúwa sì sọ fún Mósè pé, sọ fún ìjọ pé ẹ gòkè wá kúrò ní Sàkání àgọ́ Kórà. Dátánì àti Abiramu. Mósè sì dìde, ó sì tọ Dátánì àti Abiramu lọ. Àwọn àgbà Ísírẹ́lì sì tẹ̀lé. Ó sì sọ fún ìjọ pé, mo bẹ̀ yín, ẹ kúrò ní ibi àgọ́ àwọn ọkùnrin búburú yìí. Ẹ má sì ṣe fọwọ́ kan ohun kan tí ṣe tiwọn, kí ẹ má bàa run nínú gbogbo ẹ̀ṣẹ̀ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n sì gòkè lọ kúrò níbi àgọ́ Kórà, Dátánì àti Abiramu. Ní ìhà gbogbo, Dátánì àti Abiramu sì jáde. Wọ́n sì dúró ní ẹnu ọ̀nà àgọ́ wọn, àti àwọn aya wọn, àti àwọn ọmọ wọn ọkùnrin. Àti àwọn ọmọ wọn wẹ́wẹ́. Mósè sì wí pé, nípa èyí ni ẹ̀yin ó mọ̀ pé Olúwa ni ó rán mi láti ṣe gbogbo iṣẹ́ wọ̀nyí, àti pé èmi kò ṣe wọ́n láti inú ara mi wá. Bí àwọn ọkùnrin wọ̀nyí bá kú, bí gbogbo ènìyàn ti kú, tàbí bí a bá sì bẹ̀ wọ́n wò, bí a ti bẹ gbogbo ènìyàn wò, ǹjẹ́ Olúwa kí ó rán mi. Ṣùgbọ́n bí Olúwa bá ṣe ohun titun, tí ilẹ̀ bá sì la ẹnu rẹ̀, tí ó sì gbé wọn mì pẹ̀lú ohun gbogbo tí ṣe tiwọn, tí wọ́n sì sọ̀kalẹ̀ lọ sí ipò òkú láàyè, nígbà náà ẹ̀yin ó mọ̀ pé àwọn ọkùnrin wọ̀nyí ti gan Olúwa. Ó sì ṣe bí ó ti parí gbogbo ọ̀rọ̀ wọ̀nyí ní sísọ, ní ilẹ̀ lápẹ̀ẹ́ rẹ̀ nísàlẹ̀ wọn. Ilẹ̀ sì ya ẹnu rẹ̀, ó sì gbé wọn mì. àti àwọn ará ilé wọn àti gbogbo àwọn ènìyàn tí ṣe ti kóra àti gbogbo ẹrù wọn àwọn àti ohun gbogbo tí ṣe ti wọn sọkalẹ lọ láàyè sí ipò òkú ilẹ̀ sì pa ẹnu dé mọ́ wọn wọ́n sì rún kúrò nínú ìjọ gbogbo ènìyàn israẹli tí ó yí wọn ká sì sá lọ nítorí igbe wọn nítorí tí wọn kígbe kí ilẹ̀ kí ó má bàa gbé wa mi pẹ̀lú iná sì jáde wá láti ọ̀dọ̀ olúwa ó sì rún àwọn 450 ọkùnrin ènì tí wọ́n mú tùràrí wá olúwa sì sọ fún mósè pé sọ fún eleasari ọmọ aroni àlùfáà pé kí ó mú àwo tùràrí wọn kúrò nínú ìjóná kí ìwọ kí o sì tú iná náà ká sọ́hun nítorí pé wọ́n jẹ́ mímọ́ àwo tùràrí ti àwọn ẹlẹ́ṣẹ̀ wọ̀nyí sí ọkàn ara wọn ni kí wọn kí ó fi ṣe àwo fẹ́lẹ́fẹ́lẹ́ fún ìborí pẹpẹ nítorí tí wọ́n mú wọn wá síwájú olúwa nítorí náà ni wọ́n ṣe jẹ́ mímọ́ wọn ó sì máa ṣe àmì fún àwọn ọmọ israẹli eleasari àlùfáà sì mú àwo tùràrí idẹ wọn ni èyí tí àwọn ẹni tí ó jóná fi mú ẹ̀bọ wá a sì rọ wọn ní àwo fẹ́lẹ́fẹ́lẹ́ fún ìborí pẹpẹ láti máa ṣe ohun ìrántí fún àwọn ọmọ israẹli kí àlejò kan tí kìí ṣe irú ọmọ aroni kí ó má ṣe súnmọ́ tòsí láti mú tùràrí wá síwájú olúwa kí ó má bàa dàbí kóra àti àwọn ẹgbẹ́ rẹ̀ bí olúwa ti wí fún un láti ọwọ́ mósè wá ṣùgbọ́n ní ijọ́ kejì gbogbo ìjọ àwọn ọmọ israẹli ń kùn sí mósè àti sí aroni wípé ẹ̀yin pa àwọn ènìyàn olúwa ó sì ṣe nígbà tí ìjọ péjọ pọ̀ sí mósè àti sí aroni tí wọ́n sì wo ìhà àgọ́ àjọ sì kíyèsí àwọsánmọ́ bò ó ògo olúwa sì farahàn mósè àti aroni sì wá síwájú àgọ́ àjọ olúwa sì sọ fún mósè pé ẹ lọ kúrò láàrin ìjọ yìí kí èmi kí ó run wọn ní ìṣẹ́jú kan wọ́n sì dojú wọn bolẹ̀ mósè sì wí fún aroni pé mú àwo tùràrí kan kí o sì fi iná sínú rẹ̀ láti orí pẹpẹ ẹniwá kí o sì fi tùràrí lé orí rẹ̀ kí o sì yára lọ sọ́dọ̀ ìjọ kí o sì ṣe tutù fún wọn nítorí tí ìbínú jáde láti ọ̀dọ̀ olúwa lọ ìyọnu ti bẹ̀rẹ̀ ná aroni sì mú àwo tùràrí bí mósè ti fi àṣẹ fún un ó sì súré lọ sáàrin ìjọ sì kíyèsí ìyọnu ti bẹ̀rẹ̀ ná láàrin àwọn ènìyàn ó sì fi tùràrí sínú rẹ̀ ó sì ṣe tutù fún àwọn ènìyàn náà ó sì dúró ní agbede méjì òkú àti alààyè ìyọnu náà sì dúró àwọn tí ó kú nínú ìyọnu náà sì jẹ́ 7,500 láìka àwọn tí ó kú ní ti ọ̀ràn kóra aroni sì padà tọ mósè lọ síbi ẹnu ọ̀nà àgọ́ àjọ ìyọnu náà sì dúró
3: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Mary, orí ìkẹtàdínlógún, olúwa sì sọ fún mósè pé, sọ fún àwọn ọmọ Israẹli, kí o sì gba ọ̀pá kọ̀ọ̀kan lọ́wọ́ wọn, gẹ́gẹ́ bí ilé àwọn bàbá wọn, lọ́wọ́ gbogbo àwọn olórí wọn, gẹ́gẹ́ bí ilé àwọn bàbá wọn, ọ̀pá 12, kí o sì kọ orúkọ olúkúlùkù sí ara ọ̀pá rẹ̀, kí o sì kọ orúkọ Aaroni sára ọ̀pá Lefi, nítorí pé ọ̀pá kan yóò jẹ́ fún orí ilé àwọn bàbá wọn. Kí o sì fi wọn lílẹ̀ nínú àgọ́ àjọ níwájú ẹ̀rí níbi tí èmi ó gbé pàdé yín kí o sì ṣe ọ̀pá ẹni tí èmi ó yàn yóò rúwé èmi ó sì dá kíkùn àwọn ọmọ Israẹli dúró kúrò lọ́dọ̀ mi tí wọ́n ń kùn sí yín wọ́n sì sọ fún gbogbo àwọn ọmọ Israẹli gbogbo àwọn olórí wọn sì fún un ní ọ̀pá ọ̀pá kan fún olórí kan gẹ́gẹ́ bí ilé àwọn bàbá wọn àní ọ̀pá 12 ọ̀pá Aaroni sì wà nínú ọ̀pá wọn mo sì fi ọ̀pá wọn nì lílẹ̀ níwájú olúwa nínú àgọ́ ẹ̀rí ó sì ṣe ní ìjọ kejì tí mósè wọ inú àgọ́ ẹ̀rí lọ sì kíyèsí ọ̀pá aroni fún ilé ilé fi rudì ó sì tú ó sì taná ó sì so èso almondi mósè sì kó gbogbo ọ̀pá náà láti iwájú olúwa jáde tọ gbogbo àwọn ọmọ israẹli wá wọn sì wò olúkúlùkù sì mú ọ̀pá tirẹ̀ olúwa sì sọ fún mósè pé mú ọ̀pá aroni padà wá síwájú ẹ̀rí láti fi pamọ́ fún àmì fún àwọn ọlọ̀tẹ́ni kí wọ́n kí o sì gba kíkùn wọn kúrò lọ́dọ̀ mi pátápátá kí wọn kí ó má bàa kú mósè sì ṣe bẹ́ẹ̀ bí olúwa ti fi àṣẹ fún un bẹ́ẹ̀ ni ó ṣe àwọn ọmọ israẹli sì sọ fún mósè pé kíyèsí àwa kú àwa gbé gbogbo wa gbé ẹnikẹ́ni tí ó bá súnmọ́ àgọ́ olúwa yóò kú àwa wà fi kíkúrun bí.
4: Mary,
1: orí 18 olúwa sì sọ fún aroni pé ìwọ àti àwọn ọmọ rẹ àti ilé bàbá rẹ pẹ̀lú rẹ ni yóò máa ru ẹ̀ṣẹ̀ ibi mímọ́ àti ìwọ àti àwọn ọmọ rẹ pẹ̀lú rẹ ni yóò máa ru ẹ̀ṣẹ̀ iṣẹ́ àlùfáà yín àti àwọn arákùnrin rẹ pẹ̀lú ẹ̀yà lefi ẹ̀yà bàbá rẹ ní kí o mú wá pẹ̀lú rẹ kí wọn kí o lè dàpọ̀ pẹ̀lú rẹ kí wọn kí o máa ṣe ìránṣẹ́ fún ọ ṣùgbọ́n ìwọ àti àwọn ọmọ rẹ pẹ̀lú rẹ ni yóò máa ṣe ìránṣẹ́ níwájú àgọ́ ẹ̀rí kí wọn kí o máa pa àṣẹ rẹ mọ́ kí wọn kí o sì máa ṣe ìtọ́jú gbogbo àgọ́ kìkì pé wọn kò gbọdọ̀ súnmọ́ ohun èlò ibi mímọ́ àti pẹpẹ kí àti àwọn ati eyin pelu ki o ma ba ku ki won ki o si dapo pelu re ki won ki o si ma se itoju ago ajo gege bi gbogbo ise isin ago alejo kan ko si gbodo sumo odo yin ki eyin ki o si ma se itoju bi mimo ati itoju pepe ki ibinu ki o ma ba si mo lori awon omo Israeli ati emi ki ese mo ti mu awon arakunrin yin awon omo lefi kuro ninu awon omo Israeli eyin ni a fi won fun bi ebun fun Oluwa lati ma se ise isin ago ajo iwo ati awon omo re pelu re yo si ma se itoju ise alufa yin ni ti ohun gbogbo ti se ti pepe ati ti inu aso ikele eyin o si ma sin emi ti fi ise alufa yin fun yin bi ise isin ebun alejo ti o ba si sumo tosi ni a o pa Oluwa si so fun Aroni pe kiyesi emi si ti fi itoju ebo igbesosoke mi fun o pelu ani gbogbo ohun mimo awon omo Israeli iwo ni emi fi won fun ni ipin ati fun awon omo re bi ipin lailai eyi ni yo se tire ninu ohun mimo julo ti a mu kuro ninu ina gbogbo ore ebo won gbogbo ebo ohun jije won ati gbogbo ebo ese won ati gbogbo ebo ebi won ti won mu fun mi wa mimo julo ni yo jasi fun iwo ati fun awon omo re bi ohun mimo julo ni ki iwo ki o ma je gbogbo okunrin ni yo je mimo ni yo je fun o eyi si ni tire ebo igbesosoke ebun won pelu gbogbo ebo fifi awon omo Israeli emi ti fi won fun o ati fun awon omo re okunrin ati fun awon omo re obirin pelu re bi ipin lailai gbogbo awon ti o mo ninu ile re ni ki o je gbogbo ororo daradara ati gbogbo oti waini daradara ati alikama akoso ninu won ti won mu fun Oluwa wa iwo ni mo fi won fun akoso gbogbo ohun ti o wa ni ile won ti won mu fun Oluwa wa tire ni yo je gbogbo eni ti o mo ni ile re ni ki o je ohun iyasoto gbogbo ni Israeli ni ki o je tire gbogbo akobi ninu gbogbo ohun alaye ti won mu wa fun Oluwa iba se ti eniyan tabi ti eranko ki o je tire sugbon rira ni iwo ra akobi eniyan sile ati akobi eran alaimo ni ki iwo ki o ra sile gbogbo awon ti a o ra sile lati eni osu kan ni ki iwo ki o ra sile gege bi idiyele re ni owo shekeli marun nipa shekeli ibi mimo ti o je ogun gera sugbon akobi ako malu tabi akobi aguntan tabi akobi ewure ni iwo ko gbodo ra sile mimo ni won eje won ni ki iwo ki o ta sori pepe ki iwo ki o si sun ora won ni ebo ti a fi ina se fun orun didun si Oluwa ki eran won ki o si je tire bi aya fifi ati bi itan otun ni yo je tire gbogbo ebo igbesosoke ohun mimo won ni ti awon omo Israeli mu wa fun Oluwa ni mo ti fi fun o ati fun awon omo re okunrin ati fun awon omo re obirin pelu re bi ipin lailai majemu iyo ni lailai ni waju Oluwa fun o ati fun iru omo re pelu re Oluwa si so fun Aroni pe iwo ki yo ni ini ninu ile won be ni iwo ki yo ni ipin laarin won emi ni ipin re ati ini re laarin awon omo Israeli ti kiyesi emi si ti fi gbogbo ida mewa ni Israeli fun awon omo Lefi ni ini nitori ise isin won ti won se ani ise isin ago ajo awon omo Israeli ko si gbodo sumo ago ajo ki won ki ma ba ru ese ki won ma ba ku sugbon awon omo Lefi ni ki o ma se ise isin ago ajo awon ni yo si ma ru ese won ilana lailai ni ni iran iran yin ati laarin awon omo Israeli won ko gbodo ni ile ini nitori ida mewa awon omo Israeli ti won mu wa ni ebo igbesosoke fun Oluwa ni mo ti fi fun awon omo Lefi lati ni nitori na ni mo se wi fun won pe won ko gbodo ni ile ini laarin awon omo Israeli Oluwa si so fun Mose pe si so fun awon omo Lefi ki o si wi fun won pe nigbati eyin ba n gba ida mewa ti mo ti fi fun yin ni ile ini yin lowo awon omo Israeli nigba na ni ki eyin ki o mu ebo igbesosoke ninu re wa fun Oluwa ida mewa ninu ida mewa na a o si ka ebo igbesosoke yin yi si yin bi eni pe oka lati ile ipaka wa ati bi oti lati ibi ifun ti wa bayi ni eyin pelu yo ma mu ebo igbesosoke wa fun Oluwa ninu gbogbo ida mewa yin ti eyin gba lowo awon omo Israeli ki eyin ki o si mu ebo igbesosoke Oluwa ninu re to Aroni alufa wa ninu gbogbo ebun yin ni ki eyin ki o si mu gbogbo ebo igbesosoke Oluwa wa ninu gbogbo eyi ti o dara ani eyi ti a ya si mimo ninu re nitori na ni ki iwo ki o wi fun won pe nigba ti eyin ba fi eyi ti o dara ninu re se ebo igbesosoke nigba na ni ki a ka fun awon omo Lefi bi oka ile ipaka ati bi ibisi ibi ifun ti eyin o si je ni ibi gbogbo ati eyin ati awon ara ile eyin nitori pe ere eyin ni fun ise isin yin ninu ago ajo ẹyin kì yóò sì ru ẹ̀ṣẹ̀ nítorí rẹ̀. Nígbà tí ẹ̀yin bá fi èyí tí ó dára nínú rẹ̀ ṣe ẹbọ ìgbésọ sókè, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ ba ohun mímọ́ àwọn ọmọ Ísírẹ́lì jẹ́, kí ẹ̀yin kí ó má baà kú.
3: This CLM Radio, the spiritual warfare is our concern.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a ti wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín. A dúpẹ́ wípé nínú òkùnkùn ayé yìí, nínú ìṣìnà tí àwọn ayé wà, nínú ìkóríta tí gbogbo àwọn ènìyàn wà, láì mọ ọ̀nà sí ìyè àìnípẹ̀kun, àwa ni ẹ pè wá sọ́dọ̀ ara yín, kí ọ̀rọ̀ yín kí ó ba lè tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa, kí a ba lè ríran láti mọ̀ wípé ọ̀nà ìyè ni ọ̀nà tóóró, ọ̀nà àgbélébò tí ó lọ sílé ògo. A dúpẹ́ wípé ẹ ṣe wa lójú, a dúpẹ́ wípé ẹ ti fọwọ́ tọ ọkàn wa. A dúpẹ́ pé kì í ṣe pé ẹ fọwọ́ tọ ọkàn wa nìkan ṣoṣo, ẹ kọ ọkàn wa nílà láti máa bẹ̀rù, láti máa wárìrì níwájú yín, láti máa ṣàfẹ́rí àti láti máa wá ìjìnlẹ̀ ìfẹ́ yín nínú ọ̀rọ̀ yìí. À ń bẹ̀bẹ̀ wípé ìfẹ́ láti ṣe àwárí, ìfẹ́ láti súnmọ́ yín sí, ìfẹ́ láti dúró lé ọ̀nà náà tí ó lọ sí ìyè àìnípẹ̀kun, wípé ìfẹ́ yìí kì ó kó mọ́ wa nínú lórúkọ Jésù. Bí a ti wá lónìí, tí a ń fẹ́ kọ́, tí a sì ń fẹ́ gbọ́ láti ẹnu yín, ẹ bá wa sọ̀rọ̀, ẹ là wá lóye, ẹ ṣe wa lójú, ẹ fi ìṣepayá ìran ọ̀run tí inú Bíbélì ẹ fi hàn wá lórúkọ Jésù. Gbogbo ibi tí iyèméjì àti ẹ̀rù, gbogbo ibi tí òkùnkùn àbí òwúsùwòsù tinú ayé yìí tí ó wà nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa, ẹ bá wa lé wọn jáde pẹ̀lú iná àti ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín lórúkọ Jésù. Bí ẹ sì ti ń kọ́ wa ẹ̀mí láti gbà, láti ṣe, láti tẹ̀lé yín títí dé òpin, ẹ fi fún wa ní orúkọ Jésù. Ẹ mú kí a yàtọ̀ sí àwọn tí ó wà nínú ayé, kí ìrètí wa kí ó lè wà nínú yín títí, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí ni a tún bẹ̀rẹ̀ àwọn ẹ̀kọ́ tí a ti ń kọ́ lẹ́sẹ lẹ́sẹ nínú Epístélì ti Pọ́ọ̀lù sí àwọn ará Kólósè. Bí o bá jẹ́ ẹni tí ó ti ń bá a péjọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, o mọ̀ wípé a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nínú ìwé Kólósè yìí, Epístélì sí àwọn ará Kólósè. A ti kọ́ nínú orí kìíní, a sì ti kọ́ nínú orí kejì. Lónìí a ń wo orí kẹta, a sì ń kà láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹrin. Àwọn ohun ìjìnlẹ̀ púpọ̀ ni Ọlọ́run fi pamọ́ fún wa nínú Bíbélì àti nínú àwọn Epístélì pàápàá. Pàápàá nínú èyí tí a fẹ́ kà lónìí, àwọn ohun ìjìnlẹ̀ púpọ̀ ni Ọlọ́run fi pamọ́ fún wa, tí ó ṣe wípé bí ó bá yé wa, bí a bá sì gbàárò, bí a bá gbàdúrà lé e lórí, yóò mú kí ìgbésí ayé onígbàgbọ́ kí ó yé wa ju bẹ́ẹ̀ lọ. Yóò sì jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi lè gbé ìgbésí ayé aṣẹ́gun kí ó ju bẹ́ẹ̀ lọ ní ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀, bí a ti ń ka àwọn ọ̀rọ̀ wọ̀nyí, má ṣe jẹ́ kí ọmọ tàbí ẹni tí ó jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ má ṣe jẹ́ kí ó di ọ lọ́wọ́. Ní ìgbà púpọ̀ ni àwọn alábìyamọ láàrin wa ni wọ́n máa ń gba àwọn ọmọ wọn láyè láti dí wọn lọ́wọ́. Ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ wípé a máa tọ́jú ọmọ, tàbí kí ó máa fi ọmú fún ọmọ, kí ó má sì fi etí sí ẹ̀kọ́ tí à ń kọ́. Nítorí bẹ́ẹ̀, kí a má ṣe jẹ́ kí ohunkóhun tàbí ẹnikẹ́ni kí ó dí wa lọ́wọ́. Ẹnìkan wọlé nígbà tí a ti bẹ̀rẹ̀ ìkẹ́kọ̀ọ́ ni, tàbí nǹkan kan ló bọ́ sílẹ̀ lọ́wọ́ ẹnìkan, tàbí ohun kan mìíràn ló ń ṣẹlẹ̀ níta, tàbí ariwo ni à ń gbọ́ láti ibòmíràn. Ẹ má jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dí wa lọ́wọ́, kí a ba lè jẹ́ ẹni tí ó ń fi ohun rere, àwọn ohun ribiri ti Olorun ti pese fun wa ki a le fi sere je ninu odun titun yi nitori be bi ati si bibeli be ni ki o ma si bibeli re ki o si ma fi oju ba awon ti an ka ki o ma fi oju ba won lo eko bibeli ni a wa fun asin lati wo bibeli wa bi ati si bi ati nka mo nka lati kolose ori keta lati ese ikini nje bi abati ji yin dide pelu Kristi e ma saferi awon nkan tin be loke nibi ti Kristi gbe wa ti ojoko li owo otun Olorun e ma ronu awon nkan tin be loke ki se awon nkan tin be le aye nitori eyin ti ku asi ti fi iye yin pamo pelu Kristi ninu Olorun nigba ti Kristi eni ti se iye wa yo farahan nigba na li eyin pelu o farahan pelu re ninu ogo ese merin yi ni a fe se asaro le lori loni o nso nipa igbe aye eni ti a jidide ni ese ikini oni nje bi abati ji yin dide pelu Kristi o ye ki o mo gege bi akeko bibeli wepe ni ibere pepe maje mu titun yi ako ni ede giriki ti a fi ko maje mu titun yi bi abaka ese ikini yi o nso wipe nje nigba ti ati ji yin dide pelu Kristi ma se je ki o se onika yefi ikan na ni o nso pelu idani loju wipe awa ti a je onigbagbo awa ti ati di atunbi oni ati ji wa dide ko si tabi sugbon ninu re wipe looto lati ji wa dide pelu Kristi o wa nso wipe nigba ti o mo wipe ati ji o dide pelu Kristi tabi bi o ba fe fi ami han wa wipe ni tooto le ati ji o dide pelu Kristi oni ohun kan ni o ye ko je ilepa okan re e ma saferi awon nkan tin be loke nibi ti Kristi gbe wa ti o joko le owo otun Olorun o si wa nso fun bawo ni a se le saferi ohun tin be loke awon ti ko loye won le ro wepe ke a ma wo kesa ke a ma wole ko so be o se alaye ni ese ikeje oni ke a ma ronu awon nkan tin be loke bi a ba nso wepe ke a ma saferi ke a ma wa awon nkan tin be loke itumo re ye ni ese ikeje nigba ti o wepe ke a ma ronu awon nkan tin be loke ki se awon nkan tin be le aye o wa so fun ni ese iketa eredi ti o ye ke a ma saferi awon nkan tin be loke ki se nkan tin be laye ni ese iketa o ni eredi re niyi nitori eyin ti ku nitori eyin ti ku le ede miran ni ede wa bi a ba so wipe eyin ti ko je wipe eyin ti fi aye sile o ni nigba ti a ti ku ti a ti fi aye sile awa ti a ti fi aye sile tabi awa ti a ti ko aye sile ko ye ki a tun ma safere ohun ti n be ninu aye ko ye ki a ma ronu nipa ohun ti n be le aye awa ti a ti ku ti a ti ko aye sile ti a ti fi aye sile o ye ki a ma safere ohun ti n be loke nitori a ti fi iye wa pamo ninu Kristi pelu Kristi ninu Olorun o wa nso wipe bi a ti rin ona toro ti a rin o ye ki a ma rin ni iwon igba ti o je wipe a mo wipe ibi ti a rin lo o je ilu orun rere wipe ki se ki a tun ma pada seyin o ni nitori nigba ti Kristi eni ti n se iye wa yo farahan nigba na li eyin pelu o farahan pelu re ninu ogo ye ki ran leti wipe nigba ti ada eniyan pelu eropẹ ile se ranti wipe nigba ti egun de sori eniyan Olorun wipe eropẹ saani iwo iwo o si pada di eropẹ sugbon ohun ti mo fe mu jade ninu re ni wipe iye eniyan gan o wa ninu emi tabi iye ati emi Olorun sugbon nigba ti eniyan subu ninu ogba Edeni nigba naa ni ese wole lati igba yi gan ti eniyan ti sebo ni ari wi pe ife inu eniyan o ma nfa si ohun ti aye igba to je wi pe inu ile inu erope ni eniyan ti jade ohun ti o si je emi olorun iye olorun ti o fi eniyan sile nigba ti o sebo ohun fa lile kan wa ti ma nfa eniyan sile lati igba naa nitori be lati igba naa ni o fi je wi pe awon eniyan won di alarin kiri won saferi won wa awon ohun ti aye ero won ko si ninu olorun ero won ko si nipa awon nkan ti se ti emi ninu orin dafidi ori kewa ese ikerin orin dafidi ori kewa ese ikerin eniyan buburu nipa igberaga oju re ko fe se afere olorun olorun ko si ninu ironu re se ori awon ohun meji ti mo toka si tele tele ikini ke a ma safere ohun ti nbe loke ikeji ati se afere ohun ti nbe loke ni pe ke a ma ronu nipa nkan ti nbe loke bi o ba se afiyesi ori wo pe nkan meji yi ni atun ko papo nihi ikini ke a ma se afere olorun ikeji ke a ma ronu nipa re o wa nso nipa ti eniyan buburu eniyan nipa ti eda ara eniyan nipa ti eda adamu eniyan ti ko ti ni iye olorun iye ayeraye ninu okan re o so nipa eni yi ti ko ti ni igbala ti ko ni olorun tabi ore ofe ni igbese aye re o ni ko safere olorun olorun ko si ninu gbogbo ironu re gbogbo ilepa re olorun ko si nibe atun so fun wa ninu Philippi ori keji we pe awon elomiran o ti le sese ki won ro we pe won wa ninu ijo tabi ki won ro we pe won je eniyan olorun ki won ro we pe awon paapa je eni ti o ti di atun bi eni ti a ti gba okan re la sugbon ohun ti won saferi ohun ti won lepa ni o ma nfi han iru eniyan ti won je ninu Philippi ori keji ese kokanlelogun nitori gbogbo won ni toju nkan ti ara won ki se nkan ti se ti Jesu Christi gbogbo won ni saferi ni wa awon nkan ti ara won ki se ti Jesu Christi nitori be o ye ko ye wa bi abari ilepa kan ninu okan wa ti ki se ilepa tabi aferi si nkan ti olorun o ye ki a mo wi pe o je wi pe a o ti di atunbi tabi bi a ba ti di atunbi tele tele ina emi wa o n joreyin o n ku lo nitori be o ye ki a gba olorun laaye ki o tun fe ategun latoke wa ki o fe si ina emi wa ki ina yi ki o ma ba ku patapata ki a ba le ma saferi ohun ti n be loke ninu Matthew ori kefa ese ikeji le logbon nitori gbogbo nkan wonyi ni awon kefiri nwa kiri kila o je kini a o mu ati asowo ni awa o fi bora gbogbo nkan wonyi ni awon kefiri saferi o ni awon kefiri nwa kiri awon ti ko lolorun o ni won nwa kiri o ni bi o se ti awa ni o ye ke a mo wi pe gba ti a ti yi wa lokan pada iyi pada ye ko deba ife wa ati ilepa wa ke a mo wi pe gba ti a ti so wa dotun ninu Jesu Christi ilepa wa ti yi pada igbese aye wa ti yi pada bi o ti le je wi pe awon elomiran ni arowo to wa won wa nkan ti aye awon elomiran ni to si wa won wa ki won ki o di gbajumo won wa owo won wa awon nkan edera ati afefe yeye aye yi sugbon awa ti a ti di otun ninu Christi o ye ki ilepa wa ati nkan okan wa edun okan wa ki o je nipa wi pe a n wa olorun ye ki n bi o ni ibere kan ti a bere lowo okunrin kan ninu Genesis ori ketadinlogoji Genesis ori ketadinlogoji ki iwo paapa ki o jolooto si olorun lati dahun ibere yi Genesis ori ketadinlogoji ese ikeedogun okunrin kan si ri se wo orin kaakiri ni papa okunrin na si bi pe kini iwo nwa opolopo ninu aye yi ni o dabi eni we pe won je alarin kiri nitori jesu papa so fun wa ninu okan ninu awon owe re oni papa oko le aye opolopo ni o rin kaakiri ni papa won wa owo won wa ati digbajumo tabi o sese won wa ipo laarin awon oselu awon elomiran nkan ti aye yi ni won le kaakiri awon omule mofo aye awon nkan ta nle ta ki ba ti owo eni ki te oni won wa kaakiri eyi ni a fi n bere lowo re ati lowo mi we pe kini iwo n wa lati igba ti a ti bi o lati igba ti o ti wa sinu aye yi lati igba ti o ti bere sini mi lati igba ti o ti mo otun yato sosi lati igba ti o ti mo we pe aye ki se awa ilo lati igba ti o ti mo we pe o daju lojo kan a o fi aye sile a o pada lo ba olorun kini iwo n wa se o ti wa igbala okan re se o ti wa olorun o ti wa oju olorun se o ti wa ife inu olorun se o ti wa alaafia olorun se o ti wa jesu kristi ni awari se o ti mo wi pe jesu kristi je tire ati wi pe ohun pa iwo paapa o je tire ibere mi fun o ti mo fe ki o gbe yewo ti mo fe ki o ronle lori ni pe kini iwo n wa se owo ni se gbajumo ni se awon ohun ini aye ni se obirin lo n wa kaakiri se idera se awon afefe yeye aye yi lo n wa kaakiri se awon ale iba aye yi se ohun lo n wa kaakiri kini iwo n wa o ye ki o le mo yala o wa olorun yala o se afere olorun tabi o n wa awon nkan miran eyi ni olorun fe ba wa soro le lori loni je ki a tun pada si kolose ori keta kolose ori keta lati ese ikini bi o ti le je wi pe ati ka tele tele je ki a tun ka le kan si bi ati n ka ki o ma be olorun emi wi pe ki o ma se itumo fun o wi pe ki o ma fi kalamu atorun wa ki o ma fi ko awon nkan wonyi si ole okan ki o ma se o ni eni ti o n ko akogbagbe kolose ori keta lati ese ikini nje bi a ti ji yin dide pelu kristi e ma saferi awon nkan ti n be loke nibi ti kristi gbe wa ti o joko le owo otun olorun ye ki n salaye die fun o bi o ba ni baba tabi o ni oko tabi o ni olufe kan ti o lo si ilu okere lojojumo ni okan re ni a ma ronu nipa ti eni ti o lo si ilu okere yi lojojumo ni ife okan re a ma fa sibe yala we pe ki o wa lati wa mu o lo sibi to lo gba ti o ba si n reti ojojumo ni o ma wo boya yo ko iwe ranse si o be gege ni jesu kristi o je oluwa wa o wa sinu aye yi o ku fun ese wa o si lo si oke orun leyin igba ti o ti jinde nisisin yo wa ni owo otun olorun oni bi jesu kristi oko ijo bi o ba je olufe okan wa bi o ba je oni okan wa nfa si oni ki a ma saferi awon nkan ti n be loke nibi ti jesu kristi oluwa olugbala olufe okan wa nibi ti o gbe joko le owo otun olorun oni e ma ronu awon nkan ti n be loke ki se awon nkan ti n be le aye ironu nkan ti n be le aye be o se lowo si ise ti a o se ounje ti a o je iyawo ti a o fe oko ti a o le ko wo inu ile re omo ti a o bi ironu nkan ti o wa le aye o le o mu ki elomiran ki o gbe o le o mu ki elomiran ki o ni eje riru nitori wipe aini te lorun po ninu ironu ti awon elomiran ro nipa nkan ti o wa le aye o ni awa ti a je ti olorun e se to je wipe lati aro de ale ni a fi ronu awon nkan ti n be le aye o ni ki a ma ronu awon nkan ti n be loke nitori ibe ni ile wa jerusalemu torun
4: Jerusalem loke ibe ni okan mi saferi oni e ma ronu awon nkan tin be loke ki se awon nkan tin be le aye nitori eyin ti ku asipi yeyin pamo pelu Kristi ninu Olorun nigbati Kristi eni ti se iye wa yo farahan nitori Jesu n pada bo wa nigba na le eyin pelu o farahan pelu re ninu ogo ki awon ese won yi ki o le ye wa dara dara awo ni ipa meta ikini ajinde ti emi ati ilepa mimo awon nkan won yi je nkan meji ti ako papo ikini ajinde ti emi ikeji ilepa mimo won o le fi ara won sile eni ti aba ti jidede nipa ti emi o ni lati ni ilepa mimo eni ti aba ti gba okan re la eni ti o ti di atunbi eni ti o ti to ebun orun wo eni ti agbara ajinde Kristi to ti sise ninu okan re ninu emi re o ni lati ni ilepa mimo eni ti o ni Kristi gege bi oluwa ati olugbala re okan re a ma fa soke okan re koni ma fa si ohun ti o wa ninu aye a o yewo a o gbe yewo we pe ajinde ti emi ati ilepa mimo ikeji fi faramo Kristi ati abo re fi faramo Kristi ati abo re awon nkan meji won yi papa won tun lo papo a ko le ni abo ninu aye yi lai faramo Kristi gba ti Olorun ri wi pe ko si abo ninu aye ko si abo ninu ebo ko si abo ninu ewe oko ko si abo ninu awon nkan ti awon eyan ma nja to ma npo papo lati le da abo bo ara won gba ti Olorun ri wi pe ko si abo ninu onkohun lori ile o lo se ran Jesu Kristi se o mo wi pe nigba ti eniyan se ni Olorun fi oko igi ewebe on gbogbo ati ile ni o fi gegun ti eniyan si wa labe egun o je isina fun awon eniyan wi pe ohun ti o wa labe egun gege bi igi gege bi awon eranko gege bi awon ewe awon nkan wonyi ni awon eniyan ti ko lolorun won ma nja ta ma npopo lati fi da abo bo ara won ko si abo ninu ohunkohun tabi ninu enikeni bi ko se ninu Kristi eniyan fi wo apa keji yi fi faramo Kristi ati abo re iketa ipadabo Kristi ati isipo pada wa awon mejeji wonyi bakan na won lo papo nigba ti Jesu Kristi ba padabo nigba yi gan ni a o si ijo Jesu ni a o se wa ni po pada nigba yi ni a o pe wa lo sile nigba ti Kristi ti o ba de nigba yi ni o ko awon ayan pe lo nitori be a ma wo yi pelu ipadabo Kristi ati isipo pada wa ye ke wo lati ikini ajinde ti emi ati ilepa mimo Kolose ori keta lati ese ikini nje bi ati jiyin dide pelu Kristi nje bi ati jiyin dide pelu Kristi ye ke aduro nibe na ko sese lati jinde bi ki ba se pe akoko ku eni ti o ku lo le jinde eni ti ko ti ku nigba kan ko le jinde bawo ni a se mo itumo eyi si ye ki n fi han wi pe tele tele ati ku ninu ese wo Efesu ori keji ese ikini Efesu ori keji ese ikini eyin le o si ti so di aye ke akonkon wi pe eyin ni o si ti jidide nigba ti eyin ti ku nitori ere koja ati ese eyin eyin le o si ti jidide tabi eyin le o si ti so di aye nigba ti eyin ti ku nitori ere koja ati ese eyin lati ese ikerin sugbon Olorun eni ti se oloro le anu nitori ife nla re ti o fi fe wa nigba ti awa ti le ti ku nitori ere koja wa nitori ese wa o so wa di aye pelu Kristi ore ofe le a fi gba yin la o si ti ji wa dide pelu re o si ti mu wa wa joko pelu re ninu awon orun pelu Kristi Jesu nihi ni o ti ye wa we pe nigba ti Jesu Kristi ku o ku fun ese wa ati we pe nigba yi gan pelu igbagbo bi ati faramo aparamo iku re ari we pe awa paapa aku pelu re se o mo we pe o ku nitori wa gba ti a ba si gbagbo awa paapa aku pelu re aku si ese ade aye si ododo oni o si ti ji wa dide nigba ti o ji wa dide tan o wa mu wa joko pelu re ninu awon orun ninu Kristi Jesu yi so nipa ipo ti oni gbagbo wa nisisin yi ipo ti a wa gege bi eni ti a ti ji dide kuro ninu oku ye ke awo Romu ori kefa Romu ori kefa lati ese ikini si ese ikeji nje awa o ha ti wi ki awa ki o ha joko sinu ese ki o re ofe ki o le ma po si ki a ma ri awa ti o ti ku si ese se nkan ti an kan yi o awa ti o ti ku si ese awa o ha se wa laaye ninu re mo o nso fun a wi pe ati ku si ese ninu Romu yi kan na ori kefa lati ese karun nitori be a ba ti so wa po pelu re nipa afarawe iku re a o si so wa po pelu nipa afarawe ajinde re be a ba nso nipa ajinde a o kokko ma so nipa ti iku ati ku pelu Kristi a se wa ji wa dide pelu Jesu Kristi lakoko akan wa ma gbelebo pelu re aku pelu re ni akoko igbala wa aji wa dide pelu Kristi lati igba na ilu ibile wa wa li orun bayi awon ohun ti anlepa yo yato si awon ti anlepa tele tele ki a to mo Kristi ye ki a pada si Kolose ori keta lati ese ikini je bi a ba ti ji yin dide pelu Kristi e ma saferi awon nkan tin be loke ni bi ti Kristi gbe wa ti o joko le owo otun Olorun lati igba ti a ti ji wa dide pelu Kristi ile pa okan wa ohun ti an saferi ohun ti an wa o ye ki o je ohun ti o wa loke bi a ba nso nipa wepe an wa ohun ti o wa loke ikini Olorun ni o gun wa lori ite loke o ye ki a ma wa Olorun nigba gbogbo wo Jobu ori karun ese kejo sodo Olorun li emi le ma se awari li owo Olorun le emi le ma fi oran mi le eyi so nipa wiwa Olorun sise aferi Olorun nitori wepe ati ji wa dide pelu Kristi ikeji anwa ijoba Olorun ati ododo re awon kan woyi ni itumo wepe ki a ma safere ohun ti n be le oke ninu Matthew ori kefa ese iketalelogbon sugbon e tete ma wa ijoba Olorun na ati ododo re e tete ma wa ijoba Olorun na ati ododo re awon miran won ke farabale lati wa ijoba Olorun bi abati de inu ijo o ye ki o ye wa wi pe ife Olorun ni pe ki a wa Olorun ki a wa oju Olorun ki a ko ese sile ki a kuro ninu ese ki alaafia Olorun iye Olorun igbala Olorun ki o ba le je ti wa leyin igba ti a ba ni igbala eyi o so wi pe ah mo si ti ni igbala o nitori be tori pe mo ti ni igbala o ku ki ma wa owo ki ma wa bi emi o se kole ki ma wa awon nkan ti aye yi o ni ki a ma wa ijoba Olorun ati ododo re bi a ba ti ni igbala o ye ki a se awari isodi mimo ki a gbadura titi eje Jesu Kristi yo fi so okan wa di mimo eyi ni pe a wa ododo Olorun o ni ni igba na leyin na gbogbo nkan won yi le o se fi kun fun yin ki se be a wa ilu wa Lorun ninu Heberu
5: Heberu ori kokanla lati ese ikerinla nitori awon ti on so iru ohun be fi han gbangba pe won se aferi ilu kan ti se ti won ati ni toto iba se pe won fi ilu ti won ti jade wa si okan won iba ti ri aye lati pada sugbon nisisin yi won fe ilu kan ti o dara ju be lo eyi ni ni ti orun nitori na oju won ko ti olorun pe ke a ma pe ohun ni olorun won nitori ti o n pese ilu kan sile fun won eyi ni awon ti an se aferi awon o ti an wa kiri bi abaje ti olorun ki se be nikan ni igba gbogbo ni o ma wa ifarahan olorun ninu orin Dafidi ori keta din logbon ese ikerin orin Dafidi ori keta din logbon ese ikerin ohun kan le mi toro lodo olowa o na le mi o ma wa kiri oni mo saferi ki emi ki o le ma gbe inu ile olowa le ojo aye emi gbogbo ki emi ki o le ma wo ewa olowa ki emi ki o si ma fi inu didun wo tempili re eyi ni o ti okan eni ti o gbagbo ni toto o ti okan iru eni be ti o nse aferi bi abaje eni olorun bi abaje eni ti o mo kristi isura wa yo wa lorun a ko ni to isura wa jo si aye a ko ni ma saferi ohun ti o wa ninu aye yi ninu Matthew ori kefa lati ese ikokandilogun e ma seto isura jo fun ara yin le aye nibi ti kokoro ati ipara ibaje ati nibi ti awon ole irunle ti won sin jale sugbon eto isura jo fun ara yin le orun nibi ti kokoro ati ipara ko le ibaje ati nibi ti awon ole ko le runle ki won ki o si jale nitori nibi ti isura yin ba gbe wa nibe le okan yin yo gbe wa pelu awon elomiran ti won so wi pe won ti di eni igbala a ki ri won ni eko bibeli won so wi pe nigba yi gan lakoko eko bibeli ni awon onibara won lo ma wa nje iru eni be nje on to isura jo si orun abi on to isura jo si aye awon elomiran ni ojo isimi won ki fi akoko sile fun isin oluwa won ki fi akoko sile lati se ijire okan won ma so wi pe bi awon ko ba si shobu won ni ojo isimi awon oni ri owo pa wole popo to be iru eni be se o nse aferi e to wa loke abi o nse aferi nkan ti o wa ninu aye o ye ki awa ti a je oni gbagbo awa ti agbekele olorun awa ti a mo wi pe ibukun olorun ni ma mu ni la lai fi lala pelu re o ye ki a mo wi pe olorun ni abo wa olorun ni ipese wa olorun ni ni wa nitori be ki a fi akoko sile lati ma wo ju olorun ki a fi akoko sile lati ma se ilepa awon omimo ohun ti nbe loke ye ki a pada si orin Dafidi ori keta lela adorin orin Dafidi ori keta lela adorin ese ike dogbon tani mo ni le orun bi ko se iwo ko si si ohun ti mo fe le aye pelu re nihi ni oni samu ni o ti nje ki o ye wa wi pe orun ni okan wa ati pe gbogbo ilepa okan ohun ninu aye yi o wa lodo olorun nigba kan ni oni samu yi eni ti o korin Dafidi yi kan na ni okan re nfa si ohun ti o wa ninu aye o ri wi pe o ku die ki ohun pada sinu aye bi o ba nro ero nipa ohun ti aye o daju wi pe bi o ko ba ronu po ada ipaseyin le de ba o wo lati ese ikeji orin Dafidi kan na ese ori keta le la adorin lati ese ikeji sugbon bi o se ti emi ni ese mi fere yi etan irin mi si fere yi otan nitori ti emi se ilara sí àwọn aṣefefe nígbà tí mo rí àlàáfíà àwọn ènìyàn búburú níhìn ni ẹni yìí sọ fún wa wípé bí ó ṣe ti òun ni nígbà tí òun ṣe ìlara nígbà tí òun bẹ̀rẹ̀ sí ní òun fẹ́ kẹ́gbẹ́ pẹ̀lú àwọn aláìlọ́lọ́run òun wo nǹkan tí àwọn ènìyàn búburú nínú ayé òun wo nǹkan tí wọ́n ní ẹsẹ̀ òun fẹ́rẹ̀ yọ ẹsẹ̀ òun fẹ́rẹ̀ yẹ̀ òun fẹ́rẹ̀ di apadà sẹ́yìn ẹsẹ̀ ìkẹrin nítorí tí kò sí ìrora nínú ikú wọn agbára wọn sì pọ̀ wọn kò ní ìpín nínú ìyọnu ènìyàn bẹ́ẹ̀ ni a kò sí wàhálà pẹ̀lú wọn pẹ̀lú ẹlòmíràn nítorí náà ni ìgbéraga ṣe kà wọ́n lọ́rùn bí ẹ̀wọ̀n ọ̀ṣọ́ ìwà ipá sì bò wọ́n mọ́lẹ̀ bí aṣọ ojú wọn yọ jáde fún ìsanra wọ́n sì ní ju bí ọkàn wọn ti ń fẹ́ lọ wọ́n ní yìí ó ń wo àwọn tí wọ́n wà nínú ayé ó ń wo ìgbéga ti ayé ó ń wo owó àti dúkìá tí wọ́n ní nínú ayé ó ń wo àwọn fàdákà wọn àti ohun ìṣọ̀ṣọ́ wọn ó ní nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wo àwọn nǹkan wọ̀nyí ó ń wo bí wọ́n ṣe sanra tó ó ń wo bí wọ́n ṣe ní nǹkan ti ayé tó ó ń wo àwọn ènìyàn búburú ó ní wọn kò dàbí ẹni pé wọ́n ní wàhálà bẹ́ẹ̀ ni pé wọ́n ní àìsàn bẹ́ẹ̀ ni pé wọ́n ní ìrora ó sì rò wípé òun tóun ń sin Ọlọ́run wípé òun ò ní nǹkan ti ayé gẹ́gẹ́ bí àwọn tí ó wà nínú ayé ó ní ẹsẹ̀ òun fẹ́rẹ̀ yẹ̀ nígbà tí òun ro àwọn nǹkan wọ̀nyí bákan náà ni bí ìwọ pàápàá bí o bá ń rò wípé àtìgbà tí mo ti ṣe àtúnṣe ó dàbí ẹni wípé mi ò ní nǹkan tó àwọn tí ó jẹ́ wípé wọ́n ṣì wà nínú panṣágà síbẹ̀síbẹ̀ bí o bá ń ro nǹkan wọ̀nyí ó ṣeéṣe ìpadà sẹ́yìn lè dé ó ṣeéṣe kí o máa rò wípé ìgbà tí mo ti fi iṣẹ́ ilé ọtí iṣẹ́ ilé sìgá tí mo ti fi sílẹ̀ ó dàbí ẹni wípé àwọn tí wọ́n tún ń ṣe iṣẹ́ ọtí àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ nínú ilé tí wọ́n ti ń ṣe sìgá wọ́n tún ní nǹkan lọ́wọ́ jù mí lọ tàbí kí o máa rò wípé ìgbà tí o ti sọ pé ó bọ Ọlọ́run dúró ó fi àyè sílẹ̀ láti ṣiṣẹ́ fún Ọlọ́run wípé àwọn tí ò lọ́lọ́run àwọn tí ò nígbàlà wọ́n ní nǹkan jù ọ lọ bí o bá ń rò bẹ́ẹ̀ ìpadà sẹ́yìn lè dé wẹ́sẹ̀ 16 nígbà tí mo rò láti mọ èyí ó ṣòro lé ojú mi nígbà tí mo rò láti mọ èyí ó ṣòro lé ojú mi títí mo fi lọ sínú ibi mímọ́ Ọlọ́run nígbà náà ni mo mọ ìgbẹ̀yìn wọn arákùnrin arábìnrin ìgbẹ̀yìn lójú ó ní nígbà tí òun ro ti ìpín àwọn ènìyàn búburú nínú ayé wípé wọ́n ní ipò pẹ̀lú àwọn òṣèlú wọ́n ní ipò ọlá nínú ayé wọ́n ní owó wọ́n ní iṣẹ́ wọ́n ní ohun àlùmọ́nì ayé wọ́n ní gbogbo nǹkan tí ojú wọn ń fẹ́ ó ní nígbà tí òun ro nǹkan wọ̀nyí ó ṣòro fún òun kò yí òun rárá wípé àwọn aláìgbàgbọ́ wọ́n ní ju òun tí òun jẹ́ onígbàgbọ́ ó ní títí mo wá fi lọ sí ibi mímọ́ Ọlọ́run ìyẹn ilé Ọlọ́run nígbà náà ni mo mọ ìgbẹ̀yìn wọn ní tòótọ́ ìwọ gbé wọn ka ibi yíyọ́ ìwọ sì tì wọ́n ṣubú sínú ìparun báwo ni a ti mú wọn lọ sínú ìdáhoro yìí bí ẹni pé ní ìṣẹ́jú kan ìbẹ̀rù lè a fi run wọn pátápátá lẹ́yìn yìí ni ó wá sọ ní ẹsẹ̀ 15 wípé nísinsìnyí tí mo ti kẹ́kọ̀ọ́ nísinsìnyí tí mo ti kọ́gbọ́n nísinsìnyí tí mo ti rí ohun àìrí nísinsìnyí tí òye ti yé mi nígbà tí mo dé ilé Ọlọ́run ó ní nísinsìnyí ta ni mo ní lé ọ̀run bí kò ṣe ìwọ kò sì sí ohun tí mo fẹ́ lé ayé yìí pẹ̀lú rẹ bí kò ṣe ìwọ nìkan ṣoṣo nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lókè kí a mẹ́ṣẹ̀ jẹ́ kí ọkàn wa kí ó máa ṣàfẹ́rí ohun tí à ń rí nínú Kọ́rìntì 2:4 Kọ́rìntì 2:4 níwọ̀n bí a kò ti wo àwọn ohun tí à ń rí bí kò ṣe ohun tí a kò rí níwọ̀n bí a kò ti wo ohun tí à ń rí bí kò ṣe ohun tí a kò rí àwọn ẹlòmíràn bí wọ́n bá lọ sílé aláìgbàgbọ́ wọ́n a máa wo ẹ̀rọ amómitutù tí àwọn wọ̀nyí ní wọ́n a máa wo ẹ̀rọ afẹ́atẹ́gùn tí àwọn wọ̀nyí ní wọ́n a máa wo gbogbo nǹkan tí wọ́n ní èyí tí wọ́n tẹ́ sílẹ̀ èyí tí wọ́n tẹ́ sórí tábìlì wọ́n a máa kérora nínú ọkàn wọ́n máa ṣe ìlara wípé èmi tí mo ń sin Ọlọ́run mi ò ní eléyìí ó ní àwa tí a ní Ọlọ́run ìgbà tí wọ́n ń bọ̀ nitori awa ko wo ohun ti a nri bi ko se ohun ti a ko ri ki lo se.

0: àti Aaroni arákùnrin rẹ, kí ẹ sọ̀rọ̀ sí àpáta ni ní ojú wọn, yóò sì tú omi rẹ̀ jáde. Ìwọ́ sì mú omi láti inú àpáta náà jáde fún wọn wá, ìwọ́ sì fi fún ìjọ àti fún ẹran wọn mu. Mósè sì mú ọ̀pá náà láti iwájú Olúwa lọ, bí ó ti fún un ní àṣẹ. Mósè àti Aaroni sì pe ìjọ àwọn ènìyàn jọ níwájú àpáta náà, ó sì wí fún wọn pé, ẹ̀yin gbọ́ ní ìsinsìnyí, ẹ̀yin ọlọ̀tẹ̀, kí àwa kí wa mú omi láti inú àpáta yìí fún yín wá bí. Mósè sì gbé ọwọ́ rẹ̀ sókè, ó sì fi ọ̀pá rẹ̀ lu àpáta náà lẹ́ẹ̀mejì, omi sì tú jáde ní ọ̀pọ̀lọpọ̀, ìjọ àwọn ènìyàn sì mu àti ẹran wọn pẹ̀lú. Olúwa sì sọ fún Mósè àti fún Aaroni pé, nítorí tí ẹ̀yin kò gbà mí gbọ́ láti yà mí sí mímọ́ lójú àwọn ọmọ Ísíráẹlì, nítorí náà ẹ̀yin kì yóò mú ìjọ àwọn ènìyàn yìí lọ sí ilẹ̀ náà tí mo fi fún wọn. Wọ́n yí ni omi Meriba, nítorí tí àwọn ọmọ Ísíráẹlì bá Olúwa sọ, ó sì di ẹni ìyà sí mímọ́ nínú wọn. Mósè sì rán oúnṣẹ́ láti Kádeṣì sí ọba Édómù wípé, báyìí ni Ísíráẹlì arákùnrin rẹ̀ wí, ìwọ ṣáà mọ gbogbo ìrìn tí ó bá wa, bí àwọn baba wa ti sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì, tí àwa sì ti gbé Íjíbítì ní ìgbà pípẹ́, àwọn ará Íjíbítì sì ní wá lára, àti àwọn baba wa. Nígbà tí àwa sì képe Olúwa, ó gbọ́ ohùn wa, ó sì rán áńgẹ́lì kan, ó sì mú wa láti Íjíbítì jáde wá, sì kíyèsí, àwa ń bẹ ní Kádeṣì, ìlú kan ní ìpínlẹ̀ agbègbè rẹ. Jẹ́ kí àwa kí ó la ilẹ̀ rẹ kọjá lọ, àwa bẹ̀ ọ́, àwa kì yóò la inú oko rẹ tàbí inú ọgbà àjàrà. Bẹ́ẹ̀ ni àwa kì yóò mu nínú omi kànga, ọ̀nà òpópó ọba ni àwa ó gbà, àwa kì yóò yà sí ọwọ́ ọ̀tún tàbí sí òsì, títí àwa ó fi kọjá ìpínlẹ̀ rẹ. Édómù sì wí fún un pé, ìwọ kì yóò kọjá lọ́dọ̀ mi, kí èmi tó má bàa jáde sí ọ tí èmi ti dà. Àwọn ọmọ Ísíráẹlì sì wí fún un pé, ọ̀nà òpópó ọba ni àwa ó gbà, bí àwa bá mu nínú omi rẹ, èmi àti ẹran mi. Ǹjẹ́ èmi ó san owó rẹ̀ láì ṣe ohun mìíràn, kí n ṣáfi ẹsẹ̀ mi la ilẹ̀ kọjá. Ó sì wí pé, ìwọ kì yóò la ilẹ̀ kọjá. Édómù sì mú ọ̀pọ̀ ènìyàn jáde tọ̀ ọ́ wá pẹ̀lú ọwọ́ agbára. Bẹ́ẹ̀ ni Édómù kọ̀ láti fi ọ̀nà fún Ísíráẹlì ní agbègbè rẹ̀. Ísíráẹlì sì ṣẹ́rí kúrò lọ́dọ̀ rẹ̀. Àwọn ọmọ Ísíráẹlì àní gbogbo ìjọ sì ṣí kúrò ní Kádeṣì, wọ́n sì wá sí òkè Hori. Olúwa sì sọ fún Mósè àti fún Aaroni ní òkè Hori ní agbègbè ilẹ̀ Édómù wípé, a ó kó Aaroni jọ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀, nítorí pé òun kì yóò wọ inú ilẹ̀ náà tí mo fi fún àwọn ọmọ Ísíráẹlì, nítorí tí ẹ̀yin ṣọ̀tẹ̀ sí àṣẹ mi níbi omi Meriba. Mú Aaroni àti Eleasari ọmọ rẹ̀, kí o sì mú wọn wá sí orí òkè Hori, kí o sì bọ́ Aaroni ní aṣọ rẹ̀, kí o sì fi wọ́n wọ Eleasari ọmọ rẹ̀, a ó sì kó Aaroni jọ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀, yóò sì kú níbẹ̀. Mósè sì ṣe bí Olúwa ti fún un ní àṣẹ, wọ́n sì gòkè lọ sí orí òkè Hori ní ojú gbogbo ìjọ. Mósè sì bọ́ Aaroni ní aṣọ rẹ̀, ó sì fi wọ́n wọ Eleasari ọmọ rẹ̀, Aaroni sì kú níbẹ̀ ní orí òkè náà. Mósè àti Eleasari sì sọ̀kalẹ̀ láti orí òkè náà wá. Nígbà tí gbogbo ìjọ rí pé Aaroni kú, wọ́n ṣọ̀fọ̀ Aaroni ní 30 àní gbogbo ilé Ísíráẹlì.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà.
3: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìfẹ́ tí ẹ fi hàn wá, tí ẹ fi rán Jésù, ọ̀run bíbí yín kan ṣoṣo, sí ayé láti kó fún wa lórí igi àgbélébùú. À ń bẹ̀ yín wípé ikú tí Jésù kó lórí igi àgbélébùú, wípé ní tòótọ́ yóò ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa, lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé lónìí bí a ó ti ka ìwé mímọ́, tí a ó sì kọ́ ohun tí àgbélébùú àti ìgbàlà wa dúró lé lórí. À ń bẹ̀ yín wípé a ó jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa, kí ọkàn wa kí ó tẹ́wọ́ gba ọ̀rọ̀ yín, kí a sì fi ìgbàgbọ́ gba ohun gbogbo tí ó kọ wa nínú ọ̀rọ̀ yín lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé níbikíbi tí ẹ̀ṣẹ̀ bá sá pamọ́ sí nínú ọkàn, nínú ìwà, nínú ilé, à ń bẹ̀ yín wípé gbogbo nǹkan wọ̀nyí ni a ó lé jáde pẹ̀lú agbára ẹ̀mí lórúkọ Jésù, wípé a ó di òmìnira, ẹ ó tó wa sílẹ̀, ẹ ó gbà wá là, ìgbésí ayé tí ó yí ọmọ Ọlọ́run ẹ ó fún olúkúlùkù wa lórúkọ Jésù. Ẹ ṣe wa lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín, a mọ̀ wípé ẹ ti gbọ́, wípé ẹ ó sì ṣe é fún wa lórúkọ Jésù Kristì Olúwa wa. Ní ìsinsìnyí, a ń fẹ́ kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run.

ìgbàlà wa, àgbélébó àti ìgbàlà wa. Nínú Isaiah orí ìkẹta lé ní àádọ́ta láti ẹsẹ̀ ìkẹrin sí ẹsẹ̀ ìkẹfà, ó ní lóòótọ́, ó ti ro ìbìnújẹ wa, ó sì gbé ìkáàánú wa lọ, ṣùgbọ́n àwa kà á sí bí ẹni tí a nà, tí a lò láti ọ̀dọ̀ Ọlọ́run, tí a sì pọ́n lójú, ṣùgbọ́n a ṣá a lé ọgbẹ́ nítorí ìrékọjá wa, a pa á lé ara nítorí àìṣedédé wa. Ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè a fi mọ́ wa lára dá. Gbogbo wa ti ṣìnà kirikiri bí àgùntàn, olúkúlùkù wa tẹ̀lé ọ̀nà ara rẹ̀, Olúwa sì mú àìṣedédé wa gbogbo pàdé lára rẹ̀. Nínú Májẹ̀mú titun ní Pétérò kìíní ni a ti ń ka orí kejì, Pétérò kìíní orí kejì ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ẹni tí òun ti kára rẹ̀ fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ̀ wa lórí igi, èyí ni lórí igi àgbélébó, pé kí àwa kí ó lè di òkú sí ẹ̀ṣẹ̀, kí a sì di ààyè sí òdodo nípa ìnà ẹni tí a mọ̀ yín lára dá. Bí a bá ń sọ nípa àgbélébó, kì í ṣe wípé igi tí Jésù kú, lórí igi tí Jésù kú nìkan la ń sọ̀rọ̀ rẹ̀. Bí a bá ń sọ nípa àgbélébó yìí tí ó jẹ́ ògúnnágbòǹgbò fún ìgbàlà ẹnìkọ̀ọ̀kan wa, a ń sọ nípa ìjìyà Kristi, nípa ìjàporo Kristi, nípa ìfaradà ìrora Kristi, ìkérora ìkóró àti ìróbọ Kristi tí ó ṣe fún wa lórí igi ìbànújẹ́ kan tí a ń pè ní àgbélébó, lórí òkè kan tí a ń pè ní Calvary. Bẹ́ẹ̀ sì ni ikú oró tí a ń sọ nípa rẹ̀ yìí, èyí ni ikú oró Jésù Kristi lórí igi àgbélébó, kò ṣe ṣì rárá, nítorí a ti sọ tẹ́lẹ̀ nípa rẹ̀ láti àtẹ̀tẹ̀kọ́ṣe nínú Bíbélì. Bí o bá jẹ́ ẹni tí ó ń ka Bíbélì dáradára, ó rí wípé láti ìbẹ̀rẹ̀, nígbà tí ènìyàn ti ṣubú, ni a ti sọ nípa ikú Jésù. A tilẹ̀ sọ wípé ṣe ni a ó kan Jésù Kristi mọ́gi. Bí o bá wo Genesis orí kẹta, ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ó ní èmi ó sì fi ọ̀tá sàárín ìwọ àti obìnrin náà. Ọlọ́run bá Sàtánì tí ó fi ara hàn ní ẹbí bí ejò níhìn-ín, ó ní èmi ó fi ọ̀tá sàárín ìwọ ejò láéláé nì tí ṣe èṣù àti obìnrin náà, àti sàárín irú ọmọ rẹ àti irú ọmọ rẹ, òun ó fọ lé orí, ìwọ ó sì pa á ní gìgísẹ̀, wípé a ó pa ọmọ Maria, ọmọ obìnrin náà, a ó pa á ní gìgísẹ̀. Èyí ń tọ́ka sí ìkànmọ́ àgbélébó, ìkànmọ́gi tí Jésù ṣe fún wa ní orí igi àgbélébó, fún ìgbàlà wa, fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa, kí ó lè yé wa wípé ohun tí a ń sọ nípa àgbélébó àti ìgbàlà wa, wípé kì í ṣe ohun tó ṣàdédé wá tàbí ohun tó ṣèṣì. A ó tilẹ̀ rí ọ̀rọ̀ tí Jésù sọ lórí igi àgbélébó, a ó rí nínú àkọsílẹ̀ níbi 2000 kí Jésù Kristi kí ó tó dé. Nínú orin Dáfídì, a ó ka àwọn ẹsẹ̀ díẹ̀ láti jẹ́ kí ó yé wa wípé bí àmọ̀tẹ́lẹ̀ Ọlọ́run, ohun tí a ti sọ tẹ́lẹ̀ wípé yóò ṣẹlẹ̀ ni. Ó sì ṣe pàtàkì tó bẹ́ẹ̀ gẹ́ tí Ọlọ́run tí ó fi kọ àwọn nǹkan wọ̀nyí nínú ìwé mímọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún kí Jésù tó dé. Orin Dáfídì orí 22 ẹsẹ̀ ìkíní, bí o bá jẹ́ ẹni tí ó ti mọ ìtàn ikú Jésù, àwọn ẹsẹ̀ tí a ń kà yìí kò ní ṣe àjèjì fún ọ rárá. Ó ní Ọlọ́run mi, èé ṣe tí ìwọ fi kọ̀ mí sílẹ̀. Ó rántí wípé àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni Jésù Kristi Olúwa wa nígbà tí ó kú láti ṣe iṣẹ́ àṣepé ìgbàlà wa, ni ó sọ lórí igi àgbélébó. Ẹsẹ̀ ìkeje
oni gbogbo awon ti ri mi n fi mi rerin eleye won yo shoti ete won won mi ori won pe je ki o gbekele olowa ohun o gbaala je ki o gbaala nitori inu re dun si yi ni bi won fi bi won tin se eleye Jesu nitori we pe oku iku oro iku ibanoje fun enikokan wa ni ese ikerindinlogun ni o n so we pe nitori awon aja yimika ijo eniyan boboru ti kamimo won lumi li owo won si lumi li ese we pe won lu ohun li owo pelu iso won lu li ese pelu iso eyin toka si iku ori igi agbelebo ni ese ikejidinlogun oni won pin aso mi fun ara won won si se keke le aso ileke mi gbogbo nkan wonyi ni ari ewe pe o sele lori igi agbelebo eyin o nje ki awa ti agbagbo ninu Jesu awa ti ati fi eje re ra pada awa ti olorun se lore ti o mo ese wa kuro pelu eje ti Jesu ta sile lori oke Calvary eyin o je ki a mo we pe ohun ti agbagbo ki se itan lasan o je ohun ti o ti ni akosile ninu majemo lailai ti asimose ninu majemo titun ninu Zechariah ori ikejila ese ikewa je ki atun wo ikan ninu akosile ti ati se ki Jesu to wa saye ti o si sele nigbati Jesu Kristi wa lori igi agbelebo Zechariah ori ikejila ese ikewa emi o si tu emi ori ofe ati ebe sori ile Dafidi ati sori Jerusalemu won si ma wo mi eni ti won gun li oko se ori nisisiyi eyi ni ohun ti o sele nigbati Jesu wa lori igi agbelebo o ni won o ma wo mi eni ti won gun li oko won si ma sopo re gege bi eniyan ti sopo fun omokunrin re kan soso se o mo we pe oruko ta n pe Jesu ni omo bibi olorun kan soso o wa n so fun awe pe awon omo Israeli wo ma se ofo Jesu gege bi omokunrin kan soso omokunrin re kan soso wo si wa ni ibanuje bi eni ti n banuje fun akobi re eyi n toka si Jesu Kristi ti o ku lori igi agbelebo we pe won gun ole oko won lu ole owo won lu ole ese we pe ki o le se irubo fun ese wa ni kete ti omo eniyan sebo kuro ninu ipo giga ipo ola ipo iwa mimo ati idapo alailegbe pelu olorun ti o wa tele be na ni olorun se eto fun igbala wa nitori we pe olorun ko fe lati dagun la nipa oran eniyan nitori be o seto fun igbala wa iku Jesu ni o gba wa lowo ese nitori we pe bibeli so fun wa o ni iku ni ere ese sugbon bi abagba olorun gbo ayi iku to wa lori wa ayi pada si iye idi abajore ti omo olorun bibi kan soso omo bibi olorun kan soso Jesu alai lese alai laboko eni mimo alai laba won ti o fi ni lati fi ara re ru ese wa lori igi agbelebo lati gba wala ati lati so wa di ominira se o se se fun enikan lati sanwo irapada re eyi ti ba fi je we pe ko leto fun Jesu tabi ko se dandan fun Jesu lati lo si ori igi agbelebo lati ku fun enikokan wa ninu orin Dafidi ni Dafidi ti je ki o ye wa pelu imisi emi Olorun orin Dafidi ori ikokandini adota ori Dafidi ori kokandini adota lati ese ikefa oni awon ti o gbekele oro won ti won si se ileri li opolopo oro won ko si enikan bi o ti wo ki o se ti o le ra arakunrin re be ni ko le san owo irapada fun Olorun nitori re nitori irapada okan won iyebiye ni
irapada okan wa iyebiye ni o si ni lori to be to je we pe Jesu nikan lo le san owo tabi lo le san ohun ti o gba o ti yo na fun irapada wa e la fi nko lorin we pe Jesu nikan Jesu nikan Jesu nikan lorin wa o ni olugbala olowosan oba tin bo le keji ori je ki o da wa loju gege bi eko iwe oro Olorun we pe Jesu ni olugbala wa o ru gbogbo ebi wa ododo re lo gbe wo wa o sagbara wa dotun bi o ba wa sodo Jesu ti o se gbagbo ninu ohun to se fo ni oke Calvary o ri we pe gbogbo ese re ati idalebi ati iri ese ni yo mu kuro ni igbesi aye re a wo ikoko meta ninu iwaso wa ti oro yi ikini irubo Kristi ikeji igbala nipase Kristi iketa iwenumo ninu eje Kristi ikini irubo lori agbelebo ti Kristi se ni Calvary irubo lori agbelebo ti Kristi se ni Calvary ikeji igbala nipase ikomogi Kristi ni Calvary igbala nipase ikomogi Kristi ni Calvary iketa iwenumo gbogbo ese pelu etuto eje Kristi iwenumo gbogbo ese pelu etuto eje Kristi ki awo ni ikokan ikini answer lori irobo lori agbelebo ti Kristi se ni Calvary anwo eberu ninu majemo titun eberu ori kewa ese ikejila eberu ori kewa ese ikejila oni sugbon ohun lehin igbati o ti ru ebo kan fun ese titi lai o joko lowo otun olorun bi o ba fi si ohun ti a ti ko ninu majemo lai lai o ri wi pe nigbati a ko tempili awon Jew a ko fi aye sile fun awon alufa tabi olori alufa lati joko nitori pe ebo ti won ru won lati ma ru ebo won yi lojojumo fun ese awon omo Israeli sugbon ni hi la nso fun wa wi pe bo se ti Jesu Kristi ni wi pe leyin igba ti o ti ru ebo kan fun ese ebo yi ni o wa titi lai nisisiyi o joko le owo otun Olorun eje wi pe ebo yi je itewogba lodo Olorun ko si ni ilo lati ru ebo miran mo nitori lati iran de iran fun enikokan wa nigbati a ba wa si odo re ti a se gbagbo ebo yi kan soso to ti ru lori oke Calvary on lo wa fun imukuro ese gbogbo okan ti o ba gbagbo ninu Peteru kini ori keji ti a ti ka tele ki a tun ka lekan si Peteru kini ori keji ese ikerinlelogun eni ti ohun ti ka ara re fi ara re ru ese wa lori igi o nso fun awe pe eru wowo ti a ko le ru funra wa eru ese eru ebi idalebi ese ati idajo ese ti a ko le ru funra wa Jesu Kristi o ru fun wa lori igi agbelebo eni o je wepe Jesu di aropo fun enikokan wa o wa nso wepe bi o ba je be wepe o ti gbagbo ninu eje Jesu ninu iko Jesu ninu iya ti Jesu je fun o wa ni ese ikerinlelogun ye pe ki a wa ki o le di oko si ese ki a si di aye si ododo o wa nso fun awe pe nipa ina Jesu yi kan na ni amuwa larada ni Korinti kini ori karun ese ikeje
Korinti kini, ori karun, ese ikeje. Niturina, emu iwukara atijo kuro ninu yin. Ki eyin ki o le je iye fun titun. Gege bi eyin ti je aiwukara. Nituri atifi irekoja wa. Ani Kristi rubo fun wa. Oni nituri atifi irekoja wa. Ani Kristi rubo fun wa. Bi aban so nipa irekoja. Itumo meji ni a le fun irekoja. Bi enikan ba fa ilasile. Bi abada ilaye koja. Ni ise lodi si ofin ti a ti fun wa. An pe ohun ti a se yi ni irekoja. We pe ati fun wa ni ofin, ati fun wa ni ilana, ati fun wa ni ohun ti o ye ki a se, ki a ma se koja ala ti a la sile. Bi a ba koja ala yi, o je we pe a koja aye wa. O je we pe a se si ofin Olorun. Ohun ti a se se yi ni a pe ni irekoja. Sugbon irekoja yi o tun ni itumo miran. Iyi ni a ri ninu Exodus ori kejila. Exodus ori kejila ni ese kejila ati ese iketala ranti ohun ti a nse agbeyewo re ki a le ni itumo ti o kun itumo ti o ye ni nipa irekoja nitori o so wepe ati fi Kristi irekoja wa ati fi rubo fun wa ninu Exodus yi ori kejila ese kejila oni nitori emi o la ile Egypt ja li oruna emi o se ko lu gbogbo awon akobi ni ile Egypt ti eniyan ati ti eranko ati lara gbogbo orisha Israeli li emi o se se idajo emi li Olowa wose ketala oni eje na ni yo se se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba ri eje na emi o re yin koja eyi ni a so nipa itumo keji ikini ni wipe awa je eni ti o ti re ofin Olorun koja aje elese aje elebi aje eni ti o wa labe idaje Olorun sugbon Olorun fun ara re nigbati o n koja ni Egypt ti o si nfi iya ese won je won o wa nso fun awon Israeli we pe ki awon wonyi ki won ki o pa eran fun igbala won eran yi je eran alailese alailaboko awon eran wonyi ni o je aropo fun awon omo Israeli o wa so we pe bi won ba lo eje eran yi e ti se apere Jesu nitori pe Jesu ni odo agutan Olorun ti o ko ese aye lo oni bi o ba ti ri eje na owo mo we pe aropo kan ti ku fun won oni o si re won koja eyi ni itumo keji ti re koja iwo ti o ti re ofin Olorun koja bi o ba wo Jesu Jesu yo di ire koja fun o nipa we pe nigbati a ba ri ami eje Jesu nipa ti emi ni ori aterigba ile re a o ri okoja iku yo ri okoja idajo yo ri okoja ati iji ayeraye pelu yo ri okoja loruko Jesu ki a le ni ekunrere eko ati oye ninu ohun ti a kayi nipa ire koja ni Egypt pelu awon omo Israeli a wo ohun meje ti ako nipa irubo irekoja na bi a tin wo awon ohun meje yi ki o ye wa we pe awon nkan wonyi ni a fi nse eko ko ninu ohun ti Jesu to ti se fun wa ikini irubo kan soso na ni a se fun igbala gbogbo awon omo Israeli ni ale ojo yi ti a ti so fun wa pe ki won fi eran yi rubo wi pe bi mo ba ri eje na emi o re yin koja irubo kan soso ti a se yi lo fun gbogbo won ni igbala bakan na ni irubo Jesu Christi kan soso ti o ti se nibi
egba odun seyin tabi egba je odun seyin irubo kan yi ni o wa fun gbogbo agbaye ikeji irubo kan soso yi to fun to lowo ti talaka ti omowe ti porontu o ye ko ye wa wi pe ona igbala ko pe meji ona ti ba olorun laja ko pe meji ona lati lo sorun lati gbe pelu olorun ko pe meji oni ki a wo odo agunta olorun oni oko ese aye lo aba je olowo tabi aje talaka omowe ni wa ni tabi kuruntu bi abasa ti gbagbo ninu Jesu Kristi ti oko fun wa a ri wi pe idale bi ese ati je gaba ese lori wa gbogbo re ni yo koro loruko Jesu eko keta ti ari ko ni wi pe eje re se etutu kikun ni igba na ki se wi pe nigba ti a ti ta eje yi sile igbala ti won ni ko to nitori be won lati se ohun miran bi ki won lo wa omi lati we oju we ese we owo we enu oni rara oni eje yi kan soso ti a ta sile lo fun ni etoto kikun fun ese won iketa abi ikerin nisisiyi amuye ti aigbodo lo iwokara ati ibowon eje ati wiwa labe abo eje na o je nkankan na fun olukuluko won aso fun won wipe aigbodo mase o wa lori won wipe ni gbogbo ojo yi won ko gbodo lo iwokara iwokara yi ni o nse apere ese eyi ni o so fun a wipe bi aba wa ni aiwokara ani lati ronupo ada ke ko gbogbo ese sile a si to so fun a wi pe ironupo ada nikan ko to ani lati gbagbo ninu eje ti Jesu ti o ta sile won wa ikarun won bo lowo iku nitori pe odo agutan gba iku won ku odo agutan yi je aropo ti ko ni ese a so fun a nipa Jesu Kristi wi pe o je olugbala wa o je odo agutan ti apa o je aropo fun wa aropo ti ko ni ese eni o fi je ki o yi o wi pe ko si enikankan yala ninu ile isin tabi ni igboro ti o le gba o kuro lowo ese bi abanilo aropo aropo yin lati je eni ti ko ni ese nitori wi pe elese kan ko le ru ese elomiran bi o ba ma gba idajo idajo ese tire ni yo gba sugbon Jesu Kristi to je eni pepe eni mimo eni ti o laba won oni o ku fun gbogbo ese wa nitori wi pe ohun o nilo lati ru idajo tabi lati gba idajo kankan nitori ese tire nitori ohun ko ni ese ikefa irobo pipe to je ite ogba yi lotu olukuluko amo Israeli sile nigba na kuro ninu eru isiro won irobo pipe ti Jesu na lotu wa sile kuro ninu isiro kikoro ese loja ajaga ese kuro lorun wa ikeje awon omo Israeli ti an so nipa re nigba na won di ominira patapata to be to je we pe won ko tun pada sinu isiro Egypt mo nigba ti a ba gba wahala ti eje Jesu ti o sise ribiribi ni igbesi aye wa ti a si ni igbagbo we pe eje yi ti mu gbogbo ese wa kuro a o ri wi pe awa na a o di ominira patapata kuro ninu ese mo gbadura we pe iru ominira yi ati agbara ti bo lowo ese ki olorun ma sai fun enikankan wa o nso fun wa nitori na we pe iku ifa eni robo ti Jesu ko fun wa o nlo fun wa ni idariji ese o nlo fun wa ni ominira kuro lowo ese a si di ominira kuro lowo idajo ati igbekun ese ati ti iku bi ati n fi apa kini yi si opin ki a to lo si apa keji eje ki a ranti wo pe agbelebo Jesu lo mu wa bori ese gbogbo irubo Jesu lo fun wa ni igbala idamu re lo fun wa ni idunnu ipalara Jesu lo fun wa ni idariji ati
ìwẹ̀nùmọ́, ikú rẹ̀ ló fún wa ní iyì, ìpọ́njú Jésù ló fún wa ní ìsọdọ̀tun àti ìwà mímọ́, ìrora rẹ̀ ló fún wa ní ìtura, ìná Jésù ló fún wa ní ìlera, ìjìyà rẹ̀ ló sì ń fún wa ní ìṣẹ́gun. Bí o bá ń fẹ́ ìṣẹ́gun, ìsọdọ̀tun, ìwà mímọ́, ìyẹ̀ ìnípẹ̀kun, ìdáríjì, ìwẹ̀nùmọ́, ìgbàlà tòótọ́, ohun tí o nílò gẹ́gẹ́ bí ẹnìkan ni láti gba Jésù Kristì gbọ́, ẹni tí ó kú fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Bí o bá ti gbàgbọ́, o rí wípé ìgbàlà tí a ń sọ yìí yóò ti jẹ́ tirẹ̀. Ṣùgbọ́n bí o bá ti gbàgbọ́, ààyè wà, àǹfààní wà fún ọ láti pe Jésù tí ó kú fún ọ, tí ó jẹ́ arọ́pò rẹ, yóò sì dáríjì ọ lórúkọ Jésù. A lọ sí ìkókó kejì nínú ẹ̀kọ́ wa, ìgbàlà nípasẹ̀ ìkànmọ́gi Kristi ní Kálfárì. Ìgbàlà nípasẹ̀ ìkànmọ́gi Kristi ní Kálfárì. Ó yẹ kó yé wa wípé ìgbàlà jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Bí ẹnikẹ́ni bá ń wá sí ilé ìsìn tàbí ẹnikẹ́ni wá sí ìpàgọ́, bí kò bá ní ìgbàlà, ó jẹ́ wípé ó bá wọn wá ni, ó wá lásán, yóò jẹ́ ẹni tí ó pàdánù nínú ní ayérayé. Ṣùgbọ́n mo ń bẹ Ọlọ́run wípé nínú àánú rẹ̀ yóò jẹ́ kí etí wa kí ó gbọ́, kí ọkàn wa kí ó gbà á láti ní ìgbàlà kíkún tí Jésù Kristì tí ó ti rà fún gbogbo wa pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ̀. Nínú ìṣe àwọn apostelì orí kẹrin ẹsẹ̀ ìkejìlá, bí a ti ń ka àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a ó máa kà yí, ni kí o máa fi iyè bá a lọ láti wo bí a ti ń dárúkọ ìgbàlà, kí o sì máa wo ní kọ̀ọ̀kan ohun tí ìwé mímọ́ ń pè ní ìgbàlà. Nítorí wípé ọ̀pọ̀ ló ń sọ wípé a ti gba òun là, ṣùgbọ́n tí òye tàbí ìtumọ̀ ìgbàlà tí kò yé wọn, wò ó ní kọ̀ọ̀kan. Ìṣe àwọn apostelì orí kẹrin ẹsẹ̀ ìkejìlá, ó ní kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, nítorí kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run tí a fi fúnni nínú ènìyàn nípa èyí tí a lè fi gbà wá là. Kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn. Bí o bá ti gbẹ́kẹ̀lé ohun mìíràn fún ìgbàlà tàbí ẹlòmíràn fún ìgbàlà, ó jẹ́ wípé o ń tan ara rẹ jẹ, nítorí wípé kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn. Nínú Matthew orí kìíní ẹsẹ̀ ìkọkànlélógún, èyí ni áńgẹ́lì ń sọ fún Jósẹ́fù nígbà tí ó rí wípé Màríà lóyún láti ọwọ́ ẹ̀mí mímọ́. Ó ní yóò sì bí ọmọkùnrin kan, Jésù ni ìwọ ó pe orúkọ rẹ̀, nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là. Nítorí òun àti òun nìkan ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn, yóò gba àwọn ènìyàn rẹ̀ là. Ẹlòmíràn bí ó bá ní jàǹbá mọ́tò, ṣùgbọ́n tí ó jẹ́ wípé a dá ẹ̀mí rẹ̀ sí, a ní ìgbàlà ńláńlá tí Ọlọ́run fún mi, kò ṣe é fẹnu sọ. Èyí kì í ṣe ìgbàlà tí a ń sọ̀rọ̀ rẹ̀, nítorí ó yé wa níhìn wípé bó bá gbà wá là, ó gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú ìdálẹ́bi, kúrò nínú ìdájọ́ ayérayé. Yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Nínú Titu orí kejì ẹsẹ̀ ìkọkànlá àti ìkejìlá, a ń wo ohun tí ìgbàlà já sí, tí ìgbàlà jẹ́ nínú ayé àwọn tí ó bá ti di ọmọ ìgbàlà. Titu orí kejì ẹsẹ̀ ìkọkànlá, nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run tí mú ìgbàlà fún gbogbo ènìyàn wá ti farahàn. Ó sọ fún wa wípé kì í ṣe iṣẹ́ ọwọ́ wa ló mú ìgbàlà wá, kì í ṣe iṣẹ́ ìsìn wa ló mú ìgbàlà wá, kì í ṣe wípé a bímí sílé ìsìn yẹn ló mú ìgbàlà wá. Nítorí wípé oore ọ̀fẹ́ Ọlọ́run tí mú ìgbàlà fún gbogbo ènìyàn
olowo ni, talaka ni, omowe ni, porontu ni, fun gbogbo eniyan. Ki se eko ti a ko ni ile iwe, ki se aso ti a nwo sara. O so fun awe pe ki se ise owo wa lo mu igbala wa, ki se ise isin wa lo mu igbala wa, ki se we pe abimi si lesin yen lo mu igbala o, nitori we pe ore ofe Olorun ti mu igbala fun gbogbo eniyan. Olowo ni, talaka ni, omowe ni, porontu ni, fun gbogbo eniyan. Ki se eko ti a ko ni ile iwe, ki se aso ti a nwo sara, ki se awon ojuse ti a nse ninu ile isin lo fun wa ni igbala. Oni nitori ore ofe Olorun ti mu igbala fun gbogbo eniyan wa ti farahan. O nko wa pe ki a se aiwa bi Olorun ati ife ko fe aye, ati ki a si ma wa li aire koja, li ododo, ati ni iwa bi Olorun ni aye isisiyi. Ori ohun ti a ko si yin we pe ki a wa ni aire koja, bi a ba ti fi Kristi robo fun wa ti o je ire koja wa, nigba naa yio fun wa ni agbara lati gbe igbesi aye otun, igbesi aye ododo. Ilana ti Olorun si la sile, ila ti o fa sile we pe ki a ma se re ila tabi ilana yi koja, a o gbe igbesi aye wa ni iwontunwonsi. O ni a o wa ni aire koja, e je we pe a o gbe igbesi aye ododo, tabi ni ede miran a o wa ni iwa bi Olorun ninu aye isisiyi. Awon atanije ma nso fun awe pe ko seni to le gbe igbesi aye iwa bi Olorun ninu aye ti a wa yi, sugbon so fun awe pe o sese fun awon ti a tera pada, o sese fun awon ti a ti gbara lati gbe iru igbesi aye be. Ese ikerinla, eni ti o fi ara re fun wa ki ohun ki o le ra wa pada, ira pada kuro ninu ese gbogbo, ki se ese pupo tabi ese die, yora wa pada kuro ninu ese gbogbo, ki o si le we awon eniyan kan mo ewe nu mo la npe be fun ara re, fun ini ohun ti kara re awon onitara ise gbogbo. Ni ohun ti a ti ka won yi, o je ki o ye wa ohun ti a npe ni igbala. Sugbon ki a tun ma se alaye ju be lo lori ohun ti a npe ni igbala, o ye ki a bere ibere kan. Kini a tile n pe ni igbala? Je ki a koko wo ohun ti ki se igbala na. Bi a ba wo ohun ti ki se igbala, awon ti o gbe aye deru iriri esin lowo ti won fi n pe igbala, yo ye won wi pe won nilo igbala to to ti bibeli n so fun wa nipa re. Ikini, igbala ki se wi pe a je elesin lai ni iwa mimo. Igbala ki se wi pe a ti se iribomi lai ni iwenumo ti okan. Bi a ba ri wi pe ese si wa ni igbesi aye wa, bi o tile je wi pe a je elesin a n lo si ile isin, tabi a ti re wa bomi yala ni bi omo kekere tabi bi agbalagba, bi a ba ri wi pe a o ti ni iwenumo okan, igbesi aye wa kun fun ese, o ye ki o ye wa wi pe a o ti ni igbala ti Olorun soro re. Ikeji, ki se wi pe mo beru Olorun, awon elomirin a ma so fun awe pe a mo beru Olorun popo, eru Olorun ba mi. Sugbon o ye ko ye wa wi pe awon emi esu papa won beru Olorun, won si wa riri. Nitori be bi o ba je iberu nikan lo ni ti o fi se igbala, ti o ro wi pe o ti ni igbala, o ni o san ju awon emi esu lo. Bi o ba si san ju awon emi esu lo, o daju wi pe iwo ati esu ati awon emi esu ni o lo ayeraye ninu orun apadi. Wo Jakobo ori keji, Jakobo ori keji ese ikokandilogun, o ni iwo gbagbo pe Olorun kan ni nbe, o dara awon emi esu pelu gbagbo won si wa riri. Nitori be bi o ba je wi pe igbagbo to ni, igbagbo wi pe mo beru Olorun loni to si ni igbala to gba kuro lowo ese, o je wi pe loro yi oni lati gbadura ki a le gba o patapata kuro lowo ese re. Bi o ba se fi okan igbagbo wa, o daju wi pe Olorun yo se fun o loruko Jesu.
Ìkẹta, ohun tí ìgbàlà kò jẹ́, ó ní kìí ṣe wípé a ń ṣe ìtọrẹ àánú púpọ̀. Àwọn mìíràn wọ́n máa ń rò wípé bí a bá lawọ́, bí a bá ń fún alágbe àti àwọn aláìní, bí a bá ń fún wọn lówó, èyí jẹ́ wípé a ti ní ìgbàlà. Ṣùgbọ́n ń sọ fún wa wípé àwọn Farisi wọ́n ṣe ju tiẹ̀ lọ, wọ́n fún àwọn alágbe lówó ju bí o ti ń ṣe. Ṣùgbọ́n àwọn wọ̀nyí kò ní ìgbàlà, wọ́n ṣègbé nínú ẹ̀ṣẹ̀ wọn. Bí ó bá jẹ́ nǹkan náà ló gbójúlé tó ń sọ wípé o ní ìgbàlà, jẹ́ kí o yí ọ wípé a ń ṣe àánú, ìtọrẹ àánú, a ń fún alágbe lówó, èyí ò sọ wá di ẹni ìgbàlà. Ìwé mímọ́ tiẹ̀ jẹ́ kó yé wa nínú Kọ́ríntì kínní orí kẹtàlá ẹsẹ̀ ìkẹta, ó ní bí mo ń fi gbogbo ohun ìní mi bọ́ àwọn tálákà, bí mo sì ń fi ara mi fúnni láti sun, bí èmi kò ní ìfẹ́, èyí ni ìfẹ́ tí ó ń ti inú ìgbàlà wá, ó ní kò ní èrè kan fún mi. Ìkẹrin, ìgbàlà kì í ṣe wípé mo màdúrà gbà, mò ń gbà àwẹ̀, mò ń gbàdúrà nígbà gbogbo. Ṣé o mọ̀ wípé àwọn ọmọ Ísíráẹ̀lì, àwọn náà ń gbàdúrà, wọ́n sì ń gbà àwẹ̀, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kò kúrò lọ́wọ́ wọn. Èyí ni Ọlọ́run fún ara rẹ̀ ló fi ń fi wọ́n sùn, tó sì ń pè wọ́n níjà wípé ó yẹ kí wọ́n kí ó ronú, kí wọ́n kí ó mọ̀ wípé èyí tí wọ́n ń ṣe, wọ́n ń gbàdúrà ni o, wọ́n ń lọ sílé ìsìn ni o. Èyí ò túmọ̀ sí wípé wọ́n ti ní ìgbàlà, wọ́n ní láti wá láti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, kí a lè wẹ̀ wọ́n nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, kí ìgbàlà tòótọ́ kí ó ba lè jẹ́ tiwọn. Nínú Isaiah orí ìkejìdínlọ́gọ́ta, Isaiah orí ìkejìdínlọ́gọ́ta láti ẹsẹ̀ ìkíní, ó ní kí rara, má ṣe dá sí, gbé ohùn rẹ sókè bí ìpè, kí o sì fi ìrè kọjá, kí o fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn mi hàn wọ́n, àti ilé Israel, ilé Jacob ẹ̀ṣẹ̀ wọn. Gbọ́ iṣẹ́ ẹ̀sìn wọn, ṣùgbọ́n síbẹ̀ wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀. Gbọ́ bí wọ́n ti ń tiraka, tí wọ́n ń ṣe wàhálà nípa iṣẹ́ ẹ̀sìn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbàlà kò tí ì jẹ́ tiwọn. Nínú ẹsẹ̀ ìkejì ó ní, ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́, wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi. Bí orílẹ̀-èdè tí ń ṣe òdodo, tí kò fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀, wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi. Wọ́n a máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Wọ́n ń wí pé ní ẹsẹ̀ ìkẹta, nítorí kíni àwa ṣe ń gbà àwẹ̀ tí ìwọ kò sì rí? Wọ́n jẹ́ ẹni tó ń gbà àwẹ̀, tó sì ń gbàdúrà, ṣùgbọ́n a sọ fún wa wípé kí àwọn ajíhìn rere, àwọn wòlíì ti Bíbélì, kí wọn kí ó kí rara, kí wọn kí ó má ṣe dá sí, kí wọn kí ó gbé ohùn sókè láti fi ẹ̀ṣẹ̀, láti fi ìrè kọjá wọn, láti fi hàn wọ́n. Jẹ́ kí ó yọ nígbà náà wípé mò ń gbàdúrà, mò ń gbà àwẹ̀, mò ń lọ sílé ìsìn. Èyí ò sọ wípé o ti di ẹni ìgbàlà. Ìkarùn-ún, àwọn mìíràn máa ń rò wípé bí a bá jẹ́ni tó ń láàlàá, aláàtamátàsé, a sì ń ríran, a ń sọ tẹ́lẹ̀, èyí jẹ́ wípé bóyá nígbà náà a ti ní ìgbàlà. Rántí wípé Pharaoh náà láàlàá, Nebuchadnezzar pàápàá láàlàá, ṣe rántí aya Pilato, òun pàápàá ní láàlàá. Àwọn wọ̀nyí àlá wọn kò sọ wọ́n di ẹni ìgbàlà. Ìgbàlà Ọlọ́run, ìgbàlà tí gbani kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, kò jẹ́ tiwọn. Bí a bá ń sọ nípa àsọtẹ́lẹ̀, kò sí àsọtẹ́lẹ̀ tí o lè sọ lónìí tó ju ti Bálámù aríran lọ. Òun náà sọ tẹ́lẹ̀, ó tilẹ̀ gbàdúrà wípé òun fẹ́ kú ikú olódodo, ṣùgbọ́n ìgbàlà ò jẹ́ tiẹ̀. Ó kú ikú ìtìjú, ikú ọlọ̀tẹ̀, ikú ẹlẹ́ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kó yé wa wípé mo ń lálàá, mo ń ríran, mo ń sọ tẹ́lẹ̀, ẹ̀mí ń gbé mi ṣánlẹ̀. Ìyẹn ò sọ wípé o ní ìgbàlà. Ìkẹfà, kì í ṣe wípé o jẹ́ ọmọlúàbí tí kìí jà, ọmọlúàbí tí kìí bínú, ṣùgbọ́n nítòótọ́ o ṣe jẹ́jẹ́ lóde ara, ṣùgbọ́n paramọ́lẹ̀ ń bẹ lódò ikùn. Irú ẹni bẹ́ẹ̀ a ò lè sọ wípé ó ní ìgbàlà. Èyí kì í ṣe ìgbàlà tí Jésù ń tẹnu mọ́ pé òun fẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Ìkeje, kì í ṣe wípé mo jẹ́ olóyè nínú ìjọ, bí bàbá ẹgbẹ́, bí díákónì, bí lérídà, láì di àtúnbí, tàbí kí ènìyàn kí ó kọ́ ilé ìsìn. Ọ̀pọ̀lọpọ̀ ló ṣeéṣe fún wọn láti kọ́ ilé ìsìn láì fi ẹ̀ṣẹ̀ sílẹ̀, láì ní ìgbàlà.
awon miran tile ma ngbeja esin won ni bi o ba bu igbagbo pere o ri popa oju omi iyen o so wi pe o ti di eni igbala o nti an pe ni igbala ni we pe ki olorun fun ara re pelu ore ofe ati pelu eje ti jesu ta sile lori oke calvary ki o wo ese renu ki o so di eni otun eda otun ye ka ton ka le kan si ninu Matthew ori kini ese ikokanlelogun Matthew ori kini ese ikokanlelogun si bi omokunrin kan Jesu ni wo pe oruko re nitori oni yo gba awon eniyan re la kuro ninu ese won bi o ba je ti olorun ni toto a o ti gba ola kuro ninu ese re eyi ni a n pe ni igbala nigbati eniyan ba ni iriri idani loju idariji gbogbo ese nipa igbagbo ninu Kristi eyi ni a n pe ni igbala bi o ba ti to olorun wa o ti je wa awon ese re o ti ko won sile o si ti bebe we pe ki olorun ki o dariji o bi o ba je be o ni idani loju idariji ebi ese ko tun si ni okan re mo yi ni we pe o ti di eni ti adariji nitori lese kese bi ti o ba ti ronu po ada gbogbo ese re ti o se gbadura pelu igbagbo ninu Kristi olorun yo dari gbogbo awon ese won iji opatapata ni iseju aya yo o si wa ni alaafia on ti an pe ni ayo igbala yo je ti re idani loju wipe o ti ba olorun laja yo si je ti re pelu ninu orin dafidi ni ati ri ti olorin dafidi yi ti o ngbadura ti o si so fun wa abayorisi nigbati ababa olorun laja abayorisi nigbati igbala olorun ti o ba ti je ti wa orin dafidi ikokan le ni aadota orin dafidi ori ikokan le ni aadota ese ikejila mu ayo igbala re pada tomi wa bi o ba je toto ni o ti ni igbala o ri wipe ayo orun ayo wipe ati dariji o yo wa ninu okan re paapa yo foye gbogbo ebi idalebi ti o ti wa tele tele awon mu won kuro o ni ayo we pe nisinsin yo ti je ti omo olorun e ki se ayo ti awon agabagebe ayo ti awon agabagebe ki pe nitori we pe o sese bi won ba ni ohun kan nisinsin yi won le sope won le dope won le fofayo sugbon ni iseju medogun tabi ogbon iseju leyin na ayo ti won ro pe won ni o ti fo lo nitori eyi ni Job se nso fun wa wo Job ori ogun ese ikarun pe orin ayo eniyan buburu igba kukuru ni ati pe ni iseju kan li ayo agabagebe bi abaje eni ti o ti ni igbala bi abaje eni ti ko ti gba Jesu gege bi olugbala wa gege bi eni ti o ti ni iwenumo ninu eje Jesu o sese ki a korin fun igba die o sese ki a ni ayo osan kan tabi orukan sugbon so fun wi pe orin ayo eniyan buburu fun igba kokoro ni o si so fun wi pe ayo awon agabagebe o je fun iseju kan sugbon ayo ti wa titi ayo ti bani kale ayo ti wa ninu okan wa looro losan lale lati ojo kan de ojo miran eyi ni ayo igbala tun ka le kan si ninu orin dafidi ikokan le ni aadota ese ikejila mu ayo igbala re pada tomi wa dafidi ti o n gbadura nihin o ti ni ayo yi tele tele sugbon o so ayo yi nu nitori o pada sinu ese o pada sinu agbere o pada sinu eke iro pipa o pada sinu ki a ma bo ese mole asusun fun wa wipe eni ti o ba bo ese re mole ki yo se rere
ṣùgbọ́n ẹni tó bá jẹ́wọ́ tó bá kọ̀ sílẹ̀ ni yóò rí àánú gbà nítorí wípé ó ti di apẹ̀yìndà ó ti pàdánù ayọ̀ ìgbàlà ọlọ́run tí ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ló ṣe wá ń gbàdúrà wípé ọlọ́run ní tòótọ́ mo mọ̀ wípé mo ti ṣe kà á láti ẹsẹ̀ ìkíní ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nu ìrékọjá àìṣòdodo ẹ̀ṣẹ̀ ìdálẹ́bi mi nù ú kúrò ó ní wẹ̀mí ilé àwẹ̀mọ́ kúrò nínú àìṣedédé mi kí o sì wẹ̀mí nù kúrò nínú ẹ̀ṣẹ̀ mi ó ní nítorí mo jẹ́wọ́ ìrékọjá mi o nígbà gbogbo li ẹ̀ṣẹ̀ mi sì ń bẹ ní iwájú mi ìwọ nìkan ṣoṣo ni mo ṣẹ̀ sí tí mo sì ṣe búburú yìí níwájú rẹ ohun tí ọlọ́run béèrè lọ́wọ́ ẹni tí ó fẹ́ ní ìgbàlà tòótọ́ nìyí wípé o ní láti jẹ́wọ́ o ní láti kọ̀ sílẹ̀ láì bo ohunkóhun mọ́lẹ̀ o sọ fún wa wípé ní ẹsẹ̀ ìkeje o ní fi ewé ìsòpù fọ̀ mí èmi ó sì mọ́ wẹ̀mí èmi ó sì fojú ẹ̀gbọ̀n òwú lọ mú mi gbọ́ ayọ̀ àti inú dídùn kí àwọn egungun tí ìwọ ti rún kí ó lè máa yọ̀ o wá ń sọ fún wa wípé mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá mo ti pàdánù rẹ ṣùgbọ́n mú o padà tọ̀ mí wá kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi ró ó ń bẹ̀bẹ̀ wípé kí ìgbàlà ọlọ́run kí ó lè jẹ́ tòun kí òun má tún padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí mọ́ kí òun lè jẹ́ ẹni tí ń dúró ṣinṣin a ó fún wa ní ìṣẹ́gun lórí gbogbo ẹ̀ṣẹ̀ tí ó ti kó wa lẹ́rú tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni a ní ìgbàlà ọlọ́run a ó gbà wá sílẹ̀ kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó ti dè wá ní ìgbèkùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ènìyàn kan bá wa kọ etí ikún sírú ìgbàlà ńlá bí èyí onítọ̀hún jẹ́ aláìmoore ó sì jẹ́ ènìyàn búburú yóò sì gba ìdájọ́ ayérayé fún ẹ̀ṣẹ̀ rẹ̀ nítorí ó ní àǹfààní àti gba ìdáríjì ó ní àǹfààní àti ní ìgbàlà ṣùgbọ́n nítorí wípé ó ń dímọ́ nítorí wípé ó ń ṣe àgàbàgebè nítorí wípé ó ń dágunlá èyí kò kàn mí ó pàdánù ìgbàlà ọlọ́run yóò sì pàdánù ire àti ìbùkún ayérayé yóò jìyà ní ọ̀run àpáàdì títí ayérayé èyí ni ẹni tí ó kọ epistle sí àwọn hebrew ni ó fi ń bi wá ní ìbéèrè kan tí ó ṣe pàtàkì tí ó láti dáhùn ní kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn rẹ nínú hebrew orí kejì ẹsẹ̀ ìkẹta ó ní àwa ó ti ṣe làá bí àwa kò bá náà ní irú ìgbàlà ńlá bí èyí àwa ó ṣe bọ́ lọ́wọ́ ìdájọ́ ọlọ́run àwa ó ṣe bọ́ lọ́wọ́ ẹrù ẹ̀ṣẹ̀ tó ń pa wá lọ kú yìí tó ń pa wá kú lọ yìí ó ní àwa ó ṣe bọ́ bí àwa kò bá náà ní irú ìgbàlà ńlá bí èyí ó ní ìgbàlà tí a ń sọ nípa rẹ̀ yìí tí a tètè kọ́ bẹ̀rẹ̀ sí í sọ láti ọ̀dọ̀ olúwa ó jẹ́ èyí tí jésù kristi olúwa wa fúnrara rẹ̀ tó ti wàásù rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti tí a sì fi múlẹ̀ fún wa láti ọ̀dọ̀ àwọn ẹni tí ó gbọ́ àwọn apostoli àwọn ọmọlẹ́yìn jésù wọ́n fi múlẹ̀ fún wa wípé tòótọ́ ni ìgbàlà yìí wípé bí o bá gbàgbọ́ ìgbàlà yìí yóò jẹ́ tirẹ̀ mo sì gbàgbọ́ wípé o ò ní kúrò nínú àgọ́ yìí láì jẹ́ kí ìgbàlà olúwa ìtúsílẹ̀ ìdáǹdè olúwa ìràpadà olúwa kí ó jẹ́ tirẹ̀ yóò jẹ́ tirẹ̀ lórúkọ jésù à ń wo nísinsìnyí kókó kẹta nínú ẹ̀kọ́ wa ti òórọ̀ yìí ìwẹ̀nùmọ́ gbogbo ẹ̀ṣẹ̀ ìwẹ̀nùmọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pẹ̀lú ètùtù ẹ̀jẹ̀ kristi ẹ̀jẹ̀ kristi ṣe iyebíye láti wẹ ẹ̀ṣẹ̀ wa nù èyí ni jésù fúnra rẹ̀ ló sọ fún wa nínú matthew orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ó ní nítorí èyí lé ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú titun kì í ṣe ti májẹ̀mú láéláé ẹ̀jẹ̀ tí ó fún wọn ní ìdáríjì ìgbàlà ìdáǹdè nínú májẹ̀mú láéláé ó jẹ́ ẹ̀jẹ̀ ẹranko ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí òbókọ ṣùgbọ́n ó sọ wípé fún àwọn tí wọ́n ń gbé ní májẹ̀mú titun lẹ́yìn tí jésù kristi tí ó ti kó fún wa
o ni eyi le eje mi ti ma je mo titun ti atasile fun opo eniyan fun imukuro ese se ranti wo pe ati so fun o igbala ni we pe amu ese re kuro o wa nso we pe eje Jesu ni atasile fun imukuro ese wo ni lefitiko ori iketadinlogun ese ikokanla lefitiko ori iketadinlogun ese ikokanla nitori pe emi ara nbe ninu eje emi si ti fi fun yin lati ma se tutu fun okan yin lori pepe ni nitori pe eje ni se etutu fun okan bi o ba fe etutu toto ebo arukun aroda fun awon ese ti o ti da bi o ba nfe aropo ti o se itewogba lodo olowa o nso fun o wi pe eje Jesu nikan sosho ni o le gba o kuro ninu idajo idalebi ti tori nitori ese re ninu Romo ori iketa Romo ori iketa ese iketa le logun Romo ori iketa ese iketa le logun gbogbo eniyan le o sa ti se ti won si kuna ogo olorun ko si eni ti o le wi awijare nitori gbogbo eniyan le o ti se won si ti kuna ogo olorun ese ikerin le logun awon eni ti an da lare lofe ki se wi pe an sanwo fun igbala lofe ki se wi pe abi mi si lesin lofe ki se wi pe mo nse ohun gbogbo ti mo le se awon rere ti mo nse won po ju gbogbo to wa lowo mi o ni awon eni ti an da lare lofe nipa ori ofe re nipa idande ti o wa ninu Jesu Christi wo ese karun di logbon eni ti olorun ti gbe kale Jesu Christi ti olorun ti gbe kale lati je etutu nipa igbagbo ninu eje re igbagbo ninu eje re lati fi ododo re han nitori idariji awon ese ti o ti koja ninu ipamora olorun eje ki o ye wa nigba na we pe eje Jesu nikan soso ni o le se etutu fun ese re ati fun ese awon elomiran ninu Eberu ori kesan ese ikeji le logun Eberu ori kesan ese ikeji le logun o si fere je ohun gbogbo li a fi eje wenu gege bi ofin o so fun ani we pe nigba aye ofin nigba aye maje mo lai lai oni o fere je ohun gbogbo le a fi eje wenu ni akoko na iba je olori alufa funra re iba je awon omo lefi iba je awon omo israeli bi won ba dese si olorun gbogbo won pata ni an bere lo won we pe ki won mu eje eran ti apa wa ti o je aropo won eje ti o fi se etutu fun won ati le so fun a wi pe ki se awon eniyan nikan sugbon awon ohun elo ti o wa ni ibi mimo tabi ibi mimo julo ni a fi eje eran ni a fi se iyasoto iwenumo won ki ohun ti a se lori awon pepe yi ki o le je itewogba lodo olorun eyi ni a fi so fun a wi pe o fere je ohun gbogbo ateniyan atohun elo ni a fi eje wenu gege bi ofin ati lai si itaje sile ko si idariji yi so fun a wi pe lai je wi pe agba eje Jesu agba agbo ohun ti Jesu se lori igi agbelebo agba agbo oni bi ki ba se be ki yo si idariji ese ti amanka lopo igba o ye ko ye wa ninu Johanu kini ori kini ese ikeje ati ikesan oni sugbon bi awa ba rin ninu imole bi ohun ti nbe ninu imole awa ni idapo pelu ara wa eje Jesu ko si nkan mi eje Jesu Kristi omo re ni nwe wa nu kuro ninu ese gbogbo oni bi awa ba wa jewo ese wa olooto ati olododoli ohun lati dari ese wa jiwa ati lati we wa nu kuro ninu aisododo gbogbo anfani wa fun eni kokan wa loni lati ni iwenumo kuro ninu ese gbogbo o daju we pe bi o ba wa sodo Olowa yo se fun o loruko Jesu
eje Jesu lagbara tobe lati pa gbogbo ese re re eje Jesu lagbara tobe.

fàyàwọ́ ṣíṣe tàbí ẹ̀ṣẹ̀ jìbìtì tàbí ìwà ìbàjẹ́ gbogbo, ó ṣeéṣe kó jẹ́ ìjà jíjà, sìgá mímu, igbó mímu, ọtí mímu tàbí tẹ́tẹ́ títa ní tirẹ̀, ó ṣeéṣe kó jẹ́ ìbọ̀rìṣà, ó sì ṣeéṣe kó jẹ́ wípé òrìṣà tirẹ̀ ní àwọn òkú ẹ̀gbẹ́ tí ó sọ wípé o máa yí ẹ̀yìn wọn padà, ó sọ àgbà ilé tí ó ti kú, ó sọ wọ́n di òrìṣà tí a ń sin, ó sọ wọ́n di òrìṣà àkúnlẹ̀bọ. Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí ni Ọlọ́run fẹ́ dáríjì ọ́ bí o bá lè wá sí ẹsẹ̀ àgbélébò lónìí pẹ̀lú ìgbàgbọ́ rántí wípé o ti kú fún ọ kí o bá lè ní ìyè. A dá a lẹ́jọ́ kí a lè dá ọ láre, a kàn án mọ́gi kí a lè tú ọ sílẹ̀, ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ láti gbà ọ́ là lọ́fẹ̀ẹ́. Bí o bá wá, bí o bá gbàdúrà, bí o bá tọrọ ìdáríjì lọ́wọ́ Ọlọ́run, yóò fún ọ ní ìgbàlà, yóò sì fún ọ ní ìṣẹ́gun, ó sì lè wà pẹ́ títí pẹ̀lú Ọlọ́run ní ayérayé. Nísinsìnyí bí o ti lọ láti gbàdúrà, Ọlọ́run rán wa létí pé kí a wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Bí o bá fẹ́ kí ó kó ẹ̀ṣẹ̀ rẹ lọ, dìde lórí ẹsẹ̀ rẹ, kí o sọ fún Ọlọ́run wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó o ti dá, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti kó ọ lẹ́rú, tó kó ọ lẹ́rù, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ó di ẹrù wúwo sórí rẹ wípé o ń fẹ́ kí Ọlọ́run kí o mú o kúrò, rántí wípé ẹ̀jẹ̀ Jésù lè àti ta sílẹ̀. Ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rè yín kọjá. Ó sọ fún wa wípé bí a ti gbé ejò sókè ilé aginjù, bẹ́ẹ̀ ni a kò lè ṣe aláìgbé ọmọ ènìyàn sókè, wípé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kí ó má baà ṣègbè, ṣùgbọ́n kí ó lè ní iyè àìnípẹ̀kun. Ó ní èyí ni ẹ̀jẹ̀ mi tí a ta sílẹ̀, ó ní ẹ̀jẹ̀ yìí ni ti má jẹ̀mú titun fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkàn. Ó ní àwa ó ṣe là, àwa ó ṣe bọ́, àwa ó ṣe kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Bí a kò bá ná ní irú ìgbàlà ńlá bí èyí, ó ní kí o ké pe Ọlọ́run, ó ṣe tán láti gbà ọ́ là. Ó ní ẹnikẹ́ni tí ó bá wá sọ́dọ̀ mi, èmi kì yóò tàánù bí ó ti wù kí ó rí. Gbàdúrà ké pe Olúwa, àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ, ó ní bí a bá dákẹ́, tara wa bá wa dákẹ́, bí a bá bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ a ò lè ṣe rere, ṣùgbọ́n bí a bá jẹ́wọ́, bí a bá kọ̀ ọ́ sílẹ̀, ó ní nígbà náà ni a ó lè rí àánú Ọlọ́run gbà. Ṣé o fẹ́ àánú Ọlọ́run? Ṣé o fẹ́ ìgbàlà tòótọ́? Ṣé o fẹ́ kí a mú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ kúrò? Ṣé o fẹ́ ayọ̀ ìgbàlà Ọlọ́run? Ṣé o fẹ́ ìwẹ̀nùmọ́ láti òkè wá? Ó ní kí o kẹ́pin Olúwa, kẹ́pin Olúwa, nítorí wípé Jésù Kristi ti kú fún ẹnì kọ̀ọ̀kan wa, kí o bá lè mú ẹ̀ṣẹ̀ wa kúrò. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, má bò wọ́n mọ́lẹ̀ o, jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ. Ó ṣeéṣe kó jẹ́ ẹ̀ṣẹ̀ àìgbọràn, ó ṣeéṣe kó jẹ́ ti àgbèrè, ó ṣeéṣe kó jẹ́ ti ìkóbìnrinjọ, ó ṣeéṣe kó jẹ́ ti panṣágà, ó ṣeéṣe kó jẹ́ wípé ti rọ́pípani, ó ṣeéṣe kó jẹ́ ti ìjà jíjà tàbí olè jíjà tàbí fàyàwọ́, ó ṣeéṣe kó jẹ́ wípé oníjìbìtì ni ọ́, ìwà ìbàjẹ́ ò kúrò nínú ayé rẹ, o sì ń lọ sílé ìsìn. O ń sọ fún wa wípé ìgbàlà Ọlọ́run ó máa ń gbani kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. O ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun, ohun àtijọ́ wọ́n ti kọjá lọ, kíyèsí gbogbo wọn di ọ̀tun. Ṣé ìgbésí ayé rẹ ti di ọ̀tun? Àbí o ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀? Àbí o jẹ́ ìkan nínú àwọn abọ̀rìṣà, ìkan nínú àwọn tí ń ta tẹ́tẹ́, ìkan nínú àwọn tí ó sọ òkú àgbà ilé di òrìṣà? Ṣé o jẹ́ ẹ̀kan nínú àwọn tí ó jẹ́ wípé o máa ń jẹbọ káàkiri, o ń ṣe sàárà fún àwọn òrìṣà? Ó ní kí o jẹ́wọ́ fún Ọlọ́run, kí o jẹ́wọ́ fún Ọlọ́run. Bó jẹ́ sìgá, bó jẹ́ ọtí, bó jẹ́ àwọn nǹkan wọ̀nyí ló ti kú ọ lẹ́rú, ó ní kí o jẹ́wọ́ fún Ọlọ́run, kí a ba lè dáríjì ọ́, kí ìgbàlà Ọlọ́run, ìsọdọ̀tun, ìwẹ̀nùmọ́, agbára máa lọ, má ṣe dẹ́ṣẹ̀ mọ́, kí o lè wọ inú ayé rẹ. Gbàdúrà láinú rẹ, kí o gbàdúrà, kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ kí ìgbàlà tòótọ́, ìgbàlà tí múni láti ayé lọ sí ọ̀run, kí o jẹ́ tirẹ̀.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lónìí wípé ó tún wù yín nínú àánú yín láti mú wa wá sí yín, láti gbọ́ ọ̀rọ̀ yín, láti di alágbára tàbí akọni nínú ìgbàgbọ́, kí a bá lè mọ bí a ti gbàdúrà, kí a bá lè mọ iṣẹ́ tí ìgbàgbọ́ ń ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan. A dúpẹ́ wípé gẹ́gẹ́ bí ẹ ti ń bá wa sọ̀rọ̀ lójoojúmọ́, bẹ́ẹ̀ ni ẹ ń fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín sí, kí ìgbàgbọ́ wa kí ó ba lè le, kí ó lágbára, kí ó sì gbóná nínú Ọlọ́run. À ń bẹ̀bẹ̀ wípé bí a ti wá lónìí, ohun tí ẹ ń fẹ́ bá wa sọ, ohun tí ẹ ń fẹ́ kí ó yé wa, ohun tí ẹ ń fẹ́ kí a ṣe àṣàrò lé lórí, ẹ jẹ́ kí ó yé wa lórúkọ Jésù. Bí ẹ ti ń bá wa sọ̀rọ̀, à ń bẹ̀bẹ̀ wípé kí ẹ̀yin fún ara yín Ọlọ́run ẹ̀mí, kí ó kọ nǹkan wọ̀nyí sí wa lé ókan àyà, tí ó fi jẹ́ wípé a ó lè ṣe àṣeyọrí ní ìgbésí ayé ìgbàgbọ́ wa, àti wípé àdúrà wa yóò jẹ́ ìtẹ́wọ́gbà. Ohun tí a sì ń béèrè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín, ẹ ó ṣe wọ́n fún wa. Ẹ là wá lóye, ẹ ṣe wa lójú, ẹ jẹ́ kí a lè di akọni nínú ìgbàgbọ́ alágbára nínú Ọlọ́run. A dúpẹ́ pé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó tún fún wa ní àǹfààní mìíràn láti wá síwájú rẹ̀, láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀, kí a ba lè ṣe ìfẹ́ Ọlọ́run, kí a ba lè wà ní ibi tí òun fẹ́ kí a wà ní ti ìgbàgbọ́, àti ní ìrìn àjò wa láti ìhín yìí lọ sí ìlú ọ̀run rere. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí ohun kan tí ó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo ń sọ̀rọ̀ lórí ìṣẹ́gun onígbàgbọ́ tí ó ga jùlọ. Ìṣẹ́gun onígbàgbọ́ tí ó ga jùlọ. Bí o bá wo àkòrí ọ̀rọ̀ yìí fínífíní, ó rí wípé a ń sọ̀rọ̀ nípa ìṣẹ́gun ní ìpele ìpele. Èyí jẹ́ wípé a lè ní ìṣẹ́gun lọ́nà kan tàbí lọ́nà mìíràn, ṣùgbọ́n lónìí a fẹ́ wo ìṣẹ́gun nípa ìgbàgbọ́, èyí tí ó ga jùlọ nípa gbogbo ìṣẹ́gun tí a lè ní. Nínú Hebrew 11 ni a ti sọ fún wa púpọ̀ nípa ìgbàgbọ́. Hebrew 11, a ń sọ nípa ìgbàgbọ́. Kí a tó bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé ní kíkún, n ó ka àwọn ẹsẹ kan fún wa kí ó ba lè yé wa ohun tí à ń sọ. Láti ẹsẹ ìkíní, ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí? Ìjẹ́rìí ohun tí a kò rí? Nítorí nínú rẹ̀ ni àwọn alàgbà ti ní ẹ̀rí rere nípa ìgbàgbọ́.

ẹsẹ̀ ìkẹjọ nípa ìgbàgbọ́ ni Abrahamu nígbà tí a ti pè é láti jáde lọ sí ibi tí òun yóò gbà fún ilẹ̀ ìní ó gbọ́ ó sì jáde lọ láì mọ ibi tí òun ń rè ẹsẹ̀ ìkọkànlá nípa ìgbàgbọ́ ni Sara ti kára rẹ̀ pẹ̀lú òfin ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀ nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́ ẹsẹ̀ ìkẹtàdínníogún nípa ìgbàgbọ́ ni Abrahamu nígbà tí a dán wò fi Isaaci róbọ ẹni tí ó sì ti fi ayọ̀ gba ìlérí wọn ni fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo róbọ ẹsẹ̀ ogún nípa ìgbàgbọ́ ni Isaaci súre fún Jakobo àti Esau ní ti ohun tí ń bọ̀ bí o bá kà á lọ síwájú ó rí wípé títí di òpin ìwé yìí tàbí títí di òpin orí tí a ń kà yìí ni ó ti ń sọ fún wa nípa ìgbàgbọ́ kí a wo orí tí ó tẹ̀lé orí kejìlá ẹsẹ̀ ìkíní nítorí náà bí a ti fi àwọ̀ sánmọ̀ tí ó kún tó báyìí fún àwọn ẹlẹ́rìí yí wa ká ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan àti ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dì mọ́ wa kí a sì máa súré kí a sì máa fi sùúrù súré èje tí a gbé ka iwájú wa kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa yẹ kí a dúró níbẹ̀ bí a bá ti ń bá ẹ̀kọ́ yìí lọ ó mọ ìdí tí mo fi ka àwọn ẹsẹ̀ tí mo kà tí mo sì kọjá sí orí kejìlá láti ka ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìkejì fún ọ jẹ́ kí a kọ́kọ́ wo èyí wípé láì sí ìgbàgbọ́ kò sí ẹni tí ó lè wu Ọlọ́run èyí jẹ́ wípé ìgbàgbọ́ ṣe pàtàkì púpọ̀ púpọ̀ wo ẹsẹ̀ ìkẹfà orí kọkànlá kí a wo bí ìgbàgbọ́ ṣe pàtàkì tó ṣùgbọ́n láì sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá a níhìn-ín ni a jẹ́ kí ó dá wa lójú bí ó ṣe ṣe pàtàkì tó láti ní ìgbàgbọ́ ó ní láì sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú bí o bá ronú dáradára sí àwa tí a wá sínú ìjọ ìbá ṣe ìjọ níhìn-ín tàbí ìjọ Ọlọ́run níbòmíràn ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá sí inú ìjọ wọ́n máa ń wá sí inú ìjọ pẹ̀lú èrò púpọ̀ nínú ọkàn wọn ẹlòmíràn nígbà tí wọ́n bá dé inú ìjọ wọ́n á sọ fún wa wípé níbi tí àwọn ti ń bọ̀ àwọn ni ìyá ẹgbẹ́ tàbí àwọn ni balógun tàbí àwọn ni bàbá ìsàlẹ̀ tàbí àwọn ni agbọ́pàá àlùfáà tàbí àwọn ni wọ́n máa ń laago nínú ilé ìsìn tàbí àwọn ni atẹ́dùrò tàbí ó ṣeéṣe kí wọn kí ó sọ wípé àwọn ní bàbá àṣàlẹ̀ tí ó jẹ́ wípé bí ìjọba fẹ́ ṣe ìpinnu láì rí àwọn kò lè ṣe ìpinnu nítorí bẹ́ẹ̀ àwọn ń fẹ́ láti kọjá sí dípà bí àwọn sì ti ń fẹ́ láti kọjá sí dípà níhìn-ín kí ni ààyè tàbí ipò tí àwọn yóò wà bí àwọn bá kọjá wá sí ìhín ohun tí wọ́n ń rò ni wípé ipò tí a ní nínú ìjọ òun ni ó ṣe pàtàkì òun ni kò ṣeé má ní tí ẹnì kọ̀ọ̀kan wa tí a ní láti máa dù ṣùgbọ́n níhìn ni a ń sọ fún wa wípé ipò kípò tí a bá ní bí a kò bá ní ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wo Ọlọ́run wípé bí a tilẹ̀ jẹ́ olórí ẹgbẹ́ nínú ìjọ bí a tilẹ̀ jẹ́ akíkanjú nínú ìjọ bí a tilẹ̀ jẹ́ ògbóǹtagí tàbí a jẹ́ ẹnìkan tí wọ́n máa ń dúró dè bí wọ́n bá fẹ́ mú ìpinnu nínú ìjọ bí a kò bá ní ìgbàgbọ́ a kò lè wo Ọlọ́run wò lẹ́ẹ̀kan sí i ṣùgbọ́n láì sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sínú ìjọ ó ní ohun tí wọ́n fi máa ń ṣògo wípé ìgbàgbọ́ yẹ mí nítorí láti ìgbà tí mo ti dé inú ìjọ

ohun gbèrò ní lọ́wọ́ mi. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan owó, ó ń kún owó lọ́wọ́ mi. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan nígbà tí mo ti dé inú ìjọ ilé kejì ni mo ń kọ́ nísinsìnyí. Ẹlòmíràn á sọ fún wa wípé nígbà tí òun ti dé inú ìjọ ni òun ti rí wípé àwọn ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀ wọ́n pọ̀ sí, òun ní àwọn oníbàárà tí wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Èyí jẹ́ ohun tí wọ́n máa ń ṣògo, tí wọ́n máa ń yọ̀ nínú rẹ̀. Ṣùgbọ́n a ń sọ fún wa wípé láì sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa, bí a ti wá sí inú ìjọ, ohun tí ó ṣe pàtàkì níwájú Ọlọ́run. Ohun tí Ọlọ́run ń wò ní ìgbésí ayé wa ni wípé kí a ní ìgbàgbọ́. Bí a bá ń sọ nípa ìgbàgbọ́, àwọn ẹlòmíràn wọ́n máa ń ní ohun tí wọ́n ń pè ní ìgbàgbọ́, ṣùgbọ́n kì í ṣe ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀. Wọ́n máa ń sọ wípé àwọn gba ara wọn gbọ́, wípé bí àwọn bá dáwọ́lé nǹkan, bí àwọn ò bá rí ìyọrísí nǹkan náà, àwọn ò jẹ́ padà. Àwọn ní ìpinnu, àwọn ní ìgbàgbọ́ nínú agbára tiwọn, nínú ohun tí wọ́n lè ṣe. Wọ́n máa ń ṣògo wípé àwọn ní ìgbàgbọ́ nínú ara wọn, ìfọkàntán nínú ara wọn, wọ́n gbẹ́kẹ̀lé ara wọn. Èyí kì í ṣe ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀. Bí o bá wo ìhín, ó ń sọ, ó ní nítorí ẹni tí ó bá tọ Ọlọ́run wá, kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, ó ń sọ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run. Àwọn ẹlòmíràn, ìgbàgbọ́ tí wọ́n ní ni wípé àwọn ní ìgbàgbọ́ nínú àlùfáà, wípé àwọn mọ̀ wípé àlùfáà wa pé kò ṣeé ṣe, ò sí níwájú ẹ̀. Àlùfáà wa, ó jẹ́ ẹni tó lè gbàdúrà. Wọ́n lè bọ́ṣọ lẹ́ẹ̀kan bẹ̀rẹ̀ sí ní jà torí bẹ́ẹ̀. Bí ẹnikẹ́ni bá sọ̀rọ̀ tí kò dára nípa àlùfáà, wọ́n lè tú gèlè, wọ́n lè tú ọ̀já, wọ́n lè ṣí fìlà, kí wọ́n bẹ̀rẹ̀ sí ní jà, kí wọ́n sọ pé ìgbàgbọ́ tí mo ní nínú àlùfáà, mi ò fẹ́ kí ẹnikẹ́ni kí ó fọwọ́ kàn án. Èyí kì í ṣe ìgbàgbọ́ tí ń jà, ìgbàgbọ́ tí ń nodì, ìgbàgbọ́ tí ń dà nǹkan rú. Kì í ṣe ìgbàgbọ́ irú bẹ́ẹ̀ là ń sọ. À ń sọ ìgbàgbọ́ nípa nínú Ọlọ́run. Ó sọ wípé ní ẹsẹ̀ kẹfà, ṣùgbọ́n láì sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wò ó. Nítorí ẹnikẹ́ni tí ó bá tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó bá farabalẹ̀ wá. Àwọn ẹlòmíràn, wọ́n máa ní ìgbàgbọ́ nínú ọkàn ara wọn. Bí wọ́n bá fẹ́ lọ sí ìrìn àjò, ó ṣeé ṣe kí wọ́n ti ní ìpinnu pẹ̀lú ẹnìkan pé ní ọ̀la ní agogo mẹ́sàn-án a ó lọ sí ìrìn àjò. Ṣùgbọ́n bí ẹni ti ń wọlé, bóyá ó ṣeé ṣe ìgbà tí wọ́n fẹ́ jáde, wọ́n fẹsẹ̀ òsì kọ, wọ́n ní àmì nìyẹn. Mo sì gbàgbọ́ pé tí n bá ti fẹsẹ̀ òsì kọ bẹ́ yẹn, ó parí nìyẹn. Nǹkan tí máa bá pàdé lójú ọ̀nà kì í ṣe nǹkan tí ó dára. A sì sọ fún ẹnì kejì wípé mo gba ara mi gbọ́. Mo mọ̀ pé bó jàlá ni mo lá ni, bó jẹ́sẹ̀ ni mo fi kan ni, bó jẹ́ nǹkan kan ni mo ń gbòrò nínú ara mi ni. Mo mọ̀ wípé mo mọ bí nǹkan ṣe máa ń rí. Kì í ṣe irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni a ń sọ nípa rẹ̀. A ń sọ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run, wípé láì sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wo Ọlọ́run. Nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, pé ó ń bẹ láàyè, wípé ó jẹ́ alágbára, wípé ó jẹ́ Ọlọ́run tí kì í ṣèké, ó jẹ́ Ọlọ́run tí wí bẹ́ẹ̀ tí í ṣe bẹ́ẹ̀. Èyí ni ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀, àti wípé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó bá fara balẹ̀ wá. Ṣé o kíyèsí níhìn-ín? Ó ń sọ nípa wípé kí a fara balẹ̀ láti wá Ọlọ́run, wípé kí a má ṣe jẹ́ ẹni tí ń kánjú. Àwọn ẹlòmíràn, wọn kì í mú sùúrù, wọn kì í lè fara balẹ̀ wá Ọlọ́run. Wọn á pẹ́ kí wọn kí ó tó dé ilé ìsìn. Bí a bá sì ti ń parí ìsìn, àwọn ni ẹni tí ó kọ́kọ́ jáde. Wọn kì í farabalẹ̀ láti gbàdúrà, wọn kì í farabalẹ̀ láti gbọ́ ẹ̀kọ́, wọn kì í farabalẹ̀ láti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, wọn kì í farabalẹ̀ láti dúró de ìmúṣẹ ìlérí Ọlọ́run. Ó ní òun jẹ́ olùṣẹ̀san fún àwọn tí ó farabalẹ̀ wá. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a lè ní sùúrù níwájú Ọlọ́run. Ó yẹ kí a lè fi àkókò sílẹ̀ láti sin Ọlọ́run. Kí a dé sí ilé ìsìn ní àkókò tí ó yẹ. Kí a sì rí wípé a gbàdúrà, a farabalẹ̀. Ẹlòmíràn nínú ilé kì í farabalẹ̀. Ó ṣeé ṣe kí ó máa ka Bíbélì. Bí ó ti ń gbọ́ ti ẹnìkan kanlẹ̀kùn, kò mọ̀ bóyá òun ni wọ́n ń bèrè tàbí ẹlòmíràn ni wọ́n ń bèrè, ó ti dìde. Kì í farabalẹ̀ lórí àdúrà. Ẹlòmíràn àdúrà tirẹ̀ ni wípé ó gbómi léná, ó fẹ́ tẹ̀bà.
tabi o gbo be le na o fe jeun o ni ko n sare gbadura ibi to tin gbadura o ronu boya obe njo boya omi ti ho o dide iru eni be ko fara bale wa olorun sugbon awon ti o ni igbagbo ninu olorun awon eni ti o je wi pe won to olorun wa won gbagbo wi pe olorun be won gbagbo wi pe olorun je olusesan fun awon ti o fara bale lati wa olorun mo tin so nipa bi o se se pataki to lati ni igbagbo nitori pe lai si igbagbo ko se se lati wo olorun je kin tun so fun kini an pe ni igbagbo wo se ikini nje igbagbo ni idani loju ohun ti an reti ejeri ohun ti a ko ri igbagbo ni idani loju ohun ti an reti ejeri ohun ti a ko ri ese kan yi ti aposteli so fun wa oni aposteli ni o se apejuwe re ni gbogbo ori iwe yi oni o fi so nipa ti noa nigba ti olorun kilo fun noa we pe ikun omi yo de noa ko ti ri ikun omi ni igba kan sosori noa ko ti ri ki ojoro to be ni igba kan sosori ti o fi ri wi pe omi bo ile mole o bo igi mole o pa awon opolopo nkan o pa won run sugbon bi o ti le je wi pe ko ri nkan won yi ri igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri igbagbo ninu re ni o njeri wi pe ohun ti olorun so yo se igbagbo ninu re ni o fi mo wi pe bi o ti le je wi pe a ko ti ri ikun omi ri o daju wi pe ikun omi yo de apostle ton se alaye fun wa o se apere fun ani pati abrahamu nigba ti olorun pe ni ese ikejo lati jade lo si ibi ti ohun o gba gege bi ile ni o gbo o jade lo lai mo ibi ti ohun re fiyesi daradara ibi ti o nlo yi ko ti igbo nipa re ri ko ti ka ninu iwe itan nipa re ri ko ti ri eni ti o lo sibe ti o pada wa ri sugbon bi olorun ti so fun o gbagbo o ko eru re o sibe sin lo si ibi ti olorun fe ki o lo igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri Paul tun se alaye siwaju si ni ese kokanla o ni nipa igbagbo ni Sara ti kara re pelu fi ni agbara lati loyun nigba ti o koja igba re nitori ti o ka eni ti o se leri si olooto ran ti wi pe ni igbesi aye Sara ko ti ri eni kan sosho ti o je omo 70 odun ti o ri wi pe o loyun o si bimo ko ti ri eni kan sosho ti o ri wi pe igba obirin ti koja lara re ti o je wi pe ko sese ni ti eni eleran ara lati loyun mo sugbon ti o loyun sugbon igbagbo ni idani loju ohun ti a nreti bi o ti le je wi pe Sara ko ti ri iru eni keni be ri ti o ti di ogbo sugbon ti o loyun sibe sibe nitori wi pe olorun ki seke nitori pe o ka olorun ti o se leri si olooto o ni ijeri si ohun ti a ko ri be na ni a so fun wa ni ti abrahamu ninu ese ketadilogun nipa igbagbo ni abrahamu nigba ti a dan wo fi isaki rubo eni ti o si fi ayo gba ileri won ni fi omo bibi re kan soso rubo ni ti eni ti a wi pe ninu isaki li a o ti pe iru omo re o si pari re si pe olorun ti le le gbe dide ani kuro ninu oku ati ibiti o ti gba pada pelu ni apere se ori ohun ti a so nipa igbagbo wi pe bi o ti le je pe abrahamu ko ti ri eni keni ri ti o jidide lati inu oku o se se ki o ti ka nipa abeli ti o ku ti o si je pe ko jidide lati inu oku o se se ki o ti ka nipa opolopo awon eniyan ti o ku sugbon ti a ko jidide lati inu oku se o mo wi pe o wa se aye yi
Jesu ki o to wa ki a to ma so nipa wi pe Jesu Kristi jidire lati nu oku ki a to ma so wi pe Elijah tabi Elisha o gbadura fun enikan awon wonyi si jidire kuro ninu oku ki iru igba be ki o to de ni Abrahamu ni o ti gbagbo wi pe wese kokan din ni ogun yi o si pari re si pe Olorun ti re le gbe dide ani kuro ninu oku ati ibiti o ti gba pada pelu ni apere eni an so nipa igbagbo wi pe igbagbo ni ijeri si ohun ti a ko ri nitori be o ye ki o ye wa ohun ti a npe ni igbagbo wi pe nigba ti Olorun ba se ileri fun wa bi o ti le je wi pe a ko ti ri imuse ileri yi bi o ti le je wi pe a o mo ona tabi ohun ti Olorun yi o se ti o le fi mu ileri ise igbagbo wa ni wi pe Olorun ki kuna Olorun ki baati Olorun ki se eni ti se leri ti ki o le muse igbagbo wa ni wi pe Olorun je alagbara Olorun je olooto Olorun je onife Olorun je ologbon ati wi pe ko si ohun kon ti o wa labe orun ti Olorun ko le yi pada ko si ohun kon ti o wa labe orun ti Olorun ko le se eyi ni igbagbo wa nitori be je ki o yi o wi pe igbagbo ni idaniloju ohun ti a nreti ati ijeri si ohun ti a ko ri wo Romu ori kerin ki o le yi oju be lo Romu ori kerin lati ese ikerin dilogun nitori na le o fi se ti pa igbagbo ki o le se ti ore ofe ki ileri ki o le da gbogbo omo iru omo loju ki se awon ti pa ofin nikan sugbon ati fun awon ti inu igbagbo Abrahamu pelu eni ti se baba gbogbo wa gege bi ati ko pe mo ti fi o se baba orile ede popo ni waju eni ti o ngbagbo Olorun ti kara re ti o so oku di aye ti o se pe ohun oni ti a ko ti ko si bi eni pe won ti wa se ori ohun ti a so nipa igbagbo nihin we pe Olorun ti o pe awon nkan won ni ti ko si bi eni pe won ti wa igbagbo ni idaniloju ohun ti a nreti ijeri ohun ti a ko ri pipe awon nkan won ni ti ko si bi eni pe won ti wa ese ikejidinlogun nigbati ireti ko si eni ti o gbagbo ni ti ireti ki o le di baba orile ede popo gege bi eyi ti a wi pe bayi ni iru omo re yo ri eni ti ko se ilera ni igbagbo ko ro ti ara ohun ti kara re ti o ti ku tan nigbati o to bi eni iwon 100 odun nipa ti Abrahamu ni a so wi pe o to eni 100 odun nigba ti Sara ti o nje bi eni 100 odun ati kiku inu Sara ko fi aigbagbo si emeji ileri Olorun sugbon o le ni igbagbo o n fi ogo fun Olorun nigba ti o sa ti mo daju pe ohun ti o n ba se ileri o n ba ti leri o si le se eyi ni a n so nipa ti igbagbo nipa be ni a firi wi pe igbagbo awon ti majemu lailai won se opolopo ise iyanu awon ti won ni aisan amuwolarada awon ti o dabi eni wi pe odi Jericho wa ni iwaju won a wo odi Jericho lule awon ti okun pupa ti o wa niwaju won nipa igbagbo ni a fi pin okun pupa si meji opolopo ise iyanu ohun meriri ni igbagbo se ni igbese aye awon won ni eni a fi nje ki o je bi apere fun wa wi pe awa paapa o ye ki a ni igbagbo ninu Olorun bi o ba pada si Hebrew ori kokanla kini awon nkan ti igbagbo se awon nkan ti igbagbo se ye ki a wo ti Noah ni ese ikeje nipa igbagbo ni Noah nigba ti Olorun kilo ohun ti ko iti iri fun o beru Olorun o si kan oko
fún ìgbàlà ilé rẹ̀ nípa èyí tí ó dá ayé lẹ́bi ó sì di àjògún òdodo nípa tí ṣe nípa ìgbàgbọ́ níhìn ni a ń sọ fún wa ní ti Noah. Yẹ kí ó yí ọ wípé nígbà tí a kìlọ̀ fún Noah nípa ìkún omi ohun tí kò tíì rírí ó gba Ọlọ́run gbọ́ ó bẹ̀rù Ọlọ́run ó kan ọkọ̀ tí ó kàn yóò kàn nípa ìgbàgbọ́ èyí a ṣe ohun tí ó ga jùlọ tí ìgbàgbọ́ ṣe nínú Noah rárá kí ló tó ga jùlọ àsọfún àní ẹsẹ̀ ìkeje yìí ó di àjògún òdodo tí ṣe nípa ìgbàgbọ́ nígbà tí a ka àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sí ẹlẹ́ṣẹ̀ nígbà tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ̀nyí tí wọn kò lè rí ojú Ọlọ́run tí wọn kò lè bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́ tí wọn káwọn sí ẹlẹ́ṣẹ̀ tí wọn kú nínú ẹ̀ṣẹ̀ wọn nípa ìgbàgbọ́ ni Noah ni ó fi di olódodo ohun méjì ni a sọ nípa rẹ̀ Noah ó kan ọkọ̀ fún ìgbàlà ilé rẹ̀ Noah di olódodo nípa ìgbàgbọ́ èwo ló ga jùlọ ṣé wípé a kan ọkọ̀ tàbí a kan mọ́tò tàbí a ní irinṣẹ́ tàbí a ní àwọn nǹkan wọn ni tí ó wà nínú ayé àwọn nǹkan tí yóò ba ayé kọjá lọ ṣé èyí ni ó ga jù rárá wípé a di olódodo nípa ìgbàgbọ́ èyí ni ohun tí ó ga jù ó yẹ kí ó yé wa nígbà náà wípé nígbà tí a bá gba Ọlọ́run gbọ́ tí ìgbàgbọ́ wa tí ó jẹ́ kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tí ìgbàgbọ́ wa tí ó sọ wá di olódodo tí ìgbàgbọ́ wa tí ó sọ wá di akíkanjú nínú Ọlọ́run ẹni tí ń bá ẹ̀ṣẹ̀ jagun ẹni tí ń bá ayé jagun ẹni tí ń bá ẹran ara jagun ẹni tí ń bá èṣù jagun ẹni tí borí ẹ̀ṣẹ̀ ẹni tí borí èṣù ẹni tí borí àwọn ẹran ara ẹni tí borí ìdánwò tí ó ń wá láti ọ̀dọ̀ èṣù ìgbàgbọ́ yìí ni ó ga jù ìgbàgbọ́ yìí ni ó ṣe ohun tí ó ga jù ní ìgbé ayé wa bákan náà ni a lè sọ nípa ti Ábráhámù bí o bá wo ẹsẹ̀ ìkẹjọ nípa ìgbàgbọ́ ni Ábráhámù nígbà tí a ti pè é láti jáde lọ sí ibi tí òun yóò gbà fún ilẹ̀ ìní ó gbọ́ ó sì jáde lọ láìmọ ibi tí òun rè níhìn ni a ń sọ fún wa wípé Ábráhámù ó gba ilẹ̀ gẹ́gẹ́ bí ohun ìní báwo ni ó ṣe gba ilẹ̀ yìí gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ni nípa ti ìgbàgbọ́ àwa náà ó ṣe é ṣe bóyá a ò ní gá a ò ní go a ò ní ìkànnì kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ò nílé a ò ní bùgbé a ò nílẹ̀ ṣùgbọ́n nípa ìgbàgbọ́ a gba Ọlọ́run gbọ́ nípa ìgbàgbọ́ wa nínú Ọlọ́run a bẹ̀rẹ̀ sí ní di ẹni tó ní ilé gbé a di ẹni tí ó ń ralẹ̀ a di ẹni tó ń sọ wípé láti ìgbà tí mo ti gba Jésù Kristì gbọ́ mo ti ń fi òkúta ilé ìpìlẹ̀ ilé mo ti ń fi lélẹ̀ láti ìgbà tí mo ti gba Jésù Kristì gbọ́ mo ti ń ra irinṣẹ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan èmi tí ó jẹ́ wípé mo ń pín ṣọ́ọ̀bù bá èèyàn lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣùgbọ́n mo ti ní ṣọ́ọ̀bù ti ara mi nísinsìnyí ṣé èyí ni ohun tí ó ga jù tí ìgbàgbọ́ lè ṣe rárá orí wọ́n sọ fún wa wípé Ábráhámù ó jẹ́ ẹni tí ó gbọ́ràn nípa ìgbàgbọ́ wọ́n ní nígbà tí a kìlọ̀ fún nígbà tí a sọ̀rọ̀ fún ó gbọ́ ó gbọ́ràn ìgbọ́ràn tí ó wá láti ìgbàgbọ́ yìí ohun ni ó ga jù ó ṣe é ṣe a rí àwọn mìíràn tí ó jẹ́ wípé nípa ìgbàgbọ́ wọ́n lè ní ilẹ̀ wọ́n lè ní ilé wọ́n lè ra mọ́tò wọ́n lè ra irinṣẹ́ wọ́n lè bẹ̀rẹ̀ sí ní bí wọ́n lè di ẹni tí ń kówó jọ ṣùgbọ́n ìgbọ́ràn ìgbàgbọ́ kò sí ní ìgbésí ayé wọn ó ṣe é ṣe kí Ọlọ́run ní kí wọ́n kọ ọtí sílẹ̀ àti gbọ́ràn ó ṣòro Ọlọ́run kí wọ́n kọ sìgá mímu sílẹ̀ ó ṣòro Ọlọ́run sọ fún wípé kí wọn kí ó mú ìlọ́kọ láyà wọn kí wọn kí ó mú bọ̀ sípò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ọkọ kan aya kan àti gbọ́ràn ó dẹ̀ ti fún wọn wọn ò lè gbọ́ràn a ń sọ fún wa wípé ohun tí ó ṣe pàtàkì jùlọ tí ìgbàgbọ́ lè ṣe òun ni wípé ìgbàgbọ́ ó jẹ́ kí a gbọ́ràn sí Ọlọ́run Ọlọ́run sọ pé kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ kí a bẹ̀rẹ̀ sí ní hu ìwà òdodo ìgbàgbọ́ tí ó ga jùlọ ni ìgbàgbọ́ tí ó jẹ́ kí a di olódodo ìgbàgbọ́ tí ó jẹ́ kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ tí ó jẹ́ kí a rìn gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìwà mímọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan a ń sọ ní ẹsẹ̀ ìkọkànlá nípa ìgbàgbọ́ ni Sarah ti kára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀ nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́ ó jẹ́ ohun tí ó wúni lórí ó jẹ́ ohun tí ó dùn mọ́ni nínú púpọ̀ nígbà tí a bá rí obìnrin gẹ́gẹ́ bí Sarah tí ó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò bímọ ṣó mọ̀ wípé
gba ti a ti mo Sarah amo gege bi eni ti o loko e ese lese kese ti a daruko Sarah ninu Genesis ni ari wi pe o ti wa nile oko o si wa nile oko fun ojo pipe fun odun pipe sugbon ko si omo fun odun popo lo fi wa lai romo bi sugbon aso fun anihin wi pe o to akoko kan ti Sarah ti o gba Olorun gbo bi o ti le ti koja igba ti obirin le loyun igba ti obirin le bimo sibe sibe o gba Olorun gbo e je ohun ti o dara popo ninu ijo wa nihin iwo na o le je eleri fun mi o le je eleri o le je agbenu so fun Olorun wi pe ati ri opolopo awon obirin ti o je wi pe bi won se wa sinu ijo won ti gbeya won ti loko fun bi odun marun odun mewa odun medogun ati le nka ti olodun mokanlelogun mejilelogun mo ari kan ninu wa ti o je wi pe odun mokandinlogbon ni o ti wa nile oko ti o bimo ri sugbon nigba ti o wa sihin agbadura olorun ti o si ye igbagbo wa si o je ki o loyin o je ki o bimo laye ati lalaafia sugbon ni soro se eyi ni ohun ti o gaju ninu igbagbo rara nitori iwo na papa o sese ki o mo enikan tabi meji tabi meta ti o je wipe nipa igbagbo nigba ti won wa sinu ijo won loyun tele won obi mo tele gba ti won wa sinu ijo won loyun won bi mo sugbon ese kuro ninu aye won o igbala ko je ti won o ise ododo irin ododo oro alaafia ko si ni igbese aye won o ari awon elomiran to je wipe won ni igbagbo wipe bi oluso agutan ba ti gbadura fun mi bi o ba ti daruko Jesu si isoro airomo bi ti mo ni yi o da mi loju wipe ma loyun ma bimo gba ti a si gbadura ni toto gege bi igbagbo re o loyun o bimo sugbon ye ti o kuro leti e gba kuro lorun awon nkan ton fin ku eti atowo ko kuro nbe ko segun aye ko segun ese ibinu o kuro nbe ija ko kuro nbe o le ka ma fowo ranko ka ma ji owo oko ka ma ji owo awon aladugbo ko kuro nbe ka ma sepe nko tabi ka ma nodi tabi ka ma ni aran kan tabi ka ma jowo enikeji ko kuro nbe ohun ti a nso ni wipe elomiran o sese ke ari wipe o ni igbagbo ati loyun o ni igbagbo ati bimo igbagbo yi ti o ni ko le gbe dorun nitori wipe ese ko kuro ni igbese aye re ohun ti o ga julo ohun ti o tobi julo ti igbagbo le se ninu aye re tabi ninu aye temi ohun ni wipe ki igbagbo ki o da mi ni idi kuro ninu ese ki igbagbo ki o gba o sile kuro lowo ese gba ti o nba aye jagun gba ti o nba ese jagun gba ti o nba eran ara jagun gba ti o nba awon nkan ti o wa ninu aye yi ti o nba won jagun igbagbo ti o ga julo ni wipe ki igbagbo yi ki o da o sile kuro ninu awon nkan ti o wa ninu aye ki a ri wipe ese iro agbere aran kan ija gbe anodi gbogbo nkan won yi ki o kuro ni igbese aye re nipa igbagbo eyi ni ohun ti o ga julo wipe igbagbo so wa di eni mimo igbagbo so wa di olododo igbagbo so wa di eni ti o bo lowo ese eni ti a dani de kuro lowo ese nitori be eyi ni o je ko eni o ye ki o je ohun ti a o ma ro ninu okan wa eyi ni o ye ki o je ohun ti a o ma gbadura le lori eyi ni o ye ki o je ohun ti a o kunle le lori ti a o so fun Olorun wipe bi ko ba di igba ti igbagbo ti o so mi di olododo eni ti o bo lowo ese eni ti o rinrin ododo eni ti o n soro ododo bi ki ba se wi pe igbagbo se ise ase pe ni igbese aye mi n ki yo duro ohun ti o ye ki a gbe yewo niyi wese ogun oni nipa igbagbo ni Isaac sure fun Jacob ati Esau ni ti ohun ti n bo e je ohun ti o se pataki o je ohun ti o wuni lori a si ma n ri wi pe ninu ijo wa nihin opolopo igba ni Olorun le lo oluso agutan ti o je wipe bi o ba ti sure fun o bi o ba ti gbadura fun o bi o ba ti so pe bayi ni bayi ni bayi ni yo ri be na ni yo ri o je ohun ti a n dupe lowo Olorun fun wipe Olorun fi n ke wa o fi n ge wa ninu ijo wa nihin o si sese ko je adari wa o sese ki o je arabirin ninu Oluwa ni a ri wipe o je onigbagbo o je eni ti n gbadura o je baba ti ni isoro bi a ba ti ni ajalu
baba ti yin wahala ninu ebi wa bi aba ti lo ba arakunrin yi ninu ijo arabirin yi ninu ijo bi o ba ti so wi pe ma beru ohun to le loni yo ro lola inu re adun wa so wi pe arabirin bo ba ti soro be ni yo ri ni toto toto o ba si di ojo keji nkan to le tele tele a ri wi pe gbogbo re olorun a pero si o je ohun ti o dara adupe lowo olorun o je ohun ti olorun ti o fi ntoju wa gege bi baba si omo sugbon ye kin bere lowo re se eyi ni ise igbagbo ti o gaju ti a le toka si wi pe nipa igbagbo Isaac sure fun Jacob ori be nipa igbagbo oluso agutan o gbadura fun wa ori be oni ki abimo oni ki alowo oni ki arise oni ki igbese aye wa ki o denu ju be lo oni ki oko ti o fe ti wa jade o sure fun a wi pe koni ti wa jade mo o si ri be se yi ni ohun ti o gaju tabi o sese nkan rin ni ago ara re tabi o sese ki o je wi pe alakara lo nba oja tabi awon nkankan ni o de si o bi oluso agutan si ti so wi pe ki nkan won ni ki o pora o si pora ni toto se eyi ni ohun ti o gaju ti igbagbo le se ye ki a wo Matthew ori keje lati ese ikokan le logun ki se gbogbo eni tin pe mi le oluwa oluwa ni yo wole ijoba orun bi ko se eni tin se ife baba mi tin be le orun opolopo eniyan ni yo wi fun mi le ojo na pe oluwa oluwa awa ko a ti so tele le oruko re ati oruko re ki awa fi le awon emi esu jade ati le oruko re ki a fi se opo ise iyanu nla nigba na le emi o si je wo wi fun won pe emi ko mo yin ri e kuro lodo mi eyin oniseese se ori nihin o sese ki a mo bi a ti sure o sese ki a mo bi a ti gbadura o sese ki a gbadura fun eniyan ki emi esu ki o pora ki o jade ki a ri wi pe awon aisan awon isenise awon iponju ti o ti wa ni igbese aye iru eni be tele tele lese kese ti a gbadura fun o pora sugbon Jesu n so fun awuko ni je o mo wi pe eyi ko so wa di eni ero ijoba olorun wi pe bi a o ba bori ese bi igbagbo ti a ni bi ko ba je ki a bori awon ese ti o n jade ni igbese aye eni kookan wi pe ise iyanu ti a n so nipa re yi lile emi esu jade ti a n so nipa re yi wiwo alaisansan ti a n so nipa re siso tele tabi lilala ti awon eniyan so nipa re eyi ko mu wa lo si orun o ni ani lati bo lowo ese eyi ni ise iyanu ti o ga julo eyi ni isegun ti o ga julo ti igbagbo le se ni aye re ati ni aye mi paapaa nitori be o ye ki a pada sinu bibeli ki a je ki o ye wa wi pe igbagbo ni toto o ma je ki a bori ese tele tele ni ijo wa ye ni dipa awa ti o ba pe die ti a tin wa a o je eleri wi pe tele tele nkan ti a ma nsogo ninu re ni wi pe mo dupe lowo olorun o lati igba ti mo ti de inu ijo olorun je ki n bo lowo ese wi pe tele tele mo je sose sose tele tele mo je onija gidi jagan eniyan tele tele mo je amutipara tele tele ko si nkan ti mi o le mu ni siga bo je e ti won pe ni igbo ni tabi e ti won we sinu paper funfun ni ko si e ti mi o le mu ni siga tele tele o bi won da ito sinu igo mo le mu sugbon ni sisin yi mo olorun ti tun mi sile mo ti bo lowo ese mo ti bo ni lowo ijekuje mo bo ni lowo emukumu tele tele arin de oru ni mi wi pe tele ko si ibi kibi ti won tin jebo ibi kibi ti won tin jo ibi kibi ti won tin se nkan ki nkan ayeye mu lati debe ni sugbon ni sisin kin joko sile ni kin ma ka bibeli ni kin ma waasu irere ni eyi ni osogo wa tele tele gege bi omo dipalai wi pe abo lowo ese iro kuro lenu wa o le kuro lowo wa irin de oru kuro lese wa ati nkan aye isoso aye irin aye oro aye ka ma kun ete ka ma kun oju ka ma kun ekanna ka ma jo irun nina wi pe gbogbo nkan yin won kuro ni igbese aye wa isogo wa ni tele tele wi pe adi omo olorun bi a ba jade lati jeri eri wa ni wi pe Jesu Kristi so mi dominira o je kin bo lowo ese
o je kin bo lowo isu o je kin bo lowo awon ti o awon kan ti o so mi lojo tele tele awon kan ti o de mi ni igbekun ninu aye yi tele tele o je kin bo lowo won ohun ti a fi man jeri tele tele ni yi sugbon o se ni laanu we pe opolopo ni won yi ilana pada opolopo ni o dabi eni wi pe bi won tin wa sinu ijo nisinsin yi isogo won ijeri won ni wi pe ah mo ni imularada tele tele mo fe de adetetan sugbon gba ti won ti gbadura fun mi mo ti bo lowo nkan won yi tele tele mo je eni ti nkan ma rin lara re sugbon nisinsin yi nkan ti gbogbo nkan won yi ti kuro sugbon o bo lowo siga mimo won o bo lowo ti o won o bo lowo ole won o bo lowo iro pipa won o bo lowo ijajija won o bo lowo awon kan won ni to je wi pe o je ese ni igbese aye won o mo ohun ti olorun so fun wa wi pe lai si wa mimo ko si eni ti yo le ri olorun nitori be eni mo fi ka ori kejila fun otele tele je ki a wo ori kejila nisinsin yi ninu ori kejila ese ikini oni nitori na bi a ti fi awo somo ti o kuto bayi fun eleri yi waka e je ki a pa ohun idiwo gbogbo ti se apa kan ati ese ti o ronu lati dimo wa ki asi ma fi suru sai re ije ti agbeka iwaju wa ki a ma wo Jesu olupilese ati alase pe igbagbo wa eni nitori ayo ti agbeka iwaju re o farada agbelebo laika itiju si ti o si joko le owo otun ite olorun saro ti eni ti o farada iru isoro odi yi lati odo awon elese si ara won ki e ma ba rewesi ninu okan yin ki are si mu yin eyin ko iti ko ju ija si ese titi di eje ni ijakadi yin duro nibe o ti so fun wa ninu ori kokanla o so nipa igbagbo o so nipa noah ti o kan oko pelu igbagbo o so nipa Abraham ti o jade lati ibi kan lo si ibomiran nipa igbagbo o so nipa Sarah ti o loyun ti o bimo nipa igbagbo o so nipa Isaac nipa Joseph o so nipa Jacob nipa igbagbo o so nipa Moses nipa igbagbo o so nipa awon obi Moses pelu nipa igbagbo o so nipa Jephtha o so nipa David o so nipa Samson o so nipa Gideon nipa igbagbo o so nipa awon nkan ti a le fojuri apin okun pupa ni ya ni tabi abimo tabi agba ile ni tabi akan oko tabi omiran ti a se wi pe asegun awon Philistine tabi opolopo nkan miran ti a se odi Jericho ni awolule ni o so pe gbogbo awon kan won yi o wa nipa igbagbo sugbon ni ori kejila wa so wi pe nisinsin ki a moju kuro ni wi pe apin okun pupa ni ya ki a moju kuro ninu wi pe a je ki Goliath ki o ku ki a moju kuro nipa wi pe asegun awon ota ki a koju si nkan kan wi pe asegun ese ki a koju ija si ese titi di eje ni ijakadi wa ki a si ma wo Jesu Christi olupilese ati alase pe igbagbo wa eni ti o je wi pe o farada agbelebo eni ti o je wi pe o se gbogbo nkan ti olorun fe ki o se ayo ti agbe ka iwaju re oni o tejumo awa na papa o ye ki o ye wa wi pe isegun ti o ga julo isegun ti o po julo oni o pe asegun ese asegun esu asegun eran ara awon nkan ti o ndoju ko wa awon nkan ti o dabi eni wi pe won je idanwo ni iwaju wa adoju ko won asisegun wo ese ikerinla e ma lepa alaafia pelu gbogbo eniyan pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri oluwa oni e ma lepa alaafia pelu gbogbo eniyan pelu eniyan gbogbo ati wi pe ki a si ma lepa iwa mimo lai si iwa mimo yi ko si eni ti yo le wu oluwa ti yo le ri oluwa sori wo pe laarin wa o je ohun ti mo gbagbo wi pe yo ma se Jesu Kristi laanu yo si ma ba ninu je wi pe a ko lepa iwa mimo iwosan la nlepa e a ko lepa iwa mimo ba o se je ba o se mu la nlepa e a ko lepa iwa mimo
yẹ kí n bímọ yẹ kí n lọkọ yẹ kí n láya la ń lépa ẹ a kò lépa wípé bí ìpè bá dún nígbàkigbà tàbí bí jésù kristi bí ó bá farahàn láwọsánmọ wípé ǹjẹ a ó lè rí olúwa a kò lépa ẹwà mímọ àwọn nǹkan ayé yìí àwọn òmúlẹ̀ mọ́fọ ayé àwọn nǹkan àfọwọ́bà fílẹ̀ àwọn nǹkan tí ó jẹ́ wípé a ò lè mú lọ sọ́run ò bá ní gbogbo owó ayé yìí a ò lè kó o lọ sọ́run ò bá ra gbogbo mọ́tò ayé a ò lè kó wọn lọ sọ́run ò bá ní gbogbo àwọn ọ̀rẹ́ ayé a ò lè kó wọn lọ sọ́run ò bá di ẹni gbajúmọ̀ nínú ayé ò bá di òṣèlú pàtàkì nínú ayé a ò lè mú èyí lọ sí ọ̀run ò bá di ẹnikẹ́ni kíni ló lè jẹ́ nínú ìjọ a ò lè mú àwọn nǹkan wọ̀nyí lọ sí ọ̀run ohun kan ṣoṣo tí a lè mú lọ sí ọ̀run tí ó jẹ́ ìwé ìrìnà láti rìn nínú ayé yìí lọ sí ọ̀run rere òun ni ìwà mímọ́ ǹjẹ́ o jẹ́ mọ̀ ó ṣe wá láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ti di àtúnbí ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ṣe bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ṣe borí àwọn ìdánwò tí ó ń kọlu ara wa tí ó ń wá sí àgọ́ ara wa ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ṣe jẹ́ mímọ́ nínú mímọ́ lóde mímọ́ nínú ẹbí mímọ́ ní ìgboro mímọ́ ní ìletò mímọ́ nínú ilé mímọ́ pẹ̀lú àwọn aládùúgbò wa ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa ìwà mímọ́ ìwà òdodo níbi iṣẹ́ ni ìwà òdodo níbi ọjà wa ni ìwà òdodo ìwà mímọ́ níbi kíbi tí a wà síbẹ̀síbẹ̀ a jẹ́ kí ó yé wa o wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí ò lè rí ọlọ́run sọ fún mi bí ìpè bá dún nísinsìnyí níbo ló wà sọ fún mi bí ìpè bá dún nísinsìnyí níbo ló parí eré ìje ìgbàgbọ́ rẹ níbo ló parí ẹ̀ sí ṣé o ti di olódodo ṣé o ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣé o ti bọ́ lọ́wọ́ àwọn fàájì ayé yìí àwọn òmúlẹ̀ mọ́fọ àfọwọ́bà fílẹ̀ ayé yìí ṣé o ti bọ́ lọ́wọ́ wọn àbí wọ́n dì ọ́ ní ìgbèkùn àgbèrè ẹ̀ṣẹ̀ irọ́ pípa olè jíjà ìbínú àbí àwọn nǹkan wọ̀nyí ni wọ́n dì ọ́ mọ́lẹ̀ tí wọn ò ní jẹ́ kí o lè bá jésù lọ ṣé o ti ní ìwà òdodo tí a ń sọ nípa rẹ̀ yìí ìwà mímọ́ tí a ń sọ nípa rẹ̀ yìí ṣé wọ́n ti jẹ́ tirẹ̀ dìde kí o gbàdúrà dìde kí o sọ fún ọlọ́run láì sí ìwà mímọ́ kò sẹ́ni tí o lè wọ ọlọ́run èyí ni ohun tí ó ga jùlọ ohun tí ó ga jùlọ tí ìgbàgbọ́ lè ṣe ní ìgbésí ayé wa wípé kí a wẹ ẹ̀ṣẹ̀ wa nù pẹ̀lú ìgbàgbọ́ kí a sọ wá di olódodo nípa ìgbàgbọ́ kí a sọ wá di ẹni ìwà bí ọlọ́run nípa ìgbàgbọ́ kí a di ẹni tí ó ní ìwà mímọ́ nípa ìgbàgbọ́ sọ fún ọlọ́run wípé bí kì í bá ṣe pé o sọ mí di olódodo ni kì yóò kúrò níbí lónìí bí o bá sọ fún ọlọ́run bí o bá gbàgbọ́ yóò ṣe fún ọ yóò gba ọkàn rẹ là yóò tún ọ bí yóò wọ ẹ̀ṣẹ̀ ẹnu yóò sọ di olódodo àti ẹni mímọ́

Thank you.

I'm

àwa ló lobó àwa ni ọlọ́run ṣe lórí ire tí ó ń sọ fún wa wípé ọ̀nà ẹ̀ṣẹ̀ kò dára àwa ni ọlọ́run ṣe lórí ire tí ó jẹ́ wípé ó dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀ wa bí ọlọ́run ti ń dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀ wa bẹ́ẹ̀ ni ọkàn wa ń gbọgbẹ́ bẹ́ẹ̀ ni a ń sátọ ọlọ́run lọ bẹ́ẹ̀ ni a ń sọ fún ọlọ́run wípé a kò fẹ́ ṣègbé ìfẹ́ ọlọ́run ni bí kì í bá ṣe pé ìfẹ́ ọlọ́run báwo la ṣe mọ bí a ti gbàdúrà báwo la ṣe mọ bí a ti tọrọ ìdáríjì báwo la ṣe mọ bí a ti ń sọ fún ọlọ́run wípé kí ó ṣàánú fún wa báwo ni a ṣe gba ẹbọ Jésù Kristì lórí igi àgbélébùú báwo la ṣe gbà á gbọ́ ìfẹ́ ọlọ́run ni bí a sì ti gbà á gbọ́ bí a ti jẹ́ kí ìfẹ́ ọlọ́run yìí kí ó fẹsẹ̀ múlẹ̀ ní ìgbésí ayé wa ó wá ń sọ fún wa wípé ìgbà tí òun ti kọ́kọ́ fẹ́ wa ìgbà tí òun ti dárí wa nítorí ìfẹ́ rẹ̀ ìgbà tí ó ti gba ọkàn wa là nítorí ìfẹ́ rẹ̀ ó ní nísinsìnyí kí àwa kí ó fẹ́ olúwa ọlọ́run wa ìkejì ó ní kí ẹ lè gba ohun rẹ̀ gbọ́ àwọn ẹlòmíràn òye òye wọn bí a bá ń sọ nípa kí a gba ohun rẹ̀ gbọ́ wọ́n máa ń rò wípé ìgbàgbọ́ nìkan ni a ń sọ nípa rẹ̀ láti òní lọ jẹ́ kí ó yé ọ wípé ìgbàgbọ́ àti ìgbọ́ràn wọ́n jẹ́ ìbejì tí ó jáde láti inú ìyá kan náà bí a bá ti rí táyé ni a ó máa rí kẹ́hìndé bí a bá ti rí ìgbàgbọ́ ni a ó máa rí ìgbọ́ràn ó yẹ kí ó yé wa wípé ìgbà tí ó ń sọ wípé kí ìwọ kí ó lè gba ohun ọlọ́run rẹ gbọ́ ó ń sọ fún wa wípé bí a bá gba ọlọ́run gbọ́ a láti gbọ́ràn sí i lẹ́nu bí a bá gba ọlọ́run gbọ́ a láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ó fi sílẹ̀ fún wa nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ ọ láti òní lọ wípé ìgbàgbọ́ àti ìgbọ́ràn wọn kì í fira wọn sílẹ̀ àwọn tí ó bá ní àìgbàgbọ́ àwọn ni a máa ń rí kó máa ń ṣe àìgbọ́ràn sí ọlọ́run àwọn tí ó bá ń gbọ́ràn sí ọlọ́run àwọn wọ̀nyí ni ó gba ọlọ́run gbọ́ wọ́n gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ wọ́n gba ìlérí ọlọ́run gbọ́ wọ́n gba ìdájọ́ ọlọ́run gbọ́ wọ́n gba gbogbo ohun tí ọlọ́run sọ nínú ìwé mímọ́ wọ́n gbà á gbọ́ àwọn wọ̀nyí ni wọ́n máa ń gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ó wá ń sọ ní ìkẹta wípé kí ìwọ kí ó lè fara mọ́ ọ wípé kí a fara mọ́ ọlọ́run kí a jókòó ti ọlọ́run ṣé èyí nìṣó yí ọ nítorí wípé mímọ́ ni ọlọ́run àìmọ́ kò lè fara mọ́ ọlọ́run ẹni pípé ni ọlọ́run àìpé kò lè fara mọ́ ọlọ́run ẹni tí ó funfun gbò láìsí òkùnkùn ni ọlọ́run òkùnkùn kò lè fara mọ́ ọlọ́run nítorí bẹ́ẹ̀ bí a bá ń sọ nípa wípé kí ìwọ kí ó fara mọ́ ọ ó ń sọ fún wa wípé bí a bá fẹ́ fara mọ́ ọlọ́run ohun kan ló máa ń pín ni níyà ohun kan ló máa ń yani nípa sí ọlọ́run òun ní ẹ̀ṣẹ̀ a kò gbọ́dọ̀ gba ẹ̀ṣẹ̀ àìmọ́ àléébù ní ìgbésí ayé wa bí òkùnkùn bí ó ti bá ti ń wọ ìgbésí ayé ẹnikẹ́ni irú ẹni bẹ́ẹ̀ kò lè fara mọ́ ọlọ́run nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a làkàkà ó yẹ kí a gbàdúrà ó yẹ kí a ṣe ohun gbogbo tí ọlọ́run béè lọ́wọ́ wa kí a rí wípé iṣẹ́ òkùnkùn ìrúbọ tí a kò fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ìrúbọ tí ó pa ẹbọ Jésù Kristì tí ó pàtì sápá kan tí ó tún wá ìrúbọ mìíràn irú ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ó ń tọ iṣẹ́ òkùnkùn lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ ọlọ́run bí a bá sì ń fẹ́ kí ìbùkún kí ó wà ní ìgbésí ayé wa bí a bá fẹ́ yan ìyè ní tòótọ́ tí a sì fẹ́ yan ìbùkún ní tòótọ́ ó sọ pé kí a fẹ́ olúwa ọlọ́run wa kí a gba ohun rẹ̀ gbọ́ kí a sì gbọ́ràn sí i àti pé kí a faramọ́ ọ ó ní nítorí pé òun ni ìyè rẹ àti gígùn ọjọ́ rẹ mo rò pé ó yé ọ nísinsìnyí pé bí a bá ń fẹ́ ẹ̀mí gígùn bí a bá ń fẹ́ àlàáfíà bí a bá ń fẹ́ ìbùkún ó yẹ kí a faramọ́ ọlọ́run kí ìwọ kí ó lè máa gbé inú ilẹ̀ náà tí olúwa ti búra fún àwọn bàbá rẹ fún abrahamu àti fún isaaki àti fún jacobu láti fún un láti fi fún wọn yẹ kí a wo deuteronomy yìí kan náà láti orí kejìdínlọ́gbọ̀n deuteronomy láti orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn olúwa ọlọ́run rẹ láti máa kíyèsí àti ṣe àṣẹ rẹ gbogbo tí mo pa fún ọ lé òní ǹjẹ́ olúwa ọlọ́run rẹ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ

gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣe sórí rẹ, yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ ní oko. Yẹ kí a dúró níbẹ̀. Ó ń sọ fún wa wípé Ọlọ́run jẹ́ olùbùkún, ó sì máa ń fẹ́ láti bùkún àwọn ọmọ tirẹ̀. Ó wá ń sọ fún wa wípé ó wà lọ́wọ́ wa. Bí a ó bá gbọ́ràn, bí a ó bá fetí sí àwọn àmúyẹ, àwọn tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa wípé bí a bá ṣe wọ́n, pé ó dájú pé ìbùkún yóò jẹ́ tiwa. Àwọn ẹlòmíràn wọn kì í fetí sí ọ̀rọ̀ Ọlọ́run, wọn kì í farabalẹ̀ wo ní ẹsẹ̀ kíní ó ní yóò sì ṣe. Bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ, àwọn ẹlòmíràn wọn máa ń kánjú púpọ̀. Bí a bá ń wàásù, wọn máa ń kánjú. Bí a bá lọ sí ìkẹ́kọ̀ọ́ bíbélì, wọn máa ń kánjú. Bí ó bá sì jẹ́ wípé a wá ní àyà ọjọ́ òní fún iṣẹ́ ìyanu àti àkókò ìsọjí, wọn máa ń kánjú. Wọ́n máa sọ wípé nígbà wo ni wọ́n gbàdúrà fún wa, nígbà wo ni wọ́n gbọ́ wọlé àwọn aláìsàn, nígbà wo ni wọ́n sọ wípé kí àwọn àrùn àti àwọn àìsàn àti àwọn àléébù gbogbo tó wà ní ìgbésí ayé wa wípé kó pòórá. Kì í ṣe àdúrà ni àkọ́kọ́. Bí a bá ń gbàdúrà ṣùgbọ́n tí a kò fetí sí ọ̀rọ̀ Ọlọ́run, irú àdúrà bẹ́ẹ̀ kì í jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Yẹ kí a wo ìwé òwe mo ṣe ń padà bọ̀ ní ìwé Deuteronomy, ṣùgbọ́n mo fẹ́ fi ohun kan hàn ọ́ ní ìwé òwe orí 28 ẹsẹ̀ 9. Ìwé òwe orí 28 ẹsẹ̀ 9. Ẹni tí ó mú etí rẹ̀ kúrò láti gbọ́ òfin àní àdúrà rẹ̀ pàápàá yóò di ìríra. A rí ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn tí wọ́n máa ń rò wípé àdúrà nìkan ni ọ̀nà sí ìbùkún. Ó ṣeéṣe akóbìnrin jọ wá a fẹ́ gbàdúrà láì ṣe àtúnṣe. Ó ṣeéṣe èyí tó jẹ́ wípé ó ń gbé bíbélì lọ́sàn-án, ó ń gbé ẹbọ nínú òkùnkùn lóru a wá a fẹ́ gbàdúrà. Ó ṣeéṣe àwọn tí ó jẹ́ wípé wọ́n máa ń fẹ́ fi sáàmù ba ti ẹlòmíràn jẹ́ gẹ́gẹ́ bí èrò tiwọn àti gẹ́gẹ́ bí ìṣe tiwọn, àwọn náà wá wọ́n fẹ́ gbàdúrà. Ó ṣeéṣe àwọn tí ò ti ronú pọ̀adà, àwọn tí ò ti ipò ẹ̀ṣẹ̀ sílẹ̀, wọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n máa ń sọ wípé àwọn sáà ń fẹ́ ìbùkún Ọlọ́run nítorí pé oṣù kíní ọdún la wà yìí. Nítorí bẹ́ẹ̀ bí a bá fẹ́ kí wọn kí ó wá sínú ìjọ, kí a sá máa gbàdúrà fún wọn, kí a máa gba àwẹ̀ fún wọn, kí a máa jẹ́ kí wọn kí ó rí olùṣọ́ àgùntàn, kí ó lè máa gbàdúrà fún wọn, kí gbogbo ìṣòro ìgbésí ayé wọn kí ó lè pòórá ní sòrò. Ó ní bí a bá fara balẹ̀ láti gbọ́ ohùn Olúwa Ọlọ́run wa, Ọlọ́run kì í ṣe ìránṣẹ́ wa tí ó jẹ́ wípé kí a kàn máa ran níṣẹ́, ẹ lọ mú ìwòsàn wá fún mi bẹ́ẹ̀ yẹn, lọ mú owó àti àásìkí lọ mú wá fún mi ibi tó fi pamọ́ sí, lọ mú àwọn dúkìá ayé yìí ṣó mọ̀ wípé mo ní ẹbí tó gbòòrò àti àwọn ọmọ tó pọ̀, ẹnu tó ń jẹun lórí tábìlì mi wọ́n pọ̀, nítorí bẹ́ẹ̀ lọ mú ìpèsè wá fún mi. Ọlọ́run kì í ṣe ìránṣẹ́ wa. Bí a bá ń fẹ́ ìbùkún láti ọ̀dọ̀ Ọlọ́run, a ní láti kọ́kọ́ fetí sílẹ̀ kí a farabalẹ̀ láti gbọ́ ohùn Ọlọ́run wa. Nítorí bẹ́ẹ̀ ni ó fi sọ fún wa, ó sì yé wa, ó ní ẹni tí ó mú etí rẹ̀ kúrò láti gbọ́ òfin, àdúrà irú ẹni bẹ́ẹ̀ pàápàá yóò di ìríra. Nísinsìnyí jẹ́ kí a padà sí Deuteronomy orí 28 ẹsẹ̀ 1 yóò sì ṣe. Bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ, àwọn ẹlòmíràn bí wọ́n bá ń kọrin ègbè wọn kì í kánjú. Àwọn ẹlòmíràn bí a bá dúró láti gbàdúrà ìbá àṣẹ 30 ìṣẹ́jú wọn kì í kánjú. Ṣùgbọ́n bí a bá ti ṣí bíbélì, ìgbà tí a bá ti ń wàásù fún ìṣẹ́jú 5 fún bíi 20 ìṣẹ́jú, wọ́n máa fasẹ̀ ralẹ̀, wọ́n máa dìde, wọ́n máa nà, wọ́n máa ṣe bí ẹni pé nígbà wo ni ìwàásù yìí máa parí, eléyìí náà dẹ̀ ti ń pọ̀ ju, a ò ní ka bíbélì tán lọ́jọ́ kan. Kí ló dé? Bíbélì ṣá. Bẹ́ẹ̀ ni èyí ni a fi lè rí ìbùkún láti ọ̀dọ̀ Ọlọ́run, nítorí pé ó ti sọ fún wa kí a tó wá síwájú rẹ̀. Ó ní bí a bá ti ń bọ̀ níwájú Ọlọ́run, ó ní kí a ṣetán, kí a múra sílẹ̀,
lati fara balẹ gbọ ofin oluwa olorun wa oni bi a ba se ti gbọ ki a mura sile lati kiyesi ati lati ma se ase re gbogbo ti o pa fun wa le oni ki se die ninu awon ase re ki se pupo ninu awon ase re awon ase re gbogbo ti o pa fun wa awon elomiran ma wa sarin wa se gafara fun mi iredi ti mo fi so awon kan wo yi ni we pe mo fe ki ibukun olorun ki o ma san ni igbese aye wa ninu odun yi mo fe ki ibukun olorun ki o po yanturu ni igbese aye wa ni odun yi mo si gba olorun gbo wi pe bi a ba se ojuse ti wa yo ri be ni oruko jesu ibukun ti iwosan ni ibukun ti ipese ni ibukun lona gbogbo ninu ebi ibukun fun ara wa ibukun fun awon ore wa ibukun fun awon idile wa ibukun ni irin ajo ibukun ni ile ibukun lode ibukun ni bi ise wa ibukun ni bi oja wa ibukun lori awon omo wa mo gba olorun gbo wi pe bi a ba se ojuse wa ibukun olorun yo wa fun wa lopolopo ninu odun yi loruko jesu sugbon ki o tori be yi ni a fi so wi pe o ye ki a feti si ife olorun ki a feti si oro olorun o ni ki a ma se ase re gbogbo elomiran ti o ba de arin wa bi a ba so fun wi pe arakunrin bi o ba so wi pe o je eni igbala e se ti o fi je wi pe o tun je akobirin jo ani ma ka ofin si mi lese ma ko mi lofin ohun ti mo mo ni pe alaanu lo olorun be ni alaanu lo olorun sugbon o je eni mimo alaanu lo olorun sugbon o ni ase o ni ofin o si ni oro ti o nfe ki atele bi o ba so fun elomiran wi pe arabirin ariwo pe e ti n wa fun igba die a si ri wi pe o dabi eni wi pe e n jeri pe e ti di eni gba ani be ni ani mo dupe lowo olorun lati igba ti mo ti denu ijoye wi pe olorun o fi mi sile bi mo ti n kunle bayi be lolorun se fun mi bi mo ti n bere be lolorun da mi lohun ati wi pe awon nkan miran ti wa to se leri fun mi to je pe mo gbagbo wi pe yo mu won se gba so pe a dupe lowo olorun o e ma tesiwaju o sugbon ewo le tun ko kora yi tetí tọrùn tọwọ ti gbogbo ẹ ẹ fẹ fi òrùka sí èrò sí ẹsẹ pàápàá ewo lẹ tún kó kọra èyí tréènì lọrùn èyí ti bí létí èyí ti bí nímú ní gbogbo ẹ a ní mi ò wá fún yẹn èyí tí mo wá fún ni ìbùkún ọlọrun bẹẹ ni arábìnrin ìbùkún ọlọrun wà ṣùgbọn ìbùkún ọlọrun wà fún àwọn tí wọn pa gbogbo àṣẹ rẹ mọ bí a bá ń fẹ ìbùkún ọlọrun ó yẹ kí a fetí sílẹ o ye ki a farabalẹ ki a ma so fun olorun wi pe olorun mi o gbodo mi o fe je omo langidi omo adai gboran omo ti o nko eti ikun si oro ti baba re ma nso sugbon mo fe je eni ti o ngboran si gbogbo ase olorun mo si gbagbo wi pe bi o ti le ni isoro pe bo ba so fun olorun wi pe ki o fun o lori ofe olorun yo fun o lori ofe awon nkan to soro fun oloni àwọn kan tó rò pé àtúnṣe yìí ṣòro ìwọṣọ bí onígbàgbọ́ kó ṣòro pé kí a má kóbìnrin jọ ọkọ kan aya kan kó ṣòro ọlọ́run á fún ọ lóore ọ̀fẹ́ ṣó mọ̀ wípé ìkan náà ni wá ẹran ara tó gbé wọ̀ ni àwa náà gbé wọ̀ àwọn ìṣòro tó ní ni àwọn onígbàgbọ́ mìíràn náà ní pẹ̀lú ṣùgbọ́n ọlọ́run fún ọ lóore ọ̀fẹ́ ọlọ́run tó fún àwọn yòókù lóore ọ̀fẹ́ ó dájú pé mo bá sọ fún ọlọ́run bó bá béèrè ìrànwọ́ lọ́dọ̀ ọlọ́run yóò fún ọ lóore ọ̀fẹ́ láti pa gbogbo àṣẹ rẹ̀ mọ́ orí ọ̀pọ̀lọpọ̀ wa ni ọlọ́run ti yí padà àwọn tí ó jẹ́ wọléwọ̀de tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí ó jẹ́ wípé bí wọn ò rí obìnrin láti ṣe pálapàla láti ṣe ìwà ìfẹ́kùfẹ́ẹ́ wọn ò lè sinmi àwọn tí ó jẹ́ wípé bí wọn ò mu ọtí àmúyíra tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò lè sinmi lọ́jọ́ kan àwọn tí ó jẹ́ wípé bí wọn ò jalè bí wọn ò já ilé onílé láti bo tiwọn lẹ́yìn bí wọn ò yí ìwé níbi iṣẹ́ wọn ò lè sinmi àwọn tí ó jẹ́ wípé owó oṣù wọn kì í tó wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn a máa ti ojú ilé dé ilé wọn a máa di ẹni tó ń tọrọ àwọn obìnrin wọn a máa tọ lọ́wọ́ ọkùnrin wọn a máa dúró sẹ́gbẹ̀ẹ́ títì wọn a máa wá mọ́tò wọn a máa wá owó ṣùgbọ́n nígbà tí orí ọ̀fẹ́ ọlọ́run wá sí ìgbésí ayé wọn ìyípadà má dé ìyípadà àtọ̀runwá tó yí ọ̀rọ̀ wọn padà tó yí ìwọṣọ wọn padà tó yí ìṣe wọn padà ọlọ́run tó fún irú àwọn bẹ́ẹ̀ lórí ọ̀fẹ́ ó dájú wípé bí ìwọ pàápàá bá farabalẹ̀ bí o bá sọ fún ọlọ́run wípé o ń fẹ́ yí padà o ń fẹ́ ìgbàlà tòótọ́ yóò gba ọkàn rẹ là yóò yí ọ padà yóò mú àtúnṣe wá sí ìgbésí ayé rẹ jẹ́ kí a sọ fún ọlọ́run wípé a ó farabalẹ̀
a o gbo ofin olorun a o se ife olorun o si so fun wa o je mo olorun ni ero giga nipa wa bi mo ba ka awon ese olorun won yi fun o mo fe ki o fokan bale we pe bo se ti ibukun ni ibukun wa lodo olorun bo se ti ojo ibukun ni ah ah olorun setan lati ro ojo ibukun si igbese aye wa kiki wi pe o fe je o fe ki a je ile ti omo eni ti ngboran won ti o so fun wa ni ese ikini yi o ni nje oluwa olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo wi pe oluwa olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo wo kini hi awon elomiran ti oye oye won ma tan ara won je won si ma n fe lati tan wa je bi enikeni ba fe tan o je iwo ma se gba won ma so pe ah o lo darapo mo awon ni bibeli awon alatunbi awon to je pe en datunbi datunbi adura sha ni gbogbo igba bibeli ni gbogbo igba ah wa di alain ni ise abo lowo e gbogbo nkan aparun lowo e ma da won lohun olorun so fun a pe bi a ba je eni ti o gboran o ni emi o gbe oga ju gbogbo orile ede aye lo olorun ma je eni ti nwi be ki o ma se be bi rara orun ati aye le koja lo kikini ninu oro olorun ninu ileri olorun koni koja lo laise iwo je eni ti ngboran iwo je eni ti parabale iwo je eni ti feti si oro olorun o ni ohun o gbe oga ju gbogbo orile ede aye lo o ye ki agbari olorun je awon mo israeli ni soro gba ti won wa ni ile egypt won ni ga won ni go e je wi pe won ni kankan rara won je eru awon ti won sin se isiru fun won san wo fun won won je awon ti won ko lenu oro nibi kibi o je mo nigba ti olorun ran onise ti o ranse si won ti o ran iranse re si won ti o so wi pe wo jade ni oko eru egypt o soro lati gbagbo awon won yi ti won je eru awon ti won ti wa ni eru fun bi irinwo odun fun opolopo odun ti won ni ohun kan o ni ohun o gbe won ga ju gbogbo orile ede aye lo o je mo wepe olorun mu ileri re se ki lati ri be ni olorun be si ni se ise iyanu be ni olorun se be si ni da awon omo egypt lejo titi awon won yi ti won fi jade gba ti won jade kini won ni se won ni ile se won ni awon duke aye won yi ojo yi gan ni olorun be si ni bukun won ni awon omo egypt ni won be si ni san owo ise ti won ti se fun ojo pipe ti won ko san fun won ni won be si ni fun won gba ti won ma jade pelu opo ohun ini bi won si tin jade lo ni olorun fun ara re lo tun se ileri fun wi pe esa agboran esa agboran ninu odun yi mo n fe ran leti wi pe nkan ti olorun so fun wa bi a ba n fe ibukun olorun ni pe esa agboran bi o ba wa ninu ebi re bi won ba n fe pa olokanda ranti wi pe ona si ibukun ni pe sa agboran bi o ba wa ni ibi ise ti won daya fo ti won so wi pe bo ba rubo bo ba se awon nkan to lodi fun onigbagbo lati se wi pe ise abo lowo e ranti wi pe sa agboran si oro olorun bi awon ti n lo ni ki la ma ri ni wi pe ounje ti won o je ri ounje angeli ni olorun roju ounje fun gbogbo won ti o si eni ti ebi pa ki se be nikan gbogbo awon ti o je alaisan tele tele gege bi eru olorun wo gbogbo won san o pese fun won o sijibo won o daabo bo won bi won ti n lo ko seni to le segun won awon ranti pe eru ni won o tele tele ranti wi pe won o je jagun jagun tele tele ranti wi pe won o loye won o nimo tele tele gbogbo bi ti won lo ni olorun fun ni isegun bi won ti n wo ile kenani nigba to ya a ri bi olorun ti fun ni isegun a ri pe loni israeli tan so nipa o je mo pe won se wa awon miran ti won wa ni asiko ti israeli ati gbagbe won ile ti fun won somi mu sugbon awon omo israeli ti an so nipa re won se wa sibe sibe bi o ba je pe won je onigboran patapata ni o ba ri bi ibukun olorun bi ba ti po tun ni igbese aye won o wa n so fun awa ti igbeyin aye deba o n so fun awa ti a je onigbagbo nisinsiyi o ni mo fe gbe oga mo fe bukun igbese aye re mo fe dabira ni igbese aye re mo fe fun ni alaafia ibukun
ati awon ohun ti emi ati ibukun ti ara pelu oni sugbon piti sile parabale si ohun oluwa olorun re ki iwo ki o si se ase re gbogbo ki emi ki o ba le gbe oga ju gbogbo orile ede aye lo wese ikeji gbogbo ibukun wonyi yo si se sori re bi yo si ba o bi iwo ba peti si ohun oluwa olorun re so fun mi ba o lo se le sese ki a ma lo le oju ona ki a pade ibukun ki a ma lo ki ibukun ti o sare tete ki o ba le wa ki a koju si otun ki ibukun ki o ki wa ki o si je ti wa ki a koju si osi ki ibukun ki o je ti wa ki a tesi waju ki a ba ibukun pade ki a joko ki ibukun ki o simi pelu wa ba o lo se le sese e ni olorun so fun wa wi pe bi awa o ba fiti si oro tabi ohun oluwa olorun wa wo orin dafidi orin dafidi ori kini lati ese ikini ibukun ni fun okunrin na dronihi bi a ba so wi pe okunrin na o ye ki o ye wa gege bi oluka bibeli wi pe ki se okunrin nikan ni olorun so nipa re e je bi bibeli bi o ti man pe ede fun wa wi pe ati okunrin ati obinrin ati omode lokunrin lobinrin ati arugbo lokunrin lobinrin awon wonyi ni olorun so nipa re ibukun ni fun okunrin na okunrin wo se eni ti o mo bibeli ni akasori sugbon ti ki se rara ibukun ni fun okunrin na tani a so nipa re wi pe yo je eni ibukun se eni ti o wa si lesin ni gba gbogbo ti o njoko je bi omo olorun ti o da bi angeli ninu ile esin sugbon ti o buru ju esu lo ti o gbona ninu ile se iru eni be ni a so wi pe ibukun yo wa fun rara o oni ibukun ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu ti ko duro le ona awon elese ati ti ko joko ni ibojoko awon elegan awon wonyi ni a npe ni eni ibukun je ki a fara bale ki a wo ohun ti oro yi nso o so fun wa wipe ibukun o jina si wa sugbon bi ibukun yi yo ba wa si igbesi aye wa si okan wa si ara wa si awon omo wa ati si idile wa wipe o ni ohun ti a ni lati se o ni awon ohun amuye ti olorun bere lowo wa o ni ibukun ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu ohun ti a ma ri ni wipe bi o ba di asale awon eniyan ti won gbe oju ile kan na won a gbe ijoko sita awon obinrin won a ma jo soro awon okunrin won a ma soro e ti a ma ri ni pe bi okunrin bi oko ba lo si bi ise awon obinrin ti o ku ni ile o sese nile idana o si sese bi ise ba bi ise o ba si lowo won won a joko won a be si ni soro won a ma fun ara won ni imoran won a ma so ti oko ti o ti lo si bi ise won a ma so ti iya oko ati baba oko awon ti won si n ba soro yi won je awon elese won a ma so fun won wipe iwo lo n gbagba ko gba fokunrin yi ojo kan to ba ti boju fun ojo kan to ba ti so fun pe enikeni o le se bo se se pelu e wipe to ba ti se be ojo kan ni iberu to ni fun oko e ojo kan lo ma kase kuro nle won so pe ani mo se se niyan oko mi tele tele o gbona ju nkan mi lo gba ti mo ti boju fun ti mo ti so fun pe ti to ba tun se be wipe emi papa ma di okunrin mo e lowo nisin o mo won ara e o wa ni ehn abi be ni iwo to so pe o je onigbagbo o fe tele imo awon eniyan buburu awa ti a je okunrin se o mo ni ojo isinmi bi abati awon anglican awon methodist ati awon sele onikaluku tan wa ti ti ile isin won de bi iwo na bi o ba ti ti ile isin de won a gbe aga ijoko won a gbe jade won a gbe ayo won a gbe sile ibi ti a ti n tayo bi eni meji ba n tayo awon meta merin ti ayo ti kan awon ajoko sibe won ma ibi ti won ti n so na ma ti ma emu atun wa ati emu mimu iyen wa loto oro siso oro ti ko dara imoran ti ko dara idi ayo ni awon imoran yi na tin jade o sese elomiran idi ludo lo ma joko si lojo osimi fun wakati merin marun ko mo wipe an ka bibeli ko mo wipe an gbadura
kò mọ̀ wípé à ń jáde lọ láti lè lọ ṣe iṣẹ́ ìjèrè ọkàn ìdí lúdò ìdí ayò ló máa jókòó sí ibẹ̀ ni oníkálukú ló máa ti máa sọ tínú rẹ̀ jáde ni wọ́n ti máa fún ara wọn ní ìmọ̀ràn tí kò dára ó ní bí o bá fẹ́ ìbùkún nínú ọdún tuntun yìí ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ àìsàn díẹ̀ ni ó dé sí àgọ́ ara wọn ni alábàgbé ẹnìkan ló máa lọ gbé ìgò kan jáde a ní òun ní ẹ̀rọ a ní òun ní nǹkan ó ní bóun bá ti fi paí lórí òun fi paí lára pé ó parí nìyẹn ó sùn bí ọmọ tuntun ni ìwọ tí ó jẹ́ onígbàgbọ́ ó tún ṣe ń gba ìgò òróró tàbí ìgòrí lọ́wọ́ ẹnikẹ́ni ò sọ fún ọ wípé orúkọ jésù ó ti tó fún ọ bí a bá ń fẹ́ ìbùkún ó ní a kò gbọdọ̀ rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú ó ṣeéṣe kí ó jẹ́ pé wàhálà ló ní níbi iṣẹ́ ó ṣeéṣe kí ó jẹ́ wípé bóyá ó ní ẹjọ́ ní kóòtù ni àwọn ẹlòmíràn sọ pé bí mo bá mú ẹ lọ sọ́dọ̀ wòlíì lágbájá kì í bá tì ní kò kúkún ní ṣoògùn omi náà ló máa gbàdúrà sí bó bá sì ti mú omi náà tó ń fomi náà wẹ̀ ẹni tó bá ń rí ọ a máa rẹ́rìn sí ọ ni àwọn tó bá ní ìkankanú sí ọ bó bá ti fomi àdúrà wẹ̀ ó ti parí nìyẹn o mọ̀ wípé wọ́n fẹ́ gba agbára ẹ̀jẹ̀ jésù kristi lọ́wọ́ rẹ nígbà tí wọ́n bá ti gbé omi ìgò àbí omi garawa fún ọ ó ní torí bẹ́ẹ̀ ká ṣọ́ra o ọdún tuntun la wà yìí o wípé kí a mọ̀ wípé a kò gbọ́dọ̀ rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú ó ní ẹni tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ a kì í bá wọn dúró a kì í bá wọn sọ̀rọ̀ ohun tí mo ń sọ ni wípé a kì í bá wọn wéwèé kí wọ́n máa sọ fún wa wípé ẹ̀bá bá ṣe báyìí báwọn náà bá ṣe báyìí ó ní ẹni tí kò jókòó sí ibòjókòó àwọn ẹlẹ́gàn ibòjókòó àwọn ọ̀mùtí ibòjókòó àwọn ẹlẹ́gàn ni ibòjókòó àwọn tí wọ́n ń jẹbọ káàkiri àwọn tó máa ń fi ọ̀rọ̀ ọlọ́run ṣe àgálámàṣà tó máa sọ pé àwọn kò rí sí ọ̀rọ̀ ọlọ́run ibòjókòó ẹlẹ́gàn ni ó ní àwa tí a jẹ ọmọ ọlọ́run àwa tí a jẹ ẹni tó ń tẹ̀lé jésù kristi ó ní a kò gbọdọ̀ jókòó ní ibòjókòó àwọn ẹlẹ́gàn ó ní ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà ní òfin olúwa dídùn inú rẹ̀ wà ní òfin olúwa dídùn inú wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ kò sí nínú àgbèrè kò sí nínú panṣágà kò sí nínú kó tún jẹ́ pé àlàálẹ̀ ni ọmọ ọlọ́run ló máa tún máa wá ẹni tó ní tẹlifíṣàn káàkiri ló máa sọ pé òun fẹ́ wo tẹlifíṣàn òun fẹ́ lọ sílé sinimá òun fẹ́ lọ sílé ijó òun fẹ́ ka ìwé tọ̀hún òun fẹ́ ka ìwé tibí ìwé mìíràn wà tí àwòrán wà tó máa ń ṣe fún àwọn elédè yorùbá tó máa ń pa wọ́n lẹ́rìn tó àwọn ìsọkúsọ tó máa ń sọ nínú ẹ̀ àwa tí a jẹ́ onígbàgbọ́ dídùn inú wa kò ní sí nínú irú nǹkan bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà ní òfin olúwa àti nínú òfin rẹ̀ ni ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru ẹni tí ó bá jẹ ọmọ ọlọ́run ó ní láti ka ọ̀rọ̀ ọlọ́run ìbá àṣẹ láàárọ̀ ìbá àṣẹ lọ́sàn-án ìbá àṣẹ ní àṣàlẹ́ kí a tó sùn ó ní irú ẹni bẹ́ẹ̀ a máa ṣe àṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run a máa ka ọ̀rọ̀ ọlọ́run a máa wo ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run a máa gba ẹ̀mí ọlọ́run láàyè láti lè máa túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run fún kí ni ìbùkún tí ó wà fún irú ẹni bẹ́ẹ̀ wẹ́sẹ̀ ìkẹta ó ní yóò sì dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀ jáde lé àkókò rẹ̀ ògo ni fún ọlọ́run ó jẹ́ mọ̀ ìbùkún wà fún ẹni tí ó bá gba ọlọ́run gbọ́ ìbùkún wà fún ẹni tí ó bá jẹ́ ti ọlọ́run ó ní yóò dàbí igi tí a gbìn àdúrà mi fún ọ ní ọdún yìí ni pé ó dàbí igi tí a gbìn sí etí ipa odò ó máa so èso jáde lé àkókò rẹ̀ ewé rẹ kì yóò rẹ̀ mi ò gbọ́ kí o ṣe àmì dáradára o ó yẹ kí a mọ̀ wípé ìbùkún ọlọ́run ni yìí a ti bọ́ sínú ọdún tuntun ọdún ìbùkún ọdún ayọ̀ ọdún àsìkí ọdún ìpèsè ọlọ́run ìbùkún ọlọ́run kò ní fi wá sílẹ̀ ó ní ewé rẹ kì yóò rẹ o ó ní ohunkóhun tó ń ṣe nínú ọdún yìí ó máa ṣe déédéé bí o bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ṣùgbọ́n ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrin àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ nítorí náà àwọn ènìyàn búburú kì yóò lè dúró ní ìdájọ́ bẹ́ẹ̀ lé àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró lé àwùjọ àwọn olódodo nítorí olúwa mọ ọ̀nà àwọn olódodo ṣùgbọ́n ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò ṣègbè bí a bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu
bí a bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí a bá jẹ́ kí ọlọ́run kí ó gba ọkàn wa là, bí a bá túnba fún ọlọ́run, bí a bá tẹríba fún ọlọ́run, bí a bá gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run, bí a bá sọ fún ọlọ́run lọ́dún yìí wípé nílé ni, lóde ni, ní ìgboro, ní ìkọ̀kọ̀, níbi kíbi, a ó máa gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run bí a bá bèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ ọlọ́run, tí ọlọ́run sì fún wa lórí ọ̀fẹ́, tí a já ẹ̀ṣẹ̀ sọnù, tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí a gbé ìgbésí ayé ìwà mímọ́, ọlọ́run sọ fún wa wípé ọdún yìí yóò jẹ́ ọdún ìbùkún. Ẹ jẹ́ kí a dìde dúró, ẹ jẹ́ kí a bá ọlọ́run sọ̀rọ̀, ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run wípé oore ọ̀fẹ́ láti gbọ́ràn, oore ọ̀fẹ́ láti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run, oore ọ̀fẹ́ láti rìn yẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run, oore ọ̀fẹ́ láti wọṣọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run, oore ọ̀fẹ́ láti sìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run, oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run. Pé kí ọlọ́run kí ó fún wa, pé kí ọlọ́run kí ó fún wa, kí ọlọ́run kí ó ṣàánú fún wa, kí ọlọ́run kí ó gba ọkàn wa là bí a ọba tí ní ìgbàlà, bí a bá ti ní ìgbàlà, kí a ní kí ọlọ́run kí ó sọ ọkàn wa di mímọ́, bí a bá ti ní ìsọdímọ́, kí a ní agbára ẹ̀mí ọlọ́run, kí a gbàdúrà wípé oore ọ̀fẹ́ láti gbọ́ràn sí gbogbo ẹ̀kọ́ tí ọlọ́run kọ́ wa, kí ọlọ́run kí ó fún wa ọdún yìí. Bí a bá ṣe bẹ́ẹ̀, ọdún yìí yóò jẹ́ ọdún ìbùkún, ọdún ìbùkún, àlàáfíà ọlọ́run yóò sì wà ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a dìde dúró, ẹ jẹ́ kí a bá ọlọ́run sọ̀rọ̀. Má kànjú o, má kànjú o, sọ fún ọlọ́run, sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ ẹni ìbùkún. Bí o bá tí ní ìgbàlà, bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ, kó ẹ̀ṣẹ̀ sílẹ̀. Kò sí ìbùkún nínú ẹ̀ṣẹ̀, kò sí àlàáfíà nínú ẹ̀ṣẹ̀. Sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ tirẹ̀ títí, o fẹ́ jẹ́ tirẹ̀ títí. Sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ ẹni ìbùkún lọ́dún yìí, o sì fẹ́ jẹ́ ẹni ìgbàlà. Kí ìbùkún ọlọ́run kí ó lè pọ̀ ní ìgbésí ayé rẹ.

wọ́n wí pé Jésù Kristi nìkan ṣoṣo kì yóò lè tó fún wọn. Ó máa ń ṣẹlẹ̀ láyé òde òní wí pé nígbà tí a bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, nígbà tí a bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olùṣọ́ àgùntàn fún wa, tí a bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ àti Olùfúnni ní ìyè, àwọn ẹlòmíràn máa ń wá láti sọ fún wa wí pé bí a bá jókòó ti Jésù Kristi nìkan ṣoṣo wí pé kò lè tó fún wọn. Ṣùgbọ́n èyí ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì tó fi fẹ́ já irọ́ àwọn ènìyàn wọ̀nyí, tí ó fẹ́ kí ó yí àwọn ará Kólósè wí pé Jésù Kristi ó tó fún gbogbo wọn pátápátá. Nínú Kólósè orí kejì, láti ẹsẹ̀ ìkejì sí ìkẹta, kí a lè tu ọkàn wọn nínú bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristi, inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí. Èyí ni Paul ń jẹ́ kí ó dá wọn lójú wí pé kò tún sí ọgbọ́n ní ibòmíràn, kò tún sí ìmọ̀ ní ibòmíràn, kò tún sí ìjìnlẹ̀ ìfẹ́ Ọlọ́run nínú ibòmíràn, wí pé nínú Jésù Kristi ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹni tí ó fi Jésù sílẹ̀ tí ó ń wa ọgbọ́n tàbí òye tàbí ìyè àníkẹ̀kún ní ibòmíràn, ó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ó di ẹni ìṣìnà àti ẹni tí ó ṣáko. Nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án, ó sọ wípé nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run ń gbé lí ara ìyára, ó jẹ́ kí ó yé wa wípé nínú Jésù Kristi ni gbogbo ẹ̀kún òye ọ̀rọ̀ Ọlọ́run, ìmọ̀ Ọlọ́run àti gbogbo ìbùkún tí Ọlọ́run fẹ́ fún wa, wípé nínú Jésù Kristi ni gbogbo ẹ̀kún nǹkan wọ̀nyí ni ó wà, kí a má bàa ṣìnà lọ, kí a má bàa tún máa wá nǹkan mìíràn, kí a máa rò wípé Jésù tí a ti gbọ́ nípa rẹ̀ wípé kò tó fún wa. Nínú Kọ́ríntì kejì orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹjọ, Ọlọ́run sì lè mú kí gbogbo oore ọ̀fẹ́ máa bí si fún yín, kí ẹ̀yin tí ó ní ànító nínú ohun gbogbo ní ìgbà gbogbo lè máa pọ̀ sí i nínú iṣẹ́ rere gbogbo. Bí o bá wo ẹsẹ̀ yìí dáradára, bí o ti ń sọ nípa gbogbo oore ọ̀fẹ́, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa ànító ní ìgbà gbogbo àti iṣẹ́ rere gbogbo. Ó sì fi àwọn nǹkan wọ̀nyí sí orí Jésù wípé nínú Kristi ni a ní gbogbo àwọn ẹ̀kún nǹkan wọ̀nyí, ni wọn ó sì máa bí si bí a bá gba Jésù Kristi gbọ́ wípé kò sí ohun kan tí a fẹ́ ní tí a kò lè ní ìgbẹ́kẹ̀lé àti ìgbàgbọ́ nínú Jésù. Nínú Éfésù orí kẹta láti ẹsẹ̀ ogún, ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí a ń béèrè tàbí tí a ń rò lọ gẹ́gẹ́ bí agbára tí ń ṣiṣẹ́ nínú wa? Ohun tí a ṣe ń ka àwọn ẹsẹ̀ Ọlọ́run wọ̀nyí ni pé kí ó lè yí ọ dájúdájú wípé kò sí agbára ní ibòmíràn àfi nínú Jésù Kristi, kò sí ìgbàlà ní ibòmíràn àfi nínú Jésù Kristi, kò sí ìdáǹdè ìtúsílẹ̀ nínú ẹlòmíràn àfi nínú Jésù Kristi. Bí a bá rí ẹni tí ó ń pa ọlọ́kàndà, bí a bá rí ẹni tí ó fẹ́ ṣí ọlọ́nà, tí ó ń sọ fún ọ wípé ìmọ̀ ìjìnlẹ̀ tó wà ní ibòmíràn bí kìí ṣe nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbélé wa lọ́wọ́, ó jẹ́ wípé ẹni bẹ́ẹ̀ ó fẹ́ mú ọ ṣáko, ó ń fẹ́ mú ọ rìn kiri gẹ́gẹ́ bí ẹni tí ó sọnù. Èyí ni ó ń kọ Pọ́ọ̀lù Apọ́stẹ́lì lóminú, tí ó mọ̀ wípé àwọn tí ó lọ sí Kólósè tí ó fẹ́ pa wọ́n lọ́kàndà, tí ó fẹ́ ṣí wọn nípò, wípé wọn ó sọ wọ́n di aṣáko, wọn ó sọ wọ́n di ẹdun arinlẹ̀ nípa ti ìgbàgbọ́. Ó sì ń fẹ́ kí ó dá wọn lójú wípé ìtànjẹ ni àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n mú tọ̀ wọ́n wá. Jẹ́ kí a wò nísinsìnyí àwọn ohun mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó ń sọ nínú ibi tí a kà nínú Kólósè orí kìíní, tí ó ń sọ nípa Kristi Jésù Olúwa wa. Ìkíní, ó ń sọ nípa Kristi àwòrán Ọlọ́run, Ọlọ́run àìrí, ṣùgbọ́n Jésù Kristi ni ó sọ Ọlọ́run di ẹni tí a fi hàn, ẹni tí a rí, ẹni tí a mọ̀. Òun ni àwòrán.

ọlọ́run. Ìkejì, ó ń sọ nípa Kristi ẹlẹ́dàá ohun gbogbo. Ìkẹta, ó ń sọ nípa Kristi orí ìjọ. Ìkíní, Kristi àwòrán ọlọ́run. Ìkejì, Kristi ẹlẹ́dàá ohun gbogbo. Ìkẹta, Kristi orí ìjọ. Jẹ́ kí a wò ó ní ìkọ̀ọ̀kan. Wo Kolose orí kìíní láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Ó ní ẹni tí í ṣe àwòrán ọlọ́run. Ta ni Paul ń sọ nípa rẹ̀ yìí tí ó sọ wípé ẹni tí í ṣe àwòrán ọlọ́run? Bí o bá kà á láti ẹsẹ̀ kẹtàlá, ó ní ẹni tí ó gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ọmọ rẹ̀ yìí ni ó ń sọ nípa rẹ̀ nínú ẹsẹ̀ ìkẹrin láti ìkẹẹ̀dógún tí ó sọ wípé ọmọ rẹ̀, ẹni tí àwa ní ìdáǹdè, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀. Ó mọ̀ wípé èyí ń sọ nípa Kristi. Ó ní a ní ìdáríjì ẹ̀ṣẹ̀ nípa ẹ̀jẹ̀ rẹ̀, ẹ̀jẹ̀ Jésù Kristi. Nínú ẹsẹ̀ kẹẹ̀dógún ni ó ti tẹ̀síwájú tí ó wípé ẹni tí yìí ń tọ́ka sí Jésù Kristi, ẹni tí í ṣe àwòrán ọlọ́run tí a kò rí, àkọ́bí gbogbo ẹ̀dá. Jẹ́ kí a ṣe ìtumọ̀ èyí fún ọ. Nígbà tí ó ń sọ wípé ẹni yìí ní í ṣe àwòrán ọlọ́run, ó ń sọ wípé ọlọ́run tí a kò rí, ṣùgbọ́n Jésù Kristi jẹ́ àwòrán rẹ̀. Jésù jẹ́ ọlọ́run. Ó ní ẹlẹ́dàá ohun gbogbo. A ó jẹ́ kí ó dá lójú bí a ó ti máa wo ìwé ọ̀rọ̀ ọlọ́run. Ènìyàn ẹlẹ́ran ara kò lè fi ojú rí ọlọ́run nínú ọlá ńlá rẹ̀, kò sì tí ì rí nínú ẹ̀kún ọlá ńlá rẹ̀ nígbà kan rí. Ṣùgbọ́n Jésù Kristi ni ọlọ́run dénìyàn tí ó wá fi ọlọ́run hàn. Jésù yìí ni àwòrán ọlọ́run pípé, àwòrán tí ó fi ọlọ́run hàn, tí ó sì ń sọ fún wa wípé òun pàápàá jẹ́ ọlọ́run. Jẹ́ kí a fiyè sí àwọn ọ̀rọ̀ tí a ó kà nínú ọ̀rọ̀ ọlọ́run nísinsìnyí, kí o lè mọ̀ wípé Jésù Kristi tí a ń sọ nípa rẹ̀ kìí kàn ṣe bí ọ̀kan nínú àwọn áńgẹ́lì, tàbí kó kàn jẹ́ bí ọ̀kan nínú àwọn wòlíì. Ó jẹ́ ọlọ́run fúnra rẹ̀. Jẹ́ kí n tún kà á sí ọ létí lẹ́ẹ̀kan sí i nínú Isaiah orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹfà. Nítorí a bí ọmọ kan fún wa, a bí ọmọkùnrin kan fún wa, èyí ń sọ nípa Jésù Kristi. Ó ní ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní Ìyanu, Olùdámọ̀ràn, Ọlọ́run Alágbára. Bí o bá jẹ́ ẹni tí ó gba Bíbélì gbọ́, bí o bá jẹ́ ẹni tí ó gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, bí kìí bá ṣe wípé o fẹ́ mú Ọlọ́run lékèé, o sì fẹ́ sọ̀rọ̀ rẹ̀ di asán, o mọ̀ wípé Jésù Kristi yìí a pè ní Ọlọ́run Alágbára, a sì pè ní Bàbá Ayérayé, a pè ní Ọmọ Aládé Àlàáfíà. Èyí jẹ́ kí ó dá wa lójú wípé Jésù tí a gbàgbọ́ kìí ṣe wòlíì, kìí ṣe áńgẹ́lì, ó jẹ́ Ọlọ́run. Ó sọ wípé a máa ń pè ní ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ ni, ó jẹ́ ọmọ Ọlọ́run, ó sì tún jẹ́ Ọlọ́run. Bákan náà, bí a bá wo orin Dáfídì orí karùndínláàádọ́ta láti ẹsẹ̀ ìkẹfà sí ìkeje, ó ní Ọlọ́run láé àti láéláé ni ìtẹ́ rẹ, ọ̀pá aládé ìjọba rẹ, ọ̀pá aládé òtítọ́ ni, ìwọ fẹ́ òdodo, ìwọ kórira ìwà búburú. Nítorí náà ni Ọlọ́run rẹ ṣe fi àmì òróró ayọ̀ yà ọ́ ṣolórí àwọn ọgbà rẹ. Bí o bá fiyè sí ohun tí a kà yìí, ó sọ wípé ní ẹsẹ̀ ìkẹfà ó ń sọ nípa Ọlọ́run. Ó ní Ọlọ́run láéláé ni ìtẹ́ rẹ, àti wípé ọ̀pá aládé ìjọba rẹ, ọ̀pá aládé òtítọ́ ni. Ṣùgbọ́n ní ẹsẹ̀ ìkeje ni ó tún sọ wípé nítorí náà ni Ọlọ́run rẹ, ó pè ní Ọlọ́run nínú ẹsẹ̀ ìkẹfà. Ó tún sọ wípé Ọlọ́run rẹ̀ nínú ẹsẹ̀ ìkeje. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí Bíbélì kí ó ṣe ìtumọ̀ tí ó kún fún wa. Nínú Hebrew, rántí ohun tí a kà wípé ó ń sọ nípa Ọlọ́run. Ó sì tún ń sọ nípa wípé Ọlọ́run tí a ń sọ nípa rẹ̀ yìí títí láé ni ìtẹ́ rẹ̀, àti wípé ọ̀pá aládé ìjọba rẹ̀, ọ̀pá aládé òtítọ́ ni. Wo Hebrew orí kìíní
lati ese ikefa ati pelu nigbati o mu akobi ni wa se aye o mo wepe yin so nipa Kristi o wipe ki gbogbo awon angeli olorun ki o fori bale fun ati ni ti awon angeli o wepe eni ti o da awon angeli re li emi ati awon iranse re li owo ina sugbon ni ti omo li o wipe ran ti wepe yin so nipa Kristi ni ti omo li o wipe ite re olorun lae ati lae lae ni opa alade ododo li opa alade ijoba re iwo fe ododo iwo si korira ese nitori na ni olorun ani olorun re se fi ororo ayoyan oju awon egbe re lo yo yo nisisin iwo pe eyi ti ati kan ninu orin dapidi o n toka si Jesu Kristi o si n pe Jesu Kristi ni olorun eyi je ohun awa maridi ṣugbọn o je ohun ti a ṣe paya fun wa lati ọwọ emi ọlọrun lati inu iwe mimo mo fe ki o tun wo bibeli ki o wo romu iwe romu ori kesan ese karun ti eni ti awon baba ise ati lati odo awon eni ti Kristi ti wa nipa ti ara eni ti o bori ohun gbogbo Olorun olobokun lai lai bi o tin so nipa Kristi ni o nso wi pe o ni Olorun olobokun lai lai bi iye meji ba wa ninu okan enikeni ki o wo Matthew ori kini lati ese ikokanlelogun titi de ese iketalelogun yo si bi omokunrin kan Jesu ni iwo pe oruko re nitori oni yo gba awon eniyan re la kuro ninu ese won gbogbo eyi se se ki eyi ti a so lati odo Oluwa wa li enu wo li ki o le se pe ki yesi won dia kan yo loyun yo si bi omokunrin kan won si ma pe oruko re ni Emmanueli itumo eyi ti se Olorun wa pelu wa bi a ti n pe Jesu Kristi ni Emmanueli ni antumo re fun wa wipe itumo re ni wipe Olorun ni o de niyan ti o wa ba wa gbe ati itanṣan imole re o je itanṣan imole ti Olorun wo iwe Hebrew lekan si Hebrew ori kini lati ese ikini ki a wo nti iwe mimo nso nipa Jesu Kristi ti o je Olorun ti o si je eleda ohun gbogbo Olorun eni ni igba popo ati ni oniruru ona ti o ti pa awon woli ba awon baba soro nigba ni ikeyin ojo wonyi o ti pa se omo re ba wa soro eni ti se ajogun ohun gbogbo nipase eni ti o da awon aye pelu bi o ba tin gbero ninu okan re tabi ti o ni afiyesi wepe bawo ni a se da aye je ki o ye wepe Olorun ni o da aye sugbon so fun a wepe eni ti o da awon aye nipase Jesu Kristi eni ti se itanṣan ogo re ati aworan ohun ti kara re ti o si n fi oro agbara re mu ohun gbogbo duro leyin ti o ti se iwenu ese o joko li owo otun olanla li oke eyi nso nipa Jesu Kristi wepe oje Olorun oje eleda wa o nsi ni Olorun aye raye ninu Kolose ori kini wo ese kedogun lekan si eni ti se aworan Olorun ti a ko ri akobi gbogbo eda bi o ba nso nipa akobi gbogbo eda eyi ko so wepe ada Jesu nitori pe awon ti won ma n gbe bibeli kaakiri ti won ma n ta iwe ti won ma n ta kaakiri won ma n so wepe Jesu ni akoko da ki a to da awon angeli ki a to da adamu ki a to da lagbaja ki a to da tibi ki a to da tohun nitori wepe ede ti bibeli n lo ko ye won bi a ba n so nipa akobi ninu ede Greek ti a fi ko majemu titun o n so nipa eni ti o ni agbara eni ti o ni ipa eni ti o ni ipo eyi ko so nipa akoko wepe akoko da Jesu
ki a to da awon eda miran o nso nipa akobi gege bi eni ti o ni ipo la ju gbogbo eda lo gege bi eni ti o ni agbara ju gbogbo eda lo eni o fi so we pe o je akobi o je eni ola o je olori lori gbogbo awon eda wo Johanu ori kerinla ese ikesan an keko nipa Kristi si jobe lo we pe o je bibeli je ki o da wa loju we pe o je olorun bi olorun baba ti je olorun be ni olorun omo je olorun pelu Johanu ori kerinla ese ikesan Jesu si wi fun pe bi akoko ti mo ba yin gbe ti pe to yi iwo ko si ti mo mo mi sibe Filipi eni ti o ba ti ri mi o ti ri baba iwo ha se wi pe bi baba han wa Jesu Kristi so o si je ki o dani loju o ni eni ti o ba ti ri baba o ti ri ohun wi pe bi baba ti je Olorun be na ni ohun je Olorun ninu Johanu yi kan na ori kini lati ese ikini oni le atete ko se le oro wa oro si wa pelu Olorun Olorun si le oro na ohun na le wa le atete ko se pelu Olorun nipase re le ati da ohun gbogbo bi nsin kan wonyi nipa Jesu Kristi nipa olugbala wa nipasẹ rẹ le ati da ohun gbogbo ati lehin rẹ a ko da ohun kan ninu ohun ti a da bibeli je ki o ye wa we pe Jesu Kristi yi ni aworan pipe Olorun ati we pe ohun ni olubori ati o wa ni ipo ri ninu ohun gbogbo ninu Filipi ori keji Filipi ori keji anwo ese ikefa eni ti o ti le je aworan Olorun ti ko ka si iwora lati ba Olorun dogba an so fun anihin we pe o je aworan Olorun ko se ka si iwora eni wi pe ki se ohun ti o n ja fun tabi ohun ti o n fe nawo si ti ko je tire o je eni ti o ba Olorun dogba nitori be ni Paul apostle ni o je ki o ye awon eniyan won yi we pe Jesu Kristi yi ni se aworan Olorun ati we pe o je eni pepe ninu re ni ekun ohun rere gbogbo wa nitori be gbogbo awon ti o fe si won lona ti won talk awon si awon nkan miran gege bi angeli tabi gege bi awon isin miran ti ki yo fese won mule ti ki yo si le je ki won di eni diduro sese eyi ni Paul n so fun we pe ki won boju kuro ninu awon nkan wonyi ki won mo we pe Jesu Kristi ti to fun won ikeji o je ki o ye won wi pe Jesu Kristi yi ni eleda ohun gbogbo wo Kolose ori kini lati ese ikerindinlogun si ese iketadinlogun nitori ninu re li ada ohun gbogbo nitori ninu re le ada ohun gbogbo ohun ti nbe le orun ati ohun ti nbe le aye eyi ti a ri ati eyi ti a ko ri won iba se ite tabi oye tabi ijoba tabi ola nipase re le ati da ohun gbogbo ati fun le ada ohun gbogbo ohun si wa saju ohun gbogbo ati ninu re li ohun gbogbo duro sokan awon ese Olorun wonyi won ye ni ti ko ni afikun ti aba tun ma se alaye popo ohun ti a so nihin ni we pe iba se ohun ti a ri tabi ohun ti a ko ri iba se ohun ti nbe le aye tabi ohun ti nbe le orun iba je ohun ti nbe ni oke abi ohun ti nbe ni isalele wi pe agbara Jesu Kristi ni o da won bi awon ti ko loye iwe mimo bi won ba n wo awon ise iyanu ti Jesu Kristi se ninu majemo titun won ma se kayefi won ma bere ibere pupo wi pe bawo lo se le sese fun Jesu lati so omi di oti wine bawo lo se le sese lati ji oku dide bawo lo se le sese lati mu ki arorin bawo lo se le sese lati la oju afoju ohun ti ko ye won ni we pe eni ti o je eleda ohun gbogbo
ẹni tí ó dá ohun tí a rí àti ohun tí a kò rí ẹni tí ó jẹ́ nípa ọ̀rọ̀ agbára rẹ̀ lè fi mú ohun gbogbo dúró ṣọ̀kan papọ̀ báwo ni ó ṣe ṣòro fún irú ẹni bẹ́ẹ̀ láti ṣe àwọn iṣẹ́ ìyanu tí a ń kà nínú bíbélì jẹ́ kí a tún wò lẹ́ẹ̀kan sí kí a padà sí májẹ̀mú láéláé nínú orin dáfídì orin dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún láti ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n orin dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún láti ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpẹ̀lẹ̀ ayé sọlẹ̀ ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ èyí ń sọ nípa ẹlẹ́dàá ó ní láti ìpìlẹ̀ ayé láti ìṣẹ̀dá ayé láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀ ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ wọn ó ṣègbé ṣùgbọ́n ìwọ ó dúró nítòótọ́ gbogbo wọn ni yóò di ogbó bí aṣọ bí ẹ̀wò ni ìwọ ó pààrọ̀ wọn ìwọ wọn ó sì pààrọ̀ ṣùgbọ́n bákan náà ni ìwọ ọdún rẹ kò lé òpin kí ni a lè sọ nípa ọ̀rọ̀ ọlọ́run tí a kà yìí ta ni àwọn ọ̀rọ̀ wọ̀nyí ń sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tí ó wí pé láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀ àti pé ọ̀run ni iṣẹ́ ọwọ́ rẹ àti pé gbogbo àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí àwọ̀ sánmọ̀ tàbí oòrùn tàbí òṣùpá tàbí àwọn ìràwọ̀ tàbí ayé tí a wà nínú rẹ̀ yìí wípé a ó pààrọ̀ wọn ṣùgbọ́n wípé ẹni tí ó dá nǹkan wọ̀nyí yóò wà títí a kìí rọ̀ nípò a kìí ṣí nípò bẹ́ẹ̀ ni kìí yí padà kí ni a ti rí ìtumọ̀ èyí sí jẹ́ kí a wo ìtumọ̀ rẹ̀ ẹni tí a ń sọ nípa rẹ̀ nínú hebrew orí kìíní láti ẹsẹ̀ ìkẹwàá àti ìwọ olúwa lé àtètè kọ́ ṣe lí ó ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀ àwọn ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ wọ́n ṣègbé ṣùgbọ́n ìwọ wà síbẹ̀ gbogbo wọn ni yóò sì gbó bí ẹ̀wò àti bí aṣọ ni ìwọ ó ká wọn a ó sì pààrọ̀ wọn ṣùgbọ́n bákan náà ni ìwọ ọdún rẹ kì yóò sì pin èyí ń sọ̀rọ̀ nípa jésù kristi nítorí bí o bá wò ó láti ẹsẹ̀ ìkẹjọ ọ̀rọ̀ jésù kristi ni ó ń sọ nígbà tí ó wípé ṣùgbọ́n ní ti ọmọ lè ó wípé ìtẹ́ rẹ ọlọ́run láé àti láéláé ni ọ̀pá aládé òdodo lí ọ̀pá aládé ìjọba rẹ àti ka èyí nígbà kan èyí ni ó tẹ̀síwájú láti sọ fún wa wípé nípa jésù kristi yìí olúwa yìí kan ṣoṣo náà lè ó sọ ní ẹsẹ̀ ìkẹwàá wípé ìwọ olúwa kristi lí àtètè kọ́ ṣe lé ó ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀ àwọn ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ bí a ti ń ka nǹkan wọ̀nyí yóò máa dókì lọ́kàn rẹ wípé àwọn tí kò gba jésù olúwa gbọ́ wọn kò gba ẹlẹ́dàá ayé ohun ọ̀run gbọ́ àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ ṣánkálá sí jésù wọ́n ń sọ ọ̀rọ̀ tí kò bá kùn gbé sí ẹlẹ́dàá ọ̀run ohun ayé àwọn tí wọ́n ń fi ìwà ọ̀mùgọ̀ ìwà ọ̀pẹ̀ tí wọ́n ń fi hàn sí jésù kristi wọ́n fi rí ìwà yìí hàn sí ẹni tí ó dá ọ̀run ohun ayé wọ́n sì ń fi rí ìwà yìí hàn sí ẹni tí ó ṣe ìdájọ́ ohun gbogbo bí a bá wo Isaiah orí ogójì láti ẹsẹ̀ ìkẹsàn-án ìwọ oníhìnrere Sioni gún òkè gíga lọ ìwọ oníhìnrere Jerusalemu gbé ohùn rẹ sókè pẹ̀lú agbára gbé sókè má bẹ̀rù wí fún àwọn ìlú Júdà pé ẹ wo ọlọ́run yín kíyèsí olúwa Jehovah yóò wá nínú agbára apá rẹ yóò ṣe àkóso fún un kíyèsí èrè rẹ wà pẹ̀lú rẹ ẹ̀san rẹ sì ń bẹ níwájú rẹ òun ó bọ́ ọ̀wọ́ ẹran bí olùṣọ́ àgùntàn bí nǹkan tí a ń kà bí ó bá yí ọ ṣe orí wípé nínú ẹsẹ̀ ìkẹsàn-án ó ń sọ ó dárúkọ rẹ̀ wípé ọlọ́run nínú ẹsẹ̀ ìkẹwàá ó dárúkọ rẹ̀ wípé olúwa Jehovah ní í ṣe pẹ̀lú agbára nínú ẹsẹ̀ ìkọkànlá ni ó wá ń pè ní olùṣọ́ àgùntàn
bi o ba ka Johanu ori kewa o ri we pe bi a ba nso nipa oluso agutan ni toto an so nipa Jesu Christi o bo owo iran re bi oluso agutan yo si fi apa re ko awon odo agutan yo si ko won si aya re yo si rora da won da awon ti o loyun tali o ti won omi ni koto owo re ti o si fi ika won orun ti o si ti ko erope ayejo sinu osuwon ti o si fi iwon won iwon won awon oke nla ati awon oke kekeke ninu osuwon eyi nso nipa Jesu Christi oluso agutan wa toto wi pe oun ni eleda oun gbogbo ati ka ninu Johanu tele re wi pe Jesu Christi nipa re le ati da oun gbogbo nisisi wo Korinti kini ori kejo ese ikefa Korinti kini ori kejo ese ikefa sugbon fun awa Olorun kan ni nbe baba lowo eni ti ohun gbogbo ti wa ati ti eni ti gbogbo wa ise ati oluwa kan soso Kristi Jesu nipase eni ti ohun gbogbo wa Kristi Jesu nipase eni ti ohun gbogbo wa ati awa nipase re nitori be je ki o yi o daju we pe Jesu ti an soro re yi ohun ni eleda ohun gbogbo ati wi pe nipase re le ati da awon gbogbo ti a da iba se ite tabi oye tabi ijoba tabi ola je ki a pada sinu Kolose ori kini ki a wo ese kejidinlogun ati ese kokandinlogun ohun si je ori fun ara eyi ni ni ijo eni ti se ipile akobi ninu awon oko wa pe ninu ohun gbogbo ki o le ni ipo ti o ga julo nitori didu inu baba ni pe ki ekun gbogbo le ma gbe inu re Jesu yi ni a fi fun wa gege bi olugbala gege bi olodande ati gege bi olori ijo re o wi pe Jesu yi ni ori fun ara bi ati pe ijo ni ara ara Kristi be ni a pe Kristi ni ori ijo ninu Kolose keji ori keji ninu Kolose ori keji ese ikokandinlogun ti ko si di ori ni mu sese lati odo eni ti anti ipa orike ati isan pese fun gbogbo ara ti a si n so sokan po ti o si n dagba ninu ibisi olorun ohun ti a so nipa ori nihin tabi ti a so nipa Kristi ni wipe Kristi gege bi ori oni yo mu ki gbogbo awon orike ati isan ki won ki o ni ipese fun gbogbo ara ati ki a lo so won sokan papo ati wipe ki won ki o le ma dagba ninu ibisi iye ninu olorun wipe eni ti o ba je ori oni eni ti n to ni oni oluso agutan oni adari oni asaju oni orisun agbara nitori be fun ijo Jesu Kristi je orisun agbara wa ki tun se ebo tabi iborisa ni o ye ki o je agbara fun ijo sugbon Jesu Kristi ti o je ori fun ijo oni orisun agbara o n si ni asaju kì í ṣe angeli kì í ṣe àlá kì í ṣe ìran kì í ṣe ìsọtẹlẹ ṣùgbọn ọrọ tí Jesu Kristi olúwa wa sọ gẹgẹ bí orí òní ó jẹ ìtọnà fún olúkúlùkù wa nítorí wípé òní aṣáájú àti adarí wa òní olùṣọ àgùntàn àti olùtọjú wa pẹlú òní iyè ìmọlẹ fún ìjọ jẹ kí a wo Éfésù orí kìíní Éfésù orí kìíní ẹsẹ ìkejìlélógún àti ìkẹtàlélógún ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀ ó sì ti fi ìṣe orí lórí ohun gbogbo fún ìjọ èyí tí í ṣe ara rẹ̀ ẹ̀kún ẹni tí ó kún ohun gbogbo nínú ohun gbogbo Jésù yìí ni ó jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo fún wa
nítorí bẹ́ẹ̀ bí àbámọ̀ ọlọ́run kò yẹ kí a tún padà lọ sínú ìbọ̀rìṣà tàbí kí a tún padà lọ sínú ẹ̀sìn èké tí àwọn ẹlòmíràn ń sìn tí wọn kò gbàgbé pé gbogbo ẹ̀kún ohun tí ó wúlò fún wa ó wà nínú Jésù Kristì olúwa ọlọ́run wa àti olùgbàlà wa ẹlẹ́dàá gbogbo ayé àti ẹlẹ́dàá ohun tí a rí àti ohun tí a kò rí. Mo fẹ́ kí o padà sí Kólósè nísinsìnyí orí kìíní láti ẹsẹ̀ kẹẹ̀dógún kí a wo àkójọpọ̀ ohun tí ọlọ́run kọ wa nínú àwọn ẹsẹ̀ tí a ti ń kà yìí láti ẹsẹ̀ kẹẹ̀dógún ẹni tí í ṣe àwòrán ọlọ́run tí a kò rí àkọ́bí tàbí olórí ẹni tí ó ní ipò gíga jùlọ nínú gbogbo ẹ̀dá. Èyí yẹ kí ó yé wa wípé a kò lè rí ọlọ́run a kò sì sí ẹni tí ó rí ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ nígbà kan rí ṣùgbọ́n Jésù Kristì ni ọlọ́run dènìyàn tí ó wá sí ayé tí ó fi ọlọ́run hàn. Ṣé ọlọ́run lágbára? Ó lágbára. Ṣé ọlọ́run ni ó dá gbogbo ayé? Ó dá nípasẹ̀ Jésù Kristì. Ṣé a mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún ọlọ́run láti ṣe bẹ́ẹ̀ náà ni? Kò sí ohun tó ṣòro fún Jésù Kristì láti ṣe nítorí kíni? Nítorí pé ẹni tí í ṣe àwòrán ọlọ́run tí a kò rí lé òun. Nítorí nínú rẹ̀ lé a ti dá ohun gbogbo. Nínú Jésù Kristì àti nípasẹ̀ Jésù Kristì lé a ti dá ohun gbogbo. Ìṣẹ̀dá tirẹ̀, ìṣẹ̀dá tèmi àti ìṣẹ̀dá ohun gbogbo tí a rí ó wá láti ọwọ́ Jésù Kristì. Nítorí bẹ́ẹ̀ ohun tí ó tọ́ ohun tí ó yẹ ni láti gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa nítorí wípé òní ó dá wa àti fún ògo rẹ̀ ni ó fi dá wa. Ó sọ wípé gbogbo ohun tí a dá pátápátá gbà ohun tí ń bẹ lé ọ̀run àti ohun tí ń bẹ lé ayé èyí tí a rí àti èyí tí a kò rí ìbáṣe ìtẹ́ ìbáṣe oyè ìbáṣe ìjọba ìbáṣe ọlá wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo. Nítorí bẹ́ẹ̀ nígbà tí ó jẹ́ wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo ó yẹ kí a lè gbẹ́kẹ̀lé ó yẹ kí a lè gbà á gbọ́ ó yẹ kí a lè fi ẹ̀yìn ti Jésù Kristì nítorí wípé òun ni Ọlọ́run àti ẹlẹ́dàá ohun gbogbo òun sì ni ẹlẹ́dàá wa. Ó sì sọ wípé àti fún lè a dá nǹkan wọ̀nyí bí ó bá jẹ́ wípé òun ni ó dá ọ àti wípé ó dá ọ fún ara rẹ̀ láti lè yín lógo láti lè sìn láti lè tún bá níwájú rẹ̀ èé ṣe tí a kò ní fi sin Ọlọ́run ó sì òun sì wà ṣáájú ohun gbogbo. Kí a tó dá àwọn ewébẹ̀ kí a tó dá ayé kí a tó dá ohunkóhun ni Jésù Kristì ẹni tí ó jẹ́ Ọlọ́run dènìyàn ni ó ti wà ní àti ayérayé òun ti wà ṣáájú ohun gbogbo. Bí o bá fẹ́ gbẹ́kẹ̀lé ẹnikẹ́ni ṣé ẹni tí a bí nínú obìnrin ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tàbí ẹni tí ó gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí abọ̀rìṣà ṣé òun ni ó yẹ kí o gbẹ́kẹ̀lé tàbí ẹni ayé ìgbani ẹni tí ó ti wà ṣáájú ohun gbogbo àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan nínú Jésù Kristì ni ohun gbogbo dúró ṣọ̀kan òun sì ni orí fún ara òun ni gẹ́gẹ́ bí amọ̀nà wa òun ni gẹ́gẹ́ bí olùtọ́ni wa òun ni gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn fún wa òun ni gẹ́gẹ́ bí adarí òun ni orí fún ara èyí ni ìjọ ẹni tí ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wa bí o bá gba Jésù Kristì gbọ́ bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá kú ní àsìkò àjínde yóò ní àjínde ti iyè àti pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jù lọ bí o bá yin Ọlọ́run tí o forí balẹ̀ fún Ọlọ́run bí o bá sin Ọlọ́run ní ayé tí a wà yìí bí o bá dé ọ̀run pẹ̀lú o máa sìn nítorí wípé òun ni ó ní ipò tí ó ga jù lọ àti ó jẹ́ nítorí dídùn inú baba ni pé kí ẹ̀kún gbogbo kí ó lè máa gbé inú rẹ̀. Àwọn tí ó fẹ́ dá ọkàn àwọn ara Kólósè rú tí wọ́n fẹ́ ṣí wọn nípò padà tí wọ́n fẹ́ kọ ojú wọn sí Ọlọ́run àjèjì tí wọ́n fẹ́ sọ fún wọn wípé ó dàbí ẹni pé Kristì Jésù kò tó fún wọn. Èyí ni Pọ́ọ̀lù Àpọ́sítélì ni ó fi wá láyé wọn yékéyéké wípé Jésù Kristì tó fún wa mo sì gbàgbọ́ pé ó tó fún ìwọ náà pẹ̀lú wípé bí a bá gba Jésù Kristì gbọ́ ó tó ohun gbogbo nínú ohun gbogbo fún wa kí a mọ̀ wípé kò sí ohun tí a nílò kò sí ohun tí a ń ṣàfẹ́rí tí a kò lè rí nínú Jésù Kristì nítorí wípé bí a bá lè tọ Ọlọ́run bàbá wa nípasẹ̀ rẹ̀ nípasẹ̀ Jésù Kristì yóò lè ṣe ju gbogbo èyí tí a ń béèrè àti èyí tí a ń rò lọ gẹ́gẹ́ bí agbára ti ń ṣiṣẹ́ nínú wa. Ẹ jẹ́ kí a dìde dúró k
ti a pin yin fun Olorun wi pe o la wa loju wi pe o mu akuro ninu okunkun o je ki a mo wi pe Jesu Kristi ni aworan Olorun ti a ko ri Jesu Kristi ni eleda on gbogbo ati wi pe Jesu Kristi ni o je olori ijo bi o si ti je olori ijo je ki o je olori fun iwo na bi a ko ba ti igba okan re la ran ti pe Jesu eleda o na ni Jesu olugbala Jesu eleda o na ni Jesu olusoagutan oni o fi eje re rubo fun wa Jesu Kristi yi kan na Emmanuel Olorun deniyan Olorun wa pelu wa oni o wa lati gba wa kuro lowo ese nitori be bi o ba fe gba Olorun gbo bi o ba fe sin Olorun ni tooto oni lati ko orisa sile oni lati ko ise owo ti ara re sile oni lati ko awon ese ke sile oni lati ko awon eko eke sile oni lati ko awon nkan miran ti o fi fe ropo Jesu oni lati ko won sile oni lati ko eko isiran ti o wa ninu aye oni lati ko won sile ki o si ro mo Jesu Kristi ni kan soso nitori wipe oni eleda on gbogbo oni aworan Olorun ti a ko ri oni olori ijo oni eni ti a fi fun agege bi olu eni ti o le se wa pe oni eni ti a fi fun wa gege bi eni ti o le mu wa lati aye yi lo si orun rere oni eni ti a fi fun wa gege bi eni ti o le dari ese wa jo wa eni ti o le mu wa kuro bo lowo idajo oni eni ti a fi fun wa ti o le mu wa wa si odo baba nitori be ke pe Olorun ki o si fi igbagbo re ninu Jesu Kristi ki o fi han nitori pe Jesu Kristi ni eleda on gbogbo nipase agbara re ni a fi ko awon nkan sokan papo titi disisin yi bi o ko ba ti ni igbala so fun Olorun wi pe o gba Jesu Kristi gbo o gba Jesu Kristi gbo gege bi eni ti a fi han ninu oro Olorun gege bi eni ti a fi han gege bi eleda olugbala oludani sile oludande ati oni onidajo ti o dajo gbogbo aye ni ikeyin gege bi oro re ninu isiresi Olorun ma se je ki enikeni ki o tan oje lati ma fi ohun miran kun isin Olorun ma se je ki enikeni ki o tan oje wipe Jesu Kristi ko to gege bi olugbala gege bi oludande gege bi olusoagutan gege bi olufuni ni iye ma se je ki enikeni ki o tan oje wipe ni lati tun ma wa awon angeli kaakiri wipe ogbon ijile to wa nibi kan yato si ninu Jesu Kristi oluwa ati olugbala wa ninu Jesu ni ekunrere gbogbo nkan ti o wa ninu Olorun ni o pe si oni a fi fun wa lati gba wa kuro lowo ese wa ati lati di wa mu titi de opin lati mu wa lo sodo Olorun nikehin Jesu Kristi yi kan na ni a fi fun wa gege bi eni ti o fun wa lore ofe ati agbara lati je olooto titi de opin bi o ba saro re ti nisisin ti o ko sile rati pe Jesu yi kan na ni yo je onidajo ni ojo ikehin je ki igbagbo re ki o wa ninu Jesu Kristi oluwa olurapada olugbala wa.

kò sì wá olúwa àwọn mìíràn wọn máa ń di apẹyìndà wọn kúrò nínú ìjọba ọlọ́run wọn á lọ sí ọ̀dọ̀ àwọn tí ó ní ẹ̀mí òkùnkùn tàbí ẹ̀mí àwọn abókúlò ó ṣeéṣe kí ó jẹ́ wípé ara lé wọn kan ló kú ó sì dùn wọ́n ré kọjá wọ́n sì ń fẹ́ mọ kí ló pa ẹni yìí wọn á tún lọ sọ́dọ̀ àwọn abókúlò láti sọ pé àwọn fẹ́ mọ kí ló pa lágbájá gba tí ó bá mọ kí ló pa lágbájá ṣé èyí ni múlágbájá kúrò lọ́rùn àpáàdì ṣé èyí ni mú kúrò wípé kò ní kú mọ́ ni ó yẹ kí a mọ̀ wípé bí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ àwa tí a jẹ́ ọmọ ọlọ́run a kì í tún padà lọ sí egypt láti sọ wípé a tún wà nǹkan kan nínú ẹsẹ̀ ìkẹta nítorí ènìyàn lé àwọn ará egypt kì í sì í ṣe ọlọ́run àwọn ẹlòmíràn wọn kì í mọ̀ wípé ẹni tí ó bá ti gbé ara kíkù yìí wọ̀ wípé ènìyàn lásán ni wọn máa gbẹ́kẹ̀lé èyí ni ọlọ́run fi ń sọ fún àwọn ọmọ ísírẹ́lì wípé ènìyàn lásán ènìyàn ẹlẹ́ran ara ni àwọn ará egypt ẹlòmíràn bóyá ó ti ń wá sí ilé ìsìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ ẹni tí ó fi ara fún bíbélì ó jẹ́ ẹni tí ń gbàdúrà ó jẹ́ ẹni tí ó fi ara fún ìsìn ọlọ́run ṣùgbọ́n ó ṣeéṣe kí ó wá rí iṣẹ́ kan iṣẹ́ yìí òyìnbó ló ní iṣẹ́ náà òyìnbó wá ń sọ fún wípé bí ó bá ṣe dáradára bí ó bá jáfáfá bí ó bá ṣe ohun gbogbo tí òun fẹ́ òun á mú lọ sí ìlú òyìnbó òun á mú lọ sí amẹ́ríkà òun á sì jẹ́ kí owó pọ̀ lọ́wọ́ ẹ̀ òun á jẹ́ kó ra àwọn nǹkan mọ̀nàmọ́ná a lọ sí japan a lọ sí tibí a lọ sí tọ̀hún bí a bá ti ń ṣe àwọn ìpinnu wọ̀nyí fún irú ẹni bẹ́ẹ̀ tí a ti ń fun ní ìlérí ọkàn rẹ̀ a máa balẹ̀ a máa sọ wípé bíbélì ò sì ṣe pàtàkì mọ́ o àdúrà ò ṣe pàtàkì mọ́ nítorí wípé òyìnbó ti sọ pé òun mú mi lọ sí ilẹ̀ ọba nítorí bẹ́ẹ̀ ó ti parí mo ti ń gbàdúrà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí mi ò léèyàn mo ti ń gbàdúrà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí mi ò ní aláfẹ̀yìntì oníkarantí o òyìnbó tá ń gbẹ́kẹ̀lé ènìyàn tó gbé ara kíkú wọ̀ ni ara amẹ́ríkà tí a ń gbẹ́kẹ̀lé ènìyàn tó gbé ara kíkú wọ̀ ni bàbá àṣàlẹ̀ tó fẹ̀yìntì ènìyàn tó gbé ara kíkú wọ̀ ni wọn kì í ṣe ọlọ́run nítorí ènìyàn lé àwọn ará egypt kì í ṣe ọlọ́run ẹran lé àwọn ẹṣin wọn wọn kì í ṣe ẹ̀mí olúwa yóò sì na ọwọ́ rẹ̀ kí ẹni tí ń ran ni lọ́wọ́ ba lè ṣubú àwa tí a gbé tí a mú ìgbẹ́kẹ̀lé wa kúrò lọ́dọ̀ ọlọ́run tí ó jẹ́ wípé ènìyàn là ń sáré tọ̀ lẹ́yìn ó ní olúwa yóò sì nawọ́ rẹ̀ kí àwọn tí ń ran apẹ̀yìndà bẹ́ẹ̀ lọ́wọ́ kí wọn kí ó ba lè ṣubú àti kí ẹni tí ń ran ẹni tí à ń ràn lọ́wọ́ ba lè ṣubú gbogbo wọn ó jùmọ̀ ṣègbé èyí ni ìdájọ́ ọlọ́run fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹran ara wọn àwọn tí ó gbẹ́kẹ̀lé ọgbọ́n wọn àwọn tí ó gbẹ́kẹ̀lé owó wọn àwọn tí ó gbẹ́kẹ̀lé dúkìá tí ó wà nínú ayé àwọn tí ó gbẹ́kẹ̀lé ipò wọn nínú ayé àwọn ẹlòmíràn ó ṣe ni láàánú wípé fún ìgbàlà wọn máa gbẹ́kẹ̀lé ọgbọ́n orí tiwọn wọn máa gbẹ́kẹ̀lé iṣẹ́ rere tiwọn iṣẹ́ ọwọ́ wọn wọn máa gbẹ́kẹ̀lé àwọn ohun tí kò ní láárí àwọn ìrúbọ àwọn ẹranko tí wọ́n fi ń rúbọ wọn á rò wípé nítorí wípé àwọn ń rúbọ pẹ̀lú ẹran pẹ̀lú adìyẹ kí a kọ́kọ́ sọ wípé nítorí wọ́n ṣe sàárà nítorí bẹ́ẹ̀ wọ́n rò wípé àwọn ò ní ìgbàlà wípé bí ojú bá pa ikú bí ikú bá pa ojú wọn dé wípé àwọn ò lè lọ sọ́run rere kò rí bẹ́ẹ̀ a ní láti gbẹ́kẹ̀lé ọlọ́run ìgbẹ́kẹ̀lé wa ó ní láti wà nínú ọlọ́run nìkan ṣoṣo bí a bá fẹ́ rí ojú ọlọ́run níkẹyìn ó ní wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ bí a bá fẹ́ kí ẹ̀ṣẹ̀ wa kí a mú wọn kúrò bí a bá fẹ́ rí ojú ọlọ́run bí a bá fẹ́ di ẹni ìgbàlà a ní láti wò ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ ìjẹ́ wípé a ní láti gbàdúrà a ní láti sọ fún ọlọ́run a ní láti wá ojú ọlọ́run a ní láti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ wọ́n sílẹ̀ kí a sì gbẹ́kẹ̀lé ọlọ́run kí a sinmi lé ọlọ́run pátápátá kì í ṣe pé kí a sinmi lé ọlọ́run ní ọwọ́ kan kí a tún sinmi lé òrìṣà ní ọwọ́ kejì kì í ṣe wípé kí a gbẹ́kẹ̀lé òdodo kristi kí a tún gbẹ́kẹ̀lé òdodo ara wa bákan náà kì í ṣe wípé kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kí a tún máa gbọ́ ọ̀rọ̀ àwọn wòlíì èké nígbà kan náà ó sọ wípé a ní láti gbẹ́kẹ̀lé ọlọ́run pátápátá àwọn ẹlòmíràn wọ́n máa ń gbẹ́kẹ̀lé owó wọn wọ́n máa ń gbẹ́kẹ̀lé àwọn ohun tí wọ́n ní nínú ayé nínú Luke 12 láti ẹsẹ̀ 19 a rí ẹni yìí tí ó gbẹ́kẹ̀lé àwọn ohun tí ó ní èmi ó sì wí fún ọkàn mi pé ọkàn ìwọlé ọ̀rọ̀ pípọ̀ tí a tò jọ fún ọ̀pọ̀ ọdún

0: sinmi, máa jẹ, máa mu, máa yọ̀, ṣùgbọ́n Ọlọ́run wí fún ọ pé ìwọ aṣiwèrè. Lé òru yìí, lẹ ọ béèrè ẹ̀mí rẹ lọ́wọ́ rẹ. Ǹjẹ́ títa ní nǹkan wọ̀nyí yóò ha ṣe tí ìwọ ti pèsè sílẹ̀? Bẹ́ẹ̀ ni, ẹni tí ó to ìṣúra jọ fún ara rẹ̀, tí kò sì lí ọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn ẹlòmíràn, wọ́n gbẹ́kẹ̀lé àwọn tí wọ́n ní, wọ́n gbẹ́kẹ̀lé àwọn ọ̀rọ̀ wọn, ṣùgbọ́n níhìn ni a ń sọ fún wa wípé irú ẹni bẹ́ẹ̀ yóò fàyè sílẹ̀ lójijì. Bí ó bá sì fàyè sílẹ̀, kò ní lè rí ààyè gbé lọ́dọ̀ Ọlọ́run. Kí ni àwọn ewu tí ó wà nínú wípé kí a gbẹ́kẹ̀lé ènìyàn? Díẹ̀ ni a ti sọ nínú rẹ̀, ṣùgbọ́n jẹ́ kí a tún wo Bíbélì nínú orin Dáfídì, orí 16:1, 1:4, 1:4, orí 16:1, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Ẹ má ṣe gbẹ́kẹ̀ yín lé àwọn ọmọ aládé, àní lé ọmọ ènìyàn lọ́wọ́ ẹni tí kò sí ìrànlọ́wọ́. Èyí ni ewu kìíní tí a rí, wípé àwọn tí ó gbẹ́kẹ̀lé ènìyàn, ohun tí àwọn ènìyàn wọ̀nyí ń ṣèlérí fún wọn, wọn kì yóò lè fún wọn. Nítorí ìwé mímọ́ tí kò lè ṣèké, ó sọ fún wa wípé lọ́wọ́ ẹni tí kò sí ìrànlọ́wọ́, bí a bá jẹ́ ẹni tí ó fojú sílẹ̀, tí a sì wo àwọn tí ó máa ń sáré tọ ènìyàn lẹ́yìn, àwọn tí ó máa ń sáré tọ àwọn òṣèlú lẹ́yìn, àwọn tí ó máa ń sáré tọ bàbá àṣàlẹ̀ lẹ́yìn, gbogbo wọn pátápátá ni a rí wípé wọn ò rí ìrànlọ́wọ́ tí wọ́n ń fẹ́, ìrànlọ́wọ́ tí wọ́n ń retí, wọn ò rí gbà. Ẹlòmíràn a fi ilé ọkọ sílẹ̀, a ní òun ti rí ẹnìkan níta tí ó lè tọ́jú òun, òun ti rí ẹnìkan níta tí ó ní ìfẹ́, òun ti rí ẹnìkan níta tí ó lè tọ́jú àwọn ọmọ. Nítorí wípé ẹni tí ó wà níta yìí, kí obìnrin kí ó tó délé, a máa ṣe ìlérí púpọ̀. A máa sọ wípé òun á fún ní nǹkan báyìí, òun á fún ní nǹkan tọ̀hún, òun á da lókoòwò, òun á fún ní nǹkan báyìí. Ṣùgbọ́n nígbà tí ó bá délé tán, a rí wípé irọ́ àti èké pátápátá ni àwọn nǹkan tí òun gbọ́ tẹ́lẹ̀. Èyí ni Ọlọ́run fi ń sọ fún wa wípé kí a má ṣe gbẹ́kẹ̀lé àwọn ọmọ aládé, kí a má ṣe gbẹ́kẹ̀lé àwọn ọmọ ènìyàn lọ́wọ́ ẹni tí kò sí ìrànlọ́wọ́. Ẹsẹ̀ ìkẹrin, ẹ̀mí rẹ̀ jáde lọ, ó padà sí erùpẹ̀ rẹ̀. Lé ọjọ́ náà gan, èrò inú rẹ̀ run, gbogbo ìrònú, gbogbo ìlérí, gbogbo àwọn ìlépa tí irú ẹni yìí ní, ẹni tí a gbẹ́kẹ̀lé, ní ọjọ́ tí ó bá fi ayé sílẹ̀, ní àwọn nǹkan wọ̀nyí ni yóò run, ni a ó gbàgbé wọn. Nínú Aesaiah orí kejì, ẹsẹ̀ 22, ẹ̀sìnmi lẹ́yìn ènìyàn, ẹ kúrò lẹ́yìn ènìyàn. Èyí jẹ́ wípé ẹ má ṣe jẹ́ kí ìgbẹ́kẹ̀lé yín kí ó wà nínú ènìyàn. Ẹni ẹ̀mí ẹni tí ó wà ní ihò imú rẹ̀, nítorí nínú kíni a lè kà á sí? Ó ń sọ fún wa wípé ìgbà òdúró lọ́pẹ́ títí fún ènìyàn ẹlẹ́ran ara. Gẹ́gẹ́ bí Bíbélì pàápàá ti sọ wípé ìṣísẹ̀ kan ló ń bẹ láàrin ẹnì kọ̀ọ̀kan àti ikú, ìṣísẹ̀ kan ló ń bẹ láàrin èmi àti ikú. Nítorí bẹ́ẹ̀, kí a má gbẹ́kẹ̀lé ènìyàn, Ọlọ́run tí kì í yípo padà, Ọlọ́run tí ó jẹ́ wípé ó wà títí láé, òun ni ó yẹ kí a gbẹ́kẹ̀lé. Nínú Jeremiah ni a rí ègún Ọlọ́run lórí àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ènìyàn, àwọn tí wọ́n fi ẹlẹ́ran ara ṣe apá wọn tàbí ìgbẹ́kẹ̀lé wọn. Jeremiah orí kẹtàdínlógún láti ẹsẹ̀ 5, báyìí ni Olúwa wí, ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn, tí ó fi ẹlẹ́ran ara ṣe apá rẹ̀, ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ Olúwa. Èyí kìí ṣe ọ̀rọ̀ Jeremiah, ó jẹ́ ọ̀rọ̀ Olúwa. Èyí kìí ṣe ọ̀rọ̀ oníwàásù kan, ó jẹ́ ọ̀rọ̀ Olúwa. Ó ní báyìí ni Olúwa wí. A sì mọ̀ wípé ohun tí Olúwa bá wí, ayé àti ọ̀run wọ́n lè ré kọjá lọ, ṣùgbọ́n kíkíní nínú ọ̀rọ̀ Ọlọ́run kì yóò kọjá lọ láìṣẹ. Ó ní ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn. nbo ni igbekele ti re wa o sese ki o ma so lenu wi pe o gbekele olorun o sese ki o ma so lenu wi pe o gbekele ileri olorun sugbon nigbati wahala ba de nigbati inu ni bini ba de nigbati awon ota ba koju oja si o nigbati o dabi eni pe iru mi de si igbesi aye re ni akoko na ni a ma nfi igbekele wa han eni ti ko ba gbekele olorun ko mo wi pe inu iborisha ni o nwa je kin se ala ni kikun fun o bi abagbekele eniyan e je wi pe a fi eniyan yi a fi dipo olorun o sese ki a ro wi pe eniyan yi o ni owo ohun ti a ro ni wi pe owo ti eni yi ni oju awon ohun ni ti olorun ni nitori be nitori iwa omugo wa ati okan isina wa a fi eni yi a fi dipo olorun oni igbekele eniyan oni o fi je iborisha nitori pe iru eniyan be o di orisha fun wa o di olorun fun wa elomiran ko mo we pe nigbati a ba gbekele eniyan igbekele eniyan o ma nfa okan eniyan kuro lodo olorun oun ni ese ikarun yi ni o fi wi pe eni ti okan re si si kuro lodo olorun iru eni be a ma si eda ju eleda lo iru eni be bo lo si bi ise awa ti agbekele olorun a ma so wi pe a fe lo si ilesin nitori pe eni je ojo ti a nsin oluwa a fe lo gbadura a fe lo mo awon ibeere okan wa ati awon edun okan wa a fe lo tun won paya ni waju olorun sugbon iru eni be ki wa se eko bibeli iru eni be ki wa se akoko isoji iru eni be ki wa si isin ojo isimi yo ma wi pe oun fe lo ba baba asale oun fe lo ba lagbaja nitori pe ebin ba tire bi lagbaja ba wa laye ko sewu o ti fi eni yi dipo olorun o nsin eda ju eleda lo iru eni be igbekele eniyan a ma mu ki idanwo ti ara ki o wa si igbesi aye eni be omobirin ti o je wi pe o gbekele eniyan ti o je pe boji laaro oruko lagbaja lo ma wa lenu e bo lo losan oruko lagbaja lo ma wa lenu e bo lo sibi ise oruko lagbaja lo ma wa lenu e lagbaja so wi pe won a ba mi wase lagbaja ti so wi pe won a je ki joko si ibojoko rere lagbaja ti so wi pe ohun ko tin ba nilo ki ma wa lati ri ohun iru eni be a ma para ile okunrin kan okunrin yi je eni ti o gbekele iru eni be e se agbere ati panshaga ko jina siru eni be tabi obinrin to loko nile sugbon ti ko le joko ti awon omo nile ti okunrin kan nita ti o ti so wi pe en looto lo loko sugbon o dabi eni wo pe ibukun olorun opo popo lowo oko e nitori be bi mafi ara ejia o mafi ara sise o nitori be bi o ba ti nilo nkan kan ninu ile e boko o ti e le pese to ba wa ba mi ma fun e iru eni be a ma fi oko sile ninu ile a ma lo ba okunrin kan nita o ti so okunrin di olorun o ti so di eni to gbekele o ti mu okan re kuro ninu ile lodo oko ati lodo olorun o ti so iru eni be di ore abanideṣe paapa nitori ko sese fun eni eleran ara lati ma fun ni awon nkan ti o ye ki oko re ki o ma fun ki o ma ba lo sinu ese agbere tabi panshaga iwa iri gbogbo nitori be ni olorun se nkilo fun wa ti o si so fun awe pe igun wa lori awon ti o ba fi eleran ara se igbekele won bayi ni oluwa wi egbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eran ara se apa re eni ti okan re si si kuro lodo olorun wese kefa nitori pe yo dabi alaini ni aginju eni ti o gbekele eniyan yo dabi alaini ni aginju eni ti okan re si kuro lodo oluwa yo dabi alaini ni aginju eni ti o fi baba asale eni ti o fi se apa re eni ti o fi eleran ara se igbekele re eni ti o fi eniyan ti o gbe ara kikuwo ti o fi se olorun re iru eni be yo dabi alaini le aginju ti ko si ri pe rere nbo sugbon yo gbe ibi eyan gbe ile won ni le aginju ile iyo ti ki gbe inu re o ti an so nipa ile iyo se ori wo pe ile to lora ti a le gbe nkan si bi a ba ti da iyo si gbogbo awon mudumudun ti o wa ninu ile na ni iyo yo parun e ni a n pe ni ile iyo ti a ki gbe inu re ile iyo ti a o le dako si ile iyo ti on kon ki wu jade ninu re oni eni ti o ba ko olorun sile eni ti o ba je wo pe o ko igbekele ninu olorun o ko sile yo da bi alaini le aginju bi rere ti le nbo ko le ri yo ma gbe eyan gbe ile yo ma gbe inu aginju yo ma gbe ile iyo ti eni kan ki gbe nitori be opolopo ewu lo wa fun awon ti won fi eran ara se igbekele won kini olorun wa nfe ki a se ohun ti olorun fe ki a se ni we pe ki a gbekele ohun wese ikeje ibukun ni fun eni ti o gbekele oluwa ti o si fi oluwa se igbekele re akoko o fe ni igbala o ni lati gbekele oluwa o gbodo gbekele ise rere ti re o gbodo gbekele we pe ati sami fun mi lati kekere o gbodo gbekele wo pe mun ka bibeli o gbodo gbekele wo pe mun lo sori oke lati lo gbadura o gbodo gbekele wo pe baba mi ati iya mi ni awon oludasile ijo CAC tabi oludasile ijo CMS ni ilu wa igbekele re oni lati wa ninu Jesu Christi wo pe Jesu Christi ku fun mi ki se pe baba ati iya won je oludasile ijo ki se wo pe asami fun mi ni kekere ki se wo pe mu fun awon alagbe lowo ki se wi pe mo n gbadura mo n gba awe ki se wi pe mo ma lo sori oke nigba gbogbo igbekele re ni lati wa ninu Calvary ninu eje ti Jesu Christi ta sile ninu eje Jesu ti a fi nwe lese mo ti o nfunfun Jesu no lo oni lati gbadura wi pe Olorun mi o gbekele ise owo rere mi mi o gbekele awon igboran ti mo ro pe mo nse si ofin Olorun awon igboran ti ko to nkan mi o gbekele ohunkohun ti mo ti se ohunkohun ti mo nse tabi ohunkohun ti mo le se igbekele mi o wa ninu Jesu Christi o wa ninu odo agutan Olorun ti o ko ese ara aye lo o ni ibukun ni pon iru eni be ti o gbekele Oluwa iru ibukun wo akoko ibukun igbala ibukun idariji ibukun alaafia ninu okan ibukun wipe akoruko re pelu awon ayan fe loke lorun ibukun wipe bi o ba pa ojude ni iku wipe awon angeli yo gbe lo soke orun ibukun wipe o ti ba olorun laja ibukun wipe a npe ni omo olorun nitori wipe o gbekele Jesu Christi o gbekele olorun fun ase pe igbala re ki se be nikan nigba ti o we pe ibukun ni pon ni ti o gbekele Oluwa e je we pe bi abaje alaini bi wahala ba wa fun wa bi onkon ba de a le ke pe Oluwa Olorun yo da wa lohun ibukun idanwa dura ni an so nipa re ibukun ipese latoke wa ibukun abo Olorun ibukun wi pe bi abase aisan bi abagbekele Olorun Olorun le mu wa larada bi onkon ba wa ti o da bi eni we pe emi okunkun ni o fe je gaba lori wa bi abagbekele Olorun Olorun le tu wa sile Olorun le je ki awon ide ti o fe de wa ki a ja won kuro ibukun ni fun eni ti o gbekele Oluwa ti o si fi Oluwa se igbekele re bi a ba so we pe agbekele Oluwa e je we pe gbogbo awon igbekele miran ni ati ja sonu e je pe ki se we pe a n so fun Olorun we pe se die babalawo a se die ki se we pe a n so fun Oluwa mu wahala die kuro ki o si gba baba asale mi lati mu eto kuro e je we pe agbekele Olorun ati Olorun ni kan soso ki se we pe bi a ba n gbadura a n gbadura ni igbekele ni oruko Jesu ati pelu igbekele ni oruko angeli iru eni be o gbekele Olorun eni toro we pe oruko Jesu oto ani lati foruko angeli kun eni toro we pe eje Jesu Christi oto ani lati fi omi adura ani lati fi kun eni toro we pe bibeli nikan soso wi pe ko to awon hanturu awon nkan ti awon elebologun awon nkan ti awon aladupaida ti won ti ko sile awon nkan ti awon egbe imole egbe okunkun ni bi ipoku ti won ti ko sile o tun fi die kun awon ti o ki se awon ti o ro wepe eko bibeli eko ihirere wepe ko to wepe awon tun ni awon eko miran ti won le fi kun bi a ba so wepe agbekele Olorun e je pe agbekele patapata pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo inu wa ni a fi gbekele Olorun o ni ibukun ni fun eni na eni ti o gbekele Oluwa ti o fi Oluwa se igbekele re yo si dabi igi ti a gbin leba omi ti o na gbongbo re leba odo ti ki yo beru bi oru ba de ṣùgbọ́n ewé rẹ̀ kì yóò tutù, ewé rẹ̀ yóò tutù, kì yóò sì ní ìjayà ní ọdún ọ̀dá, bẹ́ẹ̀ ni kì yóò dẹ́kun àti máa so èso. Èyí ni ìbùkún àwọn tí ó mọ Ọlọ́run, ìbùkún àwọn tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, ìbùkún àwọn tí ó ń képe Ọlọ́run, ìbùkún àwọn tí kò fi ìgbẹ́kẹ̀lé wọn sí orí ènìyàn tí ó jẹ́ ẹlẹ́ran ara. Mo fẹ́ kí o yẹ ìgbésí ayé rẹ wò lónìí. Níbo ni ìgbẹ́kẹ̀lé rẹ wà? Ṣé o ń fi ọkọ dípò Ọlọ́run? O ń fi aya dípò Ọlọ́run? O ń fi ohun ìní dípò Ọlọ́run? O ń fi bàbá àsàlẹ̀ kan ṣe ìgbẹ́kẹ̀lé rẹ? O ń fi balógun kan ṣe alátìlẹyìn fún ọ ni? Àbí o jẹ́ ẹni tó gbẹ́kẹ̀lé Ọlọ́run? Àbí o jẹ́ ẹni tó ti ronúpòàdà pátápátá tí ó ń képe orúkọ Olúwa? Ṣé o jẹ́ ẹni tí ó gbẹ́kẹ̀lé Olúwa láì bójú wẹ̀yìn? Jẹ́ kí á dìde dúró, kí á sọ fún Ọlọ́run wípé a fẹ́ kí ìgbẹ́kẹ̀lé wa kí ó wà nínú rẹ̀, nítorí pé ewu púpọ̀ ló ń bẹ, ewu púpọ̀ ló ń bẹ, ìbìnújẹ́ púpọ̀ ló ń bẹ fún àwọn tí ó jẹ́ wípé ìgbẹ́kẹ̀lé wọn nínú ènìyàn ẹlẹ́ran ara ló wà. Àti wípé ìdájọ́ Ọlọ́run, ìdájọ́ ìbínú gbígbóná Ọlọ́run, ó wà lórí àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ènìyàn. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, irú àwọn bẹ́ẹ̀ wọn kì yóò lè bá Jésù jọba, wọn kì yóò lè bá Jésù lọ nígbà tí ó bá dé, wọn kì yóò lè lọ sọ́run láti máa bá Ọlọ́run gbé títí láé. Bí ìgbẹ́kẹ̀lé rẹ bá wà nínú ènìyàn, sọ fún Ọlọ́run, dìde dúró, kí o gbàdúrà, kí o sọ fún yín pé ní ti ìgbàlà o fẹ́ gbẹ́kẹ̀lé Ọlọ́run, o fẹ́ gbẹ́kẹ̀lé ètùtù Jésù Kristì lórí igi àgbélébùú. O ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, o ti kàn wọ́n sílẹ̀, o sì sinmi lé iṣẹ́ ìràpadà tí Jésù Kristì ṣe, iṣẹ́ tí ó ṣe, tí ó jẹ́ wípé ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run, lójú Ọlọ́run. O fẹ́ gbẹ́kẹ̀lé pátápátá, sọ fún Ọlọ́run wípé kò tún sí ẹbọ mìíràn, kò tún sí ohun mìíràn tí o ní láti ṣe, bí kò ṣe pé kí o kàn ronú pọ̀dà, kí o sì jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ ọmọ jù sínú lọ. O sì ń fẹ́ ìrànlọ́wọ́ ni, o ń fẹ́ ìwòsàn ni, o ń fẹ́ ìbùkún ni, ohunkóhun tí ó jẹ́ àìní rẹ, jẹ́ kí ìgbẹ́kẹ̀lé rẹ kí ó wà nínú Ọlọ́run nìkan ṣoṣo. Kì í ṣe wípé kí o tún ní bàbá àsàlẹ̀ kan níbìkan, kì í ṣe kí o tún ní ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ kan níbìkan tí yóò máa pèsè fún ọ, tí ó fi ìgbẹ́kẹ̀lé rẹ sí gbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan. Kì í ṣe pé kí o tún ní ìbọ̀rìṣà kan tàbí òrìṣà kan ní ìkọ̀kọ̀ yàrá rẹ tí o tún gbẹ́kẹ̀lé, gbẹ́kẹ̀lé Ọlọ́run, gbẹ́kẹ̀lé Ọlọ́run, gbẹ́kẹ̀lé yóò sì bùkún ọ láyé yìí àti ní ayé tó ń bọ̀.
1: Numeri orí 22. Àwọn ọmọ Ísíráẹlì sì ṣe, wọ́n sì dó sí pẹ̀tẹ́lẹ̀ Moabu ní apá kejì Jọ́dánì tí ó kọjú sí Jẹ́ríkò. Bálákì ọmọ Sípòrì sì rí gbogbo èyí tí Ísíráẹlì ti ṣe sí àwọn ọmọ Amori. Moabu sì bẹ̀rù àwọn ènìyàn náà gidigidi nítorí tí wọ́n pọ̀, àìsinmi sì bá Moabu nítorí àwọn ọmọ Ísíráẹlì. Moabu sì wí fún àwọn àgbà Midiani pé ní ìsinsìnyí ni àwọn ẹgbẹ́ yìí yóò la ohun gbogbo tí ó yí wa ká, bí akọ màálùú tí la koríko ìgbẹ́. Bálákì ọmọ Sípòrì sì jẹ́ ọba àwọn ará Moabu ní ìgbà náà. Ó sì ránṣẹ́ sí Bálámù ọmọ Beori sí Petori tí ó wà lẹ́bàá odò sí ilé àwọn ọmọ ènìyàn rẹ̀ láti pè é wá, wípé wò ó, àwọn ènìyàn kan ti ilẹ̀ Íjíbítì jáde wá, sì kíyèsí, wọ́n bojú ilẹ̀, wọ́n sì jókòó tì mí. Ǹjẹ́ ní ìsinsìnyìí wá, èmi bẹ̀ ọ́ pé àwọn ènìyàn yìí bú fún mi nítorí tí wọ́n ní agbára jù fún mi, bóyá èmi ó borí kí àwa kí ó kọlù wọn, kí èmi kí ó lè lé wọn lọ kúrò ní ilẹ̀ yìí, nítorí tí èmi mọ̀ pé ìbùkún ni fún ẹni tí ìwọ bá bùkún, ìfibú sì ni ẹni tí ìwọ bá fibú. Àti àwọn àgbà Moabu àti àwọn àgbà Midiani dìde lọ tí àwọn ti ọrẹ ìbéèrè àfọ̀ṣẹ ní ọwọ́ wọn, wọ́n sì tọ Bálámù wá, wọ́n sì sọ ọ̀rọ̀ Bálákì fún un. Ó sì wí fún wọn pé ẹ wọ̀ níhìn ní alẹ́ yìí, èmi ó sì mú ọ̀rọ̀ padà tọ̀ yín wá bí Olúwa yóò ti sọ fún mi. Àwọn ìjòyè Moabu sì wọ̀ sọ́dọ̀ Bálámù. Ọlọ́run sì tọ Bálámù wá, ó sì wí pé àwọn ọkùnrin wo ni wọ̀nyí lọ́dọ̀ rẹ? Bálámù sì wí fún Ọlọ́run pé Bálákì ọmọ Sípòrì ọba Moabu ni ó ránṣẹ́ sí mi pé kíyèsí, àwọn ènìyàn kan ti ilẹ̀ Íjíbítì jáde wá tí ó bojú ilẹ̀ wá ní ìsinsìnyí, bí wọ́n bú fún mi bóyá èmi ó lè bá wọn jà, èmi a sì lé wọn lọ. Ọlọ́run sì wí fún Bálámù pé ìwọ kò gbọdọ̀ bá wọn lọ, ìwọ kò gbọdọ̀ fi àwọn ènìyàn náà bú, nítorí pé ẹni ìbùkún ni wọ́n. Bálámù sì dìde ní òwúrọ̀, ó sì wí fún àwọn ìjòyè Bálákì pé ẹ máa bá tiyín lọ sí ilẹ̀ yín, nítorí tí Olúwa kọ̀ láti jẹ́ kí n bá yín lọ. Àwọn ìjòyè Moabu sì dìde, wọ́n sì tọ Bálákì lọ. won si wi pe Balaamu ko lati ba wa wa. Balaki si tun ran awon ijoye ti ti o si ni olaju won lo. Won to Balaamu wa, won si wi fun pe bayi ni Balaki omo Sipori wi pe emi be o ma se je ki ohun kan ki o di o lowo lati to mi wa nitori pe emi o so di eni nla gidigidi emi o si se ohun kon ti iwo wi fun mi nitori na wa emi be o pe awon eniyan yi bu fun mi Balaamu si dahun o si wi fun awon iranse Balaki pe Balaki ba fe fun mi ni ile re ti o kun fun fadaka ati wura emi ko le re koja oro Oluwa Olorun mi lati se ohun kekere tabi nla nje ni sisin yi emi beyin ewo ni yin pelu ni oru yi ki emi ki o le mo eyi ti Oluwa yo wi fun mi si Olorun si to Balaamu wa ni oru o si wi fun pe bi awon okunrin na ba wa pe o ide ba won lo sugbon kiki oro ti emi o so fun o eyi ni ni ki iwo ki o se Balaamu si dide ni owuro o si di ketekete re ni gari o si ba awon ijoye mu abu lo ibinu Olorun si ru nitori ti o lo angeli Oluwa si duro loju ona lati di lona nje o ngun ketekete re awon iranse re mejeji si wa pelu re ketekete na si ri angeli Oluwa duro loju ona ida re fifayo si wa ni owo re ketekete na si ya kuro loju ona o si wo inu igbe Balaamu si lu ketekete na lati dari re soju ona nigba na ni angeli Oluwa duro ni ona toro ogba ajara meji ogiri nbe ni aihin ati ogiri ni ahun ketekete na si ri angeli Oluwa o fun ara re mo ogiri o si fun ese Balaamu mo ogiri o si tun lu angeli Oluwa si tun sun siwaju o si tun duro ni ibi toro kan nibi ti aye ko si lati ya si owo otun tabi si osi nigba ti ketekete na si ri angeli Oluwa o wule labe Balaamu ibinu Balaamu si ru pupo o si fi opa lu ketekete na Oluwa si la ketekete na ni ohun o si wi fun Balaamu pe kini mo fi se o ti iwo fi lu mi ni igba meta yi Balaamu si wi fun ketekete na pe nitori ti iwo fi mi sesin ida iba wa ni owo mi nisisin yi ni mi ba pa o ketekete na si wi fun Balaamu pe ketekete re ki emi se ti iwo ti n gun lati igba ti emi ti se tire titi di oni emi a ma se si o be ri o si dahun wi pe n da o nigba na ni Oluwa la Balaamu ni oju o si ri angeli Oluwa duro loju ona ida re fifayo si wa ni owo re o si te ori ba o si doju re bole angeli Oluwa si wi fun pe e se ti iwo fi lu ketekete re ni igba meta yi kiyesi emi jade wa lati di o lona nitori ona re lodi niwaju mi ketekete na si ri mi o si ya fun mi ni igba meta yi bi ko se bi o ti ya fun mi pipa ni emi ba pa o emi a si dahun si Balaamu si wi fun angeli Oluwa pe emi ti se nitori emi ko mo pe iwo duro de mi ni ona nje bi ko ba se didun inu re emi o pada angeli Oluwa si wi fun Balaamu pe ma ba awon okunrin na lo sugbon kiki oro ti emi o so fun o eyi ni ni ki iwo ki o so be ni Balaamu ba awon ijoye Balaki lo nigba ti Balaki gbo pe Balaamu de o jade lo ipade re si ilu Moabu ti nbe ni agbegbe Anoni ti se ipekun ipinle na Balaki si wi fun Balaamu pe emi ko aranse kanjukanju si o lati pe o ese ti iwo ko fi to mi wa emi ko ato lati so di eni nla Balaamu si wi fun Balaki pe kiyesi emi to o wa emi a ni agbara kan ni isisin yi rara lati wi ohun kan oro ti Oluwa fi si mi ni enu o ni emi o so Balaamu si ba Balaki lo won si wa si Kiriati Husotu Balaki si rubo akọ malu ati aguntan o si ranse si Balaamu ati si awon ijoye ti nbe pelu re o si se ni ijo keji ni Balaki mu Balaamu o si mu wa si ibi giga Baali ki o ba le ri apa kan awon eniyan na lati ibe lo.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Mary, ori iketalelogun. Balaamu si wi fun Balaki pe mo pepe meje fun mi nihin ki o si pese akọ malu meje ati agbo meje fun mi nihin. Balaki si se bi Balaamu ti wi ati Balaki ati Balaamu fi akọ malu kan ati agbo kan rubo lori pepe kọọkan. Balaamu si wi fun Balaki pe duro ti ebo sisun re emi o se lo o ye Oluwa yo wa pade mi ohunkohun ti o si fi han mi emi o wi fun o o si lo si ibi giga kan. Olorun si pade Balaamu o si wi fun pe emi ti pese pepe meje sile mo si ti fi akọ malu kan ati agbo kan rubo lori pepe kọọkan. Oluwa si fi oro si Balaamu ni enu o si wi pe pada to Balaki lo báyìí ni kí ìwọ kí o sì sọ. Ó sì padà tọ́ lọ, sì kíyèsí, òun dúró ti ẹbọ sísun rẹ̀, òun àti gbogbo àwọn ìjòyè Moabu. Ó sì bẹ̀rẹ̀ sí òwe rẹ̀, ó sì wí pé, Balaki ọba Moabu mú mi láti Aramu wá, láti òkè ńlá ìlà ọ̀run wá, wí pé wá, fi Jakobu bú fún mi, sì wá, kí o sì fi Israẹli rèé. Èmi ò ti ṣe fi bú ẹni tí Ọlọ́run kò fi bú, tàbí èmi ò ti ṣe fi ré ẹni tí Olúwa kò fi ré. Nítorí pé láti orí àpáta wọn ni mo rí i, àti láti òkè wọn ni mo wò ó. Kíyèsí, àwọn ènìyàn yìí yóò dàgbé, a kì yóò sì kà wọ́n kún àwọn orílẹ̀-èdè. Ta ni ó lè ka erùpẹ̀ Jakobu àti iye ìdámẹ́rin Israẹli? Jẹ́ kí èmi kí ó kú ikú olódodo, kí ìgbẹ̀yìn mi kí ó sì dàbí tirẹ̀. Balaki sì wí fún Balaamu pé, kí ni ìwọ ń ṣe sí mi yìí? Mo mú ọ wá láti fi àwọn ọ̀tá mi bú, sì kíyèsí, ìwọ sì súre fún wọn pátápátá. Òun sì dáhùn, ó sì wí pé, èmi a lè ṣe àìṣọ́ra láti sọ èyí tí Olúwa fi sí mi ní ẹnu bí. Balaki sì wí fún un pé, èmi bẹ̀ ọ́, bá mi lọ sí ibòmíràn, láti ibi tí ìwọ lè rí wọn, kìkì apá kan wọn ni ìwọ rí, ìwọ kì yóò sì rí gbogbo wọn tán, kí o sì fi wọn bú fún mi láti ibẹ̀ lọ. Ó sì mú wá sí ìgbẹ́ Sofimu sórí òkè Pisga, ó sì mọ pẹpẹ méje, ó sì fi akọ màlúù kan àti àgbò kan rúbọ lórí pẹpẹ kọ̀ọ̀kan. Òun sì wí fún Balaki pé, dúró níyìn ti ẹbọ sísun rẹ, èmi ó sì lọ ìpàdé Olúwa lọ́hùn yìí. Olúwa sì pàdé Balaamu, ó sì fi ọ̀rọ̀ sí i ní ẹnu, wípé tún padà tọ Balaki lọ kí o sì wí báyìí. Ó sì tọ̀ ọ́ wá, kíyèsí, ó dúró ti ẹbọ sísun rẹ̀ àti àwọn ìjòyè Moabu pẹ̀lú rẹ̀. Balaki sì bí pé, kí ni Olúwa sọ? Ó sì bẹ̀rẹ̀ sí òwe rẹ̀, ó sì wí pé, dìde, Balaki, kí o sì gbọ́, kí o sì fetí sí mi, ìwọ ọmọ Sipporu. Ọlọ́run kìí ṣe ènìyàn tí yóò fi ṣèké, bẹ́ẹ̀ ni kìí ṣe ọmọ ènìyàn tí yóò fi ronú pé wàdà, a máa wí kí o má sì ṣe bí, tàbí a máa sọ̀rọ̀ kí o má mú ṣe. Kíyèsí, èmi gba àṣẹ àti súre, òun sì ti súre, èmi kò sì lè yí i. Òun kò rí ẹ̀ṣẹ̀ nínú Jakobu, bẹ́ẹ̀ ni kò rí ibi nínú Israẹli. Olúwa Ọlọ́run rẹ̀ pẹ̀lú rẹ̀, ìpọ́ ayọ̀ bá sì ń bẹ nínú wọn. Ọlọ́run mú wọn láti Íjíbítì jáde wá, ó ní agbára bí ti àgbáàrín eré. Ní tòótọ́, kò sí ìfàyà sí Jakobu, bẹ́ẹ̀ ni kò sí àfọ̀ṣẹ sí Israẹli. Ní ìsinsìnyí ni wọ́n máa wí ní ti Jakobu àti ní ti Israẹli, ohun tí Ọlọ́run ṣe. Kíyèsí, àwọn ènìyàn náà yóò dìde bí abo kìnìún, yóò sì gbé ara rẹ̀ sókè bí kìnìún, òun kì yóò dùbúlẹ̀ títí yóò fi jẹ ohun ọdẹ, títí yóò sì fi mu nínú ẹ̀jẹ̀ ohun pípa. Balaki sì wí fún Balaamu pé, kúkú máa fi wọ́n bú, bẹ́ẹ̀ ni kí o má ṣe súre fún wọn rárá. Ṣùgbọ́n Balaamu dáhùn, ó sì wí fún Balaki pé, èmi kò àti wí fún ọ pé gbogbo èyí tí Olúwa bá sọ, òun ni èmi ó ṣe. Balaki sì wí fún Balaamu pé, wá, èmi bẹ̀ ọ́, èmi ó mọ lọ sí ibòmíràn, bóyá yóò wọ Ọlọ́run kí ìwọ kí o fi wọ́n bú fún mi láti ibẹ̀ lọ. Balaki sì mú Balaamu wá sórí òkè Peoru tí ó kọjú sí aginjù. Balaamu sì wí fún Balaki pé, mọ pẹpẹ méje fún mi níhìn-ín, kí o sì pèsè akọ màlúù méje àti àgbò méje fún mi níhìn-ín. Balaki sì ṣe bí Balaamu ti wí, ó sì fi akọ màlúù kan àti àgbò kan rúbọ lórí pẹpẹ kọ̀ọ̀kan.
3: Númerì
1: orí ìkẹrìnlélógún. Nígbà tí Balaamu rí pé ó wo Olúwa láti bùkún Israẹli, òun kò lọ mọ́ bí ìgbà ìṣáájú láti wá ìfàyà, ṣùgbọ́n ó dojú rẹ̀ kó aginjù. Balaamu sì gbé ojú rẹ̀ sókè, ó sì rí Israẹli dó gẹ́gẹ́ bí ẹ̀yà wọn, ẹ̀mí Ọlọ́run sì wà sára rẹ̀. Ó sì bẹ̀rẹ̀ sí òwe rẹ̀, ó sì wí pé Balaamu ọmọ Beori ń wí, ọkùnrin tí ojú rẹ̀ ṣe ń wí, ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ń wí, tí ó ń rí ìran Olódùmarè, tí ó ń ṣubú lọ, tí ojú rẹ̀ ṣí. Jakobu, àgọ́ rẹ wọ̀nyí ti dára tó, àti ibùgbé rẹ ìwọ Israẹli, bí àfonífojì ni wọ́n tẹ́ lọ bẹ́ẹ̀rẹ, bí ọgbà lẹ́bàá odò ńlá, bí igi aloe tí Olúwa gbìn, àti bí igi kedari lẹ́bàá omi. Omi ó ṣàn jáde láti inú agbè rẹ̀ wá, irú rẹ̀ yóò sì wà nínú omi púpọ̀, ọba rẹ̀ yóò sì gaju agági lọ, ìjọba rẹ̀ ni a ó sì gbé lékè. Ọlọ́run mú un láti Íjíbítì jáde wá, ó ní agbára bíi ti àgbáǹrere.
4: Òun ó jẹ àwọn
1: orílẹ̀-èdè tí í ṣe ọ̀tá rẹ̀ run, yóò sì fọ egungun wọn, yóò sì fi ọfà rẹ̀ ta wọ́n ní àtapò yọ. Ó ba, ó dùbúlẹ̀ bíi kìnìún, àti bí abo kìnìún, ta ni yóò lè dìde? Ìbùkún ni fún ẹni tí ó súre fún ọ, ìfibú sì ni ẹni tí ó fi ọ bú. Ìbínú Balaki sì rú sí Balaamu, ó sì fi ọwọ́ lu ọwọ́ pọ̀. Balaki sì wí fún Balaamu pé, èmi pè ọ láti fi àwọn ọ̀tá mi bú, sì kíyèsí, ìwọ sì súre fún wọn pátápátá ní ìgbà mẹ́ta yìí. Ǹjẹ́ ní ìsinsìnyí, sá lọ sí ibùjókòó rẹ, èmi ti rò láti sọ ọ́ di ẹni ńlá, ṣùgbọ́n kíyèsí, Olúwa fà ọ́ sẹ́yìn kúrò nínú ọlá. Balaamu sì wí fún Balaki pé, èmi kò ti sọ fún àwọn oníṣẹ́ rẹ pẹ̀lú tí ìwọ rán sí mi pé, bi Balaki ti le fe lati fi ile re ti o kun fun fadaka ti wura fun mi emi ko le re koja oro Oluwa lati se rere tabi buburu lati inu ara mi wa sugbon eyi ti Oluwa wi eyi na ni emi o so nje ni sisin yi si kiyesi emi nlo sodo awon eniyan mi wa emi o si so fun o ohun ti awon eniyan yi yo se si awon eniyan re ni eyin ola o si bere si owe re o si wi pe Balaamu omo Beori n wi okunrin ti oju re si n wi eni ti o gbo oro Olorun n wi ti o si mo imo ga ogo ti o ri iran Olodumare ti o n subu lo ti oju re si se emi ri sugbon ki se ni isisin yi emi si wo sugbon ko sumo to si irawo kan yo tinu Jakobu jade wa opo alade kan yo si tinu Israeli dide yo si kolu awon igun Moabu yo si se gbogbo awon omo iro keke Edomu yo si di ni Seiri pelu yo si di ni fun awon ota re Israeli yo si se ise agbara lati inu Jakobu ni eni ti yo ni ijoba yo ti jade wa yo si run eni ti o ku ninu ilu nla nigba ti o si wo Amaleki o si bere si owe re o si wi pe Amaleki ni ekini ninu awon orilede sugbon igbeyin re ni ki o segbe o si wo awon ara Keni o si bere si owe re o si wi pe agbara ni bujoko re iwo si tete re sinu okuta sugbon a o run awon ara Keni titi awon ara Ashuri yo ko lo ni igbekun o si bere si owe re o si wi pe tani yo wa nigba ti Olorun yo se yi awon oko yo ti ebute kitimu wa won si pon Ashuri loju won si pon Eberi loju ohun pelu yo si segbe Balaamu si dide o si lo o si pada si bujoko re Balaki pelu si ba ona re lo
2: DCLM Radio. Your spiritual welfare is our concern.
4: Eje ki adede duro. Loni bi a ti gbo eri ti awon elomiran je wo pe Olorun da won nide o gba okan won la o pese fun won o mu won larada awa paapa bi a ti wa loni o ye ki agbagbo wo pe ni agbara Olorun ko si ohun to soro lati se. Eje ki a gbohun wa soke lati gbadura lati so fun Olorun ebe yowu ki a ni ki a so fun Olorun ki o le gbo ti wa ki o le da wa ni ide ki o se le sanu fun wa.

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kìí bá tì, wípé bí a bá sáde yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà ń nà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣùwọ̀n lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá, yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yín ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yín ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Ẹ́xódò orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Ẹ́xódò orí kejìlá láti ẹsẹ̀ kejìlá. Nítorí tí èmi ó la ilẹ̀ Íjíbítì já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíbítì ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Íjíbítì, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíbítì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wepe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronica keji chronica keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko ije ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwo ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni okun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wepe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wepe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wepe awon omo Israeli won yi bi o ti le je wepe a se ilana fun won eyi ti iba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wepe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se n soro Olorun yi je ki o ye wepe opolopo ti won wa sihin ni won ma n padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wepe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun n beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o wepe nigba ko gba ti o ba ri ninu oro Olorun wepe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti n ri wipe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wipe oro ti Olorun ba so yo se yebiye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Olowa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo eyi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt eyi so wipe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó tún yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí wo ní sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ló ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ israeli wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ israeli ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sì ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá mú un kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ jésù ò ní ìyè láìmọ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye ainipekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to shanfani yo de ba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba se kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won mu ninu eje na won o se fito ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a n pe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju lawon yi ki o le re awon omo Israeli koja oni a so fun won wipe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se ite ogba ni waju olowa a se so fun won wipe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titide iketalelogun o ni nigba naa ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun o pe e jade lo yin mo odo agutan fun ara yin gege bi idile yin ki e se pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awo koto e o fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara ateriba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti olorun pa lase fun won ki ibukun wonyi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi ako ba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon wonyi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi ipamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu ase dede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iku re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun wa ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile

Jesu Christi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile oun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye tin bo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wipe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti an so nipa re yi ni lati wa lai ni aibuko kankan rara tun pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun oni ailaboko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti ọlọrun be lọwọ ọmọ israel ni wo pe bi won ba fe ni igbala kuro ninu ipunju ti o wa ni ile egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si jesu christi nitori pe jesu christi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye christi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni heberu toka si ni ori keje heberu ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be le o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbe gaju awon orun lo eyi ni eje jesu christi sese yebiye fun wa eyi ni o fi je wipe eje yebiye yi ni a fi gba wahala kuro lowo idajo olorun ninu peteru kini ori kini ese ikokandinlogun peteru kini ori kini ese ikokandinlogun ko se pe bi ko se eje iyebiye bi ti odo agutan ti ko li aboko ti ko si li abawon ani eje kristi awon elomiran ma n gbekele awon oludasile ile isin won ranti wi pe gbogbo eni ti abi lati inu obinrin elese ni nitori be ko si oludasile esin oludasile ijo tabi oludasile tabi enikeni nibi kibi ti o wa ni ailaba won aileri ailegan nitori be ni o fi je wipe jesu christi ni kan soso o ni odo agutan alailaboko eni ti o le ko ese wa lo siranti wipe nigba ti a kan jesu christi mo agbelebo a se yi ni akoko irekoja lasiko awon omo israeli ranti ni eketa wepe afiyesi keta ti o ye ki a ni wo exodus ori kejila ese ikerindini aadota exodus ori kejila ese ikerindini aadota ni ile kan le a o je iwo ko gbodo mu ninu eran ara re jade sode kuro ninu ile naa bẹẹli ẹyin kò gbọdọ fọ ọkan nínú egungun rẹ ẹyin kò gbọdọ fọ ọkan nínú egungun rẹ ta ni èyí ń tọ́ka sí nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ ìsírẹ́lì nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà wọ́n ní ìdáǹdè a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará egypt ní àkókò náà a sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn wọn kò gbọdọ̀ fọ egungun rẹ̀ ta ni èyí ń tọ́ka sí jẹ́ kí a wo johanu orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ jésù wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná wọn kò ṣẹ́ egungun itan rẹ̀ kí ni ìtumọ̀ èyí ẹsẹ̀ ìkẹrìndínlógójì nǹkan wọ̀nyí sì

Jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, bàbá wa ní tòótọ́, a dúpẹ́ wípé a tún wá síwájú yín lónìí láti kọ́ ẹ̀kọ́ bíbélì. A mọ̀ wípé ọ̀rọ̀ yín jinlẹ̀, ó sì ga ju ọgbọ́n ẹ̀dá lọ, àti wípé ẹ̀mí yín nìkan ṣoṣo ni ó lè ṣe àwárí ìtumọ̀ ọ̀rọ̀ tí ẹ ti kọ sílẹ̀. Ẹ̀bẹ̀ wa ni pé bí a ti wá lónìí, ẹ ó fún wa ní ìrànwọ́ ẹ̀mí yín, kí ọ̀rọ̀ yìí kí ó ba lè yé wa, àti kí ọkàn wa kí ó ba lè gbà á, kí ó ba lè dì í mú, kí ó ba lè ṣàṣàrò lórí rẹ̀, kí ó ba lè fi ohun gbogbo tí à ń kọ́ sí ìṣe. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ bíbélì wa. A ń kọ́ ẹ̀kọ́ nínú Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Kólósè orí kẹta, ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe ní ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Ẹsẹ̀ ọ̀rọ̀ kan ṣoṣo yìí ni ohun tí a ń wò lónìí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Níhìn-ín ni a rí ẹsẹ̀ ìwé mímọ́ kan tí ó ṣe àkójọpọ̀ àwọn òfin ti ìjọba Ọlọ́run ní kúkúrú gẹ́gẹ́ bí ó ti yẹ. Èyí ni a fi pé àkòrí ohun tí a ń sọ̀rọ̀ lórí rẹ̀ lónìí ní àṣẹ kárí ayé fún gbogbo onígbàgbọ́. Ìlànà Ọlọ́run yìí ni òfin kan nínú tí ó ní í ṣe pẹ̀lú ìṣe wa, ọ̀rọ̀ ẹnu wa, èrò ọkàn wa, àti gbogbo àyídáyidá wa ní gbólóhùn kúkúrú. Jẹ́ kí n là á yí ọba yìí wípé a rí i pé òfin Ọlọ́run bíbélì ó pọ̀, èyí tí ó ń jẹ́ ìtọ́ni fún wa ní ohun tó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ṣùgbọ́n kí ẹnikẹ́ni ní àríwísí ọ̀rọ̀ Ọlọ́run wípé ó ti pọ̀ jù, kò yé òun, òun ò mọ bí òun ṣe lè ṣe ohun gbogbo tí Ọlọ́run pa láṣẹ, nítorí pé kò ṣeé ṣe fún òun láti rántí àwọn àṣẹ Ọlọ́run tí ó pọ̀ tó báyìí. Èyí ni ó fi jẹ́ wípé nínú májẹ̀mú láéláé ni Ọlọ́run fún Mósè ní òfin mẹ́wàá. Nínú òfin mẹ́wàá yìí, òfin mẹ́rin àkọ́kọ́ wọ́n ní ṣe pẹ̀lú iṣẹ́ wa sí Ọlọ́run. Òfin ìkarùn-ún sí ìkẹwàá tó jẹ́ mẹ́fà nínú àwọn mẹ́wàá wọ̀nyìí ni ó ní ṣe pẹ̀lú ara wa, pẹ̀lú aládùúgbò wa, pẹ̀lú àwọn ènìyàn gẹ́gẹ́ bí tiwa. Ọlọ́run mú kí gbogbo àwọn àṣẹ rẹ̀, àwọn ìlànà rẹ̀, àwọn òfin rẹ̀, ó mú wá sí òfin mẹ́wàá wọ̀nyìí kí ó ba lè ṣeé ṣe láti rántí. Bí o bá sì jẹ́ ẹni tí ń ka bíbélì, ẹni tí ń kọ ẹ̀kọ́ bíbélì dáradára, ó rí wípé gbogbo àwọn ìwàásù àti àlàyé tí àwọn ọmọ Léfì ń ṣe, tí àwọn àlùfáà ń ṣe, tí àwọn wòlíì ń ṣe, tàbí tí a fi ń ṣe ìdájọ́ fún àwọn ọmọ Ísíráẹ̀lì, tàbí tí a fi ń là wọ́n lóye, tàbí tí a fi ń gbà wọ́n ní ìyànjú, àwọn èyí tí a kọ ní gbogbo májẹ̀mú láéláé, wọ́n jẹ́ àwọn ìtumọ̀ àti àlàyé lórí àwọn òfin mẹ́wàá tí a ti fún wọn. Ṣùgbọ́n mo fẹ́ kí o rántí pé nígbà tí Jésù Kristì dé, ó tún ṣe àkójọpọ̀ gbogbo ọ̀rọ̀ Ọlọ́run, gbogbo òfin Ọlọ́run, ó ṣe àkójọpọ̀ wọn sí òfin méjì péré. Báwo ló ṣe sọ? Ó sọ fún ni, ó ní méjì ni àwọn òfin wọ̀nyí. Ìkíní ni pé kí a fẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn, pẹ̀lú gbogbo àyà, pẹ̀lú gbogbo agbára wa. Bí a bá ṣe bẹ́ẹ̀, a ó rí wípé òfin kìíní, ìkejì, ìkẹta, ìkẹrin, ẹni tí ó bá fẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn, pẹ̀lú gbogbo àyà, pẹ̀lú gbogbo iyì, pẹ̀lú gbogbo agbára rẹ̀, a ó rí wípé àwọn ojúṣe rẹ̀ sí Ọlọ́run ó ṣe é. Nítorí wípé ẹni tí ó bá fẹ́ Ọlọ́run kì yóò pe orúkọ Olúwa lásán. Ẹni tí ó bá fẹ́ Ọlọ́run ní tòótọ́ kì yóò ní Ọlọ́run mìíràn pẹ̀lú Ọlọ́run ọ̀run.
eni ti o ba fe oluwa olorun ni toto ki yo ya ere kan fun ara re yala ti e to wa ni isalele abi ni inu okun tabi ni ori oke tabi ni oju orun eni ti o ba fe olorun ni toto yo ran ti ojo isimi lati ya asimi mo yo ran ti wepe o ye ki asin olorun o ye ki abu ola fun olorun eyi ni Jesu Kristi fi so wepe ofin akoko ni wepe ki a fe olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo agbara wa o wa so fun wa wepe ikeji si dabi re nipa wepe a o fe enikeji wa gege bi ara wa enikeji wa ti an wi yi o tumo si gbogbo eniyan iba se baba tabi iya bi aba feran baba ati iya ni toto ni ife ti o kun ti o peye a o bowo fun won a o teri ba fun won a o gboran si ohun ti won so fun wa ti o wa gege bi oro olorun bi aba fe enikeji wa a o ni ja lole bi aba fe enikeji wa a o ni se panshaga pelu iyawo re bi aba fe enikeji wa a o ni se agbere tabi panshaga pelu oko re bi aba fe enikeji wa a o ni gbemi re bi aba fe enikeji wa a o ni jeri eke se eni ti a feran bi aba fe enikeji wa ni toto a o ni se oju kokoro ohun ko ohun ti se ti enikeji wa eni Jesu Kristi ni o fi so fun a wi pe gbogbo ofin olorun gbogbo ase olorun a ko won jo papo si ona meji yi ikini ife si olorun ikeji ife si eniyan gbogbo sugbon mo fe ki o fi yesi we pe oro kan wa ninu akojopo ikini ife si olorun ti o tun wa ninu akojopo ikeji ife si enikeji wa oro na ni ife eyi je wi pe gbogbo ofin olorun gbogbo mase olorun gbogbo ase olorun ni akojopo si oju kan sosho ti o daduro lori ife nihin ni ese ti a nko loni ni Paul apostoli bi o tun je ki o ye wa wi pe ohun gbogbo ti a ti n keko nipa re ohun gbogbo ti o je ilana ohun gbogbo ti o je ase ohun gbogbo ti o je ohun ti a fi lele fun wa gege bi onigbagbo wi pe ki a ma rin ninu re wi pe a le mu gbogbo won wa si ese oro olorun kan sosho je kin to ka si o leti Kolose ori keta ese keta dilogun oni bi o ba je wi pe ati ko eko kan bi a ba ti gbo ilana kan lati inu bibeli bi a ba ti ri ase kan lati enu olorun bi a ba ti fun wa ni imole ihinrere oni eyi ni akojopo ohun ti a ti n so fun wa ohun ko hun ti eyin ba si n se li oruko li oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa e ma fi ope fun Olorun Baba nipase re gba ti o so fun wa wi pe ohun ko hun bolohun yi ni se pelu gbogbo awon ti o wa ninu Kristi eni ti ko ni yi pada okan ko le se ohun ti Olorun fe ki a se nihin ani lati koko ni iyipada okan ti o se san ki o to le se se fun wa lati fi gbolohun ti a kaye lati fi si se o ko le rin bi onigbagbo nigbati o ko ti igbagbo sugbon nigbati o ba ti gba igbala nipa igbagbo ninu Kristi irin re gbodo duro lori ase yi we pe ohun ko ohun ti eyin ba si n se li oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa e ma fi ope fun Olorun Baba nipase re onigbagbo ni lati ma se ohun gbogbo ni oruko Jesu Kristi ki won ma fi ope fun Olorun ni ojojumo le oruko Jesu Oluwa ki a ma gbadura le oruko ati ni ase Kristi ati ni abe ileri ti Kristi ti se fun wa ki a ma fi akoko ati isin fun Olorun nitori oruko Kristi bi o ba se se fun enikeni lati fi ohun gbogbo ti o ni gbogbo ohun ini re ohun ko ohun ki o fi sile lai si oruko Kristi ninu aye iru eni be o ye ki a mo wi pe ohun gbogbo ti a fi sile be o je asan oni ki a ma se ohun gbogbo labe ase Kristi Kristi ni oba fun onigbagbo fun Kristeni nitori be ise Kristeni laye yi
ki se ise adase a je iriju fun Kristi a si gbodo se ohun gbogbo labe ifowo si Kristi gege bi eni ti o je apere wa ti o pe nitori be eni ti o ba so wi pe ohun je onigbagbo tabi pe ohun je Christiani o gbodo wa ninu ohun ti o gbodo se ohun gbogbo gege bi ohun ti ako yi ko gbodo wa fun ara re nigba ti a so wi pe ohun gbogbo tabi ohun kohun ti eyin ba nse le oro tabi ni ise ki a ma se gbogbo won li oruko Jesu Oluwa gbolohun yi je ibawi fun awon ti ki se nkan kan ni oruko Kristi ati fun awon ti ma nsogo ninu oruko eniyan tabi ninu ara ninu eran ara je ki se alaye die fun ninu nipa ohun ti mo so yi awon elomiran bi won ba gbadura ti won ro nipo wada bi o ba bi won wi pe e se ti o fi ro nipo wada ani ijo lo ni ki ro nipo wada ani alufa oluso agutan ni o ni ki ro nipo wada ko mo wi pe bi a ba n wa si ro nipo wada a n wa si ro nipo wada li oruko Jesu Kristi Oluwa nitori eyi ni ase ti o fun wa eyi ni ohun ti o fi lele ki o to lo ninu Luke ori kerin le ni ogun ese iketa dini adota ati ki a wasu ironu pe wada ati idarije ese li oruko re li orilede gbogbo be lati Jerusalem lo eyi je wipe eni ti ironu pe wada o ronu pe wada nitori wipe eyi ni oro Oluwa eyi ni ase Oluwa eyi ni ohun ti Jesu Kristi ni ki a se li oruko ohun elomiran bi o ba se atunse o sese ki o da owo ti o ti ji ki o da pada o sese ki o bebe lati odo oko re wi pe ohun ti nre oko ohun je tele tele o sese ki o se atunse lona kan tabi lona miran awon miran ti won ko ni oye oro olorun oro olorun won so wi pe awon se atunse nitori wi pe ijo deeper o kan dandan gbon fun awon lati se atunse eyi je oro ti o muni sina nitori pe ki se ijo ni o ran o lati se atunse oro olorun ofin olorun ife olorun o ni o kan dandan gbon fun onigbagbo wi pe ani lati se atunse elomiran boya o ti so oro kan ti ko dara fun awon ana re tele tele o si n fe lo be won o n fe se atunse yo lo ba awon ana re yo so wi pe eyin ana e dariji mi nitori bi mo ti so oro tele ise mi tele ko dara ṣùgbọ́n gbà tí mo ti dé ìjọ dípà wa ran mi nísinsì wí pé kí n ṣe àtúnṣe rárá o mú wọn ṣìnà kò yí ọ nǹkan tí ó ń ṣe ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ ni wípé kí a ní ẹ̀rí ọkàn rere sí ọlọ́run àti sí ènìyàn nítorí bẹ́ẹ̀ ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ Jésù Olúwa ẹlòmíràn wọn wá bi léèrè wípé arábìnrin lágbájá ṣé kò sí nǹkan o bó bá sọ wípé kí ló dé tẹ sọ bẹ́ẹ̀ gba tí a ò rí kí o lo yẹtí yẹrùn wúrà àti ẹ̀gbà ọwọ́ àti ẹ̀gbà ọrùn àti wípé a ò rí kí o máa jó irun rẹ níná kí o máa ṣe nǹkan wọ̀nyí mọ́ ìjọ tí mo ń lọ ni ìjọ tí mo ń lọ ló kọ̀ fún mi láti má lo nǹkan báyìí láti má lo nǹkan báyìí rárá ó ní ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe aṣọ tí ẹ̀yin bá ń wọ̀ ìrìn tí ẹ̀yin bá ń rìn bóyá o n so wipe o fe wa ni iwọntunwọnsi ni o fe lo awọn nkan ọṣọ aye wọnyi nitori kini o ni e ma se gbogbo wọn le oruko Jesu Oluwa idahun ti o ye ki a fun awọn ti o n bere ọrọ lọwọ wa ni wipe nitori pe Jesu Kristi kọ fun wa Jesu Oluwa wa Jesu Ọba wa Jesu ẹni ti n ṣakoso igbesi aye wa Jesu ẹni tí ń tọpasẹ̀ wa ẹni tí ń darí wa ohun tí ó yẹ kí a sọ ohun tí ó yẹ kí a ṣe ìrìn tí ó yẹ kí a rìn Jesu Kristi ẹni tí ó jẹ́ ọba àti olùgbàlà fún wa òun ló kọ̀ fún wa láti rin ìrìn aláìgbàgbọ́ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí èdè ẹnu wa kí ó yí padà ó yẹ kí ọ̀rọ̀ ẹnu wa kí ó yí padà ó yẹ kí a jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí ó ń béèrè lọ́wọ́ wa ìdí tí a fi ń ṣe ohun kan tàbí òmíràn kí a jẹ́ kí ó yé wọn wípé gbà tí a ti di onígbàgbọ́ gbà tí a ti di àtúnbí gbà tí a ti fi ayé wa sí ọwọ́ Jesu Kristi ohun gbogbo tí a ń ṣe ó wà lórí àṣẹ Ọlọ́run ó wà lórí wípé a ń ṣe gbogbo wọn lí orúkọ Olúwa àti fún ògo Jesu Kristi Olúwa.
oro ti aka yi ninu kolose ori keta ese iketa din logun o je ki awo eko wa oni ni ipa meji ikini ofin ti se amona ojuse kristiani ofin kan yi ni o ko gbogbo ojuse onigbagbo ni o ko jari ni o je ki amo wi pe bi aba fe soro kan bi aba fe wa aso kan bi aba fe lo si ibikibi bi aba fe se ise kise kan ohun gbogbo ohun kohun ti a fe se ofin kan soso yi ni o nse amona wa ikeji fifi imore han si olorun nipase kristi je ki awo ikini ofin ti nse amona ojuse kristiani ojuse onigbagbo mo ro wi pe o mo eni ti a npe ni kristiani eni ti a npe ni onigbagbo je ki tun ran leti ninu kolose ori keta lati eso ikejila ki o ba le yi o awon ti a nsoro nipa re lati kolose ori keta eso ikejila nitori na bi ayanfe olorun eni mimo ati olufe egbe okan yonuwo iseun irele inu tutu ipamora nihin ni awon ti a ba soro ni ati se apejuwe iru eniyan ti won je ni akoko ape won ni ayanfe olorun bi aba fe nikan ni eni ti ayan fe o ye ki a mo wi pe awon won yi ni ayan ti a mu kuro lati inu aye ogunlogo awon eniyan ni won rin gege bi awon eniyan eleran ara eda lasan lasan awon ti o si wa ninu aye sugbon awon onigbagbo ni awon ti olorun fun ara re ti o yan kuro ninu aye bi abako awon omo kan jo ni ile iwe ti a si ni ise kan ti o se pataki fun awon omo wonyi awon die ninu won oluko sese ki o wa siwaju won ki o yan omokunrin yi omobirin yi omokunrin tohun ni omobirin nihi ki o yan won ki o so fun awon ti o ku we pe ohun yan awon eniyan wonyi awon omo kekeke wonyi fun ire ije ti o se pataki fun ise kan ti o se pataki fun ojuse kan ti ile iwe ti o fe ki won ki o se gege be na ni nigba ti a wa pelu aye ti a wa ninu okunkun ti a wa labe isiru esu ni olorun ninu ife re olorun ninu agbara re ni o wa yan eni kokan wa lati inu idile kokan lati inu ebi kokan lati inu ogunlogo awon eniyan ti o wa ninu aye ti o yan wa lati fe wa ke ma ba dabi ti aye awon ti a npe ni kristiani awon ti a npe ni onigbagbo ni awon ti a ti pe jade kuro ninu aye kuro ninu ese kuro ninu okunkun awon ti a ti yan pelu agbara ati ife olorun ki se be nikan o so fun a wi pe eni mimo ati olufe eni mimo ati olufe je kin la aye o oro meji yi won papo si oju kan bi o ba mo wi pe oba kan o feran re o ri wi pe ohun ti o nse koni je e ti o ma bi oba yi ninu nitori wi pe oba yi o feran re pupo tabi o sese ki baba kan ki o feran re bi o ba ri pe baba yi feran re nitori ife ti o ni si o o ma se ohun gbogbo gege bi baba yi ti nfe gba ti olorun ti yan wa ti o se fe wa ti a je olufe ni waju re ati lowo re a o ri wipe ohun gbogbo ti a nse o je mimo o je pepe nitori a o fe se si eni ti o fe wa to be ge ti o fi ran omo bibi re kan soso si wa ki a ba le ni iye eni pekun nigba ti a gba gbo awon wonyi ni a wa ba soro ni ese iketadinlogun wipe ohun gbogbo ti eyin ba nse eyin ti o je ayanfe olorun eyin ti o je eni mimo eyin ti o je onigbagbo eyin ti o je kristiani ẹyin tí a ti wọ ẹsẹ yín nù ẹyin tí a ti kọrúkọ yín ní ìwé ìyè lọrun ẹyin tó jẹ ẹka lára àjàrà jésù kristi ohun gbogbo tí ẹyin bá ń ṣe lí ọrọ tàbí ní ìṣe ẹ máa ṣe gbogbo wọn lí orúkọ jésù olúwa èyí ni òfin ọlọrun fún wa èyí ni àṣẹ ọlọrun fún wa irú ojúṣe ẹnìkọọkan bẹẹ nílò ìgbàgbọ nínú kristi àti ìpèsè oore ọfẹ àti ti ẹ̀mí rẹ̀ nítorí wípé kò ṣeéṣe láti wo ọlọ́run nínú ara wa
ninu agbara ti ara wa afi bi a ba ni emi olorun ati ore ofe olorun ani lati se ohun gbogbo gege bi ase kristi ni agbara re ati fun ogun olorun ni kan soso ati nipa apere ti o peye ti o ti fi lele fun wa eyi ni itumo wi pe ke a se won ni oruko jesu olowa ye ki tun se alaye fun o jo be si ye ki a wo ese iketa din logun yi ohunkohun ti eyin ba nse li oro ati tabi ni ise e ma se gbogbo won li oruko jesu olowa mo fe ki oye oro yi wo jesu kini se ti an pe ni jesu oni e o koruko re ni jesu nitori pe oni o gba awon eniyan re la kuro ninu ese won awa ti ati gba jesu kristo olowa gbo awa ti ati dari ese wa jiwa awa ti ati mu ese wa kuro nipa etutu ti o peye ti jesu kristo se lori igi agbelebo awa ni an so fun wipe gba ti ati dari jiwa gba ti ati yi wa pada gba ti ati wo ese wa nu gbati ati fun wa ni iye ni pekun ni oruko Jesu Kristi oni tori be ohun gbogbo ti a ma se lati isinsin lo lati akoko idariji ati iwenumo yi ohun gbogbo ye ki a ma se won ni oruko Jesu o tun wa so pe le oruko Jesu olowa bi a ba so wi pe Jesu je olowa oro yi olowa o tumo si eni tin sakoso o tumo si eni ti o gun wa gege bi oba ni igbese aye wa o tumo si eni ti lana nkan sile fun wa oluwa alakoso eni ti ntopase wa eni ti npase fun wa eni ti o ni ase lori wa ni an pe ni oluwa nitori be o ye ki a mo wi pe gba ti a ti gba jesu gege bi oluwa gege bi alakoso gege bi alase lori wa ohun gbogbo ti a o se ohun gbogbo ti a o so irin gbogbo ti a o rin asokaso ti a o wo egbekegbe ti a o lo ibikibi ti a o gbe ibikibi ti a o lo isekiye ti a o se ohun gbogbo ti a o se o ye ki a ma se ni oruko ni ase ni ilana ati ni isakoso ti o wa ati ase ti o wa lati odo Jesu Kristi eni ti a fi se oluwa ati olugbala wa bi o ba je eni ti o ti je wo Kristi we pe o ti gba ola bi o ba je eni ti o ti je wo Kristi we pe ohun ni alakoso re ohun ni oba re ohun ni alase lori re o ye ki o mo we pe o da wa o le se ohunkohun ti o nfe ninu ara re o le so oro ti o nfe fun ara re o lati se ohun gbogbo ni oruko ati ni ase ati ni isakoso ati labe owo agbara Jesu Kristi eni ti o je olugbala ati oluwa lori re eyi ni ero ti o tona fun ojuse ero ni ma mu ise wa ero ti a ni okan wa ni ma je ki a se ohunkohun bi o ba joko si oju kan nisisiyi ki o to le dide ero ni lati wa sinu okan re wipe o ye ki n dide bi o ba joko boya o n gbategun ni ki o to le dide lo si ibi idana ero kan a wa sinu okan re wipe ki n dide lati lo si ibi idana abi bi o ba je pe ebi lo n pa o bi o ba di wipe ero kan wa sinu okan re wipe o to akoko lati jeun o ni le se eyi ni a fi n so wipe ero ti o n wa sinu okan wa eyi ni o ma mu awon nkan ti a n se ni o ma mu won wa si ojuse ero ti o ye ki o wa ninu okan wa gege bi onigbagbo ni wipe ati gba jesu gege bi eni ti o dariji wa gege bi eni ti o wo ese wa nu gege bi eni nipa oruko re ni ati ko oruko wa ninu iwe iye lorun ati wipe tori agbara re tori ohun ti o se fun wa o ni a fi wa si abe isakoso ijoba re ero yi ni o ye ki o se ohun gbogbo ni igbesi aye re bi o ba fe soro ero yi ni o je ki o je ipile oro ti o n so ohunkohun ti o ba fe se ero wipe jesu kristi ni oluwa jesu kristi ni olugbala mi o ni o ye ki o pile o ni o ye ki o je ipile awon gbogbo ise re je ki n fun ni apere o se se awon ana re ni won wa si ile won be si ni pariwo won fe fi o se wahala ki o to le so oro kankan o ye ki o mo wipe enikan wa ti o n sakoso igbesi aye re enikan wa ti o lase lori re eyi ni jesu kristi ninu okan re o beere wipe olowa kini ki n so ti ki yo mu egan ba oruko re ki
kini ki nse ti ki yo mo egan ba oruko re iwa wo ni o ye ki hu oro wo ni o ye ki nso ise wo ni o ye ki nse igbe wo ni o ye ki nwa ti ki yo mo egan ba oruko mimo ti a fin pe o eni a fin so wi pe ohun kohun ti eyin ba nse li oro ninu ebi li oro pelu awon ota li oro pelu awon ti o wa ni ibe ise li oro pelu awon ti o wa ninu ijo li oro pelu awon ti o wa gege bi onigbagbo li oro pelu awon ti o wa gege bi elaigbagbo ni ibi kibi ti a ba wa ohun gbogbo ti eyin ba nse li oro tabi ni ise ni ibi kibi ibaje ni asiko odun ibaje ni arin odun ni ibaje looro losan tabi lale ohun gbogbo ohun kohun ti eyin ba nse li oro tabi ni ise e ma se gbogbo won le oruko Jesu Oluwa a o da un kan yasoto we pe a le se yi la ronu Kristi a le lo si yi la ronu Kristi a le jeunje yi la ronu Kristi a le mu oti wine yi la ronu Kristi oni rara ati wa se abe isakoso abe ase Jesu Kristi Oluwa o fe rin rin ajo ni se yo.

ni fèrèsé ọlọ́nà kan ní iyàrá òkè rẹ̀ tí ó wà ní Samaria. Ó sì ṣàìsàn, ó sì rán àwọn oníṣẹ́, ó sì wí fún wọn pé ẹ lọ, ẹ bèrè lọ́wọ́ Baal-Zebubu, òrìṣà Ekroni, bí èmi ó là nínú àìsàn yìí. Wo ọba yìí tí ó yẹ kí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run, wo ọba yìí tí ó yẹ kí ó mọ ìlérí Ọlọ́run, wo ọba yìí tí ó yẹ kí ó sátọ Ọlọ́run lọ, wo ọba yìí tí ó yẹ kí ó kẹ́tọ Elija, wòlíì Ọlọ́run, ṣùgbọ́n tí kò ṣe bẹ́ẹ̀, tí ó ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àjèjì òrìṣà, tí ó ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àjèjì Ọlọ́run, tàbí àwọn ọ̀tá Ọlọ́run àti ọ̀tá Ísírẹ́lì. Wọ ẹsẹ̀ kẹta, ṣùgbọ́n áńgẹ́lì Olúwa wí fún Elija ará Tishbi pé dìde, gòkè lọ pàdé àwọn oníṣẹ́ ọba Samaria, kí o sì wí fún wọn pé kò ṣe pé nítorí tí kò sí Ọlọ́run ní Ísírẹ́lì ni ẹ̀yin fi ń lọ béèrè lọ́wọ́ Beelzebubu òrìṣà Ekroni. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹ̀yìndà tí ó tún fi etí òkun ṣe ilé. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹ̀yìndà tí ó tún lọ sí àwọn ìletò káàkiri. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ àwọn tí ó lọ ń bá àwọn atanijẹ ìyá àgbà ní ẹkùn kọ̀ọ̀kan, tí wọ́n máa ń gbé ara wọn jókòó wípé bí àwọn bá fún ọ ní nǹkan mu, bí àwọn bá fún ọ ní nǹkan jẹ, wípé ìlóyún yóò dé. Irú àwọn atanijẹ bẹ́ẹ̀, wọ́n á sọ wípé bí àwọn bá ti gbé nǹkan yìí fún ọ jẹ, tí ìlóyún yìí bá sì ti dé, o gbọ́dọ̀ lọ sí ilé ìsìn kankan mọ́, o sì gbọ́dọ̀ lọ sí ti ìṣègùn àwọn ti òyìnbó pàápàá, ìtànjẹ ni gbogbo rẹ̀. Bí a bá rí apẹ̀yìndà tí ó ń ṣe ẹsẹ̀ kan ilé, ẹsẹ̀ kan òde, ohun tí a ń béèrè lọ́wọ́ ọba Samaria yìí ni a ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìhà ṣe wípé kò sí Ọlọ́run ní Ísírẹ́lì, ni ẹ̀yin fi lọ béèrè lọ́wọ́ àwọn ọ̀tá Ọlọ́run, lọ́wọ́ àwọn tí kò ní ìmọ́lẹ̀ ìhìnrere. Wo ẹsẹ̀ kẹrin jẹ́, nítorí náà báyìí lè Olúwa wí, ìwọ kì yóò sọ̀kalẹ̀ lórí àkété ni lórí èyí tí ìwọ gùn, ṣùgbọ́n kíkú ni ìwọ yóò kó. Elija sì lọ kúrò. Ó yẹ kí ó yé wa wípé ìbínú Ọlọ́run wà lórí àwọn tí wọ́n sátọ Ọlọ́run mìíràn lẹ́yìn, lórí àwọn tí wọ́n ń fi àìgbàgbọ́, àìlè mára dúró, àìlè dúró de ìrànwọ́ látòkè wá. Irú àwọn tí wọ́n ń fi ìwà bẹ́ẹ̀ hàn, ìdájọ́ Ọlọ́run wà lórí wọn. Ìpọ́njú lè wà nínú ayé tàbí ìyà, ohunkóhun tí ìbá dé, ó yẹ kí a rọ̀ mọ́ Ọlọ́run. Bí a bá rọ̀ mọ́ Ọlọ́run, ó dájọ́ pé yóò gbọ́ tiwa, àyípadà rere yóò dé bá wa. Ṣùgbọ́n bí a bá kọ Ọlọ́run sílẹ̀, bí a bá fi ìwà àìgbàgbọ́, ìwà àìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá fi irú nǹkan bẹ́ẹ̀ hàn, ìpọ́njú ńlá, ìyà tí kò ṣeé fẹnu sọ, àti ìdájọ́ ayérayé ń dúró de gbogbo àwọn aláìgbọ́ràn àti àwọn aláìgbàgbọ́. Ìdà Ọlọ́run kò ṣeé fọ́ pa lójú, ìdájọ́ Ọlọ́run kò ṣeé dojúkọ. Nítorí bẹ́ẹ̀, ohun ẹ̀rù ni láti jẹ́ kí ìbínú tàbí ìdájọ́ rẹ̀ kí ó wá sórí rẹ. Kí wá ni ọ̀nà àbáyọ tàbí ọ̀nà sí ìbùkún? Èyí ni ó mú wa lọ sí ìkórí kẹta, ìyànjú fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Ìyànjú tí Ọlọ́run ní fún wa, tí ọ̀rọ̀ Ọlọ́run ní fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Wo Kọ́rìntì kínní orí kẹwàá, Kọ́rìntì kínní orí kẹwàá, ẹsẹ̀ ìkọkànlá àti ìkejìlá. Nǹkan wọ̀nyí sì ṣe sí wọn bí àpẹẹrẹ fún wa, a sì kọ wọ́n fún ìkìlọ̀ àwa ẹni tí ìgbẹ̀yìn ayé dé bá. Nítorí náà, ẹni tí ó bá rò pé òun dúró, kí ó kíyè sára, kí ó má bàa ṣubú. Àwa tí a ti ń tẹ̀lé Ọlọ́run, àwa tí a ti ní ìgbàlà, àwa tí a ti di àtúnbí, ohun tí a ń sọ fún wa ni wípé bí a tilẹ̀ ní wàhálà nínú ayé, bí a tilẹ̀ ní inú níbini nínú ayé, kí a wo àwọn àpẹẹrẹ wọ̀nyí tí a ti kà sétí ìgbọ́ wa, kí àwa pàápàá

0: ayé kí a tẹ̀lé lọ sí ibi tí a ó ti gbé ìgbésí ayé àìlẹ́sẹ̀ ìgbésí ayé àìlérí ìgbésí ayé àìlẹ́gàn ó dájú pé bí a bá ṣe bẹ́ẹ̀ níkẹyìn a ó tẹ̀lé títí a ó fi jókòó pẹ̀lú rẹ̀ ní ọ̀run rere. Ẹ jẹ́ kí a dìde dúró kí a bá Ọlọ́run sọ̀rọ̀ kí a sọ fún Ọlọ́run wípé gẹ́gẹ́ bí a ti ń gbọ́ ìpè Kristi wípé kí a tẹ̀lé wípé a ó tẹ̀lé. Bí o bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀ tí ó ń tu ìwà ẹ̀ṣẹ̀ ìwà tí ó wà nínú ayé sọ fún Ọlọ́run wípé o fẹ́ tẹ̀lé Jésù. O kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, o kọ àwọn ohun asán ayé yìí sílẹ̀, o kọ ìbọ̀rìṣà sílẹ̀, o kọ àwọn nǹkan tó ti ń ṣe tí kò tẹ Ọlọ́run lọ́rùn tí kò dùn mọ́ Ọlọ́run nínú o kọ wọ́n sílẹ̀. O ń fẹ́ jẹ́ ọmọlẹ́yìn Kristi ní tòótọ́ kí o sì rántí wípé o gbọ́dọ̀ tẹ̀lé ọ̀pọ̀ láti ṣe ibi. Pé o gbọ́dọ̀ tẹ̀lé ọkùnrin ọlọ́rọ̀ ni tàbí tálákà o sì gbọ́dọ̀ tẹ̀lé àwọn àjèjì kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ tẹ̀lé Jésù. O ń fẹ́ tẹ̀lé Jésù kò sí ohun tí yóò yà ọ́ pẹ̀lú Jésù Kristi. O ń fẹ́ kọ ayé sílẹ̀ kí o sì máa tọ Jésù Kristi lẹ́yìn. Bá Ọlọ́run sọ̀rọ̀ kí o fún ọ ní oore ọ̀fẹ́ láti lè ṣe iṣẹ́ òdodo láti lè rin ìrìn òdodo láti lè tọ Jésù Kristi lẹ́yìn àti láti lè ṣe ohun tí yóò mú inú Ọlọ́run dùn. Sọ fún Ọlọ́run gbàdúrà kí o tó lọ rí i dájú wípé o ní ìgbàlà tàbí tí o bá ti ní ìgbàlà rí i dájú wípé àsọ di mímọ́. Bí o bá ti ní ìsọ̀dí mímọ́ rí i dájú wípé a fi agbára ẹ̀mí Ọlọ́run kún ọ kí o bá lè ní oore ọ̀fẹ́ ànító àti àdíníṣẹ́kù láti lè tẹ̀lé Jésù Kristi títí dé òpin.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín. Ó jẹ́ ayọ̀ ọkàn wa láti wá sí iwájú yín. Nítorí wípé a mọ̀ pé nígbà tí a bá wá, ẹ ó sọ òkun wa di ìmọ́lẹ̀. A mọ̀ pé nígbà tí a bá wá, àìsàn yóò pòórá. A mọ̀ wípé nígbà tí a bá wá, gbogbo òṣì, gbogbo ìṣẹ́ yóò dópin ní ìgbésí ayé wa. A mọ̀ pé nígbà tí a bá wá, ẹ ó tan ìmọ́lẹ̀ sínú ọkàn wa àti sí ipa ọ̀nà wa àti sínú ayé wa. A mọ̀ pé nígbà tí a bá wá sí iwájú yín, gbogbo àwọn agbára òkùnkùn tí ó ti ń jẹ gàba tí ó ti ń tẹ̀ wá mọ́lẹ̀ wípé a ó ní ìdáǹdè kúrò nínú àwọn nǹkan wọ̀nyí tó ń dá wa lóró. A mọ̀ wípé nígbà tí a bá wá, a ó lè gbàdúrà, ẹ ó sì lè gbọ́ àdúrà wa. À ń bẹ̀bẹ̀ wípé bí a ti wá lónìí wípé ìgbàgbọ́ ààyè ìgbàgbọ́ ọ̀tun yóò sọjí nínú ọkàn wa lórúkọ Jésù. A sì ń bèrè wípé gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ààyè ìgbàgbọ́ ọ̀tun yóò ti dìde nínú ọkàn wa wípé bí a ó ti máa gbàdúrà ẹ ó gbọ́ àdúrà wa ẹ ó sọ òkùnkùn di ìmọ́lẹ̀ fún wa. Àwọn ìkáàánú tàbí àwọn ohun tí ó ń dá wa lóró ẹ ó mú wọn kúrò ní orúkọ Jésù. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ mú wa súnmọ́ ọ̀dọ̀ ara yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí mo ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Ó yẹ kí a mọ̀ wípé a ti máa ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́, ohun tí ìgbàgbọ́ lè ṣe, èrè tí ó wà nínú ìgbàgbọ́, ipa tí ìgbàgbọ́ kó nínú àdúrà tí a máa ń gbà. Bí a bá wo Hebrew 11:1, ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí bí a kò bá tí ì rí ohun kankan, bí ọwọ́ wa kò bá tí ì tẹ ohun tí a ń fẹ́. Ṣùgbọ́n tí ẹ̀mí Ọlọ́run jẹ́rìí nínú ọkàn wa lẹ́yìn ìgbà tí a ti gbàdúrà wípé ohun yìí tí a kò tí ì rí yóò jẹ́ tiwa, èyí ni a ń pè ní ìgbàgbọ́. Bí a bá ń retí ohun kan tí kò sì tí ì dé ṣùgbọ́n tí a ní ìdánilójú tí a sì ní ìfọ̀kànbalẹ̀ nínú ọkàn wa wípé Ọlọ́run kì yóò jẹ́ wa kulẹ̀ àti wípé Ọlọ́run yóò fún wa ní nǹkan wọ̀nyí a sì ní ìdánilójú yìí a ní ìjẹ́rìí yìí nínú ọkàn wa, èyí ni a ń pè ní ìgbàgbọ́. Bóyá o ti ń gbàdúrà fún ọmọ rẹ wípé ìyípadà tuntun yóò dé nínú ọmọ rẹ ṣùgbọ́n ó dàbí ẹni wípé ohun tó ń retí kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ o kò tí ì rí kí o fi ojú ara rí i ṣùgbọ́n o ní ìdánilójú. Ẹ̀mí Ọlọ́run sì ń jẹ́rìí nínú ọkàn rẹ wípé nǹkan tí o ti gbàdúrà fún yìí wípé dandan Ọlọ́run yóò ṣe wípé ó tilẹ̀ ti ṣe ká fojú rí i lókù. Èyí ni a ń pè ní ìgbàgbọ́. Bóyá o ń gbàdúrà fún ọkọ rẹ wípé ìyípadà rere nínú ẹbí, ìyípadà rere ní ti iṣẹ́, ìyípadà rere ní ti ìgbéga.

yóò gbọ́ ti rẹ. Ní Lúùkù orí 18 láti ẹsẹ̀ 10 pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Ọ̀kan jẹ́ Farisí, èkejì sì jẹ́ agbowóde. Èyí Farisí dìde, ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, èyí Farisí, ó dìde, ó sì ń gbàdúrà. Kò jẹ́ gbàdúrà síta, ṣùgbọ́n gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí èmi kò rí bí àwọn ìyókù. Ó ń ṣe àwáwí, ó ń bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀, ó ní èmi kò rí bí àwọn ìyókù, àwọn alọ́nilọ́wọ́gbà, àwọn aláìṣòótọ́, panṣágà, tàbí èmi kò tilẹ̀ rí bí agbowóde yìí. Èmi ń gbà àwẹ̀, ẹ̀sìn àwọn ẹlòmíràn kò ju èyí lọ. Èmi ń gbà àwẹ̀ ní 2 times a week, mo ń san 10% ohun gbogbo tí mo ní. Ẹsẹ̀ 14, mo wí fún yín, ọkùnrin yìí, ọkùnrin kejì, èyí tí ó jẹ́ agbowóde sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju èkejì lọ. Èkejì yìí ni Farisí, mo tó tán, mo ti jọ́sìn tán, ilé ìsìn la bí mi sí, bàbá mi àlùfáà ni, àwa la mú ìhìn rere ẹ̀sìn ìgbàgbọ́ lọ sábúlé, abúlé wa, àwa ni a pa ìbọn ìṣàrun ní 1st ní abúlé wa. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, irọ́ kúrò lẹ́nu ẹ̀, èké ṣíṣe kò kúrò lẹ́nu ẹ̀, ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ ẹ̀, owó ẹ̀yìn kò kúrò nínú owó ẹ̀. Síbẹ̀síbẹ̀, a jọ ara rẹ̀ lójú, nítorí ìwé òwe sọ fún wa, orí 30:12, wípé ìran kan wà, ìran àwọn ènìyàn kan wà tí ó mọ́lé ojú ara rẹ̀, ṣùgbọ́n a kò tíì wẹ̀ẹ́nù kúrò nínú èérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan ló máa ń wẹ èérí gbogbo nù kúrò ní ìgbésí ayé wa. Bí o kò bá ní ìdánilójú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi ti wẹ̀ ọ́, ó ní ohun tó lè ṣe. Àwọn mìíràn ṣáájú wa, wọ́n ti gbọ́ irú ọ̀rọ̀ yìí, wọ́n sì ti ṣe ohun tí ó yẹ láti ṣe. Bí ìwọ pàápàá bá tẹ̀lé àpẹẹrẹ rere bẹ́ẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù, ó ṣì wà síbẹ̀síbẹ̀ láti wẹ èérí àti àbàwọ́n gbogbo nù kúrò. Òwe orí 18:13, ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́, tí ó sì kọ́ sílẹ̀, yóò rí àánú. Ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo. Ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi. Bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ Jésù kò tíì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀, o sì ṣetán láti tú ọkàn rẹ payá fún Ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́. O sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Ìlérí Ọlọ́run ni wípé àánú àti oore ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ. Ó ń sọ ní Isaiah 65:1.

ẹsẹ ìkẹfà àti ẹsẹ ìkeje wípé ẹ wá olúwa nígbà tí ẹ lè rí i ẹ pè é nígbà tí ó wà nítòsí jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ ó ṣeéṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá èèyàn tó burú tó láyé kò sí ó ṣeéṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀ kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́ o wọ wàhálà lágbájá ẹni búburú ni ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ ó ṣeéṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé tó ń sunkún tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀ ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìí ná èèyàn búburú wọ́n sọ lẹ́yìn ẹ ṣùgbọ́n láàárọ̀ yìí ọlọ́run ò sọ lẹ́yìn ẹ àwọn tó ń sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́ ẹ̀rù ń bà wọ́n torí wọn lè sọ́kù ọ́ lójú bí wọ́n bá sọ bẹ́ẹ̀ ìwà ìkà ìwà agbára ìwà ipá wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ ọgbọ́n tí a fi ń ṣèèyàn ní jàǹbá wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ nítorí bẹ́ẹ̀ wọn ò jẹ́ sọ́ dójú ẹ ṣùgbọ́n ọlọ́run láti ẹnu wòlíì rẹ̀ ó sọ́kàn ọ́ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ́ ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ó jẹ́ ènìyàn búburú wá sọ wípé bí ẹni búburú yìí bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀ sì jẹ́ kí ó yí padà sí Olúwa jẹ́ kí ó yí padà sí Olúwa òun ó sì ṣàánú fún àti sí Ọlọ́run wa yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀ bí o bá ké pe Ọlọ́run lónìí mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́ ọwọ́ tó jẹ́ aláìmọ́ Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù á sì di mímọ́ ní Aísáyà orí kìíní ni ó ti ń fún wa ní ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ ìkejìdínlógún wá nísinsìnyí kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀ bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó wọn ó sì fún bí òjò dídì bí ó bá sì pọ́n bí àlàárì wọn ó dàbí irun àgùntàn bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde wípé bí ó tilẹ̀ jẹ́ pé ajé aláìmọ́ aláìyẹ àti eléèrí àti ẹlẹ́ṣẹ̀ wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá bí a bá gbá ọwọ́ àánú yìí mú a ó jẹ́ olóríire púpọ̀ ìlérí rẹ̀ yóò sì ṣẹ sí wa lára nígbà tí ó bá gba ọkàn wa là tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wá di ẹ̀dá titun a ṣe ọwọ́ wa ní mímọ́ a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin dáfídì orí kẹẹ̀dógún bí irú ìyípadà bá ti dé bá ọ bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere àǹfààní wà fún ọ lónìí láti ké pe Ọlọ́run láti sọ fún Ọlọ́run wípé mo fẹ́ láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi kí n sì kọ́ sílẹ̀ jọ̀ọ́ èyí kọjá pé
ati jo man pe jo nbi ni lati ojojo Monday ko si pade ton se nbi lati gba ton ti bere to se yin mi omo mi papa o nwo sibi omo mi wa ninu egbe akorin yin ko si ohun ton fe se nibi ti mi o mo nipa e yen ko la nso o gba to mo nipa gbogbo e iro enu e iwa to wa ni gbese aye e ikorira ota to yan pelu enikan adie da mi logun nu ma fo leyin iwa igbesan to wa ngbese aye e nko yen la nso nipa e pe bi o ba to olorun wa bi o ba fe tan ara re je bo ba fe popo to se fe padanu lojo ikeyin gba to ba gbo oro olorun wa se ti e sile wa si so fun olorun we pe mi o fe padanu o abare ni to fe padanu pe mi o fe popo lojo ikeyin ohun ti ki je keyan popo lojo ikeyin ki se card ta fi se baptism fun wa ite bomi bo je enikan la ni inajo awa papa eti ki je keyan popo ni pe akunle aso folorun tedun tedun pelu okan to to wi pe ajewo ese wa se ko sile ba tin jewo ta nko ese sile ta sin gba olorun gbo wi pe o ran jesu lati ko ese wa lo be ni emi olorun lo wa nje ri pelu emi wa wi pe adi omo olorun iwa wa yi pada ba ti ni ota tele tele ba ti yin ota tele tele ni ti a kiki ife a wonu okan wa lo ife jesu ife olorun a tan ka o kan aya wa eni ta ti ba ya odi tele tele a ma wa kaakiri lati ki a pari ija to wa laarin awa ati ti won wa ni agbole wa yen la npe ni pe eyan di omo olorun lati di omo olorun yi a jewo ese wa ko sile a si gba jesu ni olugbala wa nitori o so wi pe awon ti o gba jesu eyi wa ni Johanu ori kini ese kejila wi pe sugbon yi awon ti o gba Jesu awon le o fi agbara fun agbara yi ni iwe eri ti a ni wi pe a ni igbala awon ni o fi agbara fun lati di omo olorun ani awon ti o gba oruko re gbo awon ti a bi ise nipa ti eje tabi nipa ti ife ara tabi beni ki se nipa ife ti eniyan bi ko se nipa ife ti olorun nigba ti a ba gba jesu sinu okan wa leyin ti a ti jewo gbogbo ese ti a ranti ti a si ni ki olorun ki o fi eje jesu ki o fi wewanu lati so wa di omo re yi pada tuntun a de ba igbesi aye wa aye wa yi pada oro enu wa yi pada iwo so wa yi pada irin ese wa a yi pada bo ti je inu ile awon loti la nsun tele tele a o tun ya be mo bo je ise tete ni ise wa a o tun ta tete mo bo si je wi pe ojojumo la lo ma nwo cinema ere awon elese awon ko ni bi kan lo leyin ti a ba ni igbala a o tun tebe mo o di ki a ma ka bibeli bi a o le ka yoruba ti a o le ka bibeli o di ki a ma wa awon omode ti won le ka bibeli kan ma ka si wa leti o di ki a ma so pe jo ori ibi ton pe ba mi ko sile o di ki oro olorun ki o di adun le enu re o di ki o gbe bibeli re ki o ma lo ba awon elomiran wi pe e gbo tolorun e ko ona ese sile e wa jesu e si ni igbala o di pe ki o ma so eri re fun awon aledugbo fun awon nibi ise ti won ma so pe nigba wo ni lagbaja di oniwaasu iwo ko lo nse emi olorun to wa ninu okan e ni ki gbeje bi o ba ti di eni igbala ni emi olorun yen ni a ma so fun e pe so olorun fun lagbaja pari ija pelu lagbaja
ohun tó ti jí lọ́wọ́ lágbájá dá padà agbára sì wà láti lè ṣe irú gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí pé ó ti di ẹni ìgbàlà ìwà ẹni bẹ́ẹ̀ ni a ṣe àpèjúwe ní orin dáfídì láti ẹsẹ̀ ìkejì ẹni tí ó rìn déédé ó di kí irú ènìyàn bẹ́ẹ̀ kí ó máa rìn déédé ó di kí ó máa ṣiṣẹ́ òdodo ó di wípé kí ó máa sọ òtítọ́ inú rẹ̀ ó di pé kó má lè kúrọ́ mọ́ bó jẹ́ ọmọdé ni bí àwọn àlejò tí wọ́n ń wá bàbá bọ̀ tàbí àwọn olówó ìrẹsì ni wọ́n ń wá màmá bọ̀ tán sọ pé màmá ń kọ́ màmá sọ pé mi ò sí ilé o ọmọ tó ti nígbàlà a ní màmá jọ èyí tí mo ṣe ní iṣẹ́ ìránṣẹ́ èṣù ó tó mi ò lè sọ bẹ́ẹ̀ mọ́ mo ti ní ìgbàlà màmá wà ń lé màmá wọn ń bèrè yín o ó sọ òtítọ́ inú rẹ̀ bí obìnrin bá wá mo fẹ́ràn rẹ ni mo fẹ́ fẹ́ òtítọ́ inú mi ni pé mo ti níyàwó ńlé o ká lọ olú àkọ́bí ọmọ mi nìyẹn sá padà o mi ò fẹ́ ìyàwó kejì ẹni tó bá ti nígbàlà a máa sọ òtítọ́ inú rẹ̀ ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn ǹjẹ́ o gbọ́ pé lágbájá ó tún ti ṣe báyìí mi ò fẹ́ gbọ́ ò ti jésù ni mo fẹ́ gbọ́ ẹni tó nígbàlà kì í sọ̀rọ̀ ẹnikẹ́ni lẹ́yìn tí kò ṣe ibi sí ẹnikẹ́jì rẹ̀ tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹnikẹ́jì rẹ̀ lé ojú ẹni tí ènìyàn kénìyàn di gígàn èyí sọ pé kì í tún ní ohunkóhun láti ṣe pẹ̀lú ìdòwòpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ àwọn ènìyàn kénìyàn kì í bá wọn ní iṣẹ́ òwò papọ̀ ṣùgbọ́n a máa bu ọlá fún ẹni tí ó bẹ̀rù olúwa ẹni tí ó búra sí ibi ara rẹ̀ kí náà ń pè bẹ́ẹ̀ ẹni tó kúnlẹ̀ tó sọ wípé ọlọ́run pé títí màá fi ojú mi rí jésù ọ̀rọ̀ ìdíbàjẹ́ kò ní tẹnu mi jáde títí màá fi ojú mi rí jésù owó ẹ̀yìn mi ò jẹ́ fún ẹnikẹ́ni mọ́ títí màá fi ojú mi rí jésù ìlòpẹ̀ pẹ̀lú ìyàwó oníyàwó tàbí obìnrin mìíràn tí kì í ṣe ìyàwó mi láé mi ò jẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n lẹ́yìn tí ó bá ti ṣe ìpinnu bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kò fẹ́ wá iṣẹ́ wọ́n sọ fún ẹ pé ní orílẹ̀-èdè wa yìí ó ń wá iṣẹ́ ó mọ bọ́n ti ń ṣe ni mo mọ bọ́n ti ń ṣe mi ò ṣe bẹ́ẹ̀ mọ́ ni ó ríṣẹ́ ń gbà náà tàbí kò wáṣẹ́ lọ síbì kankan sọ pé iṣẹ́ wa ṣùgbọ́n ṣé o ti rí ọ̀gá wa mo ti rí wọn ìyẹn kọ́ là ń sọ a mọ̀ pé o rí wọn ní ibi iṣẹ́ ṣùgbọ́n ṣé o ti rí wọn lé báwo ọmọdé ni ọ ni o mọ bọ́n ṣe rí àgbàlagbà wà ní ó ti bébí máa pa mí kú mo ti búra síbi ara mi ò sì ní yí padà àwọn tó fẹ́ lọ sọ́run nìyẹn òun ló sọ wípé ẹni tí ó búra síbi ara rẹ̀ tí kò sì yí padà tàbí tó sọ pé láé mi ò jẹ́jẹ́ gbèsè léèsì mọ́ tàbí pé olókùn sì kú òkú ti kú láti ọdún mẹ́wàá sẹ́yìn bàbá ń joró lọ́rùn àpáàdì àwa láyé bó bá ti ní náírà méjì tó tún lè wá ń jẹ wàá pè wọ́n jọ mo fẹ́ ṣèrántí bàbá tó kú ń jọ sí wọ́n tún mú aṣọ wọ́n tún máa pa màálù bàbá ń sunkún ẹ̀yìn rẹ́rìn-ín ṣùgbọ́n pé ẹni tó ti do nígbàgbọ́ pé ó ti o bọ́n ṣe lójú ilé wà á tilẹ̀kùn ẹwà máa ka bíbélì wọ́n á kanlẹ̀kùn ǹjẹ́ wọ yóò gba wèrè mẹ́sìn bẹ́ẹ̀ ni wọ́n ní paul rí ẹ bàjẹ́ ẹ̀kọ́ àkọ́júbà lórí jẹ́ bọ́n ṣe ń sọ fáwọn tó ajogún gbàlà nìyẹn wọ́n sọ fún jésù wọ́n dúró níta wọ́n ní kan bá wa mú ó dẹ̀ ti di taṣẹ́jù
mo se nso fun awon to nlo sorun niyan sugbon iwo to ti bura si ibi ara re wipe rara o mi o tun je ba won lowo ninu iru nkan be ko si yi pada eni ti ko fi owo re gba ele awon alajo jo mo fe ra machine iranso ka ma da oko fun eni naira marun wa lo fi naira kan da ajo o le wa fi naira merin ra ounje ti o ye ki naira marun ki o ra gbaton a ko ajo ton ba ti ko ajo to ti gba 100 naira to ti ra nkan to fe ra o ya wa sile e wa lo si bi kan ni ketu ti o se ni to mo address ibe lagbaja to ko ajo nko o ti kuro nlu lagbaja yi de ni itele shoshi o gbadura ju kini lo iwa o le ko si kuro lowo e oni gbagbo ki ba won dajo banki wa ton ma nfowo pamo si ogbon aye ni irin aye ati ona aye si ni awon ajo wonyi oni eni ti ko fi owo re gba ele ehn ise temi se ni pe ki ma ya won lowo a ko gbowo jo agba 100 lowo lagbaja 100 lowo lagbaja 100 lowo lagbaja a kun ojo bo ba ti fe ya igba ponun ani ilolo ma san lori e leyin osu kan aya e pelu owo ele ise to nse lojo aye eniyan onigbagbo ko yen ole ko le sise ko le dako ko le ranso olo mama ko account ka akiri ise ko yen a ki ba onigbagbo niru ipo be oni ko si gba owo ebe si alaise eni ti o ba se nkan wonyi ki o yese lae lae mo gbagbo wipe o wa si yin loni tori pe o fe wo ijoba orun olorun o wa loni lati da wa lejo ojo odajo wa ni waju eni je ojo anu eni je ojo ebe eni je ojo adura eni je ojo ta le kegbe kata le kegbe pe jesu wipe saanu fun mi emi elese gba mi mo se rira mi ni tele tele mo tin sogo wipe gbangba la ma jo dejoba orun sugbon mo dupe pe jesu o ba mi ni ipo aimo kan sugbon loni gbogbo ese to wa lowo mi patapata mo fe jewo mo fe ko le ma tanra eje o bo ba mebi e to gbadura to jewo ese to ko sile olorun adariji o sugbon to ba lo sori ekun e to n gbadura pe olorun awon oso ni o je ki temi da iwo nikan lo wa nigboro tawon oso n le tawon aje n le iwo nikan na ri ni bi o ba sese lowo e se won ri e olorun baba mi ni o da baba e o da looto iwo da awon eyan na je ki n gbadun iwo papa fe gbadun eni to n dese so fe gbadun bo ba ni se awawi bo ba ni so pe o lo jare igba tolorun so pe o jebi tolorun ba da elebi ta ni e lati se awawi to ba so fọlọrun pe olorun mo jebi mo gbe sugbon iwo le gba mi agba o adari ese re ji o gbogbo egun to wa lori ile e lori ise e lori omo aka kuro patapata a fi eje jesu kristi we o tori pe johanu so fun wa pe wo odo agutan olorun eni to ku ose araye lo o le ko ti e lo loni eje ki a gbadura bi o ba fi tokan tokan pelu ikanu ko gbogbo awon nkan wonyi sile anu olorun daju lori re nitori enikeni ti o ba ke pe oruko oluwale agbala bi o ba je ke pe pelu okan otito
pẹ̀lú ọkàn ìrònú pòwàdà pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀. Képe. Ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán. Ìwà ìbàjẹ́ tó wà nínú ayé asán ni. Fàájì tó wà nínú ayé asán ni. Ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí àwọn kan asán wọ̀nyí.

写我的猫，写我皮在原来写死嘞。写若天给起骷髅连奴嘞。àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀ láti ní ilé láti ní owó láti ní ìyàwó bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ ọlọ́run jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀ ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́ ẹ̀jẹ̀ jésù yóò sì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá má ṣe jẹ́ aláfara kí o má bà á pòfo kí o má bà á pàdánù ìjọba ọ̀run jẹ́ ọ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá kí o sì kọ̀ wọ́n sílẹ̀ má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí o kù ní ìpamọ́ má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀ẹ́.

0: Yẹ̀wò gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí o rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí, o ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ, bí wọ́n tilẹ̀ ń fà ọ́, tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá, o ní padà. Bí àwọn ẹlẹ́sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ, tí wọ́n sọ pé kò burú jù náà, pé rárá, pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí o, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wọ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí o bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́, kúkẹ́ aláàánú ni. Olóore ọ̀fẹ́ sì ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ipé o ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́. Nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò jẹ́ ṣèké. O ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́, àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ̀ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ, torí Ọlọ́run tí kì í ṣe kéni ọ. Gbàgbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronú pọ̀ àdá jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè a fi gbàgbọ́, ẹnu lè a fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́, àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti di ọmọ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bójú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ́ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ní ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò sèso. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí, kìí ṣe ọkàn ìdíbàjẹ́, kìí ṣe ọkàn tí ó ń dágunlá, kìí ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kìí sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà, tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́, tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Jẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́, tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀ àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé. Abẹ̀ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú snow lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jílẹ̀, bí wọ́n ti dídò tó, wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí ó bá kan ọkàn kan níbikíbi, wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí ẹ̀rùn áńgẹ́lì ti won teri ba fun iwo ti o se keri iwo to je pe bi o ba pa ko sani to le so di aye iwo ti agbara re ko lopi abe wi pe agbara re bi pa awon ese ti o wa ni igbese aye awon ti o ti ronu po ada ti awon ese won ki o le gberi mo ni oruko Jesu se se agbara re ni okan won je ke ese ki o di rira fun won je ki iwa mimo ki o joba ninu okan won abe wi pe gege bi won ti gbagbo e pe won ti je oko si ti dariji je ki ori fun eni kokan ati olukuluku ti o ni iru igbagbo be bi igbagbo won lesen kese nisisi ni oruko Jesu je bi asiti nlo je ki e wa re ki o han lara wa ogo re je ki o han lara wa e wa iwa mimo re je ki o han lara wa ninu oro wa ninu irin wa ninu ise wa ninu gbogbo ibi ti o ma lo je ki awon eniyan ki o mo pe ni tooto eje Jesu ti we wa oro Jesu ti so wa dotun agbara Jesu ti yi wa pada asin be o wi pe emi re emi mimo ni je ki o ma jeri ninu okan wa wi pe ati di omo Olorun asin be o wi pe ihirere tooto ni bikibi ti a ba lo je ki o wa le enu wa ni ojojumo je ki a ma kede ihirere ki a si ma so fun awon elomiran ti o n bo leyin wipe ona igbala wa bi a ba si ti n so fun won ti a si n gbadura pelu won ti a n tan won sona a n be wipe emi kan naa ti o sise ninu okan wa agbara eje kan naa ti o se yipada nigbesi aye wa oro kan naa ti o mu iyipada rere de ba wa je ki o sise ni okan won pelu adupe ko ti gbo njẹ ibukun ti a ti n padanu rẹ lati ẹyin wa nitori aimọ kan wa nitori aigbọ ti rẹ nitori aiju ẹsẹ silẹ tẹlẹtẹlẹ gbogbo awọn ibukun bi ilera bi iwosan anu rẹ ti o ti jina si wa tẹlẹtẹlẹ nisisiyi bata ti ba Jesu dọrẹ ti a ti kọ ẹsẹ silẹ ti a ti di ọmọ ero ijọba ọrun a n bẹ wipe gbogbo ibukun ti o ti fa sẹyin kuro lọdọ wa tẹlẹtẹlẹ yẹ ki won ki o jẹ ti wa ni orukọ Jesu gbogbo alakala orunkorun iṣẹ aṣekara lairi ere ni diẹ owo ti a n gba si ajade apo ọna to n le wa ilẹ to na wa abẹ wipe gbogbo ẹ patapata lé wọn kúrò lẹ́yìn wọn ní orúkọ Jésù láti ìsinsìnyí lọ jẹ́ kí àlàáfíà rẹ kí ó wà ní ọkàn wa jẹ́ kí ìlera rẹ kí ó wà ní àgọ́ ara wa àti ìwà mímọ́ àti àlàáfíà jẹ́ kí ó máa bá wa gbé adúpẹ́ lọ́wọ́ rẹ wípé o ti gbọ́ ti wa nítorí agbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Mary. Orí ike dọ́gbọ̀n. Israel sì jókòó ní Ṣittimu. Àwọn ènìyàn náà sì bẹ̀rẹ̀ sí í ṣe panṣágà pẹ̀lú àwọn ọmọbìnrin Moabu. Wọ́n sì pe àwọn ènìyàn náà sí ẹbọ òrìṣà wọn. Àwọn ènìyàn náà sì jẹ. Wọ́n sì tẹríba fún òrìṣà wọn. Israel sì da ara rẹ̀ pọ̀ mọ́ Baali-Peoru. Ìbínú Olúwa sì rò sí Israel. Olúwa sì sọ fún Mose pé, mú gbogbo àwọn olórí àwọn ènìyàn náà. Kí o sì so wọ́n rọ̀ sí oòrùn níwájú Olúwa, kí ìmúná ìbínú Olúwa kí ó lè yí padà kúrò lọ́dọ̀ Ísírẹ́lì. Mose sì wí fún àwọn onídàájọ́ Ísírẹ́lì pé kí olúkúlùkù yín kí ó pa àwọn ènìyàn rẹ̀ tí ó dàpọ̀ mọ́ Baali-Peoru. Sì kíyèsí, ọ̀kan nínú àwọn ọmọ Ísírẹ́lì wá, ó sì mú obìnrin Midiani kan tọ àwọn arákùnrin rẹ̀ wá ní ojú Mose àti ní ojú gbogbo ìjọ àwọn ọmọ Ísírẹ́lì tí ń sọkún ní ẹnu ọ̀nà àgọ́ àjọ. Nígbà tí Finihasi, ọmọ Eliasari, ọmọ Aaroni àlùfáà rí, ó dìde láàrin ìjọ. Ó sì mú ọ̀kọ̀ọ̀kan ní ọwọ́ rẹ̀. Ó sì tọ ọkùnrin Ísírẹ́lì náà lọ nínú àgọ́. ó sì fi gún àwọn méjèèjì ní àgún yọ. Ọkùnrin Israeli náà àti obìnrin náà ní inú rẹ̀. Àrùn sì dá láàrin àwọn ọmọ Israeli. Àwọn tí ó sì kú nínú àrùn náà jẹ́ 2,000. Olúwa sì sọ fún Mósè pé, Finihasi, ọmọ Eliasari, ọmọ Aaroni àlùfáà ti yí ìbínú mi padà kúrò lára àwọn ọmọ Israeli nípa ìtara rẹ̀ nítorí mi láàrin wọn, kí èmi pé má ṣe run àwọn ọmọ Israeli nínú owú mi. Nítorí náà, wípé kíyèsí, èmi fi májẹ̀mú àlàáfíà mi fún un, yóò jẹ́ tirẹ̀ àti ti irú ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀, àní májẹ̀mú iṣẹ́ àlùfáà ti ti ayé, nítorí tí ó ṣe ìtara fún Ọlọ́run rẹ̀, ó sì ṣètùtù fún àwọn ọmọ Israeli. Ǹjẹ́ orúkọ ọkùnrin Israeli náà tí a pa, àní tí a pa pẹ̀lú obìnrin Midiani náà, a máa jẹ́ Simri, ọmọ Salu, olórí ilé kan nínú àwọn ọmọ Simeoni. Orúkọ obìnrin Midiani náà tí a pa, a sì máa jẹ́ Kosbi, ọmọbìnrin Suru, tí í ṣe olórí àwọn ènìyàn kan, àti ti ilé kan ní Midiani. Olúwa sì sọ fún Mósè pé, yọ àwọn ará Midiani lẹ́nu, kí o sì kọlù wọ́n, nítorí tí wọ́n fi ẹ̀tàn wọn yọ yín lẹ́nu, èyí tí wọ́n tàn yín ní ti ọ̀ràn Peori àti ní ti ọ̀ràn Kosbi, ọmọ ìjòyè Midiani kan, arábìnrin wọn, ẹni tí a pa ní ọjọ́ àrùn nì ní ti ọ̀ràn Peori. Númeri, orí 16. Ó sì ṣe lẹ́yìn àrùn náà, ni Olúwa sọ fún Mósè àti fún Eliasari, àlùfáà ọmọ Aaroni pé, ká iye gbogbo ìjọ àwọn ọmọ Israeli láti ẹni 20 lọ àti jù bẹ́ẹ̀ lọ, gẹ́gẹ́ bí ilé àwọn bàbá wọn, gbogbo àwọn tí ó lè lọ sí ogun ní Israeli. Mósè àti Eliasari àlùfáà sì sọ fún wọn ní pẹ̀tẹ́lẹ̀ Moabu, lẹ́bàá Jọ́dánì, létí Jericho pé, ẹ ka iye àwọn ènìyàn náà láti ẹni 20 lọ àti jù bẹ́ẹ̀ lọ, bí Olúwa ti pàṣẹ fún Mósè àti fún àwọn ọmọ Israeli tí ó ti ilẹ̀ Egypt jáde wá. Reubeni, àkọ́bí Israeli. Àwọn ọmọ Reubeni, Hanoki, láti ọ̀dọ̀ ẹni tí ìdílé àwọn ọmọ Hanoki ti wá, ti Palu, ìdílé àwọn ọmọ Palu, ti Esroni, ìdílé àwọn ọmọ Esroni, ti Kami, ìdílé àwọn ọmọ Kami. Wọ̀nyí ni ìdílé àwọn ọmọ Reubeni. Àwọn tí a sì kà nínú wọn jẹ́ 21,980. Àti àwọn ọmọ Palu, Eliabu, àti àwọn ọmọ Eliabu, Nemueli, àti Datani, àti Abiramu. Èyí ni Datani àti Abiramu náà tí wọ́n ní òkìkí nínú ìjọ tí wọ́n bá Mósè àti Aaroni jà nínú ẹgbẹ́ Kora nígbà tí wọ́n bá Olúwa jà, tí ilẹ̀ sì la ẹnu rẹ̀ tí ó sì gbé wọn mìpọ̀ pẹ̀lú Kora nígbà tí ẹgbẹ́ náà fi kú, nígbà tí iná fi run àwọn 450 ọkùnrin tí wọ́n sì di àmì kan. Ṣùgbọ́n àwọn ọmọ Kora kò kú. Àwọn ọmọ Simeoni bí ìdílé wọn, ti Nemueli, ìdílé Nemueli, ti Jamini, ìdílé Jamini, ti Jakini, ìdílé Jakini, ti Sera, ìdílé Sera, ti Shaulu, ìdílé Shaulu. Wọ̀nyí ni ìdílé àwọn ọmọ Simeoni, 2,100. Àwọn ọmọ Gadi bí ìdílé wọn, ti Sefoni, ìdílé Sefoni, ti Hagi, ìdílé Hagi, ti Shuni, ìdílé Shuni, ti Osni, ìdílé Osni, ti Eri, ìdílé Eri, ti Arodu, ìdílé Arodu, ti Areli, ìdílé Areli. Wọ̀nyí ni ìdílé àwọn ọmọ Gadi, gẹ́gẹ́ bí àwọn tí a kà nínú wọn, wọ́n jẹ́ 2,500. Àwọn ọmọ Juda ni Eri àti Onani, àti Eri àti Onani kú ní ilẹ̀ Kenani, àti àwọn ọmọ Juda gẹ́gẹ́ bí ìdílé wọn, ti Shela, ìdílé Shela, ti Peresi, ìdílé Peresi, ti Sera, ìdílé Sera, àwọn ọmọ Peresi, ti Esroni, ìdílé Esroni, ti Hamulu, ìdílé Hamulu. Wọ̀nyí ni ìdílé Juda gẹ́gẹ́ bí àwọn tí a kà nínú wọn, wọ́n jẹ́ 2,318. Àwọn ọmọ Isakari gẹ́gẹ́ bí ìdílé wọn, ti Tola, ìdílé Tola, ti Pufa, ìdílé Pufa, ti Jashubu, ìdílé Jashubu, ti Shimroni, ìdílé Shimroni. Wọ̀nyí ni ìdílé Isakari gẹ́gẹ́ bí àwọn tí a kà nínú wọn, wọ́n jẹ́ 2,328. Àwọn ọmọ Sebuluni gẹ́gẹ́ bí ìdílé wọn, ti Seredi, ìdílé Seredi, ti Eloni, ìdílé Eloni, ti Jalieli, ìdílé Jalieli. Wọ̀nyí ni ìdílé àwọn ọmọ Sebuluni gẹ́gẹ́ bí àwọn tí a kà nínú wọn, wọ́n jẹ́ 3,750. Àwọn ọmọ Josefu gẹ́gẹ́ bí ìdílé wọn, Manase àti Efraimu. Àwọn ọmọ Manase, ti Makiri, ìdílé Makiri, Makiri sì bí Gileadi, ti Gileadi, ìdílé àwọn ọmọ Gileadi. Wọ̀nyí ni àwọn ọmọ Gileadi, ti Jeseri, ìdílé Jeseri, ti Heleki, ìdílé Heleki, àti ti Asrieli, ìdílé Asrieli, àti ti Shekemu, ìdílé Shekemu, àti Shemida, ìdílé àwọn ọmọ Shemida, àti ti Heferi, ìdílé àwọn ọmọ Heferi. Selofehadi, ọmọ Heferi kò sì ní ọmọkùnrin, bí kò ṣe ọmọbìnrin. orúkọ àwọn ọmọbìnrin Selofehadi a máa jẹ́ Mala àti Noa àti Hogla, Milka àti Tasa. Wọ́n yí ní ìdílé Manase àti àwọn tí a kà nínú wọn jẹ́ 1,046 ó lé 500. Wọ́n yí ní àwọn ọmọ Ephraimu gẹ́gẹ́ bí ìdílé wọn, ti Shutela ìdílé àwọn ọmọ Shutela, ti Bekeri ìdílé àwọn ọmọ Bekeri, ti Tahani ìdílé àwọn ọmọ Tahani. Wọ́n yí ní àwọn ọmọ Shutela, ti Erani ìdílé àwọn ọmọ Erani. Wọ́n yí ní ìdílé àwọn ọmọ Ephraimu gẹ́gẹ́ bí àwọn tí a kà nínú wọn, wọ́n jẹ́ 1,016 ó lé 500. Wọ́n yí ní àwọn ọmọ Josefu gẹ́gẹ́ bí ìdílé wọn, àwọn ọmọ Benjamini gẹ́gẹ́ bí ìdílé wọn, ti Bela ìdílé àwọn ọmọ Bela, ti Ashbeli ìdílé àwọn ọmọ Ashbeli, ti Ahiramu ìdílé àwọn ọmọ Ahiramu, ti Shefamu ìdílé àwọn ọmọ Shufamu, ti Hufamu ìdílé àwọn ọmọ Hufamu. Àwọn ọmọ Bela sì ni Adi àti Naamani, ti Adi ìdílé àwọn ọmọ Adi àti ti Naamani ìdílé àwọn ọmọ Naamani. Wọ́n yí ní àwọn ọmọ Benjamini gẹ́gẹ́ bí ìdílé wọn, àti àwọn tí a kà nínú wọn jẹ́ 2,022 ó lé 600. Wọ́n yí ní àwọn ọmọ Dani gẹ́gẹ́ bí ìdílé wọn, ti Shuhamu ìdílé àwọn ọmọ Shuhamu. Wọ́n yí ní ìdílé Dani gẹ́gẹ́ bí ìdílé wọn, gbogbo ìdílé àwọn ọmọ Shuhamu gẹ́gẹ́ bí àwọn tí a kà nínú wọn, wọ́n jẹ́ 2,022 ó lé 400. Ti àwọn ọmọ Asheri gẹ́gẹ́ bí ìdílé wọn, ti Imna ìdílé àwọn ọmọ Imna, ti Ishfi ìdílé àwọn ọmọ Ishfi, ti Beria ìdílé àwọn ọmọ Beria, ti àwọn ọmọ Beria, ti Heberi ìdílé àwọn ọmọ Heberi, ti Malkieli ìdílé àwọn ọmọ Malkieli. Orúkọ ọmọ Asheri obìnrin a sì máa jẹ́ Sera. Wọ́n yí ní ìdílé àwọn ọmọ Asheri gẹ́gẹ́ bí àwọn tí a kà nínú wọn, wọ́n jẹ́ 2,046 ó lé 600. Ti àwọn ọmọ Naftali gẹ́gẹ́ bí ìdílé wọn, ti Jaseeli ìdílé àwọn ọmọ Jaseeli, ti Guni ìdílé àwọn ọmọ Guni, ti Jeseri ìdílé àwọn ọmọ Jeseri, ti Shilemu ìdílé àwọn ọmọ Shilemu. Wọ́n yí ní ìdílé ti Naftali gẹ́gẹ́ bí ìdílé wọn, àwọn tí a sì kà nínú wọn jẹ́ 2,022 ó lé 600. Wọ́n yí ní a kà nínú àwọn ọmọ Israeli 70,000 ó lé 1,970. Olúwa sì sọ fún Mose pé fún àwọn wọ̀nyí ni kí a pín ilẹ̀ náà ní ìní gẹ́gẹ́ bí iye orúkọ. Fún àwọn tí ó pọ̀ ni kí ìwọ kí o fi ilẹ̀ ìní púpọ̀ fún, àti fún àwọn tí ó kéré ni kí ìwọ kí o fi díẹ̀ fún, kí a fi ilẹ̀ ìní olúkúlùkù fún gẹ́gẹ́ bí iye àwọn tí a kà nínú rẹ̀. Ṣùgbọ́n kèké ni a fi pín ilẹ̀ náà gẹ́gẹ́ bí orúkọ ẹ̀yà àwọn baba wọn ni kí wọn kí ó ní. Gẹ́gẹ́ bí kèké ni kí a pín ilẹ̀ ìní náà láàrin àwọn púpọ̀ àti díẹ̀. Wọ̀nyí sì ni àwọn tí a kà nínú àwọn ọmọ Lefi gẹ́gẹ́ bí ìdílé wọn, ti Gashoni ìdílé àwọn ọmọ Gashoni, ti Kohati ìdílé àwọn ọmọ Kohati, ti Merari ìdílé àwọn ọmọ Merari. Wọ́n yí ní ìdílé àwọn ọmọ Lefi, ìdílé àwọn ọmọ Libni, ìdílé àwọn ọmọ Hebroni, ìdílé àwọn ọmọ Mali, ìdílé àwọn ọmọ Mushi, ìdílé àwọn ọmọ Kora. Kohati sì bí Amramu. Orúkọ aya Amramu a sì máa jẹ́ Jokebedi, ọmọbìnrin Lefi tí ìyá rẹ̀ bí fún Lefi ní Íjíbítì. Òun sì bí Aaroni àti Mose àti Miriamu arábìnrin wọn fún Amramu. Àti fún Aaroni ni a bí Nadabu àti Abihu, Eliasari àti Itamari. Àti Nadabu àti Abihu kú nígbà tí wọ́n mú iná àjèjì wá síwájú Olúwa. Àwọn tí a sì kà nínú wọn jẹ́ 2,100. Gbogbo àwọn ọkùnrin láti ọmọ oṣù kan àti jù bẹ́ẹ̀ lọ, nítorí pé a kò kà wọ́n kún àwọn ọmọ Ísírẹ́lì, nítorí tí a kò fi ilẹ̀ ní fún wọn nínú àwọn ọmọ Ísírẹ́lì. Wọ́n yí ní àwọn tí a kà láti ọwọ́ Mose àti Eliasari àlùfáà wá. Àwọn ẹni tí ó ka àwọn ọmọ Ísírẹ́lì ní pẹ̀tẹ́lẹ̀ Moabu lẹ́bàá Jordani létí Jericho. Ṣùgbọ́n nínú wọ̀nyí kò sí ọkùnrin kan nínú àwọn tí Mose àti Aaroni àlùfáà kà nígbà tí wọ́n ka àwọn ọmọ Ísírẹ́lì ní aginjù Sinai, nítorí tí Olúwa ti wí fún wọn pé kíkú ni wọ́n ó kú ní aginjù. Kò sì kú ọkùnrin kan nínú wọn bí kò ṣe Kálẹ́bù ọmọ Jefune àti Joshua ọmọ Nuni.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Mary, orí 27. Nígbà náà ni àwọn ọmọbìnrin Selofehadi, ọmọ Eferi, ọmọ Gileadi, ọmọ Makiri, ọmọ Manase ti ìdílé Manase, ọmọ Josefu wá. Wọ́n yí sì ní orúkọ àwọn ọmọbìnrin rẹ̀, Mala, Noa, àti Hogla, àti Milka, àti Tasa. Wọ́n sì dúró níwájú Mose àti níwájú Eliasari àlùfáà, àti níwájú àwọn olórí àti gbogbo ìjọ ní ẹnu ọ̀nà àgọ́ àjọ wípé, bàbá wa kú ní aginjù, òun kò sì sí nínú ẹgbẹ́ àwọn tí ó kó ara wọn jọ pọ̀ sí Olúwa nínú ẹgbẹ́ Kora, ṣùgbọ́n ó kú nínú ẹ̀ṣẹ̀ ara rẹ̀, kò sì ní ọmọkùnrin. Kí a ṣe tí orúkọ bàbá wa yóò fi parẹ́ kúrò nínú ìdílé rẹ̀, nítorí tí kò ní ọmọkùnrin. Fún wa ní ilẹ̀ ìní láàrin àwọn arákùnrin bàbá wa, ó sì sì mú ọ̀ràn wọn wá síwájú Olúwa. Olúwa sì sọ fún Mósè pé àwọn ọmọbìnrin Selofehadi sọ rere ní tòótọ́ fún wọn ní ilẹ̀ ìní kan láàrin àwọn arákùnrin bàbá wọn, kí ìwọ kí o sì ṣe kí ilẹ̀ ìní bàbá wọn kí ó kọjá sọ́dọ̀ wọn, kí ìwọ kí o sì sọ fún àwọn ọmọ Ísíráẹlì pé bí ọkùnrin kan bá kú tí kò sì ní ọmọkùnrin, ǹjẹ́ kí ẹ̀yin kí ó ṣe kí ilẹ̀ ìní rẹ̀ kí ó kọjá sọ́dọ̀ ọmọbìnrin rẹ̀, bí òun kò bá sì ní ọmọbìnrin, ǹjẹ́ kí ẹ̀yin kí ó fi ilẹ̀ ìní rẹ̀ fún àwọn arákùnrin rẹ̀, bí òun kò bá sì ní arákùnrin, ǹjẹ́ kí ẹ̀yin kí ó fi ilẹ̀ ìní rẹ̀ fún àwọn arákùnrin bàbá rẹ̀, bí bàbá rẹ̀ kò bá sì ní arákùnrin, ǹjẹ́ kí ẹ̀yin kí ó fi ilẹ̀ ìní rẹ̀ fún ìbátan rẹ̀ tí ó súnmọ́ ní ìdílé rẹ̀, òun ni kí ó jogún rẹ̀, kí ó sì já sí ìlànà ìdájọ́ fún àwọn ọmọ Ísíráẹlì gẹ́gẹ́ bí Olúwa ti pàṣẹ fún Mósè. Olúwa sì sọ fún Mósè pé mo rí òkè Abarimu yìí lọ, kí o sì wo ilẹ̀ náà tí mo fi fún àwọn ọmọ Ísíráẹlì. Nígbà tí ìwọ bá rí i tán, a ó sì kó ìwọ jọ pẹ̀lú àwọn ènìyàn rẹ gẹ́gẹ́ bí a ti kó Aaroni arákùnrin rẹ jọ. Nítorí tí ẹ̀yin ṣọ̀tẹ̀ sí àṣẹ mi ní aginjù Sinai ní ìjà ìjọ láti yà mí sí mímọ́ ní ibi omi ìnì níwájú wọn. Wọ̀nyí ni omi Meribah ní Kadeshi ní aginjù Sinai. Mósè sì sọ fún Olúwa pé kí Olúwa Ọlọ́run ẹ̀mí gbogbo ènìyàn kí ó yan ọkùnrin kan sórí ìjọ tí yóò máa ṣáájú wọn jáde lọ, tí yóò sì máa ṣáájú wọn wọlé wá, tí yóò sì máa sìn wọ́n lọ, tí yóò sì máa mú wọn bọ̀, kí ìjọ ènìyàn Olúwa kí ó má ṣe dàbí àgùntàn tí kò ní olùṣọ́. Olúwa sì sọ fún Mósè pé ìwọ mú Joshua ọmọ Nuni, ọkùnrin nínú ẹni tí ẹ̀mí wà, kí o sì fi ọwọ́ rẹ lé e lórí, kí o sì mú un dúró níwájú Eleasari àlùfà àti níwájú gbogbo ìjọ, kí o sì fi àṣẹ fún ní ojú wọn, kí ìwọ kí o sì fi nínú ọlá rẹ sí i lára, kí gbogbo ìjọ àwọn ọmọ Ísíráẹlì kí ó lè gbà á gbọ́, kí òun sì dúró níwájú Eleasari àlùfà, ẹni tí yóò béèrè fún nípa ìdájọ́ Urimu níwájú Olúwa, nípa ọ̀rọ̀ rẹ̀ ni kí wọn kí ó jáde lọ, àti nípa ọ̀rọ̀ rẹ̀ ni kí wọn kí ó wọlé, àti òun, àti gbogbo àwọn ọmọ Ísíráẹlì pẹ̀lú rẹ̀, àní gbogbo ìjọ. Mósè sì ṣe bí Olúwa ti pàṣẹ fún un, ó sì mú Joshua, ó sì mú un dúró níwájú Eleasari àlùfà àti níwájú gbogbo ìjọ, ó sì fi ọwọ́ rẹ̀ lé e lórí, ó sì fi àṣẹ fún un bí Olúwa ti wí láti ọwọ́ Mósè.
3: Númeri
2: orí 18. Olúwa sì sọ fún Mósè pé fi àṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì kí o sì wí fún wọn pé ọrẹ ẹbọ mi àti àkàrà mi fún ẹbọ mi tí a fi iná ṣe fún oorun dídùn sí mi ni kí ẹ̀yin máa kíyèsí láti mú fún mi wá ní àkókò wọn. Kí ìwọ kí o sì wí fún wọn pé èyí ni ẹbọ tí a fi iná ṣe tí ẹ̀yin ó máa mú wá fún Olúwa, akọ ọ̀dọ́ àgùntàn méjì ọlọ́dún kan aláìlábùkù ní ojoojúmọ́ fún ẹbọ sísun ìgbà gbogbo. Ọ̀dọ́ àgùntàn kan ni kí ìwọ kí o fi rúbọ ní òwúrọ̀, àti ọ̀dọ́ àgùntàn kejì ni kí ìwọ kí o fi rúbọ ní àṣálẹ́, àti ìdámẹ́wàá òṣùwọ̀n éfà ìyẹ̀fun fún ẹbọ ohun jíjẹ tí a fi ìdámẹ́rin òṣùwọ̀n kíní òróró gígùn pò. Ẹbọ sísun ìgbà gbogbo ni tí a ti lànà sílẹ̀ ní òkè Sinai fún oorun dídùn, ẹbọ tí a fi iná ṣe sí Olúwa, àti ẹbọ ohun mímu rẹ̀ kí ó jẹ́ ìdámẹ́rin òṣùwọ̀n kíní fún ọ̀dọ́ àgùntàn kan. Ní ibi mímọ́ ni kí ìwọ da ọtí líle nì sílẹ̀ fún Olúwa fún ẹbọ ohun mímu. Ọ̀dọ́ àgùntàn kejì ni kí ìwọ kí o fi rúbọ ní àṣálẹ́ bí ẹbọ ohun jíjẹ ti òwúrọ̀, àti bí ẹbọ ohun mímu rẹ̀ ni kí ìwọ kí o ṣe ẹbọ tí a fi iná ṣe òórùn dídùn sí Olúwa. Àti ní ọjọ́ ìsinmi, akọ ọ̀dọ́ àgùntàn méjì ọlọ́dún kan aláìlábùkù, àti ìdámẹ́wàá méjì òṣùwọ̀n ìyẹ̀fun fún ẹbọ ohun jíjẹ tí a fi òróró pò, àti ẹbọ ohun mímu rẹ̀. Èyí ni ẹbọ sísun ọjọ́jọ́ ìsinmi pẹ̀lú ẹbọ sísun ìgbà gbogbo àti ẹbọ ohun mímu rẹ̀. Àti ní ìbẹ̀rẹ̀ oṣù yín, kí ẹ̀yin kí ó rú ẹbọ sísun kan sí Olúwa, ẹgbọrọ akọ màálù méjì àti àgbò kan, akọ ọ̀dọ́ àgùntàn méje ọlọ́dún kan aláìlábùkù, àti ìdámẹ́wàá mẹ́ta òṣùwọ̀n ìyẹ̀fun tí a fi òróró pò fún akọ màálù kan fún ẹbọ ohun jíjẹ, àti ìdámẹ́wàá méjì òṣùwọ̀n ìyẹ̀fun tí a fi òróró pò fún àgbò kan fún ẹbọ ohun jíjẹ, àti ìdámẹ́wàá òṣùwọ̀n ìyẹ̀fun tí a fi òróró pò fún ọ̀dọ́ àgùntàn kan fún ẹbọ ohun jíjẹ, fún ẹbọ sísun òórùn dídùn ẹbọ tí a fi iná ṣe sí Olúwa. Kí ẹbọ ohun mímu wọn kí ó jẹ́ àbò òṣùwọ̀n kíní ti ọtí wáìnì fún akọ màálù kan, àti ìdámẹ́ta òṣùwọ̀n kíní fún àgbò kan, àti ìdámẹ́rin òṣùwọ̀n kíní fún ọ̀dọ́ àgùntàn kan. Èyí ni ẹbọ sísun oṣooṣù ní gbogbo oṣù ọdún. a o si fi obu kokan ru ebo ese si oluwa pelu ebo sisun igba gbogbo ati ebo omi mu re ati ni ojo 14 osu kini ni irekoja oluwa ati ni ojo 15 osu na yi ni ajo ni ijo meje ni ki a fi je akara alaiwu ni ojo kini ki a pejo mimo ki o wa eyin ko gbodo se ise agbara kan sugbon ki eyin ki o ru ebo kan ki a fi ina se ebo sisun si oluwa egboro akọ malu meji ati agbo kan ati akọ odo agutan meje olodun kan ki won ki o je alai labuku fun yin ebo njije won iyefun ki a fi ororoko idamewa meta osuwon ni ki eyin ki o mu wa fun akọ malu kan ati idamewa meji osuwon fun agbo na ati idamewa osuwon ni ki iwo ki o mu wa fun odo agutan kan fun gbogbo odo agutan mejeje ati obuko kan fun ebo ese lati se tutu fun yin kẹyin ki o mu won yi wa pẹlu ebo sisun owuro ti se ti ebo sisun igba gbogbo bayi ni ki eyin rubo ni ojo ojo yale ni ijo meje ounje ebo ti a fi ina se ti orun didun si oluwa ki a ru pẹlu ebo sisun igba gbogbo ati ebo omi mu re ati ni ijo keje ki eyin ki o ni apejo mimo eyin ko gbodo se ise agbara kan ni ojo akoso pẹlu nigba ti eyin ba mu ebo ohun jije titun wa fun oluwa leyin ose eyin won ni ki eyin ki o ni apejo mimo eyin ko gbodo se ise agbara kan sugbon ki eyin ki o fi egboro akọ malu meji agbo kan akọ odo agutan

iṣẹ́ agbára kan, ṣùgbọ́n kí ẹ̀yin kí ó rú ẹbọ sísun, ẹbọ tí a fi iná ṣe, tí òórùn dídùn sí Olúwa, akọ màálù kan, àgbò kan, akọ ọ̀dọ́ àgùntàn méje, ọlọ́dún kan, aláìlábùkù, àti ẹbọ ohun jíjẹ wọn, àti ẹbọ ohun mímu wọn, fún akọ màálù, fún àgbò àti fún ọ̀dọ́ àgùntàn, kí ó jẹ́ bí iye wọn, gẹ́gẹ́ bí ìlànà náà, àti òbúkọ kan fún ẹbọ ẹ̀ṣẹ̀ pẹ̀lú ẹbọ sísun ìgbà gbogbo, àti ẹbọ ohun jíjẹ rẹ̀, àti ẹbọ ohun mímu rẹ̀. Ẹbọ wọ̀nyí ni kí ẹ̀yin kí ó rú sí Olúwa ní àjọ yín, pẹ̀lú ẹ̀jẹ̀ yín àti ẹbọ ọrẹ àtinúwá yín, fún ẹbọ sísun yín, àti fún ẹbọ ohun jíjẹ yín, àti fún ẹbọ ohun mímu yín, àti fún ẹbọ àlàáfíà yín. Mose sì sọ fún àwọn ọmọ Ísíráẹlì gẹ́gẹ́ bí gbogbo èyí tí Olúwa ti fi àṣẹ lélẹ̀ fún Mose.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ gẹ́gẹ́ bí ọmọ ti máa gbọ́rọ̀ lẹ́nu bàbá. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ ṣe wa lójú, ẹ fún wa lókun láti jẹ́ kí a lè rìn ní ọ̀nà tí ó lọ sí ìjọba ọ̀run tààrà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé ìhìnrere ti Lúkù orí 13 láti ẹsẹ 14. Ẹnìkan sì bí i pé, Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìbéèrè tí ó da ọkàn láàmú. A rí ìbéèrè tí ẹni yìí béèrè níhìn-ín. Ó ń béèrè lọ́wọ́ Olúwa. Ó ní, Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Àwọn ìbéèrè mìíràn wà tí ó jẹ́ wípé lọ́wọ́ Olúwa nìkan ṣoṣo lè a ti lè béèrè. Ó máa ń jẹ́ ohun tí ń ṣini lọ́nà nígbà tí a bá béèrè ìbéèrè mìíràn, ìbéèrè ti ẹ̀mí, ìbéèrè tó jẹ́ wípé kò sí ẹ̀dá kan tí ó lè fúnni ní ìdáhùn. Bí a bá béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ènìyàn ẹlẹ́ran ara bíi tiwa, ó jẹ́ wípé a fẹ́ ṣe ara wa lọ́nà. Níhìn yìí, jẹ́ kí a wò ó dáradára. Bí oníbéèrè yìí bá béèrè lọ́wọ́ Pétérù, tàbí lọ́wọ́ Jòhánù, tàbí lọ́wọ́ àwọn Farisí, tàbí lọ́wọ́ àwọn olórí àlùfáà tí wọ́n wà ní sinagogo tàbí tẹ́ḿpìlì, tí ó bi wọ́n pé olórí àlùfáà sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Tàbí tí ó wí pé ọmọ Léfì sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Tàbí tí ó wí pé Pétérù tàbí Jòhánù, ṣé o lè sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Bí wọ́n bá béèrè lọ́wọ́ irú àwọn ènìyàn bẹ́ẹ̀, ó ṣeéṣe kí àwọn ènìyàn ẹlẹ́ran ara kí wọn kí ó má lè fún wọn ní ìdáhùn tí ó pé ojú òṣùwọ̀n. Ṣùgbọ́n ẹni yìí, ó ní ọgbọ́n. Ó mọ̀ wípé ìbéèrè nípa ìgbàlà, ìbéèrè nípa ìjọba Ọlọ́run, ìbéèrè nípa ọ̀run rere, ọwọ́ Ọlọ́run, ọwọ́ ọmọ Ọlọ́run ni a ti lè béèrè. Èyí ni ó fi sọ wípé, Olúwa, jẹ́ kí n mọ̀, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Àwọn mìíràn nínú wa, a máa ń hùwà bí aláìlọ́gbọ́n. Àwọn mìíràn tún máa ń lọ sí ọ̀dọ̀ àwọn wòlíì èké, ènìyàn ẹlẹ́ran ara. Wọ́n a máa béèrè nípa ìgbàlà, wọ́n a máa béèrè nípa ọ̀run rere, wọ́n a máa béèrè nípa àwọn ohun àmúyẹ tí a lè ní kí a ba lè dé ọ̀run. Tàbí àwọn ẹlòmíràn a máa lọ béèrè lọ́wọ́ àwọn akóniṣìnà, àwọn ẹlẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́, àwọn tí ó jẹ́ pé àkà sórí Bíbélì ni wọ́n kà, wọn ò ní ẹ̀mí Ọlọ́run. Ẹni tí ò gba iṣẹ́ ìgbàlà orí igi àgbélébùú tí ò gbàgbọ́, ẹni tí ò gba ìsọdi mímọ́ tí ò gbàgbọ́, ẹni tí ò gbàgbọ́ nípa ìfikúnni ẹ̀mí Ọlọ́run, báwo ni o ṣe lè lọ sí ọ̀dọ̀ irú ẹni bẹ́ẹ̀ kí o máa béèrè nípa ọ̀nà ìgbàlà? Tàbí ó ṣeéṣe a rí àwọn ẹlòmíràn, wọn a lọ máa béèrè ohun tí ó ṣe pàtàkì, ohun tí ó ṣe iyebíye báyìí, wọn a lọ máa béèrè lọ́wọ́ ẹni tí kò mọ Bíbélì. Àwọn ẹlòmíràn, wọn a gbé Bíbélì sílẹ̀, wọn a tún gbé ìwé mìíràn sílẹ̀, ìwé ẹ̀sìn mìíràn tí kò bá Bíbélì mu, wọn a gbé sílẹ̀. Ìwà sì lọ síwájú ẹni bẹ́ẹ̀, wọn a máa sọ wípé, làmí lóye, ṣé díẹ̀ ni àwọn tí a ó gbàlà? Ó dàbí ẹni wípé ìwọ pàápàá ó ń ra ìwé ìrìnà lọ sí ọ̀run àpáàdì. Nígbà tí o bá ń béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni tí kò nígbàlà, ṣùgbọ́n níhìn-ín ni ẹni yìí ń béèrè wípé, Olúwa, ìwọ nìkan ṣoṣo ni a lè béèrè lọ́wọ́ rẹ̀.
iwo ni o mo awon oruko ti o wa ninu iwe yi iwo ni o mo okan eda kokan iwo ni o mo ibi ti a tin bo ibi ti a wa nisisin yi ati ibi ti a nlo iwo ni o mo ibi ti irin ajo olukuluku eyan ninu aye yi ibi ti o pari si nitori be so fun wa die hali awon ti a o gbala ye ke awo ibere yi mo so wi pe o je ibere ti o le da okan eni laamu nitori wi pe ninu aimokan ati ainisuro wa a ma ngbagbe ohun ti o se pataki to bayi a ma ngbagbe igbala wa a ma ngbagbe bi a se le bo lowo idajo ati ibinu olorun irunu olorun lowo ijiya ayeraye ohun aye yi o ma di wa loju si nkan ti orun ohun aye yi o ma di wa leti si orin ogo latorun wa ohun aye yi o ma je ki adabi eni ti ko logbon eni ti ko niye ninu eni ti o dabi eni wi pe se gafa fun mi lati lo ede yi eni to dabi eni wi pe an siwere lati ma sa sibala sibolo kaakiri lati lepa awon nkan ti o wa ninu aye o dabi wi pe opolopo ni won sa kaakiri ni won tele awon ohun aye ohun ti a ni sugbon ti a n fi ile ohun ti ko se pataki ohun ti a mo wi pe lojo kan a o fi won sile awon nkan wonyi ni o ma n gba ijoba olorun lowo opolopo eniyan eyi ni o ye ki a fi bere wi pe oluwa die hali awon ti a o gbala awon ibere miran wa ti o je wi pe ani lati bere ani lati mo lati odo oluwa o ye ki a fi akoko sile ki a ronu nipa idahun si awon ibere be nitori opolopo ni o n jalankato to n sogo ninu wipe awon je elesin ti o si je wipe bi won ti je elesin to ona igbala ko ye won bi abawo awon ti won ni oruko ninu ijo bi abawo opolopo ti won ti fi oruko sile ninu iwe wipe awon je toluwa awon je ti jesu bi abawo opolopo ti o je wipe bi a ba nka awon ti n gba awe bi a ba nka awon ti n gbadura bi a ba nka awon to ni bibeli ninu ile yala labe irori ni tabi lori tabili bi a ba ka oye awon ti o je wipe won ni bibeli ti won le ka die die ninu re won po yanturu opolopo eniyan ni won fi bibeli se irori sugbon won ko ni igbala won ko mo ona igbala bi a ba ka opolopo awon ti won gbe omi lo si awon ile isin kokan ti won fe omi adura bi a ba ka opolopo ti o dabi eni wi pe bi wahala die ba ti de won ma ka samu won po yanturu bi a ba ro wi pe gbogbo eni tin ka samu lo n lo si joba orun bi a ba ro wi pe gbogbo eni tin mo mi adura lo n lo si joba orun bi a ba ro wi pe gbogbo eni tin ka bibeli lo n lo si joba orun bi a ba ro wi pe gbogbo eni tin se ise isin lo n lo si joba orun bi a ba ro wi pe gbogbo eni tin pe oluwa oluwa ni yo de joba orun o je wi pe awa paapaa a ko ti mo ona igbala melo ni opolopo awon eniyan ti won gbagbo wipe olorun wa sugbon won ko ni imo nipa olorun otito yi melo ni o wa ti o je wipe won pe oluwa gege bi oluwa won gege bi olugbala won sugbon die perete ni awon eniyan ti o je wipe won ti fi igbesi aye won ati ohun gbogbo ni igbesi aye won sabe akoso oluwa ati olugbala melo ni awon ti o wa sinu ile isin ki se nu ile isin ni gboro nikan sugbon ile isin ti wa yi pelu ti o si je wi pe ona igbala won ko mo ti o je wi pe igbala to to pe ki a bo lowo ese won ko ni melo ni awon ti n gbadura ti o se se papa ki won ki o ma yira nile pelu adura won ki won ki o do bale gbalaja si waju olorun ki a ro wi pe olusin ni to to ni bi a ba ba lori idobale ti o n ba olorun wewe ti o n ba olorun soro ti o n ba olorun rojo wipe olorun ki lo se bayi bi a ba gbo adura lenu elomiran a ro wipe oni igbakeji awon angeli sugbon sibe ona igbala won ko mo eyi ni o ye ki a wa paapaa ki a wa si ijo ti o ni ironu
eni o eyi ni o fi ye fun awa papa ki a duro ki a ni suru ki a gba yewo wi pe oluwa die ali awon ti a o gbala je ki a wo oro ti o se pataki to bayi ki a wo ni ikori meta ikini awon die ti a gbala ikini awon die ti a gbala ohun ti mo nso ni wi pe ni igba atijo ni igba majemu lai lai ni igba bibeli ni igba majemu titun ki a wo akosile ti a ni wi pe awon die lagbala laarin ogun logo opolopo awon eniyan ti o wa ni aye ni igba na ki lo di won lowo ki lo di opolopo lowo loni eyi mu mi lo si ikori keji awon ohun ti n deena igbala awon ohun ti n dina igbala iketa ipe lati da po pelu agbo kekere ipe olorun wa loni o wa si o wa si mi pelu lati darapo pelu awon agbo kekere awon die ti o ni igbala ye ki abe lati ikini die ti agbala awon die ti agbala ye ki a wo Genesis ori kefa lati ese ikarun Genesis ori kefa lati ese ikarun olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye ati pe gbogbo iro okan re kiki bini lojojumo inu oluwa si baje nitori ti o da eniyan si aye o si dun de okan re oluwa si we pe emi o pa eniyan ti mo ti darun kuro lori ile ati eniyan ati eranko ati ohun ti nrako ati eye oju orun nitori inu mi baje ti mo ti da won sugbon Noah ri oju rere loju oluwa won yi ni itan Noah Noah se olooto ati eni ti o pe le ojo aye re Noah n ba olorun rin je ki a duro nibe nihin ni a ri lati ese ikini aso fun wa wi pe awon eniyan be si ni re lori ile e je wi pe won po lori ile e je wi pe won bi si bi won si tin bi omo le omo lati odun de odun awon eniyan po to be lori ile a si so wi pe a bi awon omo birin fun won lati igba yi ni awon eniyan a ri wi pe won gbagbe oruko Oluwa a ri wi pe won gbagbe ase Oluwa a ri wi pe won gbagbe ilana ti Olorun ti la sile wi pe ki a ma se igboran si ese ikarun ni o wa so fun wa wi pe iwa buburu dido iwa buburu po ninu aye Olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye bi abawo aye igba na o je aye ikobirin jo o je aye se bi o ti won mi o je aye emi ni mo ni aye mi je ki n se bi mo ti fe o je aye ori kunkun aye aigboran eni Olorun fi ri wi pe iwa buburu eniyan di pupo le aye o ni lati ri be nigba ti okunrin ba n sare le awon obirin nigba ti okunrin meji meta ba n ja lori omi dankan nigba ti obirin meta merin ba n du okunrin kan na iwa buburu ni lati wa nigba ti o ba ri wi pe a fe nigba ti o ba di wi pe a fe se tinu eni nigba ti o ba di wi pe ori kunkun aigboran ni o wa ninu okan aya eda ninu eni kookan a ri wi pe iwa buburu o ni lati po a si ri pe gbogbo iru okan eniyan kiki bini lojojumo ki se iwa nikan okan won ironu won ati ohun ti won lepa ife inu won ati ise owo won gbogbo re je buburu niwaju Oluwa inu Oluwa si baje wipe eniyan ri bi o ti ri ati wipe awon eniyan ti o n ro wipe won a gbe igbesi aye
ti o mu inu ohun dun nitori pe ohun ti da won won ko se be won gbe igbese aye ti ko te olorun lorun igba yi gan ni awa daroko noa o se ni laanu wi pe gege bi olorun ti ni ife to o se ni laanu wi pe gege bi olorun ti fe ma bukun awon eniyan to wi pe ki se popo ni o moore ki se popo ni o fe sin olorun lemi ati looto nje bi o ti ri nigba na nje be ko lori loni bi a ba wo arin wa a o ri wi pe akere niye e ha se wi pe awon eniyan ko mo wi pe a n pe jopo nihin e ha se wi pe won ko gbo ede enu wa kaaro ojire e ha se wi pe yoruba ti a n so lenu wi pe won ko gbo won gbo ede gbogbo wa ni ṣugbọn ohun ti o wa nibe ni wi pe ọkan won jina si olorun o seese ki won ki o lo si ile isin kan ti won ti le gbo iwaasu iseju mewa iwaasu iseju meedogun bi alufa ba ti n koja iseju meedogun ni won fe serale ti won so wi pe eyi ni na to atun bo lose to n bo igbala o si iwa rere o si iwa mimo o si eyi ni a fi ri pe ni akoko ti noa yi wi pe noa nikan soso pẹ̀lú ìyàwó rẹ̀ àti ọmọkùnrin rẹ̀ mẹ́ta àti àwọn ìyàwó rẹ̀ mẹ́ta àwọn wọ̀nyí ni ó gbọ́ràn àwọn wọ̀nyí ni ó ní ìtẹríba àwọn wọ̀nyí ni ó ní ìrẹ̀lẹ̀ àwọn wọ̀nyí ni ó ní oore ọ̀fẹ́ àwọn wọ̀nyí ni ó rí ojú rere láti ọ̀dọ̀ ọlọ́run àwọn wọ̀nyí ni wọ́n ń gbé ìgbésí ayé ìwọ̀ntúnwọ̀nsì Jésù sì sọ fún wa o ó ní gẹ́gẹ́ bí ó ti rí ní àkókò Noah ó ní bẹ́ẹ̀ náà ni yóò rí nígbà dídé ọmọ ènìyàn wípé nígbà náà àwọn ènìyàn ń jẹ àwọn ènìyàn ń mu àwọn ènìyàn ń gbéyàwó wọ́n fa ìyàwó fún ni wọ́n kò sì mọ̀ títí ìkún omi fìdé ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni yóò rí nígbà wíwá ọmọ ènìyàn èyí jẹ́ wípé nígbà tí ó jẹ́ díẹ̀ ni ó ní ìgbàlà ní àkókò náà nígbà tí ó jẹ́ wípé díẹ̀ ni ó rí ojú ọlọ́run ní àkókò náà wípé ní ìgbà wíwá jésù kristi ìgbà ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì wípé díẹ̀ pẹ̀lú ni ó rí díẹ̀ ni àwọn tí a ó gbàlà olúwa díẹ̀ hali àwọn tí a ó gbàlà òun ni a ń fi ìdáhùn rẹ̀ hàn wá nínú bíbélì yìí jẹ́ kí a wo pétérù kínní orí kẹta ẹsẹ̀ ogún pétérù kínní orí kẹta ẹsẹ̀ ogún àwọn tí ó ṣe aláìgbọràn nígbà kan nígbà tí sùúrù ọlọ́run dúró pẹ́ ní sáà kan lé ọjọ́ noah nígbà tí wọ́n fi nǹkan ọkọ̀ nínú èyí tí a gba ọkàn díẹ̀ là nípa omi èyí ni ẹni mẹ́jọ wo bí àwọn ènìyàn ti pọ̀ tó ní ìgbà náà ṣùgbọ́n ẹni mẹ́jọ ni agbala wọn kéré níye àwọn wọ̀nyí ni ó fiyè sí ọ̀rọ̀ ọlọ́run a rí ẹ̀kọ́ díẹ̀ kan nínú àwọn tí a ń kà yìí àwọn ẹ̀kọ́ wo ni a lè rí kọ́ ìkíní a rí wípé àwọn ẹlòmíràn wọn a máa sọ wípé ọ̀nà ìhìn rere ọ̀nà ìgbàlà ó ti le jù pé ó dàbí ẹni wípé ìjọ ti wá nìkan ni a gba gbogbo bíbélì ní ẹ̀kúnrẹ́rẹ́ ó dàbí ẹni wípé ìjọ wa nìkan ni a ti ń fi bíbélì ṣàkóso ohun gbogbo a ń fi bíbélì ṣàkóso bí a ó ti jẹun bí a ó ti wọṣọ bí a ó ti gbéyàwó bí a ó ti gbé àwọn ẹbí wa bí a ó ti gbé ìṣètò ẹbí wa kalẹ̀ wípé a ń fi bíbélì ṣàkóso gbogbo rẹ̀ iṣẹ́ tí a ó ṣe ibi tí a ti lè ṣiṣẹ́ irú òwò tí a lè dá ọwọ́ lé àti irú ohun tí a lè ṣe a ń fi bíbélì ṣàkóso gbogbo rẹ̀ àwọn ènìyàn máa ń sọ wípé bí ó bá jẹ́ àwa nìkan ni a fẹ́ lọ sí ìjọba ọ̀run tí a gba bíbélì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ní ẹ̀kúnrẹ́rẹ́ ó dàbí ẹni pé díẹ̀ ni a lè gbàlà bẹ́ẹ̀ lórí ní àkókò tí noah àwọn ènìyàn mẹ́jọ nínú àwọn ọgọ́rùn ènìyàn tí wọ́n wà lé ayé ní ìgbà náà àwọn ènìyàn mẹ́jọ díẹ̀ lé agbàlà jẹ́ kí a wo ti àkókò noah nínú pétérù kejì láti ẹsẹ̀ ìkẹfà tí a sọ àwọn ìlú sódómù òun gọ̀mọ́rà di eérú nígbà tí ó fi àfọ́bàjẹ́ dá wọn lẹ́bi tí ó fi
won se apere fun awon ti o je alaiwa bi olorun o si yo lotu olooto eni ti iwa wo bi awon eniyan buburu ba ninu je ni akoko ti loti ni atun ri opolopo ni awon ti o wa ni sodomu ati gomora bi o ba je oluka bi beli ti o ba si je eni ti o ma nronu lori ohun ti o ka ti o nse akiyesi ohun gbogbo ni finifini o ri wipe bi a ba soro sodomu ati gomora iwa wo bia iwa nikan jopon iwa ti o je wipe oju kokoro ni o gbile kan oni o gbile kan nigba na ki se be nikan iwa imoti paranko iwa ke ma fi obirin bara eni je iwa sina iwa gbere iwa panshaga okun owo won awon ile ijo ni alale awon ile wobia ni osan ati opolopo ohun ti won se be na ni arowo to wa nisinsin yi bi abawo dara dara afi awa ti a je olufokansin afi awa ti a je onigbagbo afi awa ti a mo olorun afi awa ti a nke lojojumo wipe oluwa nigba wo lo de oluwa nigba wo lo wa mu wa lole bi ki ba se awa ti a mo wipe a nreti oluwa wa a nreti bibo jesu christi opolopo awon eniyan ni alale ni won lo sile sinima ni alale ni won lo si ibi ijo ni alale ni won lo si bi imoti para ni alale ni won lo si ibi ebo sugbon kere je awa eniyan ni a mo wi pe nitori jesu christi nbo o ye ki a gbe igbesi aye wa ni won tun won si be lori ni sodomu ati gomora ijo ni imoti ni iborisa ni ife obirin tabi ife okunrin ba ara won je ni ki okunrin kan ki o ni iyawo meta merin marun mefa bi ki obirin kan ki o ma ti ile okunrin kan bo si ile okunrin miran ki a ma ka okunrin mefa okunrin meje lori obirin kan ibi sodomu ati gomora ni iru iwa be ibe lo wa ibe lo po si sugbon arun awon ilu na lai ni won ko ni abayo won ko ni ona abayo sugbon agba loti ati omobirin re meji ati iyawo re sugbon ranti ni oju ona ni iyawo tun boju weyin ti o je wipe onfa ti o wa ninu okan re ti o nfa si aye ti o nfa si awon ohun aye yi onfa ye a ko ti mu won kuro e ni o fi di owon iyo ti a parun pelu olorun si wa nso fun wa wipe awa paapa ti igbeyin aye deba awon nkan wonyi je apere fun wa je kin ton ran leti wipe oke aimoye ni o jade lati ile Egypt ti won lo si ile ileri awon ti o ti koja ogun odun laarin won opolopo won ni ari wipe won ko de ile ileri olowa die hali awon ti a ogbala gege bi iwe mimo ti wi gege bi awon apere ti a ri ninu iwe mimo a ri wipe die ni awon ti agbala ni igba isaaju o sese ki enikan ki o ma wipe majemu lailai ni a ti nka awon nkan wonyi o sese ki enikan ki o ma wipe ninu majemu titun o dabi eni pe gbogbo nkan ni o yi pada airu awon eniyan be o sese ki won ki o ri ese kan ka ninu bibeli ki won ki o ma se ka awon ese ti o tele je ki nka iru ese ti awon elomiran le ma ka ti won ma fi ro wipe gbogbo eniyan patapata ni a o gbala ni igbo se je ki a wo Johanu ori kejila lati ese ikokanla Johanu ori kejila lati ese ikokanla nitori pe nipasẹ re le opo ninu awon ju jade lo won si gba Jesu gbo ohun ti a ka yi o je bi a ba je onigbagbo o je ohun to le wo ni lori ke a ma ro wepe nkan ti yi pada ke a ma ro wepe ki se die ni awon ti o wo ijoba orun o ni nitori tire nitori Lazaru ti a jidide kuro ninu oku ni a fi ri wipe opo ninu awon ju jade lo won si gba Jesu gbo tun wo ese ikokandinlogun nitori na awon farisi wi fun ara won pe e kiyesi bi e ko ti le bori le ohun kohun e wo bi gbogbo aye ti woto
bi abanka nkan wonyi ti a ngbo wipe gbogbo aye woto a le ro wipe ki wa se die le awon ti a ogbala sugbon ran ti o Jesu ti so fun wa ko fi di wa leti ko fi bopo boyo o so otito ti o wa ninu ona igbala o so fun wa o ni eni ti o ba fori ti titi de opin ohun la ogbala ati ka wipe opolopo ni o woto leyin ati ka wipe opo ninu awon Jew won jade lo won si gba Jesu gbo sugbon ranti se won fori ti titi dopin se won duro ti Jesu titi dopin se won duro ti Jesu titi ojo idajo wo ise awon apostle ori kini ise awon apostle ori kini ese ike edogun ni ojo won ni Peteru si dide duro le awojo awon omo ehin iye awon eniyan gbogbo ninu ijo je ogofa kilanka yi ewo lari kilode nigbati agbo wipe opo ijo eniyan won woto leyin won oforiti titi dopin won oforiti titi dopin nitori pe inu ni binide nitori wipe amu Jesu Kristi nitori pe opolopo iro ni awon farisi ni won pamo Jesu Kristi lese opolopo esun eke ni won fi sun Jesu nigba yi gan ni awon miran ti won ti ro pe awon gbagbo nigba yi gan ni ari wipe won pada won o to Jesu leyin titi de opin ki ojo Pentecost la ki o to de ari wipe ogofa eniyan perete ninu awon eniyan won yi ni won duro titi de ojo na nitori be je ki o ye o wepe a le ma pe Jesu Jesu lenu a le ma so wepe Oluwa mi ni Olorun mi ni ko je fi mi sile emi na o je fi sile mo n ba Jesu lo losan ni lorun ni bojo nro bi na njo ma ba Jesu lo aha awa ti a ba fori ti titi dopin awon ti a si ri pe won fori ti titi dopin die ni awon won yi o ni a fi wepe die le awon ti a ogbala e a se wepe olorun ko fe gba opolopo eniyan la rara mo gbagbo wepe bi o ba je eni bi itinu olorun iwo paapa le gba olorun leri je wepe o n fe gba gbogbo eniyan la sugbon opolopo ni won je ki ohun idiwo kan tabi ohun idiwo miran ki o de won lona lati ma ri oju oluwa lati ma ri igbala olorun je ki a wo Matthew ori kejilelogun Matthew ori kejilelogun ese ikerinla nitori opolopo le ape sugbon die le ayan opolopo le ape sugbon die le ayan nihin ni ati ri wepe olorun fe gba gbogbo eniyan la sugbon die le ayan kini se ti o je wepe die nitori pe awon die won yi awon ni won so fun olorun wepe ninu ofi ati ola aye ninu gbogbo wahala ti o wa ninu aye awon fe ba olorun lo ni won so wipe inu ni bi ni le wa ti won so wipe ohun ko le sele idan wo le de nitori pe inu ara la wa a o ti de orun nitori pe esu wa ninu aye wahala wa ninu aye inu ni bi ni wa ninu aye ti won so fun olorun wipe ko so ohun to le sele ko so ohun to le de awon oforiti titi de opin lati le ba Jesu joba opolopo ni o dabi eni wepe won ki fi ohun olorun won ki ka si tabi ikilo olorun won ko ye wo igbala ki de nitori wepe akan wa se lesin igbala ki de nitori wepe akan mo oruko olowa igbala ki de nitori pe akan mo oruko tabi eko Kristi awon ohun idiwo awon ohun idena ani lati ja won kuro ani lati ko won sonu je ke a lo se apa keji ninu eko wa loni kini awon ohun idena ti o n di awon eniyan lowo lati ma le je ki won ki o ni igbala eni mo wa se apa keji awon ohun tin dina igbala je ke a wo Johanu ori kefa Johanu ori kefa lati ese ikokandini ogota ati ogota nkan woyi le o so ninu sinagogu bi o tin koni ni Capernaum nitori na nigbati opo awon
omo ehin re gbo eyi won wi pe oro ti o lele yi tani o le gbo oro ti o lele yi tani le gbo Jesu Christi o ko awon eniyan ni ijinle eko ihin rere ijinle eko ti ijoba Olorun o duro ninu sinagogu o nla aye won o nsi bibeli lawe lawe o si je ki o ye won awon ohun ti won ni se ohun ti won ni gba igbagbo ti won ni ni ki won ki o ba le ri ijoba Olorun nigbati o fe pari eko re ni ari wi pe opolopo ninu awon ti o so wi pe bi na njo bojo nro awon o ba Jesu lo opolopo ninu awon ti o te oko leti ti won be si ni wa Jesu kaakiri ni won so pe Jesu nigba wo ni iwo wa sihin opolopo ninu awon ti o fe fi Jesu joba tipa tipa opolopo ninu awon ti o so wi pe ah olugbala na ni eyi eni ti ati reti na ni ti won sato Jesu leyin nipa ti Jesu be si ni so ijo oro ijoba Olorun eko yin rere eko iwa mimo ijile ninu ihin rere nigba ti o be si ni so fun won nigba na ni won be si ni we pe ah ohun ti o le oro ti o le li eyi tani le gbo adope lowo Olorun wi pe awon die wa ti won jolo oto ti won so wi pe bi oro Olorun ti le nsami laake bi oro Olorun ti le gun mi loko bi oro Olorun bi o ti le nwe mi ni ona ti o dabi eni wi pe o nta mi lara sibe sibe mi o ma ro lu Olorun ju be lo sibe sibe emi o ma bere ori ofe lowo Olorun ju be lo o sese ki oro Olorun ki o tagba igbeyawo mi o sese ki oro Olorun ki o taba ikomirijo mi o sese ki oro Olorun ki o tagba iwoso mi o sese ki oro Olorun ki o taba awon owo ti mo nse o sese ki oro Olorun ki o so nipa ohun kan tabi nipa ohun miran bi o ti le nsami laake bi o ti le lu mi bi o ti le dabi eni wi pe ina oro Olorun o njo mi ninu okan mi sibe sibe bi o ma teramo emi o ma ro lu Olorun lati fun mi lori ofe lati se ife Olorun sugbon o se ni laanu ki se pupo ni awon ti o ni ru ipinu be nitori pe won so pe oro yi le be ni awon kan pada wese ikerin dini adorin ese ikerin dini adorin nitori eyi opo awon omo eyin re pada seyin won ko se ba rin mo je ko se ni laanu we pe imole atorun wa omo Olorun ti kara re olugbala ara aye eni ti o ku fun ese wa nigba ti o wa se aye yi nje ko se ni laanu we pe oba laarin awon angeli nje ko se laanu omo bibi Olorun ti o feran julo nje ko se laanu wi pe nigba ti iru eni be ti o wa se aye yi nitori oro ihin rere nitori eko ihin rere nitori eko iwa mimo ti o nko ni opo ninu awon omo ehin re won pada seyin won ko se ba rin mo nigba ti won aso wi pe won pada seyin won ko se ba rin mo kini itumo eyi o je wi pe won pada si sinagogu won tun lo ba awon farisi ati awon sadusi won so wi pe e se gafara fun wa o ati lo ba Jesu tele tele ati koyin sile ati ro wi pe Jesu ni ona igbala awon wonyi ti won ti so wi pe o daaro fun awon farisi ati fun awon sadusi won tun wa pada so wi pe atun ti de o nitori wi pe a fe tele Jesu Kristi tele tele sugbon nisisiyi ati ko Jesu sile ebi ti won ti po jade latenu won tun ko je nje ke se be ni opolopo loni ti won be si ni sare ijoba orun ti won so wi pe ah awon fe lo si ijoba orun awon fe se ife Olorun sugbon nitori wo pe won gbo eko atunse won tun pada si ijo ti won ti fi sile won tun pada si iborisa won tun pada sinu aye nje ki se be lori loni nigba ti awon elomiran ti won ba gbo eko nipa iwoso onigbagbo nipa eko ti igbeyawo okunrin kan obinrin kan ti won gbo eko wi pe ki a ma gbe igbese aye iwon tun won si won tun pada sinu aye nibi ti won ti wa tele tele won tun pada sodo ore abanideshe eni ti won ti ko iwe si tele wi pe mo ti ba Jesu lo
nítorí bẹ́ẹ̀ kò sí àgbèrè kò sí panṣágà mọ́ nítorí bẹ́ẹ̀ gbogbo owó tó ń fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mú owó rẹ̀ mọ́wọ́ mi ò fẹ́ owó ẹ̀ṣẹ̀ mọ́ ṣùgbọ́n irú àwọn ènìyàn wọ̀nyí wọ́n á tún padà wọ́n á tún máa fẹ́ sẹ̀rálẹ̀ níwájú ilé ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ ọkùnrin yà tó máa sọ pé kí ló dé jésù tó sọ pé ó ti di ọkọ rẹ jésù tó sọ pé o fẹ́ bá kú o fẹ́ bá lọ o tún tẹ̀lé jésù mọ́ ni ẹni tí ó ti gba jésù gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a tún máa sọ pé kì í ṣe bẹ́ẹ̀ sáàṣìlẹ̀kùn fún mi jẹ́ ká parí ìjà wa ó fẹ́ parí ìjà pẹ̀lú ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ ó tún fẹ́ lọ sí ọ̀run àpáàdì nítorí bẹ́ẹ̀ ni a rí wípé ọ̀pọ̀ àwọn wọ̀nyí wọn kò lè tẹ̀lé jésù kristi mọ́ jẹ́ kí a wo Máàkù orí kẹwàá láti ẹsẹ̀ kẹtàdínlógún bí ó sì ti ń jáde bọ̀ sí ọ̀nà ẹnìkan sáré tọ̀ ọ́ wá ó sì kúnlẹ̀ fún ó bí léèrè wípé olùkọ́ni rere kí ni èmi ó ṣe tí èmi ó fi lè jogún iyè àìnípẹkún èyí jẹ́ ìbéèrè dáadáa tí ọkùnrin yìí béèrè lọ́wọ́ jésù kristi olúwa wa jésù kristi sì fi ọ̀nà hàn ó sọ fún ohun tí ó ní láti ṣe ọkùnrin yìí kọ́kọ́ sọ wípé gbogbo rẹ̀ ló ń ti ṣe jésù wá sọ fún ìjìnlẹ̀ ìfẹ́ ọlọ́run ìjìnlẹ̀ ohun àmúyẹ láti dé ìjọba ọlọ́run ṣùgbọ́n kí la rí nípa ti ọkùnrin yìí wo ẹsẹ̀ kọkànlélógún nígbà náà ni jésù sì wò ó ó fẹ́ràn rẹ̀ ó sì wí fún un pé ohun kan lè ó kù ọ́ kù dúró níbẹ̀ jọ jẹ́ mọ̀ wípé ohun kan ṣoṣo ó lè dìnà ó lè ṣe ìdènà fún ìjọba ọlọ́run fún ọ ẹlòmíràn a máa sọ wípé ọlọ́run kankan mọ ọkàn mi wípé ohun kan ṣoṣo ló kù bí kìí bá ṣe pé ọkùnrin tí mo wà nínú ilé rẹ yìí bí kìí bá ṣe wípé mo jẹ́ ìyàwó kejì ìyàwó kẹta bí kìí bá ṣe yẹn nìkan ṣoṣo ọlọ́run náà mọ̀ wípé mo ti kẹsẹ̀ járí bí kìí bá ṣe wípé ìkan ṣoṣo tó kù yìí mo sì rò wípé aláàánú lọlọ́run kò ní wo ẹyọ kan tó kù yìí kó sọ wípé mi ò ní lè dé ìjọba ọ̀run ẹlòmíràn a máa sọ wípé gbogbo ohun tí wọ́n ń sọ lòun ti ṣe ká gba jésù gbọ́ ni ká ka bíbélì ni ká jáfáfá nínú iṣẹ́ ọlọ́run ni ìkan ṣoṣo ló kù wípé òwò ibi ọjà tí òun wà òun mọ̀ wípé ohun tí òun ń tà láti jẹ́ bí oníṣòwò wípé kò bá ìfẹ́ ọlọ́run mu ṣùgbọ́n ìkan náà ni ẹyọ kan yìí kan ṣoṣo náà mi ò rò wípé èyí lè dí mi lọ́wọ́ ìjọba ọlọ́run gbọ́ jésù kristi fẹ́ràn rẹ̀ ìfẹ́ jésù ni ó jẹ́ kí ó sọ òtítọ́ fún ó ní ohun kan lé ó kù ọ́ kù lọ ta ohunkóhun tí o ní kí o sì fi fún àwọn tálákà ìwọ ó sì ní ìṣúra lé ọ̀run sì wá gbé àgbélébù rẹ kí ìwọ kí o sì máa tọ̀ mí lẹ́yìn ohun tí jésù ń sọ fún ọkùnrin yìí ni wípé ẹgbẹ́ àwọn ọlọ́rọ̀ tí ó wà ó jẹ́ ẹgbẹ́ àwọn agbéraga ẹgbẹ́ àwọn ọlọ́rọ̀ tí ó wà ó jẹ́ ẹgbẹ́ àwọn abọ̀rìṣà jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ àwọn ọlọ́rọ̀ wọ́n máa ń fi ọ̀rọ̀ wọn dípò ọlọ́run wọ́n máa rò wípé owó ni ìdáhùn ohun gbogbo wọ́n máa gbẹ́kẹ̀lé owó wọ́n máa fara ti owó wọn máa rò wípé bí owó bá wà àlàáfíà wà wọ́n a máa rò pé bí owó bá wà wípé kò sí ohunkóhun tí wọ́n fẹ́ láyé tàbí lọ́run tí wọn ò lè ní ẹlòmíràn pàápàá gẹ́gẹ́ bí símónì ó lè fẹ́ láti ra ẹ̀mí ọlọ́run ó lè fẹ́ láti ra ipò nínú ìjọ ó lè fẹ́ láti ra àga kan nínú ìjọba ọlọ́run pẹ̀lú owó rẹ̀ èyí ni jésù fi sọ fún wípé ó wà ní ibì kan tí ó jẹ́ bí ẹlẹ́gẹ́ inú ẹgbẹ́ tó wà ó jẹ́ ẹgbẹ́ àwọn agbéraga ẹgbẹ́ àwọn aláìlọ́lọ́run ẹgbẹ́ àwọn tí ó ń fi owó rọ́pò ọlọ́run ó ní nítorí bẹ́ẹ̀ nǹkan tí ó di òrìṣà sí ọ lọ́kàn sọ́nù kó dànù kó fún àwọn tálákà kí o sì wá kí o gbé àgbélébù rẹ kí o máa tọ̀ mí lẹ́yìn ǹjẹ́ ọkùnrin yìí lè ṣe ǹjẹ́ ó wọ ìjọba ọlọ́run inú rẹ̀ sì bàjẹ́ sí ọ̀rọ̀ náà ó sì jáde lọ ní ìbìnújẹ́ nítorí tí ó lí ọ̀rọ̀ púpọ̀ jésù sì wò yìí ká ó wí fún àwọn ọmọ ẹ̀hìn rẹ̀ pé yóò ti ṣòro tó fún àwọn tí ó lé ọ̀rọ̀ láti wọ ìjọba ọlọ́run má ṣe jẹ́ kí èyí kí ó yà ọ́ lẹ́run tí jésù ń sọ ni wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wọn láti wọ ìjọba ọlọ́run tí ó ti yí ọ ó ń sọ wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó sọ ọ̀rọ̀ di ọlọ́run wọn láti wọ ìjọba ọlọ́run ó ń sọ wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wọn
ti won ko gbekele olorun ti won ko gbekele jesu ti won ko gbekele christi messiah ti o ku fun lori igi agbelebo yo ti soro to fun iru awon be lati wo ijoba olorun eyi kan na ni a le so yo ti soro to fun awon ti o gbekele obi won ti o ro wepe bi ba gba olorun gbo inu obi mi o ni dun si nitori be awon obi lo sin pe son gbogbo fun mi mo si nfe ma te won olorun yo ti soro to fun iru eni be lati wo ijoba olorun ohun ti o so ni pe yo ti soro to fun awon ti o gbekele eniyan awon ti o gbekele eleran ara awon ti o fi eleran ara se apa ati igbekele won yo ti soro to fun won lati wo ijoba olorun yo ti soro to fun awon ti o gbe ipo lori awon ti o ro we pe ipo won ninu aye ipo won ninu ijo wi pe awon fe fi ipo won dipo olorun yo ti soro to fun iru eni be lati wo ijoba olorun eyi ni awon nkan ti jesu christ ti o so fun wa loni eyi ni nkan ti o nfe ki o ye wa wi pe bi a ba fe ni olorun bi a ba fe je ti olorun a ko gbodo gba ohun ko hun laye lati di wa lowo a ko gbodo gba enikeni laye lati di wa lowo itoto ni olorun fe gba gbogbo eniyan sugbon opolopo ni o nfa idena fun ara won opolopo ni o nfa ohun idabo laarin awon ati olorun laarin awon ati igbala olorun ni igbesi aye won won ma nje ki awon isoro miran ninu ero won awon nkan aimo ninu ife inu won ati awon igbekele won ti won fi si ori eniyan sinu eda ati ti won fi si ori awon nkan miran won gba awon nkan wonyi lati di won lowo awon elomiran o sese ki o je owo o sese ki o je gbajumo o sese ki o je wipe won fe kopa ninu oselu won ta ba si so fun ta ba nkilo fun owo pe eni ti o ba fe se itoselu wipe ipo elege patapata gba lo wa wipe nitori en to ba fe se ti oselu yo wa laarin awon aborisha yo wa laarin awon ti ko lolorun yo wa ni laarin awon ti won fa si fa sohun lati se ohun ti ko to o mo kini awon elomiran se ti won wa ninu oselu o mo ti won se ni ikoko eni afin ki awon eniyan ni ilo we pe ki asora nitori pe owo tabi ipo tabi gbajumo tabi iwa oselu elomiran o le je itiju ihinrere itiju agbelebu o le je oni yo di awon elomiran lowo lati le ma wo ijoba olorun nitori pe bi won ba ti wa ti won jade na so pe ah iwon na ti lo da po mo awon to nda tun bi iwon na lo da po mo awon ti ki lo ye ti yerun iwon na lo da po mo awon ti ko mo faari se awon ti ko gbajumo a ki lo de se aini lo wa fun oni abi se idamu okan ni abi se wahala ninu ile lo je ko lo da po mo awon to n so wi pe da tun bi da tun awon oni wa mimo awon to je pe orun nikan na wo won o gbo taye mo o lo da po pelu won elomiran itiju agbelebo christi ni ki je ki won ki o le foriti titi dopin awon elomiran awon oso aye imura ti aye oni ki je ki won ki o le foriti titi dopin tabi awon molebi awon ebi ton ma so wi pe bo ba fe je tebi ni to o gbodo da po mo awon won yi awon miran papa ninu awon ebi wa ti ko mo lorun gbo won so wipe ohun eniyan oni ohun olorun wipe bi baba tabi iya ba so pe ko si ona ninu ona bibeli o je pe ko si ona mi be niyan nitori wipe ohun eniyan ni ohun olorun won so wipe olorun papa ti so pe bo ba gbo to bi e obi e to ni ko borisha obi e to ni ko lo fe eni to ti ni iyawo nle obi e to ni ko lo se ohun ti o da won ni to ba gbo to bi e won ninu olorun papa o le dun si e iru awon eni be won ma je ki awon ebi won ki o di won lowo lati le wo ijoba olorun awon elomiran ma nje ki awon ore omuti awon ore boda wa awon ore to je pe nigba to ba dara ni a o ri won nigba ti nkan ba yi pada a o le ri won won ma je ki iru awon ore be won ma je kan di won lowo nitori be so fun olorun wi pe o je ti olorun ati wi pe o ni gba ohun kohun tabi enikeni laaye lati di olowo ipe ti a n pe oni sinsin ni ipe lati darapo mo agbo kekere ipe lati darapo mo agbo kekere ye ki a wo luku ori kejila olorun pe o
awon elomiran bi won ba wa si ile isin wa o se se nitori wo pe ibi ti a tin pe jopo won wa awon aga ijoko wa won ni aga ijoko awon mo kekeke ni won ko sile fun wa lati ma joko le ma je ki aga ijoko ki o di olowo ijoba olorun awon elomiran won wo bi aban se isin won wo won ni awon duru ta ni o dabi awon duru ti awon mo kekeke ti won fi nko orin kiko ni pe ni bi ti awon ti wa o won ni awon duro to je wi pe won korin orin ati ohun duro o dunle ma je ki duro tabi ohun apo ba file aye ma je ki nkan woyi ma je ki o di olowo awon elomiran ma so wi pe nigba ti awon de si inu ijo deep life ni toto ni won ka bibeli fun wa ni toto ni won ko wa ni oro olorun sugbon awon wo ni mo wa darapo mo yi awon ti o je omo kekeke awon ti o ti la opolopo nkan koja ninu aye emi to je pe nibi ti mo tin bo iya lo de ni mi emi ti o je pe nibi ti mo tin bo baba egbe ni mi emi ti o je pe bi mo ba ni sise awon eniyan ma wa ni lati ile ibo lati ile hausa lati gbogbo ile karo ojire lawon eniyan ma wa ton ma so opo pelu mi nitori pe mo je eniyan jankan ninu aye ma je ka wo nkan wonyi ijoba olorun ju be lo awon to ri nisisin yi awon to wa ni bi nisisin won je agbo kekere ni toto won je awon ti awon ton wa ninu aye ti won ro wi pe a je enikeni sugbon o je mo awa ni imole olorun ni o ti mole fun awa bi atile je agbo kekere aje ni ti o mo inu olorun aje ni ti o mo oro olorun aje ni ti o ni ihirere aje ni ti o nfe ba jesu duro ke abale ba jesu joba ni ikeyin ipe ti olorun pe o ni wo pe ki wa darapo pelu awon onigbagbo ki o wa darapo pelu awon ti o mo olorun ki o wa darapo pelu awon ti o fe olorun oluko ori kejila ese ikeji le logbon luko ori kejila ese ikeji le logbon ma beru agbo kekere nitori didun inu baba yin ni lati fi ijoba fun yin agbo kekere ni o jogun ijoba olorun o mo be agbo kekere awon ti o ko ese sile awon ti won gbe ni iwon tun won si awon ti won gba oluwa gbo awon ti a fi eje jesu christi ra pada awon ti a wenu mo kuro ninu ese won awon agbo kekere yi awon ni o je didun inu olorun lati fi ijoba olorun fun o se dide duro o se so fun olorun wi pe o ro mo agbelebo o se so fun olorun wi pe ohun kohun ti ba je loke tabi nile tabi ni isale okun tabi lahere ni tabi ninu ilu ni ti yo fa o kuro ninu ijoba olorun wi pe ninu anu olorun ninu agbara olorun yo ba o ke won kuro o se so fun olorun wi pe ohun kohun ti ba sele ijileja mimilemi wi pe sugbon o fe wa pelu olorun wi pe oni fi olorun sile oni fi oro olorun sile o se bere ranwo lowo olorun o se bere ore ofe lowo olorun o se so fun olorun wi pe olorun ni kiku ni yiye ohun kon ti ba ma sele ijileja afefe le fe ikun mi le de inu ni bi ni le de ohun kon ti ba ma sele awon ore le komi sile awon ojulomo won le komi sile awon egbe ati ogba won le so wipe won fe fi temi se mo awon eniyan le se nu ni bi ni ohun kon ti ba de ijoba olorun yi se mo fe debe so fun olorun wipe bo ba ti ni igbala bo ba ti fi ododo ja ese re sonu bo ba ti bo patapata kuro lowo ese so fun olorun wipe ohun fe bo lowo ese ohun fe je ti olorun ohun fe wa pelu olorun so fun olorun wipe ko ran lowo ko fun olore ofe ko ba le je olooto ko ba le foriti titi de opin oluwa die hali awon ti agbala so fun olorun wipe o fe je okan ninu awon agbo kekere yi ninu awon die ti agbala ti won bo lojo idajo ti won bo lowo idajo ayeraye ti won bo lowo inu ina orun apadi ti won wa pelu olorun ni orun rere titi lai so fun olorun wipe o n fe duro lati foriti titi dopin yo siran olowo Thank you.

Mose, àti Eliasari Alufa, àti Sọ́dọ̀ Ìjọ, àwọn ọmọ Israeli, sí ibùdó ní pẹ̀tẹ́lẹ̀ Moabu, ti ń bẹ̀lẹ̀ bá Jọ́dánì létí Jericho. Àti Mose, àti Eliasari Alufa, àti gbogbo àwọn olórí ìjọ jáde lọ ìpàdé wọn lẹ́yìn ibùdó. Mose sì bínú sí àwọn olórí ogun náà, pẹ̀lú àwọn balógun ẹgbẹgbẹ̀rún àti balógun ọ̀rọ̀rùn tí ó ti ogun náà bọ̀. Mose sì wí fún wọn pé, ẹ dá gbogbo àwọn obìnrin sí. Kíyèsí, nípasẹ̀ ọ̀rọ̀ Bálámù, àwọn wọ̀nyí ni ó mú àwọn ọmọ Ísíráẹlì dẹ́ṣẹ̀ sí Olúwa ní ti ọ̀ràn Péórì, tí àrùn sì fi wà nínú ìjọ Olúwa. Ǹjẹ́ nítorí náà, ẹ pa gbogbo ọkùnrin nínú àwọn ọmọ wẹ́wẹ́, kí ẹ sì pa gbogbo àwọn obìnrin tí ó ti mọ ọkùnrin nípa ìbádàpọ̀. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọbìnrin kéékèèké tí wọn kò mọ ọkùnrin nípa ìbádàpọ̀ ni kí ẹ̀yin dá sí fún ara yín, kí ẹ̀yin kí ó sì dúró lẹ́yìn ibùdó ní ijọ́ méje, ẹnikẹ́ni tí ó bá pa ènìyàn àti ẹnikẹ́ni tí ó bá fara kan ẹni tí a pa, kí ẹ̀yin sì wẹ ara yín mọ́ àti ara àwọn ìgbẹ̀sìn yín ní ijọ́ kẹta àti ní ijọ́ keje, kí ẹ̀yin sì fọ gbogbo aṣọ yín mọ́ àti gbogbo ohun tí a fi awọ ṣe àti ohun gbogbo iṣẹ́ irun ewúrẹ́ àti ohun gbogbo tí a fi igi ṣe. Eliasari Alufa sì wí fún àwọn ológun tí wọ́n lọ sí ogun náà pé, èyí ni ìlànà òfin tí Olúwa fi lélẹ̀ ní àṣẹ fún Mose. Kìkì wúrà àti fàdákà àti idẹ àti irin àti tángànràn àti òjé, gbogbo ohun tí ó lè kọjá nínú iná ni kí ẹ̀yin kí ó mú la iná já, yóò sì di mímọ́, ṣùgbọ́n a ó fi omi ìyàsápá kan wẹ̀ ẹ́ mọ́, àti gbogbo ohun tí kò lè kọjá nínú iná ni kí a mú la inú omi. Kí ẹ̀yin kí ó sì fọ aṣọ yín ní ìjọ́ keje, ẹ̀yin ó sì di mímọ́, lẹ́yìn èyí ni ẹ̀yin ó sì wá sínú ibùdó. Olúwa sì sọ fún Mose pé, ka iye ìkógun tí a kó, ti ènìyàn àti ti ẹran, ìwọ àti Eliasari Alufa àti àwọn olórí ilé baba ìjọ, kí o sì pín ìkógun náà sí ipa méjì láàrin àwọn ológun tí ó jáde lọ sí ogun náà àti láàrin gbogbo ìjọ, kí o sì gba ohun ìdá ti Olúwa lọ́wọ́ àwọn ológun tí wọ́n jáde lọ sí ogun náà, ọ̀kan nínú 500 nínú àwọn ènìyàn àti nínú màlúù àti nínú kẹ́tẹ́kẹ́tẹ́ àti nínú agbo ẹran, gbà á nínú àbọ̀ tiwọn, kí o sì fi fún Eliasari Alufa fún ẹbọ ìgbésọsókè Olúwa, àti nínú àbọ̀ tí í ṣe ti àwọn ọmọ Ísíráẹlì, kí ìwọ kí o sì gba ìpín kan nínú 50 nínú ènìyàn, nínú màlúù, nínú kẹ́tẹ́kẹ́tẹ́ àti nínú agbo ẹran, nínú onírúurú ẹran, kí o sì fi wọ́n fún àwọn ọmọ Léfì tí ń ṣe ìtọ́jú àgọ́ Olúwa. Àti Mose àti Eliasari Alufa sì ṣe bí Olúwa ti pàṣẹ fún Mose, àti ìkógun tí ó kù nínú ohun ìní tí àwọn ológun kó, ó jẹ́ 24,000 ó dín 1,700 àgùntàn, 1,416 màlúù, 3,700 kẹ́tẹ́kẹ́tẹ́, àti ènìyàn nínú àwọn obìnrin tí kò mọ ọkùnrin nípa ìbádàpọ̀, gbogbo wọn jẹ́ 1,416, àti àbọ̀ tí ṣe ìpín ti àwọn tí ó jáde lọ sí ogun, ó jẹ́ 2,780 ó lé 1,500 àgùntàn ní iye. Ìdá ti Olúwa nínú àgùntàn wọn ni jẹ́ 875, àti màlúù jẹ́ 2,018. Nínú èyí tí ìdá ti Olúwa jẹ́ 72, kẹ́tẹ́kẹ́tẹ́ sì jẹ́ 1,500 ó lé 1,500, nínú èyí tí ìdá ti Olúwa jẹ́ 60 ó lé 1, àwọn ènìyàn sì jẹ́ 8,000, nínú èyí tí ìdá ti Olúwa jẹ́ 30 ó lé 2. Mose sì fi ìdá ti ẹbọ ìgbésọsókè Olúwa fún Eliasari Alufa bí Olúwa ti pàṣẹ fún Mose, àti nínú àbọ̀ ti àwọn ọmọ Ísíráẹlì tí Mose pín kúrò nínú ti àwọn ọkùnrin tí ó jagun náà. Ǹjẹ́ àbọ̀ ti ìjọ jẹ́ 2,780 ó lé 1,500 àgùntàn, àti 2,018 màlúù, àti 2,500 ó lé 1,500 kẹ́tẹ́kẹ́tẹ́, àti 2,800 ènìyàn. Àní nínú àbọ̀ ti àwọn ọmọ Ísíráẹlì, Mose mú ìpín kan nínú 50 àti ti ènìyàn àti ti ẹran, ó sì fi wọ́n fún àwọn ọmọ Léfì tí ń ṣe ìtọ́jú àgọ́ Olúwa bí Olúwa ti pàṣẹ fún Mose, àti àwọn olórí tí ó wà lórí ẹgbẹgbẹ̀rún ogun náà, àti àwọn balógun ẹgbẹgbẹ̀rún àti àwọn balógun ọ̀rọ̀rùn wá sọ́dọ̀ Mose. Wọ́n sì wí fún Mose pé, àwọn ìránṣẹ́ rẹ ti ka iye àwọn ológun tí ń bẹ ní ìtọ́jú wa, ọkùnrin kan nínú wa kò sì dín. Nítorí náà ni àwa ṣe mú ọrẹ ẹbọ wá fún Olúwa, ohunkóhun tí olúkúlùkù rí, ohun ọ̀ṣọ́ wúrà, ẹ̀wọ̀n àti júfù àti òrùka àmì àti òrùka etí àti ilẹ̀kẹ̀ láti fi ṣètùtù fún ọkàn wa níwájú Olúwa. Mose àti Eliasari Alufa sì gba wúrà náà lọ́wọ́ wọn, àní gbogbo ohun iṣẹ́ ọ̀ṣọ́ àti gbogbo wúrà ẹbọ ìgbésọsókè tí wọ́n mú wá fún Olúwa láti ọ̀dọ̀ àwọn balógun ẹgbẹgbẹ̀rún àti láti ọ̀dọ̀ àwọn balógun ọ̀rọ̀rùn, ó jẹ́ 8,800 ó lé 1,700 ó lé 50 ṣékélì, nítorí pé àwọn ológun ti kó ẹrù olúkúlùkù fún ara rẹ̀. Mose àti Eliasari Alufa sì gba wúrà náà lọ́wọ́ àwọn

0: balógun ẹgbẹẹgbẹrún àti lọwọ àwọn balógun ọrọọrun wọn sì mú un wá sínú àgọ àjọ ní ìrántí fún àwọn ọmọ ísírẹlì níwájú olúwa.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Mary, orí ìkejìlélọ́gbọ̀n, jẹ́ àwọn ọmọ Ríbẹ́nì àti àwọn ọmọ Gádì ní ọ̀pọ̀lọpọ̀ ohun ọ̀sìn, wọ́n sì rí ilẹ̀ Jásérì àti ilẹ̀ Gíláàdì, sì kíyèsí, ibẹ̀ náà, ibi ohun ọ̀sìn ni. Àwọn ọmọ Gádì àti àwọn ọmọ Ríbẹ́nì sì wá, wọ́n sì sọ fún Mósè àti fún Eleasari àlùfà àti fún àwọn olórí ìjọ pé, Atarotu àti Diboni àti Jásérì àti Nimra àti Eshboni àti Eliali, àti Shebamu, àti Nebo, àti Beoni. Ilẹ̀ náà tí Olúwa ti kọlù níwájú ìjọ Ísírẹ́lì, ilẹ̀ ohun ọ̀sìn ni, àwa ìránṣẹ́ rẹ sì ní ohun ọ̀sìn. Wọ́n sì wí pé bí àwa bá rí oore ọ̀fẹ́ ní ojú rẹ, jẹ́ kí a fi ilẹ̀ yìí fún àwọn ìránṣẹ́ rẹ fún ilẹ̀ ní, kí o má sì ṣe mú wa gòkè Jọ́dánì lọ. Mósè sì wí fún àwọn ọmọ Gádì àti fún àwọn ọmọ Ríbẹ́nì pé, àwọn arákùnrin yín yóò lọ sí ogun kí ẹ̀yin kí ó sì jókòó ní yìí. Èṣe tí ẹ̀yin fi ń tan ọkàn àwọn ọmọ Ísírẹ́lì níyànjú àti ré kọjá lọ sínú ilẹ̀ tí Olúwa fi fún wọn. Bẹ́ẹ̀ ni àwọn baba yín ṣe nígbà tí mo rán wọn láti Kadeṣi-Barnea lọ láti wo ilẹ̀ náà. Nítorí pé nígbà tí wọ́n gòkè lọ dé àfonífojì Eṣkolu tí wọ́n sì rí ilẹ̀ náà, wọ́n tan ọkàn àwọn ọmọ Ísírẹ́lì níyànjú kí wọn kí ó má lè lọ sínú ilẹ̀ tí Olúwa ti fi fún wọn. Ìbínú Ọlọ́run sì ro sí wọn nígbà náà, ó sì búra wípé nítòótọ́ ọ̀kan nínú àwọn ọkùnrin wọ̀nyí tí ó gòkè láti Íjíbítì wá láti ẹni 20 lọ àti jù bẹ́ẹ̀ lọ kì yóò rí ilẹ̀ náà tí mo ti búra fún Ábráhámù, fún Ísákì àti fún Jákọ́bù, nítorí tí wọn kò tẹ̀lé mi lẹ́yìn pátápátá, bí kò ṣe Kálẹ́bù ọmọ Jefunne, ọmọ Kenisi àti Joshua ọmọ Nuni, nítorí pé àwọn ni ó tẹ̀lé Olúwa lẹ́yìn pátápátá. Ìbínú Olúwa sì rú sí Ísírẹ́lì, ó sì mú wọn rìn kiri ní aginjù ní 40 ọdún, títí gbogbo ìran náà tí ó ṣe búburú ní ojú Olúwa fi run. Ti kíyèsí, ẹ̀yin dìde ní ipò baba yín, ìran ẹlẹ́ṣẹ̀, láti mú ìbínú gbígbóná Olúwa pọ̀ sí Ísírẹ́lì, nítorí pé bí ẹ̀yin bá yí padà kúrò lẹ́yìn rẹ̀, òun ó sì tún fi wọ́n sílẹ̀ ní aginjù, ẹ̀yin ó sì run gbogbo àwọn ènìyàn yìí. Wọ́n sì súnmọ́ wípé àwa ò kọ ilé ẹran ní yìí fún ọwọ́ ọ̀sìn wa àti ìlú fún àwọn ọmọ wẹ́wẹ́ wa, ṣùgbọ́n àwa tìkálá wa yóò di àmọ́ra wa gírí níwájú àwọn ọmọ Ísírẹ́lì títí àwa ó fi mú wọn dé ipò wọn. Àwọn ọmọ wẹ́wẹ́ wa yóò sì máa gbé inú ìlú olódi nítorí àwọn ará ilẹ̀ náà. Àwa kì yóò padà bọ̀ sí ilé wa títí olúkúlùkù àwọn ọmọ Ísírẹ́lì yóò fi ní ilẹ̀ ìní rẹ̀, nítorí pé àwa kì yóò ní ilẹ̀ ìní pẹ̀lú wọn ní ọ̀hún Jọ́dánì tàbí níwájú, nítorí tí àwa ní ilẹ̀ ìní wa ní ìhà ìhìn Jọ́dánì ní ìhà ìlà oòrùn. Mósè sì wí fún wọn pé bí ẹ̀yin ó bá ṣe èyí, bẹ́ẹ̀yin ó bá di àmọ́ra níwájú Olúwa lọ sí ogun, bí gbogbo yín yóò bá gòkè Jọ́dánì ní àmọ́ra níwájú Olúwa títí yóò fi lé àwọn ọ̀tá rẹ̀ kúrò níwájú rẹ̀, tí a ó sì fi ṣẹ́ ilẹ̀ náà níwájú Olúwa. Lẹ́yìn náà ni ẹ̀yin ó padà, ẹ̀yin ó sì jẹ́ aláìlẹ́ṣẹ̀ níwájú Olúwa àti níwájú Ísírẹ́lì, ilẹ̀ yìí yóò sì máa jẹ́ ìní yín níwájú Olúwa. Ṣùgbọ́n bí ẹ̀yin kì yóò bá ṣe bẹ́ẹ̀, kíyèsí, ẹ̀yin dẹ́ṣẹ̀ sí Olúwa kí ó sì dá yín lójú pé ẹ̀ṣẹ̀ yín yóò fi yín hàn. Ẹ kọ́ ìlú fún àwọn ọmọ wẹ́wẹ́ yín àti agbo fún àgùntàn yín, kí ẹ sì ṣe èyí tí ó ti ẹnu yín jáde wá. Àwọn ọmọ Gádì àti àwọn Ríbẹ́nì sì sọ fún Mósè pé àwọn ìránṣẹ́ rẹ yóò ṣe bí Olúwa mi ti fi àṣẹ lélẹ̀. Àwọn ọmọ wẹ́wẹ́ wa àti àwọn aya wa, agbo ẹran wa àti gbogbo ohun ọ̀sìn wa yóò wà níbẹ̀ ní ìlú Gíláàdì, ṣùgbọ́n àwọn ìránṣẹ́ rẹ yóò gòkè odò olúkúlùkù ní àmọ́ra ogun níwájú Olúwa láti jà bí Olúwa mi ti wí. Mósè sì pàṣẹ fún Eleasari àlùfà àti fún Joshua ọmọ Nuni àti fún àwọn olórí ilé baba àwọn ẹ̀yà ọmọ Ísírẹ́lì nípa tiwọn. Mósè sì wí fún wọn pé bí àwọn ọmọ Gádì àti àwọn ọmọ Ríbẹ́nì yóò bàbá yín gòkè Jọ́dánì lọ, olúkúlùkù ní àmọ́ra fún ogun níwájú Olúwa tí a sì ṣe ilẹ̀ náà níwájú yín, ǹjẹ́ kí ẹ̀yin kí ó fi ilẹ̀ Gíláàdì fún wọn ní ìní? Ṣùgbọ́n bí wọn kò bá fẹ́ bá yín gòkè odò ní àmọ́ra, ǹjẹ́ kí wọn kí ó ní ìní láàrin yín ní ilẹ̀ Kínánì? Àti àwọn ọmọ Gádì àti àwọn ọmọ Ríbẹ́nì dáhùn wípé bí Olúwa ti wí fún àwọn ìránṣẹ́ rẹ, bẹ́ẹ̀ ni àwa ó ṣe. Àwa ó gòkè lọ ní àmọ́ra níwájú Olúwa sí ilẹ̀ Kínánì, kí ìní wa ní àìhìn Jọ́dánì kí ó lè jẹ́ tiwa. Mósè sì fi ilẹ̀ ọba Síhóní, ọba àwọn ọmọ Amori, àti ilẹ̀ ọba Ogu, ọba Báṣánì fún wọn, àní fún àwọn ọmọ Gádì àti fún àwọn ọmọ Ríubeni àti fún àbọ̀ ẹ̀yà Manasse ọmọ Jósẹ́fù. Ilẹ̀ náà pẹ̀lú ìlú rẹ̀ ní agbègbè rẹ̀, àní ìlú ilẹ̀ náà yíká. Àwọn ọmọ Gádì sì kọ́ Didoni, ati Atarotu, ati Arueri, ati Atrotu Shofani, ati Jaseri, ati Jogbeha, ati Beti Nimra, ati Beti Harani, ilu Olodi, ati Agbofun Agutan. Awon ọmọ Rubeni si ko Heshboni, ati Eliali, ati Kiriataimu, ati Nebo, ati Baali Meoni, wọn pààrọ̀ orúkọ wọn, ati Sibma, wọn si sọ ìlú tí wọn kọ ní orúkọ mìíràn. Àwọn ọmọ Makiri, ọmọ Manase si lọ sí Gileadi, wọn si gbà á, wọn si lé àwọn ọmọ Amori tí ó wà nínú rẹ̀. Mose si fi Gileadi fún Makiri, ọmọ Manase, ó si jókòó nínú rẹ̀. Jairi, ọmọ Manase si lọ, ó si gba àwọn ìlú wọn, ó si sọ wọn ní Afotu Jairi. Noba si lọ, ó si gba Kenati, àti àwọn ìletò rẹ̀, ó si sọ ní Noba nípa orúkọ ara rẹ̀. Numeri, orí ìkẹtàlélọ́gbọ̀n. Wọ́n yí ni ìrìn àwọn ọmọ Israeli tí ó ti ilẹ̀ Egipti jáde wá pẹ̀lú àwọn ogun wọn nípa ọwọ́ Mose àti Aaroni. Mose si kọ̀wé ìjáde lọ wọn gẹ́gẹ́ bí ìrìn wọn nípa àṣẹ Olúwa. Wọ́n yí si ni ìrìn wọn gẹ́gẹ́ bí ìjáde lọ wọn. Wọ́n si ṣe kúrò ní Ramesesi ní oṣù kínní ní ijọ́ kẹẹ̀dógún oṣù kínní náà. Ní ijọ́ kejì àjọ ìrékọjá ni àwọn ọmọ Israeli jáde pẹ̀lú ọwọ́ gíga ní ojú gbogbo àwọn ará Egipti. Bí àwọn ará Egipti ti ń sìnkú gbogbo àwọn àkọ́bí wọn tí Olúwa kọlù nínú wọn, lára àwọn òrìṣà wọn pẹ̀lú ni Olúwa ṣe ìdájọ́. Àwọn ọmọ Israẹli sì ṣe kúrò ní Ramesesi, wọ́n sì dó sí Ṣukotu, wọ́n sì ṣe kúrò ní Ṣukotu, wọ́n sì dó sí Etamu tí ń bẹ létí aginjù, wọ́n sì ṣe kúrò ní Etamu, wọ́n sì padà lọ sí Pehahirotu tí ń bẹ níwájú Balisefoni, wọ́n sì dó síwájú Migdolu, wọ́n sì ṣe kúrò níwájú Ahirotu, wọ́n sì la àárín òkun já lọ sí aginjù. Wọ́n sì rin ìrìn ijọ́ mẹ́ta ní aginjù Etamu, wọ́n sì dó sí Mara, wọ́n sì ṣí kúrò ní Mara, wọ́n sì wá sí Elimu. Ní Elimu ni orísun omi 12 àti 70 igi ọ̀pẹ wà, wọ́n sì dó síbẹ̀, wọ́n sì ṣí kúrò ní Elimu, wọ́n sì dó sí ẹ̀bá òkun pupa, wọ́n sì ṣí kúrò ní òkun pupa, wọ́n sì dó sí aginjù Sini, wọ́n sì ṣí kúrò ní aginjù Sini, wọ́n sì dó sí Dofka, wọ́n sì ṣí kúrò ní Dofka, wọ́n sì dó sí Alushi, wọ́n sì ṣí kúrò ní Alushi, wọ́n sì dó sí Refidimu. Níbi tí omi kò gbé sí fún àwọn ènìyàn náà láti mu, wọ́n sì ṣí kúrò ní Refidimu, wọ́n sì dó sí aginjù Sinai, wọ́n sì ṣí kúrò ní aginjù Sinai, wọ́n sì dó sí Kibrotu Hatafa, wọ́n sì ṣí kúrò ní Kibrotu Hatafa, wọ́n sì dó sí Haserotu, wọ́n sì ṣí kúrò ní Haserotu, wọ́n sì dó sí Ritma, wọ́n sì ṣí kúrò ní Ritma, wọ́n sì dó sí Rimon Peresi, wọ́n sì ṣí kúrò ní Rimon Peresi, wọ́n sì dó sí Libna, wọ́n sì ṣí kúrò ní Libna, wọ́n sì dó sí Risa, wọ́n sì ṣí kúrò ní Risa, wọ́n sì dó sí Kehelata, wọ́n sì ṣí kúrò ní Kehelata, wọ́n sì dó sí òkè Sheferi, wọ́n sì ṣí kúrò ní òkè Sheferi, wọ́n sì dó sí Harada, wọ́n sì ṣí kúrò ní Harada, wọ́n sì dó sí Makhelotu, wọ́n sì ṣí kúrò ní Makhelotu, wọ́n sì dó sí Tahati, wọ́n sì ṣí kúrò ní Tahati, wọ́n sì dó sí Tera, wọ́n sì ṣí kúrò ní Tera, wọ́n sì dó sí Mitka, wọ́n sì ṣí kúrò ní Mitka, wọ́n sì dó sí Hashmona, wọ́n sì ṣí kúrò ní Hashmona, wọ́n sì dó sí Meserotu, wọ́n sì ṣí kúrò ní Meserotu, wọ́n sì dó sí Benejakani, wọ́n sì ṣí kúrò ní Benejakani, wọ́n sì dó sí Hori Hagidadi, wọ́n sì ṣí kúrò ní Hori Hagidadi, wọ́n sì dó sí Jobata, wọ́n sì ṣí kúrò ní Jobata, wọ́n sì dó sí Abrona, wọ́n sì ṣí kúrò ní Abrona, wọ́n sì dó sí Esion Geberi, wọ́n sì ṣí kúrò ní Esion Geberi, wọ́n sì dó sí aginjù Sini ti ṣe Kadeshi, wọ́n sì ṣí kúrò ní Kadeshi, wọ́n sì dó sí òkè Hori létí ilẹ̀ Edomu. Aaroni àlùfáà sì gun orí òkè Hori lọ nípa àṣẹ Olúwa, ó sì kú níbẹ̀ ní 40 ọdún lẹ́yìn tí àwọn ọmọ Israẹli
2: ti ilẹ̀ Egipti jáde wá
0: ní 1 oṣù 5. Aaroni sì jẹ́ ẹni 137 nígbà tí ó kú ní òkè Hori. Ará Kenani, ọba Aradi ti ń gbé ìhà gúúsù ní ilẹ̀ Kenani. Ó gbúrò pé àwọn ọmọ Israẹli ń bọ̀, wọ́n sì ṣí kúrò ní òkè Hori, wọ́n sì dó sí Salmona, wọ́n sì ṣí ní Salmona, wọ́n sì dó sí Punoni, wọ́n sì ṣí kúrò ní Punoni, wọ́n sì dó sí Obotu, wọ́n sì ṣí kúrò ní Obotu, wọ́n sì dó sí Iye Abarimu ní agbègbè Moabu, wọ́n sì ṣí kúrò ní Iyimu, wọ́n sì dó sí Dibongadi, wọ́n sì ṣí kúrò ní Dibongadi, wọ́n sì dó sí Almon Diblataimu, wọ́n sì ṣí kúrò ní Almon Diblataimu, wọ́n sì dó sí òkè Abarimu níwájú Nebo, wọ́n sì ṣí kúrò ní òkè Abarimu, wọ́n sì dó sí pẹ̀tẹ́lẹ̀ Moabu lẹ́bàá Jordani létí Jericho, wọ́n sì dó sí ẹ̀bá Jordani láti Beti Jeshimotu títí dé Abelishitimu ní pẹ̀tẹ́lẹ̀ Moabu. Olúwa sì sọ fún Mose ní pẹ̀tẹ́lẹ̀ Moabu lẹ́bàá Jordani létí Jericho wípé, sọ fún àwọn ọmọ Israẹli kí o sì wí fún wọn pé, nígbà tí ẹ̀yin bá gòkè odò Jordani sí ilẹ̀ Kenani, nigba na ni ki eyin ki o le gbogbo awon ara ile na kuro ni waju yin ki eyin si run gbogbo aworan won ki eyin si run gbogbo ere dida won ki eyin si wo gbogbo ibi giga won pale ki eyin ki o si gba ile na ki eyin ki o si ma gbe inu re nitori pe mo ti fi ile na fun yin lati ni ki eyin ki o si fi keke pin ile na ni ini fun awon idile yin fun opo ni ki eyin ki o fi ile ni pupo fun ati fun die ni ki eyin ki o fi ile ni die fun ki ile ni olukuluku ki o je ibi ti keke re ba bo si gege bi eya awon baba yin ni ki eyin ki o ni sugbon bi eyin ko ba le awon ara ile na kuro ni waju yin yo si se awon ti eyin je ki o ku ninu won yo di egun si oju yin ati egun si yin ni ha won si ma yo yin lenu ni ile na ninu eyi ti eyin gbe yo si se bi emi ti ro lati se si won be ni emi o se si yin
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: E je ki a gbadura. Olorun wa, pelu okan ireti ni a fi to yin wa ni asale yi, ni igbagbo wi pe e o to wa si ona, ati ti wi pe e o ko wa ni oro yin, e o si je ki a le je ni ti o fese mule ni eko oro Olorun. A n bẹ̀yìn wípé orí ọ̀fẹ́ láti jẹ́ alábàápín pẹ̀lú àwọn tí ó fẹsẹ̀ múlẹ̀ nínú ìhìn rere ẹ jẹ́ kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. A bẹ̀yìn wípé ìmọ́lẹ̀ láti òkè wá yóò tàn sí ọ̀rọ̀ yín gẹ́gẹ́ bí a ti ń kà á gẹ́gẹ́ bí a ti ń gbọ́. A bẹ̀yìn wípé òye yóò yé wa, ọgbọ́n yóò jẹ́ tiwa, ìlànà yín yóò sì jẹ́ ohun tí a mọ̀ dájúdájú tí ó sì jẹ́ orí ọ̀fẹ́ fún wa láti tẹ̀lé ní orúkọ Jésù. A bẹ̀yìn wípé nísinsìnyí kí ẹ̀mí yín kí ó jẹ́ olùkọ́ fún wa, ẹ ṣàánú fún wa, ẹ tọ́ wa sí ọ̀nà kí a sì lè ní orí ọ̀fẹ́ láti tẹ̀lé títí dé òpin. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì ní agbàdúrà. Lónìí ẹ̀kọ́ wa ni a ó rí nínú ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án ni a ó máa wò ní fínífíní. Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí láti ọjọ́ tí àwa ti gbọ́ àwa kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ṣe ti ẹ̀mí. Lónìí ni a ń wo ohun tí Paulu ìránṣẹ́ Ọlọ́run apostoli fún àwọn kẹfìrí tí ó ṣe fún àwọn ará Kólósè nípa wípé ó ń gbàdúrà fún wọn. Láti ẹsẹ̀ tí a kà yìí ni a ó ti rí kókó ọ̀rọ̀ wa tí ó dúró lórí àdúrà fún àwọn onígbàgbọ́. Bí a ti kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, Paulu kò tíì dé ìlú Kólósè ṣùgbọ́n ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìránṣẹ́ fún wọn láì tí fi ìgbà kankan dé ọ̀dọ̀ wọn rí. Ìránṣẹ́ tí a sọ pé ó ń ṣe fún ọ ni wípé ó ń gbàdúrà fún wọn. Àdúrà sì jẹ́ ìránṣẹ́ púpọ̀ láti ọwọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n lè ṣe fún wa láti jẹ́ kí a fi ẹsẹ̀ wa múlẹ̀, láti jẹ́ kí a dàgbà nínú ìgbàgbọ́, láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run àtòkè wá kí ó yé wa, láti jẹ́ kí ìmọ́lẹ̀ ẹ̀yìn rere kí ó tàn sí ọkàn wa, àti láti jẹ́ kí oore ọ̀fẹ́ kí ó ṣàn sí wa láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ó ti ń gbàdúrà fún wọn ní ọ̀pọ̀ ìgbà kí ó tó di wípé ó ní àǹfààní láti wàásù sí wọn. Ìlépa iṣẹ́ ìránṣẹ́ ni àṣepé àwọn ènìyàn mímọ́. Bí a bá ń sọ nípa iṣẹ́ ìránṣẹ́ ti apostoli, tí a ń sọ nípa ti àwọn wòlíì, tí a ń sọ nípa ti àwọn evangelisti, tí a ń sọ nípa ti olùṣọ́ àgùntàn àti olùkọ́ni, èrèdí ìránṣẹ́ wọn, èrèdí ìwàásù wọn, èrèdí ìlọsókè sódò wọn, èrèdí tí wọ́n fi ń káàkiri láti ṣe ìránṣẹ́ fún wa ni wípé kí a lè jẹ́ ẹni pípé. Ẹ jẹ́ kí a wo Éfésù orí kẹrin láti ẹsẹ̀ ìkọkànlá dé ẹsẹ̀ ìkejìlá, kí a wo ohun tí a fi ti èyí tí a sọ yìí lẹ́yìn we pe iranse ti awon oluso agbeto tabi olukoni ti won se fun wa o dro lori wi pe ki a le di eni ti o pe ninu igbagbo ati ninu ore ofe olorun efeso ori kerin lati ese kokanla o si ti fi awon kan fun ni bi aposteli ati awon miran bi woli ati awon miran bi evangelisti ati awon miran bi oluso agutan ati olukoni kisi ni eredi ti afifi awon wonyi fun ni eje ki a wo ese ikejila fun ase pe awon eniyan mimo fun ise iranse fun imudagba ara kristi ni a n pe ni ijo kristi eyi ti a fi n se iranse fun wa yala ni ojo aje tabi ni ojobo tabi ni ojo aiko ni wipe ki a le di eni pipe ninu oluwa ati wipe ki a le mu wa dagba soke ninu igbagbo ati ireti wa ninu olorun o n so fun wa ni ese iketala wipe titi gbogbo wa yio fi de isokan igbagbo ati imo omo olorun titi a o fi di okunrin eyi ni okunrin alagbara okunrin ti o duro sese titi a o fi de iwon gigun ekun kristi bawo ni o se le sese fun yala aposteli tabi woli tabi evangelisti tabi olukoni tabi oluso agutan lati je ki ara kristi ijo olorun lati je ki awon eniyan olorun ti a ti gbala ki won ki o lo si ibi giga gege bi gigun ibu ife olorun ati ki won ki o si le gbe igbesaye ti o wu olorun ikoko meji ni a ri ninu ise esin awon eniyan olorun wonyi ikini wewaasu oro olorun ikeji adura gbigba fun awon ti a n waasu si ise awon aposteli ori kefa ese ikerin sugbon awon duro sese ninu adura igba ati ninu ise iranse oro naa awon aposteli ti isaaju ni won so awon oro wonyi fun awon ijo ni jerusalemu won so fun wa ikoko meji ti ise iranse won duro le lori ikini ninu adura gbigba ikeji ninu iranse oro olorun bi abawo ohun ti a nilo ninu ijo ti o le je asepe fun awon eniyan mimo a ri wipe nkan meji wonyi ni o se pataki pupo fun wa lati le tele ikini adura gbigba ikeji oro olorun ni gbigbo o si ye fun wa gege bi omo ijo ki a ri wipe bi a ti n waasu oro olorun si wa lati owo awon oluko tabi oluso agutan o ye ki a gboran si oro olorun ti a n ko wa lekeji bi a ti n gbadura fun wa o ye ki a wa paapaa ki a ma gbadura ki oro olorun ti a n gbo ki o le se wa lore ni igbesi aye wa a si tun ko eko wipe bi paul ti n se nkan meji wonyi ti o si n lepa lati fi ese won mule ikini nipa gbigbadura ikeji nipa kikoni nipa kiko iwe yi sowo si awon ara kolose o ye ki awa paapaa mo wipe awa gege bi omo olorun gege bi ajogun igbala ti o ti owo jesu kristi wa wipe awa naa ni ohun meji yi lati se opolopo ni o wa ni arowoto wa ti o yi oro olorun oye igbala olorun ti ko ye won o ye ki o le je ohun ti o se pataki fun wa lati ma soro olorun fun ikeji lati ma gbadura fun awon ti o se wipe a ko tile ti ri ni ojokoju e je ki a pada si kolose ori kini ese ikesan mo n ka fun wa leekan si nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi o sese ki enikeni ti o ro wipe o n je oluka bibeli tabi eni ti n josin ki o ka iru ese oro olorun ti a ka yi ki o se ka gbogbo ori kini ki o ro wi pe ko si un popo ti a le keko nipa re ninu ese oro olorun ti a ka yi sugbon bi a ba wo ese olorun yi bi a ba wo ese ikesan yi ori kini a o ri ohun meta ti o se pataki ti o ye ki a ko gege bi ikoko eko ti a le simile lori ti o le je agbara fun igbese aye onigbagbo wa ikini adura ebe fun awon ara olooto ikeji imo ife olorun iketa ogbon ati oye nipa ti emi eje ki a lo si ikini adura ebe fun olooto bi abawo awon ti paulu apostolin ti o ti ko ti o si ti fi ye wa nipa awon onigbagbo ti o wa ni kolose o so fun wi pe lekini awon wonyi won ti ni ore ofe ikeji won ti ni alaafia olorun ni okan won iketa wi pe won je eniyan mimo ikerin won si je olooto arakunrin ati arabirin o si so wi pe ki ore ofe ki o ma po si fun won ki alaafia olorun ti o ti wo inu okan won lo ki o si di gbigboro ki o poju be lo fun won o si so fun wi pe awon wonyi lese kese ti won ti ba jesu pade ni ati so won di eniyan olooto ti o nduro sese ti o gbe igbese aye ti o wo olorun igbese aye ailese eje ki a wo ori kini kolose yi lati ese ikeji ki o si fiyesi dara dara awon amuye tabi ohun ti o so nipa awon eniyan wonyi ti won wa ni kolose ti won ti di onigbagbo lati ese ikeji si awon eniyan mimo ati awon ara wa olooto ninu Kristi ti o wa ni Kolose ore ofe fun yin ati alaafia lati odo Olorun baba wa ati Jesu Kristi Oluwa awa n dupe lowo Olorun ati baba Jesu Kristi Oluwa wa awa si n gbadura fun yin nigba gbogbo nigba ti awa gburo igbagbo yin ninu Kristi Jesu ati ife ti eyin ni si gbogbo awon eniyan mimo je ki n tesiwaju ni ese ikarun nitori ireti ti a gbe kale fun yin le orun nipa eyi ti eyin ti gbo saaju ninu oro otito ti ihinrere eyi ti o de odo yin ani bi o ti n so eso pelu ni gbogbo aye ti o si n po si bi o ti n se ninu yin pelu lati ojo ti eyin ti gbo ti eyin si ti mo ore ofe olorun li otito ani bi eyin ti ko lodo Epafra iranse elegbe wa olofe eni ti se olooto iranse Kristi ni ipo wa ti o si rohin ife yin ninu emi fun wa pelu ohun ti o je ki n ka awon ese oro Olorun yi fun o ni wepe ki o le mo igbese aye ti awon wonyi n gbe ki o si le mo iru ore ofe tabi iru alaafia ti won ni ninu Jesu Kristi bi o ba wo ese ikeji o so nipa ore ofe ese ikeji kan naa nipa alaafia ninu ese ikeji ni o so wipe awon eniyan wonyi je eniyan mimo ninu ese ikeji ni o so wipe won je olooto eniyan nitori wipe a ti fi eje Jesu we won a si ti so won di olooto eniyan ninu ese ikerin o n so nipa ife ti won ni si awon eniyan mimo o so okan ti a ti we mo okan ti a ti so di otun ti ko ni ikorira tabi isote tabi ota si enikeni won ni ife si gbogbo awon eniyan mimo ese ikarun o so nipa ireti ti won ni wepe nigba ti won ti ba Jesu pade eyi fun won ni ireti ayeraye wepe bi won ba ku yo sese fun won lati lo si orun o si so nipa ti oro otito ihinrere ti won ti dimo ti won gbekele ti won ko je ki enikeni ki o gba lowo won ni ese ikefa ni o nso wipe ihere ti won ti gbo o ti so eso ni igbese aye won iru eso wo ni ihere so ni igbese aye won eso ironu pe wada eso ododo o si nso fun won wipe ni ese ikefa kan na won ti ni ore ofe ti olorun ninu okan won ni ese kejo o tun so ti ife ti won ni ki se ife nipa ti ara sugbon ife nipa ti emi awon wonyi ni Paul wa nso wi pe oun gbadura fun won lai simi ati lai share wo ese kesan nisisin yi nitori eyi lati ojo ti awa ti gbo kini ti awa ti gbo wi pe won gba Jesu Christ gbo ti awa ti gbo wi pe won di olooto ati eniyan mimo ti awa ti gbo wi pe won ti je alabapin ninu ore ofe ati alaafia ti o ti pase Jesu Christ wa lati ojo ti awa ti gbo wi pe won ni ife si gbogbo awon eniyan mimo ti won si ni ireti ti a fi pamo fun won li orun ti won si tin so eso emi eso ironu po ada ati eso dodo wi pe lati ojo ti awa ti gbo nkan wonyi awa ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin eko ti a ko ni ni we pe o ye ki a ma gbadura fun awon olooto ati awon eniyan mimo awon ti won je arakunrin tabi arabirin ninu Kristi opo igba ni a ma nsaba dojuko doju adura wa ko awon ti o wa ninu idamu o si ye be sugbon o ti a so nipa ni we pe ni eko kan ni awon elomiran ma gbadura fun awon ti o lagbara nipa ti emi ti won si je olooto nigba ti o je wipe won a ma doju adura ebe won ko kiki awon ti won je alailera alailera yala nipa ti emi tabi alaisan nipa ti ara o ye ki agbadura fun iru awon wonyi sugbon ko ye ki adura wa ki o duro lori awon alailera tabi awon alaisan nikan sosho a ri wipe awon ti o wa ni Kolose won ki se alailera nipa ti emi ki se wipe won saisan won je awon ti o duro sinsin won je awon ti o ni alaafia olorun ati iye olorun ni igbese aye won won je awon ti o ni ore ofe ni igbese aye won won je awon ti o n gbe igbese aye ailese aileri tabi ailegan ni waju olorun sibe sibe bi won tile je awon ti o duro sinsin sibe sibe ni Paul iranse olorun ni o n gbadura fun awon wonyi e je ki a wo oro olorun ki a wo awon ti o ye ki a ma gbadura fun e je ki a wo Galatia ori kerin ese ikokandini ogun eyin omo mi kekeke eyin ti mo tun robi titi a o fi se eda Kristi ninu yin nigbati Paul apostle gbo nipa awon ara Galatia ti o dabi eni we pe won fe ni ilowo owo nipa igbagbo won tabi won fe rewesi won ko tesi waju daadaa nipa igbagbo won ninu Kristi ko ma kaakiri ki o ma bo enu atelu won sugbon o gbadura fun won bi o ba ri enikeni ti o je onigbagbo sugbon ti o dabi eni we pe o nrewesi ki se ti wa lati ma fi oju tembele won ki se ti wa lati ma soro ko ba kun gbe fun won si won sugbon o je ti wa lati ma gbadura fun iru awon eniyan be ise awon apostle ori kejila ese ikarun ise awon apostle ori kejila ese ikarun nitori na won pa peteru mo ninu tubo sugbon ijo n fi itara gbadura sodo olorun fun bi abari awon onigbagbo tabi awon ojise olowa ti o wa ninu inu ni bini awon alaigbagbo ohun ti awon ijo ti won se ni Jerusalemu ni o ye ki awa paapaa ki a se ki a ma gbadura fun iru awon iranse olorun bee ni Timothy kini ori keji ese kini ati keji ni a tun so fun wa iru awon ti o ye ki a ma gbadura fun ni igba gbogbo Timothy kini ori keji lati ese ikini nitori na mo gba yin ni iyanju o saju ohun gbogbo pe ki a ma bebe ki a ma gbadura ki a ma sepe ki a si ma dupe nitori gbogbo eniyan oko re aya re awon omo re awon obi re awon aladugbo re awon abani sise yala o gba won sise tabi awon ni o gba o sise tabi won gba yin sise papo an so fun a wi pe ki a ma gbadura ki a ma sepe ki a si ma bebe lodo olorun fun gbogbo eniyan ni ese ikeje fun awon oba fun gbogbo awon ti o wa ni ipo giga ki a le ma lo aye wa ni idakeje ati pele ninu gbogbo iwa bi olorun ati iwa agba ohun ti an so ni we pe gbogbo awon eniyan ni o ye ki a ma gbadura fun eje ki a wo Luke 22 ese ikokan le logbon Oluwa si we pe Simoni sawo esun fe lati ni o ki o le ku o bi alikama sugbon mo ti gbadura fun o ki igbagbo re ki o ma ye bi ati iwo nigbati iwo ba si yi pada mu awon arakunrin re le okan le nigbati Jesu Kristi Oluwa wa ti o ri wahala ti o wa niwaju Petero idanwo ti o ju agbara re lo idanwo ti o ju ore ofe ti o ti ni lo idanwo ti o nbo ni iwaju re ti o si ri wi pe Petero je alaiki esara o so fun wi pe ohun ti ngbadura fun bi a ba ri awon arakunrin o sese ki o je wi pe won ko kiyesara to a si ri wi pe esu ndode won won si ni idanwo ti o nde ba won ti wa ni lati ma gbadura fun won ni Romo ori kewa lati ese kini bi a ti n pe awon ori oro olorun won yi ni ki a ma se kiakia ara ife okan mi ati adura mi si olorun fun Israeli ni fun igbala won bi a ba ri awon elesin ti won gbe esin kari sugbon ti won ko mo nipa igbala olorun ti o je wi pe won ja fafa ninu ise esin tabi ise irubo ti won si n jalanka to wi pe pelu ise esin won yo sese fun won lati ri oju olowa lai gba Jesu Kristi bo fun igbala won ati fun asepe won o je tiwa lati ma gbadura fun iru awon eniyan be oni Paul se n so fun awon ara Rome wi pe ara ninu olowa ife okan mi igbona okan mi ati adura mi si olorun fun awon omo Israeli ti won simile esin sugbon ti won ko gba Jesu gege bi olugbala won Paul so wi pe ife okan ni wi pe ohun si n gbadura fun won ki igbala olorun ki o le je ti won eje ki a lo wo nisisiyi wi pe adura ti Paul n gba ki se fun awon elese nikan soso kì í ṣe fún àwọn aláàárẹ̀ nìkan kì í ṣe fún àwọn tí kò ṣe déédéé àwọn tí ó lọ́wọ́ọ́wọ́ tàbí wọ́n ní ìrẹ̀wẹ̀sì nìkan ṣoṣo kì í ṣe fún àwọn tí wọ́n ní ìdánwò tàbí ìdẹ̀wò ìṣù nìkan ṣoṣo kì í sì ṣe fún àwọn ẹlẹ̀sìn Ísírẹ́lì nìkan ṣùgbọ́n ó tún gbàdúrà pẹ̀lú fún àwọn ará nínú Olúwa tí ó wà ní Kólósè tí wọ́n sì jẹ́ ènìyàn mímọ́ àti olóòótọ́ èyí jẹ́ ẹ̀kọ́ pàtàkì fún wa wípé bí a bá rí àwọn tí wọ́n jẹ́ olóòótọ́ tí a sì rí àwọn tí wọ́n jẹ́ ènìyàn mímọ́ àwọn tí wọ́n ní oore ọ̀fẹ́ ọlọ́run àwọn tí wọ́n ń sá irú èje tí a gbé ka iwájú wọn àwọn tí kò bójú wẹ̀yìn àwọn tí wọ́n múra sí iṣẹ́ ọlọ́run ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún wọn pẹ̀lú kí a má ṣe rò wípé àdúrà wa wà fún àwọn aláìlera nìkan ṣoṣo ẹ jẹ́ kí a wo Yohánù 17 Yohánù 17 láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹsàn-án. Èmi ti fi orúkọ rẹ hàn fún àwọn ènìyàn tí ìwọ fi fún mi láti inú ayé wá. Tirẹ ni wọ́n ti jẹ́rí Ìwọ́ sì ti fi wọ́n fún mi, wọ́n sì ti pa ọ̀rọ̀ rẹ mọ́. Wo ìgbésí ayé àwọn ọmọlẹ́yìn Jésù Kristì wọ̀nyí. Jésù ń sọ nípa wọn, ó ń jẹ́rìí gbé wọn níwájú Olúwa wípé wọ́n ti pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Ní ẹsẹ̀ ìkeje nísinsìnyí, wọ́n mọ̀ pé ohunkóhun gbogbo tí ìwọ́ ti fi fún mi láti ọ̀dọ̀ rẹ wá ni. Nítorí ọ̀rọ̀ tí ìwọ́ fi fún mi, èmi ti fi fún wọn, wọ́n sì ti gbà á. Àwọn tí a ń sọ nípa rẹ̀ wọ̀nyí ni àwọn tí Jésù Kristì ti sọ ọ̀rọ̀ ìrònú pèwàdà fún nígbà tí wọ́n gbọ́, wọ́n gbà á. Ó ti sọ fún nípa ọ̀rọ̀ àtúnṣe wípé bí o bá mú ohun kan wá sí iwájú Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀bùn tí o sì rántí wípé arákùnrin rẹ tàbí arábìnrin rẹ ní ohun kan nínú sí ọ, wípé kí o fi ẹ̀bùn rẹ sílẹ̀ níbẹ̀ níbi pẹpẹ, kí o sì tọ arákùnrin rẹ lọ kí o bá a lajà. Wọ́n sì gba ọ̀rọ̀ àtúnṣe náà. Àwọn wọ̀nyí ni ó ti sọ fún nípa ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀, nípa ìwẹ̀nùmọ́ tí ó wà nínú gbígba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí ó ti sọ fún wọn, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́. Àwọn wọ̀nyí ni ó ti sọ fún nípa ikú àti àjínde rẹ̀, wọ́n sì gbàgbọ́ pẹ̀lú. Ó sọ fún wọn nípa ìgbéyàwó wípé ọkọ kan aya kan. Bí Jésù ti ń sọ ọ̀rọ̀ wọ̀nyí fún wọn, bẹ́ẹ̀ ni wọ́n ń gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Wo ẹsẹ̀ ìkẹjọ lẹ́ẹ̀kan sí i. Nítorí ọ̀rọ̀ tí ìwọ́ fi fún mi, ọ̀rọ̀ tí ìwọ́ fi fún mi, oníwàásù púpọ̀ ni ó wà tí Ọlọ́run kò fi ọ̀rọ̀ fún wọn. Ọ̀rọ̀ ìhìnrere, ọ̀rọ̀ ìgbàlà, tàbí ọ̀rọ̀ ìsọdi mímọ́, tàbí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run, tàbí ọ̀rọ̀ tí ó lè ṣe wá pé ṣùgbọ́n láì ní ọ̀rọ̀ Ọlọ́run wọ́n wàásù. Wọn kì yóò sì jẹ́ àǹfààní fún ẹnikẹ́ni. Ṣùgbọ́n Jésù sọ wípé nítorí ọ̀rọ̀ tí ìwọ́ ti fi fún mi, èmi ti fi fún wọn. Wo ìjólótọ Jésù Kristì wípé kò fi ohunkóhun kún ọ̀rọ̀ tí Ọlọ́run ti fi fún, kò sì yọ ohunkóhun kúrò nínú ọ̀rọ̀ tí Bàbá ti fi fún. Ó wípé ọ̀rọ̀ tí ìwọ́ fi fún mi, láì yọ kúrò nínú rẹ̀, láì ṣe àbùlá rẹ̀, tàbí láì fi ohunkóhun kún, ó ní èyí ni èmi fi fún wọn. Sì wo bí àwọn ènìyàn wọ̀nyí ti tẹ́wọ́ gba ohun tí Jésù fi fún wọn. Ó ní wọ́n sì ti gbà á, wọ́n sì ti mọ̀ nítòótọ́ pé lọ́dọ̀ rẹ ni mo ti jáde wá. Wọ́n sì gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Ẹsẹ̀ ìkẹsàn-án, èmi ń gbàdúrà fún wọn. Ohun tí a ń sọ níyìí ni wípé àwọn wọ̀nyí jẹ́ olóòótọ́. Wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wọ́n gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti wí. Wọ́n di ènìyàn mímọ́, ènìyàn ọ̀tọ̀, ènìyàn olóòótọ́. Síbẹ̀síbẹ̀, Jésù ń gbàdúrà fún wọn. Èyí jẹ́ àpẹẹrẹ fún wa wípé àwa pàápàá bí a bá rí àwọn olóòótọ́ ènìyàn, bí a bá rí àwọn tí ó ti gbàgbọ́ nínú Kristì, bí a bá rí àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀, bí a bá rí àwọn tí ó ń tẹ̀síwájú, bí a bá rí àwọn tí ó ń ṣiṣẹ́ fún Ọlọ́run, bí a bá rí àwọn tí ó gba gbogbo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ṣísẹ̀ntẹ̀lé, ó yẹ kí àwa pàápàá kí a máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Láti ẹsẹ̀ ìkẹrìnlá, ó ní èmi ti fi ọ̀rọ̀ rẹ fún wọn, ayé sì ti kórira wọn, nítorí tí wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Èmi kò gbàdúrà pé kí ìwọ kí ó mú wọn kúrò lé ayé, ṣùgbọ́n kí ìwọ kí ó pa wọ́n mọ́ kúrò nínú ibi. Wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Nígbà mìíràn àdúrà wa máa ń dá dúró lórí àwọn tí wọ́n fẹ́ ayé, àwọn tí wọ́n ń bá ayé lọ, àwọn tí wọ́n ń ṣe ọ̀ṣọ́ ayé, àwọn tí wọ́n kó ayé lé ọkàn púpọ̀. A máa ń gbàdúrà pé kí Ọlọ́run kí ó gbà wọ́n, kí Ọlọ́run kí ó là wọ́n lójú. Ó yẹ bẹ́ẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ wípé àwọn tí Ọlọ́run ti fi ọwọ́ tán wọn lọ́kàn, àwọn tí Ọlọ́run ti gba ọkàn wọn là, àwọn tí a ti fún ní oore ọ̀fẹ́ láti má wọṣọ bí ti ayé, láti má jẹun bí ti ayé, láti má gbéyàwó bí ti ayé, láti má ṣe òwò wọn gẹ́gẹ́ bí ti ayé, láti má tún máa lọ sí àwọn tí ó ń lọ sí ilé oníṣègùn gẹ́gẹ́ bí ti ayé, ó dàbí ẹni wípé a kì í gbàdúrà fún wọn tó. Ṣùgbọ́n Jésù wípé àwọn wọ̀nyí, bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti kúrò nínú ayé, ìwà ayé, ìrìn ayé, ìjẹun ayé, ìlọ́kọ ti ayé, ìfẹ́ ìyàwó, ìgbéyàwó ti ayé, ó ti kúrò ní ìgbésí ayé wọn. Síbẹ̀ síbẹ̀, Jésù ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Wò ó ní ẹsẹ̀ ogún nísinsìnyí, ó wípé kì í sì ṣe kìkì àwọn wọ̀nyí ni mo ń gbàdúrà fún, ṣùgbọ́n fún àwọn pẹ̀lú tí yóò gba ọ̀rọ̀ mi gbọ́ nípa ọ̀rọ̀ wọn. Àpẹẹrẹ tí a ní nìyí ni wípé bí a ti rí àwọn tí ó dúró, àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀, àwọn tí ó ń tẹ̀síwájú nípa ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí a máa gbàdúrà fún wọn. Ẹ jẹ́ kí a wo Éfésù orí kìíní láti ẹsẹ̀ 15. Éfésù orí kìíní láti ẹsẹ̀ 15. Nítorí èyí, èmi pẹ̀lú, nígbà tí mo gbúròó ìgbàgbọ́ tí ń bẹ láàrin yín nínú Jésù Olúwa àti ìfẹ́ yín sí gbogbo àwọn ènìyàn mímọ́, èmi kò sinmi láti máa dúpẹ́ nítorí yín àti láti máa dárúkọ yín nínú àdúrà mi pé kí Ọlọ́run Jésù Kristì Olúwa wa Bàbá Ògo lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀. Paul ń sọ fún wa níhìn wípé bí òun ti rí wípé àwọn wọ̀nyí wọ́n ti gba Jésù Olúwa wa gbọ́, ó ti gbúrò ìgbàgbọ́ wọn sí Jésù Kristì, ó sì ti rí wípé ìgbàgbọ́ yìí pẹ̀lú ó mú ìfẹ́ sí àwọn ará lọ́wọ́, ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún wọn. Ohun tí a ń sọ nìyí wípé ó yẹ kí èyí kí ó ṣe wa lórí, ó yẹ kí èyí kí ó jẹ́ àpẹẹrẹ fún wa. Ó sì ń pè wá níjà wípé bí a ti rí wípé Paul ń bẹ̀bẹ̀, ó sì ń gbàdúrà fún àwọn ará nínú Olúwa, àwọn tí wọ́n jẹ́ olóòótọ́, àwọn tí wọ́n fi ẹsẹ̀ múlẹ̀, bí ó ti ń gbàdúrà fún wọn, ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́ onígbàgbọ́ ní àárín wa. Ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo ènìyàn ni ó gba àdúrà gbọ́, ṣùgbọ́n àwọn kéréje ni ó gba gbígba àdúrà láìsinmi àti láìṣàárẹ̀ gbọ́. Bí o bá bèèrè lọ́wọ́ ẹnikẹ́ni tí ó ń pe orúkọ Olúwa, ẹnikẹ́ni tí ó faramọ́ ilé ìsìn kan tàbí ilé ìsìn mìíràn, ó ṣeéṣe kí ó sọ fún ọ wípé òun gbàgbọ́ nínú àdúrà. Ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn kì í gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Ó ṣeéṣe kí a rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú ilé ìsìn wọn, bí wọ́n bá kọ́kọ́ wọ ilé ìsìn èyí tí ó yẹ kí wọ́n fi gbàdúrà, èyí tí ó yẹ kí wọ́n wọ́ ojú Ọlọ́run, èyí tí ó yẹ kí wọ́n máa sọ fún Ọlọ́run wípé kí Ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀ nínú ilé ìsìn wọn ní ọjọ́ náà, ọ̀rọ̀ ni wọ́n máa sọ ní ìta gbangba tàbí nínú ilé. Ó ṣeéṣe wípé bí wọ́n bá ti ń parí ìwàásù, èyí tí wọn ìbá fi gbàdúrà kí wọ́n wá ojú Olúwa láti lè fún ọ ní oore ọ̀fẹ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, ohun tí a máa ń rí ni wípé ọ̀pọ̀lọpọ̀ irú àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n jẹ́ ẹlẹ́sìn, wọ́n máa sọ̀rọ̀ tàbí kí wọ́n kí ó máa ṣe okòwò wọn lẹ́yìn tí a bá ti parí ìsìn. Nítòótọ́, wọ́n gbàdúrà wípé ó yẹ, wọ́n gbàgbọ́ wípé ó yẹ láti máa gbàdúrà, ṣùgbọ́n wọn kò ka àdúrà sí ohun tí ó yẹ láti máa gbà láìsinmi àti láìṣàárẹ̀. Èyí ń jẹ́ ìwúrí fún wa, ó sì ń jẹ́ ìpèníjà fún wa. A fi ilé lẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé gẹ́gẹ́ bí Pọ́ọ̀lù pàápàá ti ṣe, ó yẹ kí àwa pàápàá kí a máa ṣe bẹ́ẹ̀. A gbọ́dọ̀ ní ìrírí bí àdúrà ṣe jẹ́ ohun tí a ní láti tètè ṣe, kí a sì fi kọ́ra láti máa gbàdúrà, kí a sọ àdúrà di bárakú ní ìgbésí ayé wa. A kò gbọ́dọ̀ máa gbàdúrà ségesège, a ní láti máa gbàdúrà déédéé. Ohun tí a ń sọ ni wípé àwọn ẹlòmíràn ó ṣeéṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wọ́n máa gbàdúrà. Ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé ó yẹ kí a máa gbàdúrà déédéé lójoojúmọ́, láràárọ̀ àti ní àṣálẹ́ àti ní ìgbà gbogbo, àti bí a ti ń wọ inú ilé ìsìn ní ọjọ́ ìsinmi tàbí ní ọjọ́ ajé báyìí tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ìgbàkúùgbà, ni ó yẹ kí a máa gbàdúrà, kì í ṣe ségesège ṣùgbọ́n ní déédéé. Kí a sì máa gbàdúrà kì í ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kí a máa gbàdúrà ní ìgbà gbogbo. Kí a máa gbàdúrà kì í ṣe èyí tí a ń gbàdúrà tí ó kún fún àfẹ̀mí àfẹ̀mí, kí a máa béèrè wípé Ọlọ́run ṣe èyí fún mi, ṣe tọ̀hún fún mi, ṣùgbọ́n kí a máa gbàdúrà pẹ̀lú ìfẹ́ Kristi àti fún ògo Ọlọ́run, kì í ṣe fún ìwà ojú kòkòrò, ṣùgbọ́n kí a máa gbàdúrà ìṣìpẹ̀ fún àwọn ẹlòmíràn. Ó yẹ kí a tilẹ̀ gbàdúrà wípé Olúwa kọ́ wa bí a ti gbàdúrà. Ẹ jẹ́ kí a wo Lúkù, ìwé ìhìnrere ti Lúkù orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní. Ó sì ṣe bí ó ti ń gbàdúrà ní ibì kan, bi o ti dake okan ninu awon omo eyin re wi fun pe olowa ko wa bi ati gbadura eye ki o je adura re ati adura mi loni wi pe olowa olorun ti kara re yo ko wa jo be lo bi ati gbadura eje ki a pada lo si kolose ori kini ese ikesan kini adura ti paul apostoli ti o ngba fun awon eniyan wonyi kolose ori kini ese ikesan nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re a ko simi lati ma gbadura wepe ki eyin ki o le kun fun imo ife re bi abanso imo ife olorun o ye ki o yi o wipe gege bi ati di onigbagbo lese kese ti a fi aye wa fun jesu christi adekun lati ma se ife inu wa kini iyato ti o wa laarin elese ati onigbagbo tooto ohun ti a mo nipa ti elese ni wipe won a ma se ife tinu won kini a mo si ti onigbagbo ohun ti a mo nipa ti onigbagbo ni wipe onigbagbo n fe lati mo kini ife olorun ati lati se ife olorun bi iru iyato yi bi ko ba si ni igbesi aye re eyi ni ami wipe o ko ti mo jesu o je ajoji o je alejo si ife olorun ati si ore ofe ti o ti pasa jesu christi wa bi o ba je wo pe ni tooto ni o ti di omo olorun oni lati ni ife oni lati ni igbona okan o si lati ni ipinu lati fe se ife olorun ati ife jesu christi eje ki a wo johanu ori keje lati ese ikerin dinlogun si ese iketa dinlogun nitori na jesu da won lohun o si we pe eko mi ki se temi be ko se ti eni ti o ran mi eyi kan na ni a le so fun we pe gbogbo awon eko ti o ti n gbo eko nipa didi atunbi a le so fun o wi pe eko yi ki se ti wa sugbon ti eni ti o ran wa a le so fun wi pe eko ironu pe wada we pe ki elese ki o ko ise re sile ki o si wa oju olowa ki o si bebe fun idariji ati ore ofe lati gbe igbese aye otun a le so fun wi pe eko yi ki se ti wa ki se ti ijo kan o je ti olorun ti o ran wa a le so fun wi pe eko isodi mimo wi pe ki agbara olorun ki o fa gbongbo isetu ni igbese aye wa ki o si je ki okan wa ki o funfun bi ojo didi ki o je ki igbese aye wa ninu lode nibikibi nigba gbogbo ki o je yi ti o wo olorun ti o si ba oro olorun mu a le so fun wi pe iru eko isodi mimo be ki se eko ti wa sugbon o je ti olorun ti o ran wa a le so fun wi pe gbogbo ohun ti o ti n gbo lese ti a si n je ki o yi o ninu ijo yi a le so fun wi pe eko yi ki n se ti wa nitori be bi a ba ri eni ti o ko eko ti olorun fun ara re ti o n ko wa ti o n so fun wa wi pe bi a ko ba gbe iru igbesi aye yi a ko le wu orun a ko si le ri oju orun ni ayeraye bi a ba ri iru eni ti o ko eko be ki n se eniyan ni o ko olorun ni o ko tun wo ese yi ese ikerindinlogun o ni nitori na jesu da won lohun o si wi pe eko mi ki se temi bi ko se ti eni ti o ran mi eredi ti o fi soro yi awon opolopo eniyan ni won jiyan ohun ti jesu n ko won bi a ti ri loni wi pe opolopo ni o ma n jiyan ti won si ma n fi aake kori wi pe awon ko ni gba eko oro olorun je ki o ye iru eni bee bi o ba wa ni aarin wa ni asale yi wi pe eko yi ti o n gbo ki se ti eniyan sugbon o je ti eni ti o ran wa ni ese iketadinlogun bi enikeni ba fe lati se ife re yi o mo ni ti eko naa bi ba se ti olorun tabi ti ba se ti bi emi ba n so ti ara mi bi o ba je olooto ti o si n fe se ife olorun emi olorun yi o ma jeri ni okan re wipe èyí jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a wo Kolose orí kẹrin, Kolose orí kẹrin ẹsẹ̀ kejìlá. Epafra, ẹni tí í ṣe ọ̀kan nínú yín, ìránṣẹ́ Kristi kì í yín. Òun fi ìwàyà ìjàgbàdúrà ní ìgbà gbogbo fún yín, kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Èyí ni a fi máa ń jẹ́ kí ó yé wa, tí a sì máa ń tẹ̀ mọ́ wa létí ní ìjọ wa níhìn-ín wípé bí o bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, tí o ti bá Jésù pàdé, ìfẹ́ Ọlọ́run yẹ kí ó jẹ́ ohun tí ó kún ọkàn rẹ. Bí ìrìn ẹsẹ̀ rẹ tàbí ohunkóhun tí o fẹ́ ṣe, ó yẹ kí o wádìí dájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni ìfẹ́ Ọlọ́run? Kí ni ẹ̀kọ́ Ọlọ́run ní orí ohun tí o fẹ́ ṣe? Bóyá o fẹ́ ṣe ìgbéyàwó ni tàbí o kọ́lé. Wọ́n sì sọ fún ọ wípé ó dára láti ṣe eléyìí. Àwọn ọ̀mọ̀ tí sì sọ fún ọ wípé kí o ra ẹmu tàbí ọtí fún wọn láti lè ṣe ilé tí o kọ́, tàbí o ra mọ́tò. Wọ́n sọ fún ọ wípé ó yẹ kí o lè ṣe àpèjẹ fún wọn lórí ohun tí o ṣe tàbí o bímọ. Wọ́n sì sọ fún ọ wípé èyí ló yẹ kí o ṣe. Ohun tí onígbàgbọ́ ní láti ṣe ni láti béèrè wípé kí ni ìfẹ́ Ọlọ́run, kí ni ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ni Paul ń gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí wípé kí ẹ̀yin kí ó lè kún fún ìfẹ́ Ọlọ́run, fún ìfẹ́ rẹ̀. Bí a bá sọ wípé ènìyàn kún fún nǹkan kan, ó jẹ́ wípé kò sí àyè láti gba àwọn nǹkan mìíràn. Bí ènìyàn bá kún fún ìfẹ́ Ọlọ́run, kò sí àyè láti gba ìfẹ́ tinú mi ni máa ṣe, ìfẹ́ àbínibí, ìfẹ́ àwọn ojú tàbí ọgbà tí ó wà ní ìgboro, ìfẹ́ àwọn òbí tàbí ìfẹ́ àwọn ẹlòmíràn. Bí a bá sọ wípé ènìyàn kún fún ṣíṣe ìfẹ́ Ọlọ́run, ó dàbí ìgbà tí a bá gbé korobá kan sílẹ̀ tí a sì fi omi kún inú rẹ̀. Bí omi bá ti kún inú rẹ̀, kò tún sí àyè fún àwọn nǹkan mìíràn láti fi sínú irú nǹkan bẹ́ẹ̀. Bí ìfẹ́ Ọlọ́run bá kún ọkàn rẹ, èyí jẹ́ wípé kò sí àyè fún nǹkan mìíràn láti wà nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tí a sọ yìí wípé kí a kún fún nǹkan kan, jẹ́ kí n ṣe àpèjúwe fún ọ nínú Bíbélì. Àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí a lò, ibi tí a ti lo ọ̀rọ̀ yìí wípé wọ́n kún fún nǹkan wọ̀nyí, kí o lè yẹ wípé nígbà tí a bá kún fún ìfẹ́ Ọlọ́run, kò tún sí àyè fún nǹkan mìíràn nínú ọkàn wa. Wo Jọ̀hánù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹfà kíákíá. Jọ̀hánù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹfà. Ṣùgbọ́n nítorí mo sọ nǹkan wọ̀nyí fún yín, ìbànújẹ́ kún ọkàn yín. Kí ni àfiyèsí tí o ṣe nínú lílo ọ̀rọ̀ yìí, kún ọkàn yín? Ohun tí Jésù ń sọ ni wípé ó yẹ kí onígbàgbọ́ ní ayọ̀. Ṣùgbọ́n nígbà tí Jésù ti sọ fún wọn wípé a ó pa òun, òun ó sì lọ sí orí igi àgbélébùú láti kú, ọkàn wọn kún fún ìbànújẹ́ láìní ayọ̀ rárá. Èyí ni a ń sọ fún wa. Bí nǹkan kan bá kún ọkàn wa, èyí jẹ́ wípé kò tún sí nǹkan mìíràn tí ó kún irú ọkàn bẹ́ẹ̀, tí ó wà ní irú ọkàn bẹ́ẹ̀. Wo Lúkù orí kẹfà ẹsẹ̀ ìkọkànlá. Wọ́n sì kún fún ìbínú gbígbóná, wọ́n sì bá ara wọn ro ohun tí àwọn ìbá ṣe sí Jésù. Èyí ń sọ nípa àwọn aláìgbàgbọ́ wípé wọ́n kún fún ìbínú gbígbóná, kò sì sí ibì kankan nínú ọkàn wọn tí wọ́n fi lè ro ohun mìíràn yàtọ̀ sí wípé wọ́n fẹ́ pa Jésù Kristi. Ẹ jẹ́ kí a wo Ìṣe àwọn Apọ́stélì. Ìṣe àwọn Apọ́stélì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹjọ sí ìkẹwàá. Nígbà náà ni Pétérù kún fún ẹ̀mí mímọ́. Nígbà náà ni Pétérù kún fún ẹ̀mí mímọ́. Ó sì wí fún wọn pé, ẹ̀yin olórí ènìyàn, àwọn ènìyàn, àti ẹ̀yin àgbààgbà, bí ó bá ṣe pé a ń wádìí wa lónìí ní ti iṣẹ́ rere tí a ṣe lára abirùn yìí, abirùn náà, bí a ti ṣe mú ọkùnrin yìí láradá, kí èyí kí ó yé gbogbo yín àti gbogbo ènìyàn Ísíráẹlì pé, lí orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ti eyin kan mo agbelebo ti Olorun gbedede kuro ninu oko.

rẹ̀ ní ìgbà náà bí ènìyàn bá kún fún nǹkan kan ó jẹ́ wípé kò sí àyè fún nǹkan mìíràn tí ó lòdì sí èyí tí ó kún ní inú ní àyè ní ọkàn rẹ̀ nígbà náà ohun tí a sọ ni pé láti kún fún ohun kan túmọ̀ sí pé kò sí àyè kankan fún mìíràn mọ́ nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀ bí ènìyàn bá kún fún ìfẹ́ ọlọ́run ó já sí wípé ó ń fẹ́ láti ṣe ìfẹ́ ọlọ́run ìfẹ́ ti ara ti kúrò ìfẹ́ ti àwọn ojúgbà nínú ayé ti kúrò ìfẹ́ ti àwọn ẹbí tàbí àwọn tí ó wà ní àrọ́wọ́tó wa àwọn aládùúgbò wa irú ìfẹ́ bẹ́ẹ̀ ó ti kúrò nínú ọkàn wọn Paul gbàdúrà pé kí a máa darí àwọn onígbàgbọ́ wọ̀nyí nínú ohun gbogbo nípa ìmọ̀ ìfẹ́ ọlọ́run òye ìfẹ́ ọlọ́run ó máa ń yí ìhùwàsí wa padà jẹ́ kí n ṣe àpẹẹrẹ fún ọ bí o bá mọ̀ gẹ́gẹ́ bí obìnrin tàbí ọkùnrin wípé obìnrin kan tàbí ọkùnrin kan ni ó yẹ kí ó jẹ́ olùfẹ́ rẹ tí ó yẹ kí o fẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run yóò yí ìhùwàsí rẹ padà sí irú ẹni bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí o ti mọ ìfẹ́ ọlọ́run sí irú ẹni bẹ́ẹ̀ bákan náà ni bí a bá mọ ìfẹ́ ọlọ́run ní ìgbésí ayé wa ìfẹ́ ọlọ́run tí a mọ̀ yìí yóò mú ìyípadà púpọ̀ wá sí ìgbésí ayé wa ìfẹ́ ọlọ́run pọ̀ fún wa ṣùgbọ́n jẹ́ kí n tọ́ka kan sí ọ ohun tí a ń pè ní ìfẹ́ ọlọ́run ohun tí ó sì yẹ kí ó jẹ́ kí ó wà ní ọkàn wa ní ìgbà gbogbo ní Tesalonica 1:4 ẹsẹ̀ kẹta nítorí èyí ni ìfẹ́ ọlọ́run àní wíwà ní mímọ́ yín kí ẹ̀yin pé kí ẹ̀yin kí ó takété sí agbèrè nítorí èyí ni ìfẹ́ ọlọ́run àní wíwà ní mímọ́ yín bí ohunkóhun bá wà tí ó jẹyọ ní ìgbésí ayé wa tí a ń bèèrè lọ́wọ́ ara wa wípé ǹjẹ́ èyí jẹ́ ìfẹ́ ọlọ́run ohun tí a lè bèèrè tàbí tí a lè gbéyẹ̀wò ni wípé ǹjẹ́ bí n bá ṣe nǹkan yìí ǹjẹ́ mo ṣì lè wà ní mímọ́ sí ọlọ́run nítorí wípé ìfẹ́ ọlọ́run tí ó ṣáájú ni wípé lẹ́yìn ìgbà tí a ti di ẹni ìgbàlà lẹ́yìn ìgbà tí a ti ń pe orúkọ Jésù pẹ̀lú wa lẹ́yìn ìgbà tí a ti faramọ́ àwọn ènìyàn ọlọ́run ìfẹ́ ọlọ́run fún wa ni wípé kí a jẹ mímọ́ nítorí bẹ́ẹ̀ bí ohunkóhun bá wá sí ọ lọ́kàn wípé kí o ṣe nǹkan tàbí nǹkan mìíràn ó yẹ kí o gbé ọ̀rọ̀ yẹ̀ wò wípé bí n bá dáwọ́lé nǹkan yìí bí n bá ṣe nǹkan yìí ǹjẹ́ yóò jẹ́ kí n wà ní mímọ́ sí olúwa bí kò bá ní jẹ́ kí n wà ní mímọ́ sí olúwa èyí jẹ́ wípé nǹkan náà kò lè ṣe ìfẹ́ ọlọ́run jẹ́ kí n tún ṣe àpèjúwe lọ́nà báyìí wípé ó ṣeé ṣe kí o láàlàá ní ojú àlá yìí ẹnìkan sọ fún ọ gẹ́gẹ́ bí ó dàbí ìránṣẹ́ ọlọ́run ṣùgbọ́n a kò lè sọ ó ṣeé ṣe kí ó jẹ́ ìránṣẹ́ èṣù ó ń sọ fún ọ wípé kí o gbé ìgbésẹ̀ yìí tàbí ìgbésẹ̀ mìíràn bí o bá jí ó ṣeé ṣe kí ọkàn rẹ kí o máa sọ fún ọ wípé ò ti láàlàá ìgbésẹ̀ tí ó sì yẹ kí o gbé ni wípé kí o ṣe báyìí báyìí báyìí ṣùgbọ́n yẹ kí o béèrè lọ́wọ́ ara rẹ wípé bí n bá gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí àlá tí mo lá ǹjẹ́ màá ṣe wà ní mímọ́ sí olúwa nítorí pé ìfẹ́ olúwa tí ó jẹ́ àkọ́kọ́ ni wípé kí a wà ní mímọ́ ó ṣeé ṣe kí ẹnikẹ́ni kí ó pè ọ́ kí o sọ fún ọ wípé òun rí ilé ìsìn mìíràn wípé kí o kúrò níhìn-ín níbi tí o wà ó sì ń gbàdúrà wípé ọlọ́run báwo ni ṣé kí n wà níbí tàbí kí n tẹ̀lé ẹni tí ó wá pè mí yìí kí ni ìfẹ́ ọlọ́run ìbéèrè tí ó yẹ kí o béèrè ni wípé bí n bá kúrò nínú ìjọ tí a ti ń sọ ọ̀rọ̀ ọlọ́run lẹ́sẹsẹ tí a ti ń jẹ́ kí ó yé wa bí a ṣe lè di ẹni ìgbàlà bí a ṣe lè jẹ́ mímọ́ fún ọlọ́run bí a ṣe lè wà ní ìmúra sílẹ̀ fún ọ̀run rere bí n bá kúrò nínú irú ìjọ bẹ́ẹ̀ tí mo lọ sí ìjọ mìíràn ǹjẹ́ ó sì lè ṣeé ṣe fún mi láti wà ní mímọ́ sí olúwa bí a bá bèrè irú nǹkan wọ̀nyí a ó mọ kí ni ìfẹ́ ọlọ́run tàbí ẹnìkan ló fẹ́ gbà ọ́ síṣẹ́ ó sì ń sọ fún ọ wípé wọ́n máa ń ta sìgá wọ́n máa ń ta ọtí wọ́n máa ń ta nǹkan yìí tàbí nǹkan mìíràn ó sì ń bèrè wípé ǹjẹ́ ìfẹ́ ọlọ́run ni ohun tí ó yẹ kí o gbé yẹ̀wò ni wípé ǹjẹ́ bí mo bá bẹ̀rẹ̀ sí ní ta nǹkan wọ̀nyí bí mo bá ń gbé májèlé yìí fún àwọn ẹlòmíràn jẹ ǹjẹ́ màá ṣì wà ní mímọ́ sí olúwa ohunkóhun tí ó lè fẹ́ ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ ohunkóhun tí ó ń pèrò tàbí tí ó fẹ́ ṣe

dúdé lórí wípé ṣé kí n lọ báyìí, ṣé kí n lọ sí ọ̀nà báyìí. Ìbéèrè tí ó yẹ kí o ní ni wípé ǹjẹ́ bí mo bá gbé ìgbésẹ̀ yìí yóò ṣe é ṣe fún mi láti wà ní mímọ́ síbẹ̀síbẹ̀ níwájú Olúwa, nítorí ìfẹ́ Ọlọ́run fún wa ni láti jẹ́ mímọ́. Ẹ jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i. Kólósè orí kìíní, à ń ka ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ń ṣe ti ẹ̀mí. Èyí lè mú wa wá sí ìkókó kẹta nínú ẹ̀kọ́ wa, ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí. Jẹ́ kí ó yí ọ. Ọ̀pọ̀lọpọ̀ tí ó dàbí ẹni wípé wọ́n ní ọgbọ́n, ó jẹ́ ọgbọ́n ti ayé, kìí ṣe ọgbọ́n tí ó ti àti ọ̀dọ̀ Ọlọ́run wá. A sì ń kè wá ní ìlọ̀ wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kò yẹ kí ó jẹ́ tiwa, kò yẹ kí a fi irú ọgbọ́n bẹ́ẹ̀ ṣe ìwàhù. Ẹ jẹ́ kí a wo Jákọ́bù orí kẹta. Jákọ́bù orí kẹta, láti ẹsẹ̀ ìkẹtàlá, tàlẹ́ ọgbọ́n tí ó sì ní ìmọ̀ nínú yín. Ẹ jẹ́ kí ó fi iṣẹ́ rẹ̀ hàn nípa ìwà rere àti ìwà tútù ti ọgbọ́n. Bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n àtòkè wá, bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n Ọlọ́run, a ó fi í hàn nípa ìwà tútù àti ìwà ìrẹ̀lẹ̀ àti ìwà rere àti òdodo. Ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n bí ẹ̀yin bá ní owú kíkorò àti ìjà lé ọkàn yín, ẹ má ṣe ṣe féfé, ẹ má sì ṣe ṣèké sí òtítọ́. Ọgbọ́n yìí kì í ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá, ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù ni. Ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní ọgbọ́n àti rẹ́nijẹ, ọgbọ́n láti ṣèké, ọgbọ́n láti ṣe àgbèrè tàbí panṣágà pẹ̀lú ìyàwó ẹlòmíràn, ọgbọ́n láti jí owó ẹni ẹlẹ́ni, ọgbọ́n láti ṣe ìrú nínú okòwò wọn. Wọ́n sì máa ń jáláńká tó wípé àwọn ní ọgbọ́n. Ó ṣeéṣe kí a rí ẹlòmíràn tí ó tilẹ̀ kún fún àdúrà etí òkun gbígbà, àdúrà pẹ̀lú àbẹ́là, àdúrà pẹ̀lú túràrí, tí ó máa ń sọ wípé Ọlọ́run máa ń là òun lóye láti rẹ́nijẹ, láti parọ́, tàbí láti ṣèké. Ó ń jẹ́ kí ó yé wa wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kìí ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá, ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù sì ni pẹ̀lú. Nítorí ibi tí owó ìjà bá gbé wà, níbẹ̀ ni rúdurùdu àti iṣẹ́ búburú gbogbo wà. Ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá, àkọ́mọ́, a sì ní àlàáfíà, a ní ìpamọ́ra, kìí sì ṣòro láti bẹ̀ bí a bá ṣẹ́. A kún fún àánú àti fún èso rere, láìsí ègbè tàbí ojúsàájú, àti láìsí àgàbàgebè. Nítorí bẹ́ẹ̀ ni Paul ṣe ń gbàdúrà fún àwọn wọ̀nyí wípé bí wọ́n ṣe ń bá ara wọn lò àti bí wọ́n ṣe ń bá àwọn tí ó wà nínú ayé lò, wípé kí wọn kí ó lè ní ọgbọ́n àtòkè wá, òye nípa ti ẹ̀mí Ọlọ́run. Bí o bá wo Kọ́rìntì kìíní orí kìíní ẹsẹ̀ 30. Kọ́rìntì kìíní orí kìíní ẹsẹ̀ 30. Ṣùgbọ́n nípasẹ̀ rẹ̀ ni ẹ̀yin wà nínú Kristi Jésù, ẹni tí Ọlọ́run fi ṣe ọgbọ́n àti òdodo àti ìsọdi mímọ́ àti ìdáǹdè fún wa. Bí o bá fẹ́ ní ọgbọ́n yìí tí ó ti òkè wá, a ní láti mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa. A ní láti já àwọn ẹ̀ṣẹ̀ wa sọnù. A ní láti fi òdodo kọ àwọn ẹ̀ṣẹ̀ wa sílẹ̀. A ní láti jẹ olóòótọ́ bí a bá ti tọ Ọlọ́run wá, wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà lọ́wọ́ wa nínú wa, a fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ pátápátá. Kí a sì gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún wa láti lè wẹ̀wánù pátápátá nínú àwọn ẹ̀ṣẹ̀ wa. Bí irú ẹni bẹ́ẹ̀, bí ó bá di onígbàgbọ́ tòótọ́, tí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì, a sọ pé bí Jésù bá ti ń wọlé,
ọgbọ́n àtọ̀run wá yóò wọlé pẹ̀lú. Ẹ jẹ́ kí a wo Timothy kejì orí kẹta. Timothy kejì orí kẹta láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi Jésù. Bí ó bá jẹ́wọ́ pé tòótọ́ ni o fẹ́ ní ọgbọ́n, gbogbo àkọsílẹ̀ tí a ní nínú ọ̀rọ̀ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ dé òpin, láti Genesis dé ìwé ìfihàn, ó jẹ́ àkójọpọ̀ àwọn ọgbọ́n Ọlọ́run tí Ọlọ́run fi fún wa láti lè gbé ìgbésí ayé wa nínú ọgbọ́n Ọlọ́run. Bí o bá fiyè sí ohun tí a kà ní ẹsẹ̀ kẹẹ̀dógún yìí, ó ń sọ wípé ìwé mímọ́ ni ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi Jésù. Wọ ẹsẹ̀ kẹrìndínlógún, gbogbo ìwé mímọ́ li ó ní ìmísí Ọlọ́run, ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ jí ọlọ́gbọ́n, ìṣísẹ̀ kínní ni wípé kí o gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Nítorí wípé Jésù Kristi tí a ń sọ nípa rẹ̀ yìí, òun ni ọgbọ́n Ọlọ́run. Bí Jésù bá ti ń wọ inú ọkàn rẹ, a rí wípé ọgbọ́n Ọlọ́run yóò wà nínú ìgbésí ayé rẹ. Kolose orí kejì. Kolose orí kejì. Ẹsẹ̀ kẹta, ṣùgbọ́n jẹ́ kí n ka láti ẹsẹ̀ kejì kí ó lè yí ọ dáradára, kí a lè tú ọkàn wọn nínú. Bí a ti sọ wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristi. Kristi yìí ni a ń sọ nípa rẹ̀ nínú ẹsẹ̀ kẹta, inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ti ìmọ̀ pamọ́ sí. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ ní ọgbọ́n àtọ̀run wá, ọgbọ́n tí ó lè jẹ́ kí o máa gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn, tí ó sì jẹ́ àǹfààní fún ọ, fún ẹbí rẹ, àti fún àwọn aládùúgbò rẹ, ó yẹ kí o gba Jésù sí ọkàn rẹ gẹ́gẹ́ bí Olùgbàlà. Bí Jésù bá ti ń wọlé ọkàn rẹ, ọgbọ́n àtọ̀run wá yóò wọ inú ọkàn rẹ. Ìkejì ni wípé kí o ka ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí o sì ka gbogbo àwọn ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí, nítorí wípé òní yóò fún ọ ní ọgbọ́n àtòkè wá. Nítorí èyí ni àkọsílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá ka ọ̀rọ̀ Ọlọ́run yìí ní tòótọ́, yóò fún wa ní ọgbọ́n láti òkè wá. Jẹ́ kí a wo Jákọ́bù. Jákọ́bù orí kìíní, ẹsẹ̀ ìkarùn-ún. Bí ó bá ku ọgbọ́n fún ẹnikẹ́ni, kí ó béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tí fún gbogbo ènìyàn lé ọ̀pọ̀lọpọ̀ tí kì í sì báníwé, a ó sì fi fún un lónìí. Àti kọ́ ẹ̀kọ́ nípa àdúrà fún àwọn onígbàgbọ́. A sì ti rí bí Paul ti ń ṣe akitiyan láti gbàdúrà fún àwọn arákùnrin arábìnrin olóòótọ́ ní Kolose. Èyí sì jẹ́ ìṣírí, àpẹẹrẹ, àti ìpèníjà fún olúkúlùkù wa láti máa gbàdúrà fún gbogbo àwọn ènìyàn, pàápàá jùlọ fún àwọn olóòótọ́, arákùnrin àti arábìnrin. A sì ti rí bí ó ti ń pè wá níjà wípé a ní láti jẹ́ ẹni tí ó mọ ìfẹ́ Ọlọ́run, àti ní ohun gbogbo tí a fẹ́ ṣe, ó yẹ kí a fi ìwọ̀n ìfẹ́ Ọlọ́run dúró lé lórí wípé ǹjẹ́ bí a bá ṣe nǹkan wọ̀nyí, tàbí tí a bá tẹ̀ sí ọ̀nà yìí, yóò jẹ́ ìrànwọ́ fún wa láti wà nínú ìfẹ́ Ọlọ́run nípa wíwà ní mímọ́ ní àìlábùkù níwájú Olúwa. A sì ti rí wípé a nílò ọgbọ́n àti òye nípa àti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá. Bí a bá sì ní Kristi, tí a ní ọ̀rọ̀ Ọlọ́run, tí a sì ń gbàdúrà wípé kí Ọlọ́run kí ó máa kọ́ wa síwájú àti síwájú sí i, ó dájú wípé ọgbọ́n àtòkè wá yóò jẹ́ tiwa. Nísinsìnyí a ó dìde dúró, àwọn ohun tí a ti kọ́ lónìí a ó mú lọ síwájú Olúwa wípé kí Ọlọ́run kí ó jẹ́ kí àwọn ọ̀rọ̀ wọ̀nyí kí ó ṣe wá láǹfààní. Ìwọ tí ó dàbí ẹni wípé o kò tí ì ní ìgbàlà Ọlọ́run, ó yẹ kí o ké pe Olúwa, ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìgbàlà Ọlọ́run nínú ọkàn rẹ. Tàbí ìwọ tí o kò fi ara rẹ sí kíka ọ̀rọ̀ Ọlọ́run, kíkọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí o fi ara rẹ sí kíkọ́ àti kíka ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ tí ó dàbí ẹni wípé iná ìgbàgbọ́ rẹ ń jó rẹ̀yìn,
O ye ki o so fun Olorun wi pe o fe mura. O fe je eni ti n gbadura ni gba gbogbo, eni ti n gbadura deede ati ni gba ku gba. O fe mo ife Olorun. O si n fe agbara lati le se ife Olorun ni igbese aye re. O si n bere fun ogbon wi pe Olorun fun ara re yo fun ni ogbon ati oye. Lati rin gege bi ife Olorun, gege bi ilana Olorun. Bi abagbadura ti a si ke pe Olorun, o dajo we pe yo gbo ti o wa. Bawo ni igbese aye adura re ti ri? Bawo ni o se je olooto to nipa adura ni igbese aye igbagbo re? So fun Olorun pe ki o so de alagbara ninu adura gbigba. De ileri Olorun mu. O se ileri we pe oyin o gbo ti wa bi a ba ke pe. Ma se je amotara eni nikan ninu adura gbigba. Kun fun adura ati ebe fun awon elomiran pelu.

A dúpẹ́ pé o rán Jésù Kristì ọmọ bíbí rẹ kan ṣoṣo, ẹni tí kò lé ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tí ó wá kú fún ẹ̀ṣẹ̀ wa. A sì dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ gbòòrò tó bẹ́ẹ̀, ó sì jinlẹ̀ jọjọ tí ó kọjá òye wa. A dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ lórí òkè Kálfárì láti kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ. Ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí Jésù ti ṣe tán láti kó lọ, ẹ má jẹ́ kí wọn kó túkù sí ìgbésí ayé wa. Ẹ má ṣe jẹ́ kí a fi ohunkóhun pamọ́ fún yín. A bẹ̀ yín wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín lónìí, ìgbọràn pípé wá fi fún wa. Ohun tí ó ń bá ẹlẹ́dàá rẹ̀ jà yọ kúrò ní ọkàn wa. Ní ìgbẹ̀yìn kí a lè fi ìjọba ọ̀run ṣe èrè jẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń fẹ́ yẹ ìwé mímọ́ wò lórí ìgbọràn pípé. Bí a bá ń sọ nípa gbígbọ́ràn, ohun tí ó yẹ kí ó yé gbogbo wa ni, nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ní ọmọ nínú ilé, ó sì máa ń jẹ́ ohun tí ó máa ń dùn wá bí ọmọ nínú ilé bí ó bá ya aláìgbọràn. Ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé a ti ní ìrírí ní ibi iṣẹ́, tí ó sì máa ń jẹ́ ohun ẹ̀dùn ọkàn wa bí ó tilẹ̀ wù kí ọmọ iṣẹ́ kí ó já fáfá tó, tàbí bí ó ti wù kí orí rẹ̀ kí ó yá sí àtìmọ̀ nǹkan ṣe tó. Bí ó bá ní àbùkù yìí wípé ó jẹ́ ẹni tí kìí gbọ́ràn, ẹni tí a máa ń sọ títí kí ó tó gbà fún wa, ó máa ń jẹ́ ohun ìbànújẹ́ púpọ̀. Bí a bá sì wo ìjọba, ohun tí ìjọba máa ń fajúro sí tó àìgbọ́ràn kò sí. Gbogbo àwọn tí a máa ń pè ní ọlọ́pàá, tí wọ́n ń ṣe iṣẹ́ ọlọ́pàá, wọ́n wà fún àti wo àwọn tí wọ́n jẹ́ ọmọ aláìgbọ́ràn. Nítorí bẹ́ẹ̀, ìgbọ́ràn ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì, yálà nínú ilé, ní àárín ẹbí wa, nínú ilé ìwé, ní ibi iṣẹ́, ní ti ìjọba. Bẹ́ẹ̀ náà ni ó sì ṣe pàtàkì ní ìbálò wa pẹ̀lú Ọlọ́run. A sì ní àpẹẹrẹ púpọ̀ lórí àwọn tí wọ́n ní ìgbọràn pípé sí Ọlọ́run, ṣùgbọ́n a ò lè mẹ́nuba ìgbọràn láì mẹ́nuba àṣẹ, òfin, ìlànà, ọ̀rọ̀ àti ẹ̀kọ́ láti ọ̀run wá. Nítorí bí ò bá sí àṣẹ tàbí ìlànà kan tí a fi lélẹ̀, bí ò bá sí ọ̀rọ̀ tí a ti sọ tì sílẹ̀ tẹ́lẹ̀, bí ò bá sì sí ẹ̀kọ́ tí a ti fi kọ́ ni, kò ní sí ohun tí a ń béèrè ìgbọràn lórí rẹ̀ lọ́wọ́ wa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Ọlọ́run ti kọ́ wa nínú ọ̀rọ̀ rẹ̀, tí ó sì ń béèrè ohun kan lọ́wọ́ wa. Èyí ni ìgbọràn. Bí ó bá sì ṣe wípé àwa nìkan ni a dá wà, tí kò sí ìyá, bàbá, tí kò sí àwọn ìbátan, tí kò sí àwọn ọ̀rẹ́, ìgbọràn á rọrùn púpọ̀. Bí o bá rí ọmọ tí ó ń ṣe àìgbọràn, kì í ṣe òun nìkan ni ó ń dá àdáṣe, ó ní àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé ṣe o dẹ̀ tó bẹ́ẹ̀,
to je pe gbogbo nkan ton so ni won na fe se igboran si bi o ba ri omo ise ti o dabi eni wi pe o je alaigboran o dabi eni wi pe iru omo ise be o ni ifeyinti o si ni awon agbani ni imoran ti won so fun wi pe ko dara bi o ba n gboran ni igba gbogbo wi pe a dabi eni wi pe o je ode bi e ba si ri enikeni ni igboro ti o n se aigboran o ni awon ti won ma n so fun wi pe ko se anfani lati gboran si ohun gbogbo ti o n gbo ninu ile olorun bakan na ni bi o ba se wi pe ko si iya ko si baba ko si enikeni bi ore ti o ti o n ki won leyin igboran a ronu ju be lo sugbon mo je so fun o wi pe gbogbo aigboran patapata ni o ni ijiya ninu sugbon anu olorun wa fun awon ti won se tan lati fi igboran pipe ba olorun lo mo nfe koko wo awon ti arika ninu iwe mimo gege bi apere rere ti won fi igboran pipe ba olorun lo mo si nfe wo kini ohun iwuri ati ifeyinti ti won ni ti won fi gboran si olorun lenu be ni ise awon aposteli ori ikokan le ni ogun lati ese ikewa ni anka nipa ogbe nikan a obi si inu igbagbo o je asodi o si je onikupa ni tele tele o je elese ese ti re tile buru pupo pupo o si yangan o sogo ninu iwa ailolorun iwa asodi iwa aigboran iwa ti ija ati ote si oro olorun sugbon nibi ti o ti ntesiwaju lati se ilodi ati iwosi si oruko olorun ni osan ojo kan ni Jesu Kristi omo olorun ni o ba pade ni eyi ti awo nigbagbo ma npe ni ikorita nitori wi pe olorun beere ipinu lowo re eni yi ni a npe ni Saulu ara Tarsu eni ti a mo si Paulu aposteli leyin igba ti o yi pada bi olorun ti ba pade be lo njewo fun olorun wi pe ninu aimo ni o nse eyi ti o nse tele tele o si jewo ese re ko fi onko npamo o gbadura o wo oju oluwa o bebe lodo olorun wi pe idariji ati anu ni o nfe ko pe jina ni aran odise olorun kan si ti a npe ni Ananias o gbadura fun oju re ti o sokun ti o fo olorun la a si ni ki o dide ko pe pupo a baptisi re a ri ibomi ni oruko baba ni ti omo ati ni ti emi mimo o wa bere lati ma se igboran si olorun lenu sugbon o di ojo kan ni o ba awon eniyan kan pade awon ti won fe di igboran pipe re lowo mo je so fun o wi pe bi o ti wa bi loni o se se bi o ba ti dele bi o ti ni ipinu wi pe bi o ti gbo oro olorun ni o n fe se igboran pipe awon ti won ma n ta epo si ala ti o wo awon abati eni je awon ti won fe ti ilekun orun ki won si si ilekun orun apaadi sile fun o won ti n duro de o bi o ti n dele ti o fe mura
pẹ̀lú ìpinnu pẹ̀lú ọkàn kan láti ṣe ìgbọràn pípé. Bẹ́ẹ̀ ni wọ́n wá bá ọtún wọn sọ pé ó jẹ́ má dánwò, ó jẹ́ má gbọràn sí Ọlọ́run lẹ́nu. Wọ́n sì ń fẹ́ fún ọ ní àwọn àwáwí púpọ̀ láti má lè ṣe ìgbọràn. Mo jẹ́ sọ fún ọ wípé Paul yìí kan náà ó ní irú ìdojúkọ àti ìjákulẹ̀ bẹ́ẹ̀ tí àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé kò yẹ kí ó gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu tó bẹ́ẹ̀, ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó ní ìpinnu. Irú ìpinnu bẹ́ẹ̀ ni mo ń bẹ Ọlọ́run ní òní wípé kí ó fi sí ọkàn ẹnìkọ̀ọ̀kan nínú wa. Láti ẹsẹ̀ ìkẹwàá Ìṣe àwọn apostoli orí 11, bí a sì ti wà níbẹ̀ lé ọjọ́ pípọ̀, wòólì kan ti Judea sọ̀kalẹ̀ wá tí a ń pè ní Agabu. Nígbà tí ó sì dé ọ̀dọ̀ wa, ó mú àmùrè Pọ́ọ̀lù, ó sì dé ara rẹ̀ lé ọwọ́ ohun ẹsẹ̀, ó sì wí pé báyìí lè ẹ̀mí mímọ́ wí, báyìí lè àwọn Júù tí ó wà ní Jerusalemu yóò de ọkùnrin tí ó ní àmùrè yìí, wọ́n ó sì fi lé àwọn kèfèrí lọ́wọ́. Nígbà tí a sì ti gbọ́ nǹkan wọ̀nyí, àti àwa àti àwọn ará ibẹ̀ náà bẹ̀ẹ́ pé kí ó má ṣe gòkè lọ sí Jerusalemu. Paul ń tẹ̀síwájú láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ó ti gbọ́ ìpèníjà tí a pè é wípé ó yẹ kí ó lọ sí Jerusalemu. Bí ó tilẹ̀ jẹ́ wípé inú ni bí ni pọ̀ láàrin àwọn Júù sí Paul, bẹ́ẹ̀ ni Paul ń ṣe ọkàn akin, ó sì ní ọkàn tí ó dúró ṣinṣin. Ó pinnu nínú rẹ̀ wípé kò sí ohun tí ó yẹ ìpinnu òun wípé òun ní láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ibi tí wọ́n wá dúró sí, ibi tí wọ́n ń gbé ní àkókò yìí ni wòólì, ènìyàn Ọlọ́run, kì í ṣe kèfèrí ṣùgbọ́n wòólì, ẹni tí òun pàápàá mọ̀ nípa ẹni tí a ń pè ní ẹ̀mí mímọ́. Ó débẹ̀, ó sì mú àmùrè Pọ́ọ̀lù, ó di ara rẹ̀, ó wí pé ta ló ní àmùrè yìí? Wọ́n ní arákùnrin yìí ni ó ló mà ṣe o. Ó ní wàhálà wà níwájú, ìṣòro á pọ̀ fún, nítorí wípé bí ó bá gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, èṣù ọ̀tá ẹ̀mí wa kò ní jẹ́ kó gbádùn, á sì kó sí àwọn Júù nínú, wọ́n á ṣe lòdì sí púpọ̀ púpọ̀. Ẹ̀rú bá bẹ̀rẹ̀ sí ní ba àwọn arákùnrin, arábìnrin, àwọn ọ̀rẹ́, àwọn tí ó mọ Pọ́ọ̀lù. Ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé Pọ́ọ̀lù má ṣe lọ. Gbọ́ ìdáhùn Pọ́ọ̀lù ní ẹsẹ̀ 13. Nígbà náà ni Pọ́ọ̀lù dáhùn wípé ewo lé ẹ̀yin ṣe yìí? Ohun tí ó yẹ kó sọ fún ọ nílé nìyẹn. Nígbà tí wọ́n jókòó, tí wọ́n sọ pé ó yá o, ìpàdé ẹbí, nítorí pé a ti gbọ́ pé lágbájá, ẹni tí a bí sínú ilé ìgbàgbọ́, ẹni tó jẹ́ pé láti kékeré ló ti já fáfá nínú ẹ̀sìn, ẹni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ń sáré tẹ̀lé, ọmọlúwàbí sì ni, ìwọ tó ti dàgbà lágbà, ìwọ tí o jẹ́ òpó nínú ìjọ àti nínú ilé, a tún gbọ́ wípé ó ń lọ síbì kan, àwa ẹ wálé ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tó kọjá, a ò rí ẹ. Wọ́n ní o tún lọ síbì kan tó ń pè ní ẹ̀kọ́ bíbélì, èwo tún nìyẹn? Ìyá àti bàbá àti àwọn ojúlùmọ̀ àti àwọn ìbátan àti àwọn àna, wọ́n sì jókòó, wọ́n ní kò jókòó sáárín, wọ́n ní kò kúnlẹ̀ síbẹ̀. Mo lo tún lọ, ṣe bí àwọn bàbá ẹ ògbà tí wọ́n fẹ́ kọ́ ilé ìsìn tó wà lábúlé yín, àbí wọ́n fi pìtàn fún ẹni? Òun ló fi òkúta sọlẹ̀ síbẹ̀. Bàbá ò sì kẹ̀rẹ̀ nínú iṣẹ́ ìsìn, àgọ́ church òun ló rà á,
awon aga iwasu oloye ti iya eda nbe gba ti won se ikore ni odun to koja abi won kin so fun nkan to nlo nle ni gbogbo won ni won mo pe onigbagbo ni wa nti wa o tun sese ri kan ni asale ojo to ye ko ma simi won tun so pe o lo se eko bibeli ma gba were mesi o se jeje o awon ti won ba ka bibeli pupo o ma ya were ni sora e bo se ri awon eyan ton gbe bibeli yen o mo ajesa ton je ninu le won awon ni wasu o dun lenu won o ma so fun wi pe ka ni yawo kan o ka se o gbogbo won la mo iyen lo joko ti won fe pa e lokanda igba ti gbogbo won ba soro ton patapata iya e awa bere a ma sunkun o temi laarin ijo laarin egbe o doju ti mi o ngbe bibeli o tun wa ba je patapata o tun ya oju le elomi kaakiri o tun wa asu paga iya je mi bo ba yi pada bi n ba ku ma debe o sogbo gbogbo wa tun kenu ti e awon mi amuni ti lile elomi to gbon inu wa tun pe si koro ani o ye mi emi na gba ti mo wa ni kekere bo se n gbe mi lokan niyan sugbon se jeje aye gba jeje nsin gba to ba kuro ninu ile isin gba to ba kuro ni awon odo awon egbe boku ba ku fun e ta lo ma ba debe bo ba je ki awon agba ki won foju si e lara bibeli to ngbe yen abo lowo e o sora e o ni awon eyan ni won penu po na so fun ball wi pe ma lo ma gboran si olorun lenu o wa gu ese iketa la nigba na ni paul dan wi pe ewo le eyin se yi ti eyin so ku ti esi mu are ba okan mi awon ore igba to ba fe gboran si olorun lenu won fe mu are ba okan re won ma so ku won ma daya fu o nitori emi ti mura tan adupe lowo olorun fun eni to mura tan mo si woye wipe ipinu okan ti re ni wipe iwo na ti mura tan wipe ihin rere ti a fi to lenu woyi wipe oni kuro nbe eko oro olorun ti o ye koro ti ma tun aye eniyan se ti olorun se oloju ti o je ki o ri ti o je ki o ni eti omo ti o n gboran mo gbagbo wipe oni kuro ninu eko naa o se se ki awon eniyan ki won fe se inu nibi ni ki won fe ja nitori wipe o fe gboran si olorun lenu sugbon paul n so fun won wipe nitori emi ti mura tan ki se fun dide nikan soso ki se fun dide nikan sugbon lati ku pelu ni jerusalemu nitori oruko jesu oluwa a o ti pe o lati ku wo elegbe wa asaju wa ninu igbagbo eni ti a fe je jesu kristi kan na ra pada bi a ti ra wa pada awa ti o ni igbala eni ti o mo oro olorun bi awa na se n gbo oro olorun ti o pinnu ninu okan re ti ko si se iye meji ti o n so wipe bi o se ti ku ni mo ti ya nigba ti a ko le pa ni okan da awa dake ohun ti mo fe ki o se akiyesi niyen ko si bi won se le so oro to ko si bi won se le wijo to pelu re ni ti won ba ri wipe won o le pa o le okan da won adake sugbon bi o ba je eni ti o de eni ti ko mo olorun pupo eni ti ko ni ipinnu ti o duro eni ti won le deruba ti won le fejumo ti won le so fun wipe bo ba gbo ari si o taya e tin ja
ti won wa pe e pe arabirin o ya ni eko bibeli o to so pe e ma ni so emi nfe o sa ilera fun ara bo ma ti ri pe be ni won tun kenu ti oju be lo bo ba wa ninu awon eni to ranso awon gbogbo egbe won so pe owo ti en ko ta fe fi se irubo ki ka won eyan le ma mu aso mi o ki se irubo mo won wa si shop e mi to ti ranso won ko ra won de pelu egba lo pelu gbo e lowo won so pe oya egbe machine e won gbe lo won gba ton ba se fitina si e ton ba fi e bayi pe a lo lokan e o se ki won na ko lo ba pe ko buru ejo orisha na ajo masin tabi o se ko ti je pe o ti nfe gbe igbese igboran si oro olorun ninu ise re tabi ni ti igbeyawo re gege bi o ti gbo oro olorun ni asale yi awon eyan si ma wa bo ba je iyawo to sese de tori wi pe oro olorun o gba ohun laye lati duro ninu ile e to si tin ka bibeli awon obi iyawo yi won ti pepe o so oko e ibi to nlo yen wari aboy to ba ma de a gbe bibeli ru niju awon ton ko lohun a kan de ni ta so fun e wi pe o je pale eru e mo pe iwo ni yawo keji so o bo ba si ti de lo nfun ja mo nu we pe nbo lo tin bo eko bibeli ibi oni gbe mi pelu e o ton ba ko e lohun wi pe ko wa pe nkan ma soro kan pe boya kin wa wa segbe kan die to ba so be lenu e ma je ka ye le fun e o ti e ti so be o ti n so si elenu wi pe o to be o iwo lo ma mu ipinu wi pe o fe ni igboran pipe si olorun nigba ti won ba ti ri wi pe won o le pa o le okan da won adake oro si so wi pe ife ti oluwa ni ke a se wo galatia ori ikini galatia ori ikini lati ese iketala nitori eyin ti gburo iwa aye mi ni igba tijo ninu isin awon Juu bi mo ti se inu ni bi ni si ijo eni olorun re koja ala ti mo si ba je mo si ta opolopo awon ojugba mi yo ninu isin awon Juu laarin awon ara ilu mi mo si ni itara lopolopo si ofin atowodowo awon baba mi eyi ti a ti n se tele tele ni Paul n so fun wa wipe ohun paapaa ohun ofaseyin tele tele ninu ise isin sugbon o se wa laanu wipe isin atowodowo lasan ni isin ti ki gba nila isin ti ki gba ese lowo eniyan isin ti ki gba ijekuje imukumu ifekufe lowo enikeni o ni o n ta awon to ku yo ninu esin ninu isina ninu iwo okunkun ninu inu nibini o n se inu nibini si ijo eni olorun re koja ala wa wo ese ikedogun sugbon nigba ti o wu olorun o je mo pe akoko ti o wa yi o wu olorun ni iwo to tun wa sihin to wa joko to n ko eko oro olorun se bi o mo we pe awon egbe wa bi a se n soro ni yi bayi won wa ni ile tete won wa ni ile oti won mu amuyira amutosara ba se n soro yi awon egbe wa nisisiyi bi a ba n koja lo a ma ri ninu won ni eba titi ti won jo ijo eleya ijo esin awon miran ninu awon egbe wa won wa ni ile sinima ti won wo aworan ti awon omo esu ti won se fun won ti won gba owo lowo won owo si n ba tete ati ijo ati sinima ati oti ati ikobirin jo ati ti agbere o n ba lo sugbon bo se ti awa ni o wu olorun ninu anu re o pe wa
o ni ki a sumo odo ohun mo nbe olorun wipe ore anu ati owo efe ti olorun na si wa ki olorun ki o ma je ki ori wa ki o ko Paul wa so wipe nigba ti o wu olorun eni ti o ye ami soto lati inu iya mi wa ti o si pe mi nipa ore ofe re lati fi omo re han ninu mi ke mi ki o le ma wa su re laarin awon keferi loju kan na emi ko ba ara ati eje gbimo po awon wo le ara ati eje baba iya ara ebi awon ana awon ore re awon ni ara ati eje oni loju kan na nigba ti mo ti gbo ipe nigba ti mo ti gbo oro olorun nigba ti a ti so fun mi wipe dide kuro ninu ifoju okan ti o wa kuro ninu ese re ki o gba Jesu Christ Oluwa gbo ki o si bere si ni so itan agbelebu yi fun awon elomiran oni loju kan na emi ko ba ara ati eje gbimo po awon ara o ma nfa ni anu a ma se eniyan nigba ti awon ara awon ore ati opolopo awon eyan ti won ba so fun a wipe ah o ti ero ti ya e o ti ero ti awon omo to bi kale igbese to fe gbe yi lati gboran si olorun lenu rowo ati eso ton na iwo obirin to so pe o fe gbe igbese o fe se atunse o fe gboran si olorun lenu ki lo fe je laye oda ta wa ninu eyi abo gbo pe awon ijoba papa won mo aye ta won mo lara won je gbayan si se nsin ise factory o ti e le ri ise pe boji oji mi ko ti e si nkan won ni ta lo tun so pe o fe gbe igbese kan o fe pe bi para e o inu ile to wa ton fun e lo nje meta lojo omo ni to bi kale ki lo fe fi ton won gba to ba se atunse igbese aye e awon ara atore niyen awon ara ati eje ti won a fe ki a ba won gba imo e gba imoran ka gbimo ko pelu won iwo ti o ti gbo ipe lati wo ijoba olorun iwo lo so fun won wipe rara mo ti di eru ijoba olorun kale kenikeni ko ma ba mi tu pale mo ni ise awon aposteli ori ikarun lati ese ikeji din ni ogbon ni mo ti nka ise awon aposteli ori karun ese ikeji din ni ogbon wipe awa ko ti kilo fun yin gidigidi wipe ke ma se fi oruko yi ko ni mo si wo eyin ti fi eko yin kun Jerusalemu e si n pe te ati mu eje okunrin yi wa si ori wa awon ojogbon awon igi lẹyin ọgbà ninu iṣẹ isin sinagogu awọn ni wọn pe awọn ọmọ ọlọrun yìí awọn ẹni ìgbàlà awọn ti jesu ti fi ẹjẹ rẹ ra padà wọn pe wọn si àárín àwùjọ wọn wa sọ fun ọ wipe ewo la n gbọ tẹ n ṣe yìí ewo lo n dánwò yìí awa ko ti kìlọ fun yín ni a si kìlọ yìí gidigidi kì í ṣe díẹ a si so fun yin o atemo yin leti wipe eko te nko yi o ti leju awon oyinbo nikan ni won le se iwo eni ta bi dada eni ta bi dada lo nko obirin jo ta ko won jo ti won pon le bo fe kenikan lo pon mi ware ni pe bo fe kenikan lo segi ware ni pe bo be tenikan odun wa ya si yara telomi iwo ta bi dada awon obi ton fun e lobirin to po won feran eni a se bakunrin ku lo ara eni ti o ti e ti re ni fe iwo ti won si woju e ti won ri pe awon eyan dada ni awon omo luabi gbogbo awon omo luabi ton sun sile oti awon omo luabi ton je ajigbese àwọn ọmọlúàbí tó ń ṣe fàyàwọ́ àwọn ọmọlúàbí tó jẹ́ pé inú ẹ̀ṣẹ̀ ni wọ́n ń sùn ni wọ́n ń jẹ ni wọ́n ń mu wọ́n sì máa sọ fún wa wípé àwọn òbí ẹ̀ wọ́n sì jẹ́ ọmọlúàbí púpọ̀ ó ní wọ́n ṣe ń fún ẹ̀
wọn ti ẹ̀ ń sọ pàápàá nísìnyí wípé lérí ìyàwó méje tó ti fẹ́ ìkan tún bọ̀ lọ́nà. Bó bá sì ti ń kúnlẹ̀ wẹ́ nínú ilé àwọn ìsìn míì ni wọ́n sọ fún ẹ wípé ó máa ṣoríire o. Ẹni tó mọ́ra wo ni mo rí níwájú ẹ yìí nínú ìṣípayá láàrin ọ̀sẹ̀ bó bá ti délé ẹ kò ṣe lálejò dáadáa o nítorí wípé ọmọ pọ̀ nínú ẹ. Wọ́n sì máa sọ fún ẹ pé wọ́n fẹ́ràn ẹ ni wọ́n fi ń kólé ẹbẹ́ ẹ. Wọ́n di wàhálà rò ẹ nìyí. Àìsinmi, àìbalẹ̀ àyà, àìrójú, àìráàyè ni wọ́n ń kólé ọlọ́run. Ni àwọn wọ̀nyí wá pọ̀ wípé àti sọ fún yín wípé ẹ̀kọ́ wò lẹ tún gbédé yìí. Wípé Jésù kan wà níbì kan tó máa ń gbani lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Ẹ má jẹ́ a tún gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu yín mọ́ o. Ṣé ẹ wá sọ àwa di ẹlẹ́ṣẹ̀? Ẹ wá mú ẹ̀jẹ̀ Jésù yẹn, ẹ wá mú wá sórí wa. Ṣé ǹsìn ò fẹ́ sọ wípé ìwọ ni alára mímọ́, àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀? Wọ ẹsẹ̀ 29, ṣùgbọ́n Pétérù àti àwọn apọ́stẹ́lì dáhùn, wọ́n sì wípé àwa kò gbọ́dọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Ó mà dára láti ní Ọlọ́run, láti ní ìpinnu, láti sọ wípé ní kíkú ní yíyè. Títí ọjọ́ ayé mi, èmi kò gbọ́dọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Ohun tí mo wá ń fẹ́ wádìí ni wípé kí ni àbáyọrí sí ìgbọràn? Wo Exodus orí 19. Bí a bá gbọ́ràn, kí ni èrè rẹ̀? Kí ni ó jẹ́ ìní àti ìpín wa? Exodus orí 19, ẹsẹ̀ 5. Ǹjẹ́ nísinsìnyí, bí ẹ̀yin bá fẹ́ gba ohùn mi gbọ́ ní tòótọ́, tí ẹ ó sì pa májẹ̀mú mi mọ́, nígbà náà lẹ̀yìn ó jẹ́ ìṣúra fún mi ju gbogbo ènìyàn lọ, nítorí gbogbo ayé ni ti èmi. Ẹ̀yin ó sì máa jẹ́ ìjọba àlùfáà fún mi àti orílẹ̀-èdè mímọ́. Wọ̀nyí lé ọ̀rọ̀ tí ìwọ ó sọ fún àwọn ọmọ Ísíráélì. Nígbà tí a bá gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu lẹ́sẹ̀kẹsẹ̀, tí a ti ń fi ìgbọ́ràn pàdé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ilé a ń di ìṣúra fún Ọlọ́run. Kí ni a ń pè ní ìṣúra? Bí o bá ti jẹ́ ẹni tí ó ní ohun kan tí ó ṣọ̀wọ́n fún ọ, ohun tí ó jẹ́ ìṣúra fún ọ, ó jẹ́ ohun tí ó máa ń fún ní ìtọ́jú púpọ̀. Gbà tí a bá di ìṣúra fún Ọlọ́run, a máa tọ́jú wa, a máa fún wa ní ohun tí ó yẹ wá ní ìgbà tí ó sì yẹ wá, a máa dáàbò bò wá, a máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa. Ní Exodus orí 17 ni a ti ń kà á láti ẹsẹ̀ 20. Exodus orí 17 láti ẹsẹ̀ 20. Kíyèsí, ìmíràn áńgẹ́lì kan ṣíwájú rẹ̀ láti pa ọmọ lé ọ̀nà àti láti mú ọ dé ibi tí mo ti pèsè sílẹ̀. Mo ń fẹ́ ran ọ létí pé kí Jésù Kristì kí ó tó fayé sílẹ̀, kí ó tó lọ. Lé ó ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó sì ń sọ fún àwa náà pẹ̀lú wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́, ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú pé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín. Èmi sì ń lọ láti lọ pèsè àyè sílẹ̀. Ní tí mo bá sì lọ láti lọ pèsè àyè sílẹ̀, èmi a sì tún padà wá wípé níbi tí èmi gbé wà, kí ẹ̀yin kí ó lè wà níbẹ̀ pẹ̀lú. A wá ń sọ fún wa wípé ní àkókò kan, ní ìgbà kan, ní ayé àwọn ọmọ Ísíráélì, ni àwọn náà ní irú ìlérí bẹ́ẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìlérí yìí kò súnmọ́ tiwa, kò tó tiwa, wípé ilẹ̀ kan wà tí a pè ní ilẹ̀ ìlérí, ilẹ̀ Kénánì, tí a gbà lọ́wọ́ àwọn kan tí a sì ń fẹ́ láti fún wọn. Ṣé o mọ̀ wípé ọ̀run rere tí a sọ pé a fẹ́ lọ yìí,
ogunlogo awon angeli la le jade ninu re esu ati idameta awon angeli le orun ni a le jade asin so fun wa wi pe aye ti awon angeli won yi padanu re aye ti o lola aye ti o tobi ni Jesu Christi ni o lo pese fun wa sugbon olorun so fun awon mo israeli wi pe o n fi angeli kan si odo won ti o ma pa won mo le ona ti o si le mu won de ile bi ti won lo angeli ko lo mu awa lo sibi ti an lo nigba ti Jesu Christi ti o goke lo ti o lo pese aye sile fun ale orun o wa ran olutunu si wa eni ta ma ko wa eni ta ma si wa leti eni ta fi wa mo ona eni ta ma to wa si ona emi mimo o fun wa lati se atona wa lo si orun rere asin kilo fun a wi pe ke a ma se mu emi olorun binu bi o ba mu emi olorun binu eni ti o se ipase re ti o to si ona lati lo si ijoba olorun lati lo si orun rere ta lo tuku fun o o pari fun eni be ni ese kokan le ni ogun le o wa so fun a wi pe kiyesi ara lodo re ki o si gba ohun re gbo ma se bi ninu mo so fun wi pe emi olorun le a fun wa ni igba ti isinsin yi lati se atona wa lati tu wa ninu lati to wa lati je ki o ye wa ona ti an gba bi a tin gbo oro olorun emi olorun a ma tan ka ninu okan wa a ma fi oye ese ye wa a ma so pe ma lo sibe omo olorun ki se bayi bo ba tin fe soro emi olorun a so pe omo olorun ki so be bo ba tin fe lo raja oja ti o dara emi olorun ninu okan e ama ta e ninu olorun wi pe ma se be omo olorun ki se be bo ba fe jeun ti aye bo fa be irin ti aye o fe woso bi ti aye emi olorun ti wa ninu okan re ta ma so fun wi pe ma se be o omo olorun ki se be o eni to ba n lo si ile ti a ti pese sile le orun ki se be bo ba tin fe gbe iyawo ti o dabi eni wi pe enikan wa ni ita to je omo esu ti o je elese ti o tin so pe o ma dara o bi Samson ti so wi pe e fe fun mi ohun mi gidigidi ti baba ati iya re ti won mo olorun ton so pe o ri eyan laarin awon eniyan olorun lati fe o wa je laarin awon filistini awon elese awon ota olorun oni rara o e sa fe fun mi ohun mi gidigidi iyawo to fe obirin to fe ologbo oju e lowo e agbara to ni tele tele ati emi olorun to ni tele tele o lo bo o ti e tun se ti e de bi ko ma wa awon ti won se ife ku fe kaakiri ibi to ti bade lila pade niyan se iwo na mo pe eni to ba n wa iwa ku wa a ri iri ku ri nkan to mu eni to ni emi olorun tele tele eni ti o kun fun agbara olorun lati lo si ile eni ti n se ife ku fe ara lo n ti emi olorun o si ko sala je olooto lati kin ni ilo sugbon o ni o ti o ohun mi gidigidi ohun mi gidigidi lo pa ni delila wa n so fun yi pe nibo ni agbara e ti e wa iwo to mo ile onisegun gba to ti gba irere gba to ba fe lai gbagbo wa mo ile onisegun won a bere nbo lagbara e wa awa be sin ni so fun eje jesu lagbara mi bíbélì ni ọ̀rọ̀ ọlọ́run ti tọ́ ni sọ́nà ò lágbára mi ẹ̀mí ọlọ́run ni bó o ti ń sọ yẹn bẹ́ẹ̀ ni èṣù ló ń gba lọ́wọ́ ẹ ó wá fa orí ẹ agbára lọ gbogbo ìmísí tí ó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó lọ ẹ̀mí ọlọ́run lọ lẹ́lílà yìí ni ó tún sọ pé sámsónì jí dìde àwọn fílísínì wọ́n ń dọdẹ rẹ̀ wọ́n dé sámsónì bá jí ó lọ́ wọn á ṣe bí ọkùnrin tẹ́mi ọlọ́run bá lọ ò lè ṣe bí ọkùnrin wọn ni tọ́ mi bá tẹ sáàmù ó tán ológun apáradà ni tẹ́mi ọlọ́run bá lọ ò tó bẹ́ẹ̀ wọ́n yí ẹ mọ́lẹ̀ wọ́n rìn ọ mọ́lẹ̀ lójú oorun wọn pàdé ẹ bó o pe jésù wa ni ṣe bó o ti kọ̀ mí sílẹ̀ ṣe bó o ti fi obìnrin ṣe bó o ti fi dípò mi bó o sọ pé ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ àdàbà ọ̀run alóòtí o alóhùn kì í gbénú ìdọ̀tí ṣé bó o ti wọnú òkùnkùn lọ bó o sọ pé bàbá ṣàánú fún mi o ti kọ àánú sílẹ̀ ṣé bó o ti lọ gbé obìnrin kan
o si ti fi dipo anu ati ore ati ore ofe Olorun ni santo ni bajiride o ba mi ara agbara ode ni won mu no be si ni fi sesin na wa won ayoju e mejeji na wa so fun pe o ya won ko ra won jo egbedogun eniyan won ni o ya o ma sere fun wa ah gba ton ba tun bi eni le oti pe orin te ma nko njo sin gba ton lo si lesi gba ton so e ko asun dabo eh Jesu fejere we mi Jesu sanu fun panu e mo nbe wa ko ni fun wa gba ton won egbe ninu aye awon oni tete ton ba muti yo ton so pe aha Michael loruko e o ya mbi waka Psalm 23 fun wa Oluwa loluso agutan mi emi ki o se alaini o ti se alaini ndi oti o ti se alaini ni egbe awon ni tete oni awon omo awon ni awon omo Israel ni won so oni awon ti o ko wale eru won be ro ni lo wa won ni ka ko ni si oni fun won o o de mi o se ko ni si oni ni ile ajeji nbo ni won ti fe lo ko ni si oni oni to ti nko ti o mu inu re dun oni to nda laraya oni ihirere nbo lo ti fe lo ko ni Samsoni lo ba sere fun won ekun ba gbon anu ara re se o fowo bori re irun ironu pe wada o tin hu lori re o wa so pe Olorun mo te mo fowo kan ite orun sugbon mi o le debe bo le kan soso yi mo fe gboran mo fe se ipinu tori pe o ti de ba mi nisisiyi awon ton kimi ni lo tele tele won o le tele mi debi awon ton wo aso olo fun mi tele tele gba ti mo ti peyin da ti mo ti ko yin si rere won ti ju mi sile Olorun bo ba le sanu fun mi lekan soso yi ti agbara orun agbara ti bori ese agbara ti bori esu agbara ti bori ota agbara ti duro sisin agbara ti le gboran bo ba le pada de lekan soso yi mo fe gboran o wa si ni gbadura o wa so fun awon ti won dari re o ni ejo e fi owo mi ba awon opo ile mo tun fe dabira fun Olorun mo tun fe sise fun Olorun mi o kan fe ku ni iku alairise bo se n gbadura yen to ronu ko ada to n so fun Olorun wi pe bo ba le yo mi ninu eleyi o pari bi mo ti e ku nibi o san ki n ku si ni igbagbo o je mo idariji lati orun wa aso mo pe Olorun alaanu ni pe bo ba ke pe Olorun o ni lati gbo

ọwọ́ rẹ mú yóò máa ṣàmọ̀nà rẹ yóò bó bá ti ń fẹ́ gbẹ́sẹ̀ la máa sọ fún ẹ pé ibi ni kò gbẹ́sẹ̀ sí bó bá ti ń fẹ́ ṣì sọ àmàpanu ẹ mọ́ bó bá ti ń fẹ́ lọ síbi kan máa lọ síbẹ̀ o bó bá sì ti ń gbọ̀nà ó dájú wípé bí ìpè bá dún bí jésù bá farahàn ní àwọsánmọ̀ ó lọ kò tún yẹ ká máa sọ̀rọ̀ púpọ̀ mo gbàgbọ́ wípé gbogbo wa tá a wà ní ìní à ń fẹ́ gbọ́ràn ọlọ́run wa ń sọ fún ẹ pé kí a má dàbí sọ́ọ̀lù o ní májẹ̀mú láéláé àràn oníṣẹ́ a sọ fún yín pé pátápátá gbogbo àwọn àgùntàn àwọn ènìyàn àwọn tí wọ́n ṣòdì sí ọlọ́run àwọn ọ̀tá ọlọ́run kò pa wọ́n run ó bá lọ àwọn ènìyàn náà bá kò tí àgùntàn yìí dá májẹ̀ apá àgùntàn yìí eléyìí dá ọba agági náà jẹ́ ká dá sí ó bá ju ọlọ́run sílẹ̀ ó bá ń gbọ́ ti ènìyàn ọlọ́run bá wa lọ sọ fún samuel pé ó ṣe mí láàánú nítorí mo yan sọ́ọ̀lù lọ́ba ó ti pẹ̀yìn dá sí mi kò gbọ́ràn sí mi lẹ́nu kí ni ẹ̀rí ọlọ́run nípa tiẹ̀ ṣé o fẹ́ di ti samson ni àbòtú o fẹ́ di bi sọ́ọ̀lù o rántí wípé sọ́ọ̀lù ní àìgbọ́ràn kan ṣoṣo tó ṣe yẹn ní ìgbẹ̀yìn ayé ẹ̀ ó tún lọ ń wá àwọn àjẹ́ àwọn oṣó káàkiri ó lọ́lọ́run ò dá òun lóhùn ó tún padà lọ ń bọ̀ ríṣà inú ẹ̀ ló kú sí o bá a ṣe ń sọ yìí kò fojú rí jésù kò rí ọlọ́run ó wà nínú ìṣòro nísinsìnyí ṣùgbọ́n bó ṣe tèmi pẹ̀lú ẹni ọlọ́run fún wa ní àǹfààní ó wu ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ nínú àánú nínú ìpamọ́ra rẹ̀ láti pè ọ́ wá sínú yìí rere mo ń bẹ ọlọ́run wípé orí inú ti máa ba tìta jẹ́ kọ́lọ́run mo kúrò nínú ọkàn rẹ̀ bọ́lọ́run sì ti ń pè wá láti gbọ́ràn lónìí mo gbàgbọ́ wípé gbogbo ọ̀la ń fẹ́ gbọ́ràn bó o bá fẹ́ gbọ́ràn wàá sọ fọ́lọ́run ẹ jẹ́ àkúnlẹ̀ kí a sọ fún ọlọ́run pé ẹ̀mí àìgbọ́ràn pátápátá kí ọlọ́run kí ó yọ ọ́ kúrò ọlọ́run ń béèrè ìgbọ́ràn pípé lé ọwọ́ rẹ àti lé ọwọ́ mi képe wá sọ fún ọlọ́run ohun tí ó bá dàbí ẹni pé ó wọlé ọ̀nà rẹ sọ fún ọlọ́run wípé ó túnṣe bí àtúnṣe bá wà lé ọ̀nà rẹ ní ti ìgbéyàwó ní ti iṣẹ́ ṣíṣe ní ti ìwà híhù sọ fún ọlọ́run ẹ̀jẹ̀ jésù kristi wà síbẹ̀ láti wẹ̀ ọmọ ẹ̀mí ọlọ́run ti ń tọ́ni sọ́nà ẹ̀mí ọlọ́run olùtùnú ó wà síbẹ̀ láti tọ́ láti ràn ọ́ lọ́wọ́ láti jẹ́ ìtìlẹ́yìn fún ọ nígbà tí o bá ń gbé ìṣísẹ̀ láti ṣe àtúnṣe má jẹ́ kí wọ́n pa ọ́ lọ́kàn dà gbọ́ràn sí ọlọ́run lẹ́nu.

Bueno,

0: DCLM Radio, the spiritual welfare is our concern.
1: Mary, orí ìkẹrìnlélọ́gbọ̀n. Olúwa sì sọ fún Mósè pé, fi àṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì kí ó sì wí fún wọn pé, nígbà tí ẹ̀yin bá dé ilẹ̀ Kenani, èyí ni ilẹ̀ tí yóò bọ́ sí yín lọ́wọ́ ní ìní, àní ilẹ̀ Kenani gẹ́gẹ́ bí agbègbè rẹ̀. Ǹjẹ́ kí ìhà gúúsù yín kí ó jẹ́ àti aginjù sínì lọ títí dé ẹ̀bá Edomu, àti òpinlẹ̀ gúúsù yín kí ó jẹ́ láti òpin òkun Iyọ̀ sí àìlà ọrùn, kí òpinlẹ̀ yín kí ó sì yí láti gúúsù wá sí ìgòkè Akrabimu, kí ó sì kọjá lọ sí Sini, àti ìjáde lọ rẹ̀ kí ó jẹ́ àti gúúsù lọ sí Kadeshibania, kí ó sì dé Asariadari, kí ó sì kọjá sí Asmoni, kí òpinlẹ̀ rẹ̀ kí ó sì yíká láti Asmoni lọ dé odò Íjíptì, òkun ni yóò sì jẹ́ òpin rẹ̀, àti òpinlẹ̀ ìhà ìwọ̀ oòrùn, àní òkun ńlá ni yóò jẹ́ òpin fún yín, èyí ni yóò jẹ́ òpinlẹ̀ ìhà ìwọ̀ oòrùn fún yín, èyí ni yóò sì jẹ́ òpinlẹ̀ ìhà àríwá fún yín, láti òkun ńlá lọ, kí ẹ̀yin tó fi orí sọ òkè Hori, láti òkè Hori lọ, kí ẹ̀yin tó fi orí sọ àtiwọ Hamati, ìjáde lọ òpinlẹ̀ náà yóò sì jẹ́ Sedadi, òpinlẹ̀ rẹ̀ yóò sì dé Sifoni, àti ìjáde lọ rẹ̀ yóò dé Asari Enani, èyí ni yóò jẹ́ òpinlẹ̀ ìhà àríwá yín. Kẹ́yìn kí ó sì sàmì sí òpinlẹ̀ yín ní àìlà ọrùn láti Asari Enani lọ dé Sefamu, kí òpinlẹ̀ náà kí ó sì ti Sefamu sọ̀kalẹ̀ lọ sí Ribla ní àìlà ọrùn Aini, kí òpinlẹ̀ náà kí ó sì sọ̀kalẹ̀ lọ kí ó sì dé ìhà òkun Kinereti ní àìlà ọrùn, kí òpinlẹ̀ náà kí ó sì sọ̀kalẹ̀ lọ sí Jordani, ìjáde lọ rẹ̀ yóò jẹ́ òkun Iyọ̀, èyí ni yóò jẹ́ ilẹ̀ yín gẹ́gẹ́ bí agbègbè rẹ̀ yíkáàkiri. Mose sì pàṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì wípé èyí ni ilẹ̀ náà tí ẹ̀yin ó fi kèké gbà ní ìní tí Olúwa pàṣẹ láti fi fún ẹ̀yà mẹ́sàn-án àti àbọ̀ ẹ̀yà ni, fún ẹ̀yà àwọn ọmọ Ríúbẹ́nì gẹ́gẹ́ bí ilé bàbá wọn, àti ẹ̀yà àwọn ọmọ Gádì gẹ́gẹ́ bí ilé bàbá wọn ti gbà, àbọ̀ ẹ̀yà Manase sì ti gba ìpín wọn, ẹ̀yà méjèèjì àti àbọ̀ ẹ̀yà ni ti gba ìpín wọn ní àìhín Jordani létí Jericho ní Agabasi ní àìlà ọrùn. Olúwa sì sọ fún Mose pé, wọ̀nyí ni orúkọ àwọn ọkùnrin tí yóò pín ilẹ̀ náà fún yín, Eleasari Alufa àti Joshua ọmọ Nuni, kẹ́yìn kí ó sì mú olórí kan nínú ẹ̀yà kọ̀ọ̀kan láti pín ilẹ̀ náà ní ìní, orúkọ àwọn ọkùnrin náà sì ni wọ̀nyí, ní ẹ̀yà Juda, Kalebu ọmọ Jefune, àti ní ẹ̀yà àwọn ọmọ Simeoni, Shemueli ọmọ Amihudu, ní ẹ̀yà Benjamini, Elidadi ọmọ Kisloni, àti lórí ẹ̀yà àwọn ọmọ Dani, Buki ọmọ Jogli, olórí àwọn ọmọ Josefu ní ẹ̀yà àwọn ọmọ Manase, Anieli ọmọ Efodu, àti olórí ẹ̀yà àwọn ọmọ Efraimu, Kemueli ọmọ Shiftani, àti olórí ẹ̀yà àwọn ọmọ Sebuluni, Elisafani ọmọ Panaki, àti olórí ẹ̀yà àwọn ọmọ Isakari, Paltieli ọmọ Asani, àti olórí ẹ̀yà àwọn ọmọ Dani, Buki ọmọ Jogli, olórí àwọn ọmọ Josefu ní ẹ̀yà àwọn ọmọ Manase, Anieli ọmọ Efodu, àti olórí ẹ̀yà àwọn ọmọ Efraimu, Kemueli ọmọ Shiftani, àti olórí ẹ̀yà àwọn ọmọ Sebuluni, Elisafani ọmọ Panaki, àti olórí ẹ̀yà àwọn ọmọ Isakari, Paltieli ọmọ Asani, àti olórí ẹ̀yà àwọn ọmọ Asheri, Ahihudu ọmọ Shelomi, àti olórí ẹ̀yà àwọn ọmọ Naftali, Pedaheli ọmọ Amihudu. Àwọn wọ̀nyí ni ẹni tí Olúwa pàṣẹ fún láti pín ìní náà fún àwọn ọmọ Ísíráẹlì ní ilẹ̀ Kenani.
2: Númeri, orí 15. Olúwa sì sọ fún Mose ní pẹ̀tẹ́lẹ̀ Moabu lẹ́bàá Jordani létí Jericho wípé, pàṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì kí wọn kí ó fi ìlú fún àwọn ọmọ Léfì nínú ìpín ilẹ̀ ìní wọn láti máa gbé, kí ẹ̀yin kí ó sì fi ẹ̀bẹ̀ bá ìlú fún àwọn ọmọ Léfì ní ìlú wọn nìyí wọn ká, kí wọn kí ó ní ìlú láti máa gbé, àti ẹ̀bẹ̀ bá ìlú wọn fún ohun ọ̀sìn wọn, àti fún ohun ìní wọn, àti fún gbogbo ẹran wọn, àti ẹ̀bẹ̀ bá ìlú tí ẹ̀yin ó fi fún àwọn ọmọ Léfì láti odi ìlú lọ sẹ́yìn rẹ̀ tí ó jẹ́ 1000 yíká, kẹ́yìn kí ó sì wọ̀n láti ẹ̀yìn òde ìlú náà lọ ní àìlà ọrùn, 1000 àti ní ìhà gúúsù 1000, àti ní ìhà ìwọ̀ oòrùn 1000, àti ní ìhà àríwá 1000, kí ìlú náà kí ó sì wà láàrin, èyí ni yóò sì máa ṣe ẹ̀bẹ̀ bá ìlú fún wọn, àti nínú ìlú tí ẹ̀yin ó fi fún àwọn ọmọ Léfì, 6 ó jẹ́ ìlú ààbò tí ẹ̀yin ó yàn fún aṣe ènìyàn pa tí ó lè máa sá lọ síbẹ̀, kẹ́yìn kí ó sì fi ìlú 42 kún wọn, gbogbo ìlú tí ẹ̀yin ó fi fún àwọn ọmọ Léfì kí ó jẹ́ 48, wọ̀nyí ni kí ẹ̀yin fi fún wọn pẹ̀lú ẹ̀bẹ̀ bá wọn, àti ìlú tí ẹ̀yin ó fi fún wọn kí ó jẹ́ nínú ilẹ̀ ní àwọn ọmọ Ísíráẹlì, lọ́wọ́ ẹni tí ó ní púpọ̀ ni ẹ̀yin ó gbà púpọ̀, ṣùgbọ́n lọ́wọ́ ẹni tí ó ní díẹ̀ ni ẹ̀yin ó gbà díẹ̀, kí olúkúlùkù kí ó fi nínú ìlú rẹ̀ fún àwọn ọmọ Léfì gẹ́gẹ́ bí ilẹ̀ ìní rẹ̀ tí ó ní. Olúwa sì sọ fún Mose pé, sọ fún àwọn ọmọ Ísíráẹlì

0: sì wí fún wọn pé nígbà tí ẹ̀yin bá gòkè Jọ́dánì lọ sí ilẹ̀ Kénánì nígbà náà ni kí ẹ̀yin kí ó yan ìlú fún ara yín tí yóò jẹ́ ìlú ààbò fún yín kí a pànìyàn tí ó pa ènìyàn ní àìmọ̀ kí ó lè máa sá lọ síbẹ̀. Wọ́n sì já sí ìlú ààbò kúrò lọ́wọ́ àgbẹ̀san kí ẹni tí ó pa ènìyàn kí ó má baà kú títí yóò fi dúró níwájú ìjọ àwọn ènìyàn ní ìdájọ́ àti nínú ìlú wọ̀nyí tí ẹ̀yin ó fi fún wọn mẹ́fà yóò jẹ́ ìlú ààbò fún yín kí ẹ̀yin kí ó yan ìlú mẹ́ta ní ìhà Jọ́dánì kí ẹ̀yin kí ó sì yan ìlú mẹ́ta ní ilẹ̀ Kénánì tí yóò máa jẹ́ ìlú ààbò. Ìlú mẹ́fà wọ̀nyí ni yóò máa jẹ́ ààbò fún àwọn ọmọ Ísírẹ́lì àti fún àlejò àti fún àtìpó láàrin wọn kí olúkúlùkù ẹni tí ó bá pa ènìyàn ní àìmọ̀ kí ó lè máa sá lọ síbẹ̀. Ṣùgbọ́n bí ó bá fi ohun èlò irin lù ú tí ó sì kú apànìyàn ni òun pípa ni a ó pa apànìyàn náà àti bí ó bá sọ òkúta lù ú tí ó lè ti ipa rẹ̀ kú tí ó sì kú apànìyàn ni òun a ó pa apànìyàn náà tàbí bí ó bá fi ohun èlò igi lù ú tí ó lè ti ipa rẹ̀ kú tí ó sì kú apànìyàn ni òun pípa ni a ó pa apànìyàn náà. Agbẹ̀san ẹ̀jẹ̀ ti kálá rẹ̀ ni kí ó pa apànìyàn náà nígbà tí ó bá ba kí ó pa á ṣùgbọ́n bí ó bá ṣe pé ó fi ìríra gun tàbí tí ó bá sọ nǹkan lù ú láti ibùba wá tí òun sì kú tàbí bí ó ń ṣe ọ̀tá tí ó fi ọwọ́ rẹ̀ lù ú tí òun sì kú ẹni tí ó lù ú ni pípa ni a ó pa á nítorí pé apànìyàn ni òun agbẹ̀san ẹ̀jẹ̀ ni kí ó pa apànìyàn náà nígbà tí ó bá ba ṣùgbọ́n bí ó bá fi nǹkan gun lójijì láì ṣe ọ̀tá tàbí tí ó sọ ohunkóhun lù ú láì bàdé tàbí òkúta kan ni ó sọ nípa èyí tí ènìyàn lè fi kú tí kò rí tí ó sì sọ ọ́ lù ú tí òun sì kú tí kìí ṣe ọ̀tá rẹ̀ tí kò sì wá ibi rẹ̀ nígbà náà ni kí ìjọ kí ó ṣe ìdájọ́ láàrin ẹni tí ó pa ènìyàn àti agbẹ̀san ẹ̀jẹ̀ náà gẹ́gẹ́ bí ìdájọ́ wọ̀nyí kí ìjọ kí ó sì gba ẹni tí ó pani ní ọwọ́ agbẹ̀san ẹ̀jẹ̀ kí ìjọ kí ó sì mú un padà lọ sí ìlú ààbò rẹ̀ níbi tí ó ti sá sí kí ó sì máa gbé ibẹ̀ títí di ìgbà ikú olórí àlùfáà tí a fi òróró mímọ́ yàn. Ṣùgbọ́n bí apànìyàn náà bá ṣe ìṣì jáde lọ sí òpinlẹ̀ ìlú ààbò rẹ̀ níbi tí ó ti sá sí kí agbẹ̀san ẹ̀jẹ̀ náà sì rí lẹ́yìn òpinlẹ̀ ìlú ààbò rẹ̀ kí agbẹ̀san ẹ̀jẹ̀ sì pa apànìyàn náà òun kì yóò jẹ̀bi ẹ̀jẹ̀ nítorí pé òun ìbá jókòó nínú ìlú ààbò rẹ̀ títí di ìgbà ikú olórí àlùfáà àti lẹ́yìn ikú olórí àlùfáà kí apànìyàn náà yóò padà lọ sí ilẹ̀ ìní rẹ̀. Ohun wọ̀nyí ni ó sì jẹ́ ìlànà ìdájọ́ fún yín ní ìran ìran yín ní ibùjókòó yín gbogbo. Ẹnikẹ́ni tí ó bá pa ènìyàn láti ẹnu àwọn ẹlẹ́rìí wá ni a ó pa apànìyàn náà ṣùgbọ́n ẹlẹ́rìí kan ṣoṣo kì yóò jẹ́rìí sí ẹnìkan láti pa á. Pẹ̀lúpẹ̀lú kẹ́yìn kí ó má ṣe gba ohun ìràsílẹ̀ fún ẹ̀mí apànìyàn tí ó jẹ̀bi ikú ṣùgbọ́n pípa ni kí a pa á. Kẹ́yìn kí ó má sì ṣe gba ohun ìràsílẹ̀ fún ẹni tí ó sá lọ sí ìlú ààbò rẹ̀ pé kí òun kí ó tún padà lọ ìjókòó ní ilẹ̀ náà títí di ìgbà ikú àlùfáà. Ẹ̀yin kò sì gbọdọ̀ ba ilẹ̀ náà jẹ́ nínú èyí tí ẹ̀yin ń gbé nítorí pé ẹ̀jẹ̀ a máa ba ilẹ̀ jẹ́ a kò sì lè ṣètùtù fún ilẹ̀ nítorí ẹ̀jẹ̀ tí a ta sínú rẹ̀ bí kò ṣe nípa ẹ̀jẹ̀ ẹni tí ó ta á. Ìwọ kò sì gbọdọ̀ sọ ilẹ̀ náà di aláìmọ́ nínú èyí tí ẹ̀yin ó jókòó nínú èyí tí èmi ń gbé nítorí èmi Jehova ni ń gbé inú àwọn ọmọ Ísírẹ́lì.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Mary, orí ìkẹrìndínlógójì, àwọn bàbá àgbà ti ìdílé àwọn ọmọ Gileadi, ọmọ Makiri, ọmọ Manasseh ti ìdílé àwọn ọmọ Josefu súnmọ́ tòsí, wọ́n sì sọ níwájú Mose àti níwájú àwọn olórí àwọn bàbá àgbà àwọn ọmọ Ísírẹ́lì. Wọ́n sì wí pé, Olúwa ti pàṣẹ fún Olúwa mi láti fi kèké pín ilẹ̀ náà fún àwọn ọmọ Ísírẹ́lì ní ìní, a sì fi àṣẹ fún Olúwa mi láti ọ̀dọ̀ Olúwa wá. Láti fi ilẹ̀ ìní Selofehadi arákùnrin wa fún àwọn ọmọ rẹ̀ obìnrin. Bí a bá sì gbé wọn níyàwó fún ẹnìkan nínú àwọn ọmọkùnrin ẹ̀yà àwọn ọmọ Ísírẹ́lì mìíràn, nígbà náà ni a ó gba ilẹ̀ ìní wọn kúrò nínú ilẹ̀ ìní àwọn bàbá wa. A ó sì fi kún ilẹ̀ ìní ẹ̀yà tí a gbé wọn sí, bẹ́ẹ̀ ni a ó sì gbà kúrò nínú ìpín ilẹ̀ ìní tiwa. Àti nígbà tí ọdún Júbélì àwọn ọmọ Ísírẹ́lì bá dé, nígbà náà ni a ó fi ilẹ̀ ìní wọn kún ilẹ̀ ìní ẹ̀yà tí a gbé wọn sí. Bẹ́ẹ̀ ni a ó sì gba ilẹ̀ ìní wọn kúrò nínú ilẹ̀ ìní ẹ̀yà àwọn bàbá wa. Mose sì pàṣẹ fún àwọn ọmọ Ísírẹ́lì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa pé ẹ̀yà àwọn ọmọ Jósẹ́fù fọ rere. Èyí ni ohun tí Olúwa pa láṣẹ nípa ti àwọn ọmọbìnrin Selofehadi wípé kí wọn kí ó ṣe aya ẹni tí ó wù wọ́n kìkì pé nínú ìdílé ẹ̀yà bàbá wọn ni kí wọn kí ó gbéyàwó sí. Bẹ́ẹ̀ ni ilẹ̀ ìní àwọn ọmọ Ísírẹ́lì kì yóò yí láti ẹ̀yà dé ẹ̀yà nítorí kí olúkúlùkù àwọn ọmọ Ísírẹ́lì yóò lè faramọ́ ilẹ̀ ìní ẹ̀yà àwọn bàbá rẹ̀. Àti gbogbo àwọn ọmọbìnrin tí ó ní ilẹ̀ ìní nínú ẹ̀yà àwọn ọmọ Ísírẹ́lì kí ó ṣe aya fún ọ̀kan nínú ìdílé ẹ̀yà bàbá rẹ̀ kí olúkúlùkù àwọn ọmọ Ísírẹ́lì kí ó lè máa jogún ilẹ̀ ìní àwọn bàbá rẹ̀. bẹ́ẹ̀ni kí ilẹ̀ ní kí ó má ṣe yí láti ẹ̀yà kan lọ sí ẹ̀yà kejì, ṣùgbọ́n kí olúkúlùkù ẹ̀yà àwọn ọmọ Ísíráẹ̀lì kí ó faramọ́ ilẹ̀ ìní tirẹ̀, bí Olúwa ti pàṣẹ fún Mósè, bẹ́ẹ̀ ni àwọn ọmọbìnrin Selofehadi ṣe. Nítorí pé a gbé Mala, Tasa, àti Ogla, àti Milka, àti Noa, àwọn ọmọbìnrin Selofehadi níyàwó fún àwọn ọmọ arákùnrin bàbá wọn, a sì gbé wọn níyàwó sínú ìdílé àwọn ọmọ Manase, ọmọ Josefu, ilẹ̀ ni wọ́n sì dúró nínú ẹ̀yà ìdílé bàbá wọn. Wọ̀nyí ni àṣẹ àti ìdájọ́ tí Olúwa pa láṣẹ fún àwọn ọmọ Ísíráẹ̀lì láti ọwọ́ Mósè ní pẹ̀tẹ́lẹ̀ Moabu lẹ́bàá Jọ́dánì létí Jericho. Èyí ni òpin ìwé kẹrin ti Mósè tí a ń pè ní Númẹ́rì. Ìwé karùn-ún ti Mósè tí a ń pè ní Deuteronomy, orí ìkíní. Wọ̀nyí ni ọ̀rọ̀ tí Mósè sọ fún gbogbo Ísíráẹ̀lì ní ìhà ìhín Jọ́dánì ní aginjù, ní pẹ̀tẹ́lẹ̀ tí ó kọjú sí òkun pupa ní agbede méjì Parani àti Tofeli àti Labani àti Aserotu àti Disahabu. Ijọ́ mọ́kànlá ni láti Orebu wá ní ọ̀nà òkè Seri dé Kadeshibania. Ó sì ṣe nígbà tí ó di ogójì ọdún ní oṣù kọkànlá ní ọjọ́ kìíní oṣù náà ni Mósè sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì gẹ́gẹ́ bí gbogbo èyí tí Olúwa ti fún ní àṣẹ fún wọn, lẹ́yìn ìgbà tí ó pa Sihoni tán ọba àwọn ọmọ Amori tí ó ń gbé Heshboni àti Ogu ọba Bashani tí ó ń gbé Ashtarotu ní Edrei. Ní ẹ̀hà ìhín Jọ́dánì ní ilẹ̀ Moabu, òun ni Mósè bẹ̀rẹ̀ sí sọ àsọyé òfin yìí wípé, Olúwa Ọlọ́run wá sọ fún wa ní Horebu wípé, ẹ gbé orí òkè yìí pẹ́ tó, ẹ yí padà kí ẹ̀yin sì mú ọ̀nà yín pọ̀n, kí ẹ sì lọ sí òkè àwọn ọmọ Amori àti sí gbogbo agbègbè rẹ̀ ní pẹ̀tẹ́lẹ̀, ní orí òkè àti ní àfonífojì àti ní ìhà gúúsù àti létí òkun sí ilẹ̀ àwọn ará Kenani àti sí Lebanoni dé odò ńlá ní odò Eufirati. Wo, mo ti fi ilẹ̀ náà síwájú yín, ẹ wọ̀ ọ́ lọ kí ẹ sì gba ilẹ̀ náà tí Olúwa búra fún àwọn bàbá yín, fún Abrahamu, fún Isaki àti fún Jakobu láti fi fún wọn àti fún irú ọmọ wọn lẹ́yìn wọn. Mo sì sọ fún yín ní ìgbà náà pé èmi nìkan kò lè ru ẹrù yín. Olúwa Ọlọ́run yín ti mú yín bí si, sì kíyèsí ní òní, ẹ̀yin dàbí ìràwọ̀ ojú ọ̀run fún ọ̀pọ̀, kí Olúwa Ọlọ́run àwọn bàbá yín kí ó fi kún iye yín ní ìgbà ẹgbẹ̀rún, kí ó sì bù sí fún yín bí ó ti ṣe ìlérí fún yín. Èmi ó ti ṣe lè nìkan ru ìnira yín àti ẹrù yín àti ìjà yín. Ẹ mú àwọn ọkùnrin ọlọ́gbọ́n wá àti amòye àti ẹni tí a mọ̀ nínú àwọn ẹ̀yà yín. Èmi ó sì fi wọ́n jẹ olórí yín. Ẹ̀yin sì dá mi ní òun, ẹ sì wípé ohun tí ìwọ sọ ni ó dára láti ṣe. Bẹ́ẹ̀ ni mo mú olórí àwọn ẹ̀yà yín, àwọn ọlọ́gbọ́n ọkùnrin, ẹni tí a mọ̀, mo sì fi wọ́n jẹ olórí yín, olórí ẹgbẹẹgbẹ̀rún àti olórí ọ̀rọ̀ọ̀rún àti olórí àràádọ́ta àti olórí mẹ́wàá mẹ́wàá àti àwọn olórí gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà yín. Mo sì fi àṣẹ lílẹ̀ fún àwọn onídàájọ́ yín nígbà náà pé, ẹ máa gbọ́ ẹjọ́ láàrin àwọn arákùnrin yín, kí ẹ sì máa ṣe ìdájọ́ òdodo láàrin olúkúlùkù àti arákùnrin rẹ̀ àti àlejò tí ń bẹ lọ́dọ̀ rẹ̀. Ẹ kò gbọ́dọ̀ ṣe ojúṣàájú ní ìdájọ́, ẹ gbọ́ ti èwe gẹ́gẹ́ bí ti àgbà. Ẹ kò gbọ́dọ̀ bẹ̀rù ojú ènìyàn nítorí pé ti Ọlọ́run ni ìdájọ́. Ọ̀ràn tí ó bá sì ṣòro fún yín, ẹ mú tọ̀ mí wá, èmi ó sì gbọ́. Èmi sì fi àṣẹ ohun gbogbo tí ẹ̀yin ó máa ṣe lélẹ̀ fún yín ní ìgbà náà. Nígbà tí àwa sì kúrò ní Horebu, àwa rin gbogbo aginjù ńlá ni tí ó ní èròjà tí ẹ̀yin rí ní ọ̀nà òkè àwọn ọmọ Amori bí Olúwa Ọlọ́run wa ti fún wa ní àṣẹ. Àwa sì wá sí Kadeshibania. Èmi sì wí fún yín pé ẹ̀yin dé òkè àwọn ọmọ Amori náà tí Olúwa Ọlọ́run wa fi fún wa. Wo, Olúwa Ọlọ́run rẹ ti fi ilẹ̀ náà síwájú rẹ, gòkè lọ kí o sì gbà á bí Olúwa Ọlọ́run àwọn bàbá rẹ ti wí fún ọ. Má ṣe bẹ̀rù, bẹ́ẹ̀ ni kí àyà má ṣe fù ọ́. Gbogbo yín sì tọ̀ mí wá, ẹ sì wípé jẹ́ kí àwa kí ó rán ènìyàn lọ síwájú wa, kí wọn kí ó sì rin ilẹ̀ náà wò fún wa, kí wọn kí ó sì mú ìyípadà tọ̀ wá wá ní ti ọ̀nà tí a ó bá gòkè lọ àti ti ìlú tí a ó yọ sí. Ọ̀rọ̀ náà sì dára lójú mi, mo sì yan ọkùnrin méjìlá nínú yín, ẹnìkan nínú ẹ̀yà kan. Wọ́n sì yí padà, wọ́n sì lọ sórí òkè, wọ́n sì wá sí àfonífojì Eshkolu, wọ́n sì rin ilẹ̀ náà wò, wọ́n sì mú nínú èso ilẹ̀ náà ní ọwọ́ wọn. Wọ́n sì mú sọ̀kalẹ̀ wá fún wa, wọ́n sì mú ìyípadà wá fún wa, wọ́n sì wípé ilẹ̀ tí Olúwa fi fún wa, ilẹ̀ rere ni. Ṣùgbọ́n ẹ̀yin kò fẹ́ gòkè lọ, ẹ̀yin sì ṣọ̀tẹ̀ sí àṣẹ Olúwa Ọlọ́run yín, ẹ̀yin sì kùn nínú àgọ́ yín wípé nítorí tí Olúwa kórìíra wa ni ó ṣe mú wa láti Íjíbítì jáde wá láti fi wá lé àwọn ọmọ Amori láti run wá. Níbo ni àwa ó gbé gòkè lọ? Àwọn ọkùnrin wa ti dáyà já wa, ìlú wọn tóbi, a sì mọdí wọn kan ọ̀run. Pẹ̀lúpẹ̀lú àwa rí àwọn ọmọ Anaki níbẹ̀. Nígbà náà ni mo wí fún yín pé ẹ má ṣe fòyà, bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe bẹ̀rù wọn. Olúwa Ọlọ́run yín ti ń ṣáájú yín, òun ni yóò jà fún yín gẹ́gẹ́ bí gbogbo èyí tí ó ṣe fún yín ní Íjíbítì ní ojú yín àti ní aginjù, níbi tí ìwọ rí bí Olúwa Ọlọ́run rẹ ti gbé ọ, bí ọkùnrin ti gbé ọmọ rẹ ni ona yin gbogbo ti eyin rin titi eyin fi de ihin yi sibe ninu nkan yi eyin ko gba oluwa olorun yin gbo tin lo ni ona saaju yin lati wa ibi fun yin ti eyin o pago yin si ninu ina ni oru lati fi ona ti eyin o gba han yin ati ninu awo somo ni osan oluwa si gbo ohun oro yin o si binu o si pura wipe ni toto okan ninu awon okunrin wonyi ti iran buburu yi ki yo ri ile rere na ti mo ti bura lati fi fun awon baba yin bi ko se Kalebu omo Jefune oni yo ri oni emi o fi ile na ti o te mole fun ati fun awon omo re nitori ti o tele oluwa leyin patapata oluwa si binu si mi pelu nitori yin wipe iwo pelu ki yo de ibe Joshua omo Nuni ti ma duro ni waju re oni yo de ibe gba ni iyanju nitori pe oni yo mu Israeli ni ati awon omo wewe yin ti eyin wipe won o di ije ati awon omo yin ti won ko mo rere tabi buburu loni yi awon ni o de ibe awon ni emi o si fi fun awon ni yo si ni sugbon bi o se ti yin ni e pada e mo ona yin pon lo si aginjo ni ona okun pupa nigba na ni e down e si wi fun mi pe awa ti se si oluwa awo goke lo a o si ja gege bi gbogbo yi ti oluwa olorun wa pa lase fun wa ati olukuluku yin di amora ogun re eyin mura lati gun ri oke na Oluwa si wi fun mi pe wi fun won pe e ma se goke lo be ni ki e ma se ja nitori ti emi ko si laarin yin ki e ma ba le yin ni waju awon ota yin mo so fun yin eyin ko si gbo eyin sote si ase oluwa eyin si kugbu lo si ori oke na awon omo amuri tin gbe ori oke na si jade to yin wa won si le pa yin bi oyin ti se won si run yin ni seri titi de homa eyin si pada e si so fun ni waju oluwa sugbon oluwa ko gbo ohun yin be ni ko feti si yin Eyin si joko ni Kadeshi ni ojo pupo gege bi ojo ti eyin joko ni be.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.

0: Ni oruko Jesu Kristi Oluwa wa. Olorun alagbara. Adupe fun awon eri ti a ti gbo. Adupe fun ise iyanu meri iri ti en se. Ama we pe bi e ti se fun awon elomiran, e o se fun enikokan wa ni asale yi loruko Jesu. Ama we pe ko si ko se se pelu eyin Olorun. Nitori be ni a se ni igbagbo, igbagbo ti ko gbo, ti ko ye. We pe lasale yi e o se ti enikokan wa loruko Jesu. Gbogbo awon arun ti aye pe ni ko gbogun. Ni an bebe we pe ni asale yi be aba tin daruko Jesu. Be aba tin gbekele oruko Jesu. Be aba tin gbadura loruko Jesu. Be aba tin fi eyin ti eyin Olorun alaye. Be ni o mu gbogbo won kuro loruko Jesu. Nje awa bi awon ti gba ni bi won ti wa. Awa bi awon ti o wa lana bi won ti ri ise iyanu won gba awa na wa loni an be yin we pe e o fi owo kan ni kokan wa loruko Jesu. Gbogbo aisan, gbogbo arun ko gbogun, gbogbo arun ajogunba, gbogbo egun idile, gbogbo won ni o mu kuro loruko Jesu. Bi oro wa yo ti ma lo iwasu an be yin we pe eran oran na jade yo se ise idande, ise itusile, ise iwosan ni ara enikokan loruko Jesu. Eje ki aro ki o fo fayo, ki oju apoju ki o la, ki awon aditi ki won ki o gboran, ki awon alaisan ki won ki o de alara dida sasa. Agbagbo wo pe e ti se a o fi oju wa ri, a o fi eti wa gbo awon ise iyanu ti e o se nitori wi pe agbadura loruko Jesu Kristi Oluwa wa. Ejoko ninu Jeremiah ori kejele logbon ni Oluwa n bere ibere kan lowo wa. Sugbon bi o ti n bere be ni o n fun ara re ni o tun fun wa ni idahun. Ninu Jeremiah ori kejele logbon ese iketa di logbon wo emi le Oluwa Olorun gbogbo eran ara. Ibere ti Olorun bi o lasale yi ni yi we pe o won ka wa ti o soro fun mi bi. Bi o ba wo igbesi aye re, bi o ba wo wahala to dojuko, bi o ba wo aisan ti aye pe ni ko gbogun to wa ni igbesi aye re, bi o ba wo oke isoro tabi oke itiju ti o wa ni aye re, Olorun wa bi o wi pe ni asale yi ohun kan ha wa ti o soro fun mi bi. Ye ki a wo idahun ti Olorun fun woli Jeremiah ni ese iketadinlogun. O ni Oluwa Olorun wo iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re. O ni ko si ohun kohun ti o soro fun o ninu aye mi, ko si ohun kohun ti o soro fun Olorun ninu aye re, ko si ohun ti o soro fun Olorun ninu ebi re tabi lara awon omo re. Mo gbagbo wi pe ni asale yi ko si ohun ti yo soro fun Olorun lati se loruko Jesu. Bi a ba mo enikan ti o mo Olorun baba duju duju, ti o mo ohun ti Olorun le se, ti o mo ohun ti Olorun pinu lati se, ti o mo ohun ti Olorun fe se, mo gbagbo wi pe Jesu Kristi omo bibi Olorun kan soso o mo Olorun, o mo agbara re, o mo ti tobi to re. Oni o wa n so fun wa ninu Matthew ori ikokandinlogun ese ikerindinlogbon. Matthew ori ikokandinlogun ese ikerindinlogbon. Jesu so fun wa o ni sugbon Jesu wo won o si wi fun won pe eniyan li eyi soro fun, eniyan ni eyi soro fun, sugbon fun Olorun ohun gbogbo ni sese fun olorun ohun gbogbo ni sese bi o tin wo awon isoro awon aisan ko gbogbo ti o wa ni aye re ni ara re ni asale yi ma fi okan ba oro olorun lo ki o si ma ranti wi pe bi o ti le je pe o soro fun awon eniyan sugbon fun olorun ohun gbogbo ninu aye re yo di sise loroko jesu ninu marko ori kesan marko ori kesan ese iketa le logun loju kan na baba ese iketa le logun jesu si we fun o pe bi iwo ba le gbagbo ohun gbogbo ohun gbogbo ohun gbogbo ni sise fun eni ti o ba gbagbo bi o ba gbagbo ni asale yi o daje we pe ohun gbogbo yo di sise ni igbese aye re loroko jesu nitori wi pe oluwa le wo gbogbo arun ko gbogun gege bi olorun ti le se gbogbo ko sese pelu eniyan ko sese ni oran arun ete namani sugbon namani gba iwosan ati iwenomo lese kese nigbati o te ara re bo inu odo jordani le meje ni igboran si oro oluwa ohun ti a o so fun o ni asale yi bi o ti le je wi pe ohun to rorun ni bi a ba ti n so fun o gege bi elisha bi o ti so fun namani gbo ki o se gba ki o se se lese kese bi o ba ti n fi si oju ise ni o ri wi pe arun to wa lara re aisan ojo pipe to wa lara re yo di ohun igbagbe loroko jesu mi o mo boya o ti ka itan batimio afoju nitori wi pe awon eniyan won ti fi ainireti lu agogo ko sese lori batimio afoju yi sugbon kristi ti ko mo ohun ti a n pe ni ko sese o wo san ni waransesa mo si gbagbo wipe lese kese loju ogan bi a ba ti gbadura ni asale yi ni gbogbo eyi ti satani to ko si o lara to ko si o ninu to ko si o lopolo lese kese bi a ba ti n daruko jesu ni won o pora loruko jesu mo kan nipa okunrin alarun egba kan ti ijo city iwo na ti kan nipa re ti esu ti o ti so di edun arinle ti ko se le ran ara re lowo fun odun mejidinlogoji gbako o ri iranlowo gba iranlowo nla o si ri iwosan awoseha o ri igba lodo jesu kristi eni ti n ji oku dide were bi eni ti n ji ni loju orun jesu yi kan naa o wa loni agbara re ko si yi pada obirin kan ti oni ti emi ailera to ti de lokun to teba fun odun mejidinlogun o di eni ti o gba idande laarin iseju aya pelu agbara kristi ti ki kuna ti ko si le kuna laye mo gbagbo wi pe kristi pelu agbara nla re o wa nihin lasale yi bi o ti se ti awon wonyi yo se ti re pelu loruko jesu gbogbo wa ni atika ti obirin onisun eje ti o jiya jiya to si na ohun gbogbo ti o nitan to se we pe kaka ki ewe agbon re ki o de nse lo nle si eni ti esu foju re gbole ninu isun eje fun odun meji lagbako sugbon nigbati o se alabapade jesu o gba iwosan lese kese lati fi idi re mule we pe awotan wa fun gbogbo arun ti awon eniyan pe ni ko sese okunrin were ara gadara ti awon emi esu legioni ti won roro ti won fi inu re se ibogbe ni awon ara ile ati aladugbo re ti won ti tanu ti won so wipe oran eleyi koja sisese sugbon nigbati jesu de ibe ti kristi so oro ase oro agbara logan ni atu okunrin na sile
1: o ti wa da wa loju gbangba bayi wi pe ni waju Olorun ko si aisan tabi arun kankan ti o nje ko sese mo si gba wi pe asale iyanu tire o ti de mo ni ise iyanu tire o de lasale yi loruko Jesu ama sare wo koko meta ti a gbe yewo ninu iwasu yi bi abati pari lese kese lo dide to gba ise iyanu tire arun a so wi pe o de bo se gbogbo awon nkan to de o nisisiyi won so fun wi pe o di gbo se a o so di ominira loruko Jesu koko kini awon akanse ise iyanu ti olowa se awon akanse ise iyanu ti olowa se koko keji awotan awon aisan gbogbo ti olowa se awotan awon aisan gbogbo ti olowa se koko keta ategun akaso sinu iwosan ti olowa nse ategun akaso sinu iwosan ti olowa nse ikini awon akanse ise iyanu ti olowa se ninu exodus ori kerinla ese ikokanlelogun ati ikejilelogun exodus ori kerinla ese ikokanlelogun ati ikejilelogun mose si na owo re si oju okun oluwa si fi afefe lile ila orun mu okun bi seyin ni gbogbo oro na o si mu okun gbe omi na si pinya awon omo Israeli si lo ninu aarin okun ni ile gbigbe omi si se odi si won li owo otun ati li owo osi ori ohun ti Olorun se nihin nigba ti o fi ara re han ti o je wara re wi pe o ni Olorun alagbara ninu aye ti awon bi o ba ni igbagbo to lagbara yo se ohun meriri ni igbesi aye re ohun ara oto ni igbesi aye re loruko Jesu nihin yi ni a ri wi pe o se ohun to je kayefi fun awon ti o ni igbagbo to gbopon opa lasan bi a se ma nso ni ede wa ni Mose na soju okun ti okun yi ti o si pinya opa lasan yi na ti a no si okun popa ti o pin niya agbagbo we pe ki se omi pese pese ti a ro we pe boya ko se nkankan ni apiniya nitori odo yi jin to be ti o je wi pe o gba gbogbo ogun farao lo to n telesin ati gbogbo awon ti o n koju ja si awon mo Israeli sibe sibe bi okun yi se jeto ti o si fe ti o si ni ijilile loju agbami re to kiki opa ti a na soju re ni igbagbo ni igboran si ase olowa lo pin odo yi niya opa yi na ni a fi lu apata ti omi jade fun oke aimoye eniyan lati mu je ki o ye o wi pe won ko ni lo lati lu apata yi nigba oke aimoye ki omi ki o to tu jade fun oke aimoye awon eniyan fifi opa lu apata le kan soso tito lati ba aini opolopo pade eyi ni o je ki o da wa loju wi pe bi a ba wo iwe mimo koni lo wi pe a n gba awe ni oke aimoye igba ki isoro wa ki o to tan koni lo wi pe a n gbadura fun opolopo odun tabi osu tabi ojo ki awon ko se se ninu igbesi aye wa ki won ti o ki o to kase nile ni asale yi bi o ba ti n gbo ti a n gbadura soki àdúrà ṣókí yìí ni yóò lé gbogbo àwọn àrùn, gbogbo àwọn àìsàn, gbogbo wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, yóò lé wọn lọ lórúkọ Jésù. Nínú Matthew orí kẹjọ ni a ti rí ohun tí ó yani lẹ́nu kà. Bí balógun ọ̀run bí ó ti ń sọ fún Jésù, yẹ kí n kà á sí ọ létí. Nínú Matthew orí kẹjọ láti ẹsẹ ìkarùn-ún ni a rí wàhálà tí ó dojúkọ ilé balógun ọ̀run yìí. Ṣùgbọ́n nínú ẹsẹ ìkẹjọ, balógun ọ̀run náà dáhùn, ó sì wí pé, Olúwa, èmi kò yẹ tí ìwọ ìbá fi wọ abẹ́ òrùlé mi, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, kì í ṣe ọ̀rọ̀ púpọ̀, sọ́kìkì ọ̀rọ̀ kan, kì í ṣe àdúrà tá ń gbà tá ń lami lójú, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò nílò wípé a ń yíra nílẹ̀ kí Ọlọ́run kí ó tó gbọ́, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò dìgbà tí a bá gbàdúrà títí àfẹ̀mọ́júmọ́ kí Ọlọ́run kí ó tó mú, kò ṣeé ṣe ìgbésí ayé wa kí ó tó mú kúrò, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ń sọ fún Olúwa ní àṣálẹ́ yìí, wípé kìkì ọ̀rọ̀ kan, bí a bá ti ń dárúkọ Jésù, bí a bá ti ń gbàdúrà, bí o bá ti ń gbọ́ àmì tí àwọn ènìyàn Ọlọ́run ṣe, bẹ́ẹ̀ ni gbogbo àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, bẹ́ẹ̀ ni wọ́n máa gba gèrè lórúkọ Jésù. Wo ohun tí Jésù wa sọ fún wa nípa ìgbàgbọ́ ọkùnrin yìí. Ó ní ní ẹsẹ̀ ìkẹwàá, nígbà tí Jésù gbọ́ ẹnu yà á, ó sì wí fún àwọn tí ó ń tọ̀ lẹ́yìn pé, lóòótọ́ ni mo wí fún yín, èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ọmọ Ísíráélì. Ẹsẹ̀ ìkẹtàlá, Jésù sì wí fún balógun ọ̀run náà pé, máa lọ, bí ìwọ ti gbàgbọ́, bẹ́ẹ̀ ni kí oore fún ọ. Èyí ni Olúwa ń sọ fún ọ ní àṣálẹ́ yìí, bí ìwọ ti gbàgbọ́, ṣé o gbàgbọ́ pé afọ́jú yóò ríran? Ṣé o gbàgbọ́ wípé adití yóò gbọ́ràn? Ṣé o gbàgbọ́ wípé ẹni tó yarọ yóò dìde, yóò rìn, yóò fò, yóò sáré? Ó ní kí o dìde, kí o máa lọ, kí o rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Bí a ti ń sọ̀rọ̀, kí o máa wo àwọn ohun tí ó wà ní àgọ́ ara rẹ, nítorí wípé òní ni ọjọ́ tirẹ. Mo ní òní ni ọjọ́ tirẹ. Gbogbo àwọn tí a ti kà sílẹ̀ wọ̀nyí, tí ó gba iṣẹ́ ìyanu láti ọwọ́ Olúwa, ẹni tí ó ń sọ kò ṣeé ṣe di ṣíṣe, tí ó sì ń wo ìgbà àrùn lọ́fẹ̀ẹ́, òun ló ní oògùn àwòtán fún ohun tí aráyé pè ní àrùn kò gbóògùn. Olúwa yìí kò yí padà, nítorí ó sọ fún wa nínú Malaki orí kẹta ẹsẹ̀ kẹfà, ó ní, nítorí èmi ni Olúwa, èmi kò yí padà, èmi ni Olúwa, títí di ọjọ́ òní tí a fi ń sọ̀rọ̀ yìí, Olúwa ò yí padà. Agbára ẹ̀ kò kùnà, kò sì ní kùnà láé lórúkọ Jésù. A kà á nípa Jésù wípé Jésù Kristi ọ̀kan náà ni, lé àná àti ní òní àti títí láé. Ní kókó kejì ni a ti ń wo àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe, àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe. Mo fẹ́ kí o máa fi ojú ba lọ bí a ó ti máa kà á láti Matthew orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní. Matthew orí kẹjọ ẹsẹ̀ ìkíní, nígbà tí ó ti orí òkè sọ̀kalẹ̀, ọ̀pọ̀ ènìyàn ń tọ̀ ọ́ lẹ́yìn, sì wò ó, adẹ́tẹ̀ kan wá, ó tẹríba fún un, ó wí pé, Olúwa, bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí di mímọ́. Adẹ́tẹ̀ yìí, ó sọ wípé, mo mọ̀ wípé o kì í bà á tì, agbára rẹ kò kùnà rí, mo sì mọ̀ wípé bí ìwọ bá fẹ́, ìwọ lè mú ẹ̀tẹ̀ mi kúrò, ìwọ lè sọ mí di mímọ́. Jésù sì na ọwọ́ rẹ̀, ó fi bà á, ó wí pé, mo fẹ́, Iwọ di mimọ loju kan na mo fe ki o fala si di loju kan na nitori wipe lale yi loju kan na a mo arun re koro loju kan na oju afoju yo riran lese kese bi a ba ti nke pe roko Oluwa loju kan na ete re si mo eyi ni Oluwa yo se lasale yi ni Matthew ori ogun lati nka ni sisiyi Matthew ori ogun lati ese ikeje le logbon Jesus si dese duro o pe won o si we pe kili eyin fe ki emi ki o se fun yin won si wi fun pe Oluwa ki oju wa ki o la be ni Jesus saanu fun won Jesus yo saanu fun o yo mo esan re koro o si fi owo ton won loju logan bi o ba je eni ti o gbo ede wa daada o ri wi pe bi a ba nso wi pe loju kan na bi a ba nso wi pe logan bi a ba nso wi pe lese kese gbogbo re tumo si ohun kan na nigba ti o so wi pe logan o nso fun a wi pe loju kan na lese kese oju won la oju re yo la won si to leyin bi Matthew ti so fun wa wi pe ise iyanu Jesu o ma nsele loju kan na be ni Mark papa lo so fun wa wi pe ise iyanu Jesu ki se wi pe ka lo ka bo ka to ri ni Mark ori keji je ki orin ole ti wo pe eni ti an ka ni pare nihi o je eni ti o ni arun egba wo lati ese iketa won si wa sodo re won gbe eni kan ti o li egba to wa eni ti awon merin gbe sugbon ki a wo ni sisi ohun ti olorun se o wa so fun ani ese ikewa sugbon ki e le mo pe omo eniyan le agbara le aye lati dariji ni o wi fun elegba na pe mo wi fun o dide gbe akete re ki o si ma lo ile re o si dide kini oro ti o tele e so fun mi ki n gbo oni o si dide loju kan na o si gbe akete na o si jade lo li oju gbogbo won to be ti enu fi ya gbogbo won won si yin olorun logo wi pe awa ko ri iru eyi ri eyi ni a n pe ni ise iyanu meri yiri awa ko ri iru eyi ri wo Marko ori keje Marko ori keje ohun ti mo fe ki o yi oni wipe nigba ti Jesu ba be si ni sise iyanu loju kan na logan lese kese bi a ti n gbadura ti a n ke pe oruko re be ni yo ma dabira ni igbesi aye eni kookan wa ninu Marko ori keje lati ese ikeje le logbon won si mu eniyan kan wa sodo re ti eti re di ti o si n kololo won si be pe ki o fi owo re le o si mu kuro laarin ijo eniyan lo si apa kan o si te ika re bo li eti nigba ti o tuto o si fi owo to li ahan o si gbe oju soke wo orun ati okedun o si we fun pe efata eyi ni ni iwo si ninu ese ikarun din ni ogoji kini oro to saaju loju kan na eti re si si oko ahan re si tu o si soro kete kete mo gbagbo wi pe olorun fi awon kan won yi han wa ki o le da loju wi pe lese kese bi a ba ti n gbadura loju kan na logan bi a ba ti n gbadura olorun yo fowo kan o yo mu arun aisan re yo mu kuro loruko jesu ye ki a wo luko ori ikejo Luko ori kejo lati ese iketa le logoji Luko ori kejo ese iketa le logoji obirin kan ti o si ni esun eje lati igba odun mejila ti o ti na ohun gbogbo ti o ni fun awon onisegun be ni a ko le mu o larada lati odo enikan wa ó wá lẹ́yìn rẹ̀, ó sì fi ọwọ́ tọ́ ìṣe tí aṣọ rẹ̀, lọ́gán lọ́gán lójú ẹsẹ̀, lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà lọ́gán ní ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ. Mo gbàgbọ́ wípé bí a ti ń ka nǹkan wọ̀nyí, ìwọ náà mọ̀ wípé Ọlọ́run yóò ṣe fún ọ.
2: Agbára Ọlọ́run yóò lé àwọn àìsàn wọ̀nyí jáde kúrò ní ìgbésí ayé rẹ, kúrò ní àgọ́ ara rẹ, lọ́gán lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀, bí a bá ti ń gbàdúrà láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nínú Luke orí kẹtàlá láti ẹsẹ̀ ìkọkànlá, Luke orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlá, bí a ti ń kà nípa ọkùnrin bẹ́ẹ̀ni à ń kà nípa obìnrin, wípé lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán tí agbára Ọlọ́run tí ó kọlu ìgbésí ayé wọn, bẹ́ẹ̀ni wọ́n gba ìmúláradá àti ìdáǹdè. Luke orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlá, sì kíyèsí obìnrin kan wà níbẹ̀ tí ó ní ẹ̀mí àìlera láti ọdún 18 wá, ẹni tí ó tẹ̀ tán, tí kò lè gbé ara rẹ̀ sókè bí ó ti wò kí ó ṣe. Nígbàtí Jésù rí i, ó pè é sí ọ̀dọ̀, ó sì wí fún un pé obìnrin yìí àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ̀. Obìnrin yìí bó bá wà nbẹ̀ láṣáálẹ̀ yìí, àtú ọ sílẹ̀. Ìwọ ọkùnrin yìí tí ayé ti dè lókun àìfojúrí, ó sọ wípé ọkùnrin yìí àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ̀. Bó jẹ́ wípé ọmọdé ni ọ́, láti inú oyún láti dè ọ́, gbàtà àti bí ọ ò lè rìn, ó ń sọ fún ọ wípé ọmọdé yìí láṣáálẹ̀ yìí àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ̀. Ó sì fi ọwọ́ rẹ̀ lé ní ẹsẹ̀ kẹtàlá, ó sì fi ọwọ́ rẹ̀ lé. Kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé? Ẹ pè é sókè. Lójú kan náà a sì sọ ọ́ di títọ́, ó sì yin Ọlọ́run lógo. Ìwọ náà ó yin Ọlọ́run lógo láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nínú Jòhánù nísinsìnyí láti ń ka o, Jòhánù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ àti ìkẹsàn, a kà nípa ọkùnrin tó jẹ́ wípé láti ọdún 18 ló ti wà nínú àìlera, tó jẹ́ wípé kò lénìyàn kò lára, kò sì ní nkankan. Ṣùgbọ́n nígbà tí Jésù débẹ̀, a rí ohun tí Olúwa ṣe. Ní ẹsẹ̀ ìkẹjọ, Jésù wí fún un pé dìde, gbé àkété rẹ, kí o sì máa rìn. Kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé ní ẹsẹ̀ ìkẹsàn? Ó ní lọ́gán. Yẹ kí o yẹ wípé bí Matthew bó ṣe ń ṣe àkọsílẹ̀ rẹ̀, bí Matthew ṣe ń kọ, bẹ́ẹ̀ ni Mark ń kọ, bẹ́ẹ̀ ni Luke ń sọ fún wa, bẹ́ẹ̀ ni Johann sọ fún wa, wípé gbogbo àwọn wọ̀nyí tí Olúwa fi ọwọ́ kàn, lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà, ó ní lọ́gán, a sì mú ọkùnrin náà láradá, ó sì gbé àkété rẹ̀, ó sì rìn. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi, ọjọ́ ayọ̀, ọjọ́ ìmúláradá, ọjọ́ ìbùkún, ọjọ́ tìrẹ ti dé lónìí lórúkọ Jésù. A ò ní fi àkókò ṣòfò rárá. Mo fẹ́ wo kókó kẹta nísinsìnyí, nítorí wípé mo gbàgbọ́ pé o ti múra sílẹ̀. Mo ní o múra sílẹ̀. A fẹ́ wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Nínú Marko orí karùn-ún ni a ti ń wo àpẹẹrẹ obìnrin onísun ẹ̀jẹ̀ ọdún 12, nítorí wípé ó ní àwọn ìgbésẹ̀ kan tí obìnrin yìí gbé, tí ó jẹ́ kí ìwòsàn ńláńlá kí ó jẹ́ tirẹ̀. Nínú Marko orí karùn-ún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n, obìnrin kan tí ó ti ní ìsun ẹ̀jẹ̀ ní ọdún 12, ẹni tí ojú rẹ̀ sì ti rí ohun púpọ̀ lọ́dọ̀ àwọn oníṣègùn, bí ó bá ń sọ fún wa wípé oníṣègùn, ó ń sọ nípa àwọn ajagilégbòsò ògùn, àwọn tí a ń pè ní babaláwo. Ó ní ṣùgbọ́n tí ó sì ti ná ohun gbogbo tí ó ní tán, tí kò sì sàn rárá, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó pọ̀ síwájú. Nígbàtí ó gbúro Jésù, ìjọ tí gbúro Jésù, ẹni tí ó ń ṣe àwòtán gbogbo àrùn, ǹjẹ́ o ti gbúrò ẹni tí ó ṣeéṣe kí ó mú àwọn òkè àwọn wàhálà, àwọn àìsàn, àwọn ègún tó wà ní ìgbésí ayé rẹ, kí o mú kúrò láṣálẹ̀ yìí. Ṣo ti gbúrò ẹ̀? Mo ní ṣo ti gbúrò ẹ̀? O ní nígbà tí ó gbúrò Jésù, ó wá sẹ́yìn láàrin ọ̀pọ̀ ènìyàn, ó fọwọ́ kan aṣọ rẹ̀, nítorí ó wí pé nínú ọkàn rẹ̀, bí mo bá sá lè fi ọwọ́ mi kan aṣọ rẹ̀, ara mi yóò dá. Mo ní ara rẹ̀ yóò dá. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n, ó ní lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà ní ìṣẹ́jú àyá, ó ní lọ́gán ní ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ. Òun sì mọ̀ lára rẹ̀ pé a mú òun lára dá nínú àrùn òun. Ní ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n, ó sì wí fún ọ pé obìnrin, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Ìwọ tí o wà níhìn láṣálẹ̀ yìí, obìnrin, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Ọkùnrin, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Ọmọdé, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Ó ní máa lọ lé àlàáfíà, kí ìwọ kí ó sì sàn nínú àrùn rẹ. Bí a ti ń wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe, ohun méje ni mo fẹ́ kí ó yọ. Ìkíní, ó gbọ́ nípa Jésù. Ó gbọ́ nípa Jésù, nítorí a sọ wípé nígbà tí ó gbúrò Jésù, ó wá sẹ́yìn rẹ̀ láàrin ọ̀pọ̀ àwọn ènìyàn, ó fọwọ́ kan aṣọ rẹ̀, ó gba ìròyìn tí ó gbọ́, ó gbà á gbọ́. Ìwọ náà tí o sì ti gbọ́ ìròyìn ayọ̀ tí a sọ fún ọ, ohun tí Ọlọ́run ṣe lálẹ́ àná, bí o ti ń gbọ́ ìròyìn Jésù láṣálẹ̀ yìí, mo gbàgbọ́ wípé o ti mọ̀ nísinsìnyí wípé gbogbo kò ṣeé ṣe nínú ayé rẹ. Jésù, a sọ̀rọ̀ rẹ dayọ̀ lórúkọ Jésù. Ìkejì, ó pinnu láti tọ Jésù wá fún ìwòsàn rẹ̀. Ó ní nígbà tí ó gbúrò Jésù, ó wá láàrin ọ̀pọ̀ ènìyàn, ó fọwọ́ kan aṣọ rẹ̀, ó pinnu. Ó ní láṣálẹ̀ yìí, lónìí ni wọ́n rí ìwòsàn tèmi gbà, nítorí ó pinnu láti kọ àwọn oníṣègùn ayé sílẹ̀. Ó tọ Jésù wá, kò gba ọ̀pọ̀ èrò láti jẹ́ ìdíwọ́ fún òun. Ìkẹta, obìnrin náà kò fi ààyè sílẹ̀ fún ìkùnà tàbí ìjákulẹ̀. Ó pinnu pé àkókò tó, ó gbẹ́kẹ̀lé Olúwa tí kì í jánikulẹ̀. Ó sì sọ wípé òun ó gba iṣẹ́ ìyanu bí ìwọ náà bá wá ní àṣálẹ̀ yìí. Bí o bá gbàgbọ́ láìṣiyèméjì, mo gbàgbọ́ wípé àkókò ìpọ́njú, àkókò àìsàn, ó ti dópin ná. Ìkẹrin, ó pinnu àkókò ìwòsàn rẹ̀. Ó ní bí mo bá ti fi ọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀, ara mi yóò dá. Ó pinnu àkókò tí ìwòsàn yìí yóò jẹ́ tirẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ló ń sún ọjọ́ ìwòsàn wọn síwájú, tí wọ́n sọ wípé bóyá ní ìpàdé mìíràn, ṣùgbọ́n obìnrin yìí wípé nísinsìnyí ni àkókò iṣẹ́ ìyanu tèmi. Nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ? Mo ní nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ? Ìkarùn-ún, ó gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láì gba àìgbàgbọ́ kankan lálejò nínú ọkàn rẹ̀. Ó ní èṣù ó tó gẹ́, ẹ̀mí èṣù ó tó gẹ́, ìsun ẹ̀jẹ̀ ó tó gẹ́, iye méjì ìránṣẹ́ èṣù ó tó gẹ́. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ló ń sọ láṣálẹ̀ yìí wípé gbogbo àrùn kò gbóògùn, gbogbo àrùn àrùmọléegun, gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀, gbogbo nǹkan tó ń jẹmí nínú, ó tó gẹ́. Ìwòsàn dé láṣálẹ̀ yìí, yóò sì dé lórúkọ Jésù. Ìkẹfà, ó fi ọwọ́ kan aṣọ Jésù. Kété tí ó sì ti fi ọwọ́ kan aṣọ Jésù, ni agbára Olúwa ni ó fọwọ́ kàn án. Mo gbàgbọ́ wípé bí o bá ti ń dìde lórí ẹsẹ̀ rẹ, bí o bá ti ń sọ fún Ọlọ́run wípé mo dé, àkókò tèmi tó, bẹ́ẹ̀ ni Ọlọ́run fúnra rẹ̀ ni yóò fọwọ́ kàn ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà lọ́gán lórúkọ Jésù. Ìkeje ni wípé ó gba iṣẹ́ ìyanu. Èmi ò rí tèmi gbà lórúkọ Jésù. Ó rí ìwòsàn fún àrùn kògbóògùn, ìgbàgbọ́ ààyè to daju gba ise iyanu aye to si daju pelu eyi ni Jesu fi so fun wi pe omo birin igbagbo re mu o larada mo fe ki odide lori ese re nitori wi pe Jesu so fun nisisin yi omo birin omokunrin baba iya omode igbagbo re mu o larada ki o mo wi pe lese kese loju kana logo bi o ba ti ngbo ti awon eni olorun se ami be ni iwosan ti re be ni idasile ti re be ni idande ti re be ni yo ma te olowo ise iyanu ti de agbara olorun wa ni yin ti o mu o larada nitori iwosan wa fun gbogbo arun ko gbogun iwosan wa fun gbogbo arun ko gbogun bi o ba je kepe oluwa bi o ba je kepe oluwa yo mu o larada yo mu arun re kuro yo mu aisan re kuro iba je ifoju tabi iyaro tabi iditi tabi ogbon inu tabi egun idile tabi egun ajogoba ni igbese aye re bi o ba tin kepe oluwa bi o ba tin gba olorun gbo bi o ba tin so wipe akoko temi to be ni ise iyanu yo ma kan lara yo ma te o lowo

ẹni kí o pòórá lórúkọ Jésù. Gbogbo ìrora, gbogbo ibà, gbogbo túlù, gbogbo jẹdọjẹdọ, mo gbàdúrà, mo pàṣẹ wípé ẹ jáde lórúkọ Jésù. Gbogbo ikọ́ ọ̀fẹ́, gbogbo nǹkan tó ń rìn lágọ̀ ara, gbogbo èyí tó ń dani lóró níkùn, nínú ẹ̀dọ̀, nínú itan, nínú agbárí, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ayé dè lókù, àwọn tí ayé sọ lọ́ta, a ń bẹ̀bẹ̀ nísinsìnyí wípé gbogbo ọta èṣù, gbogbo ọfà èṣù, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run alágbára àtòbíjù aṣẹ̀dá, mo gbàdúrà nísinsìnyí wípé gbogbo ohun tí ó ń sí àwọn ènìyàn níwí, ohun tó yà wọ́n níwèrè, ohun tó ń kó wárapá bá wọn, ẹ̀mí wárapá, ẹ̀mí ìsinwí, mo gbàdúrà nísinsìnyí ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé wọ́n ti lọ́kọ, wọ́n ti láyà, ṣùgbọ́n kò sí ọmọ láàrin ọkọ àti aya, ẹ̀yin Ọlọ́run ti ẹ ṣe fún Anna, ẹ̀yin Ọlọ́run ti ẹ ṣe fún Elizabeth, ẹ̀yin Ọlọ́run ti ẹ ṣe fún Sarah, a ń bẹ̀bẹ̀ fún wọn nísinsìnyí wípé ẹnìkọ̀ọ̀kan wọn, bí ìgbàgbọ́ wọn ti rí nísinsìnyí, bí a ti ń gbàgbọ́ pẹ̀lú wọn nísinsìnyí, a ń gbàdúrà wípé ìyàgàn ní ìgbésí ayé wọn yóò di oyin ìgbàgbé lórúkọ Jésù. Ẹ gba ọmọ tí yín lórúkọ Jésù. Níwòyí àmọ́dún, bí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, bí ẹ bá pàdé níhìn-ín, ẹ ó gbé ọmọ tuntun tí yín wá lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn tí ó jẹ́ wípé wọ́n rọ lápá, wọ́n rọ lẹ́sẹ̀, tí ayé sọ fún wípé kò ní ṣeé ṣe láti dìde rìn. Mo gbàdúrà wípé kí agbára láti orí ìtẹ́, agbára láti ọ̀dọ̀ Ọlọ́run, kí agbára Ọlọ́run kí ó ṣàn sí ìgbésí ayé wọn nísinsìnyí. Agbára bí àrá kí ó wá sí ìgbésí ayé rẹ, ìwọ tí ó yarọ dídé kí ó rìn lórúkọ Jésù. Ìwọ tí ó jẹ́ wípé ò lè gbé apá, ò lè gbé ẹsẹ̀, ó wà lójú kan nítorí wípé èṣù dì ọ́ lókun àìfojúrí, mo gbàdúrà nísinsìnyí wípé gbogbo okun tí a fi dì ọ́, kí agbára Ọlọ́run, kí ẹ̀mí Ọlọ́run, kí ó já wọn lórúkọ Jésù. Nínú agbára Ọlọ́run dìde kí ó rìn lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn afọ́jú, mo mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún wọn láti ṣe. Ẹ ti ṣe fún àwọn ẹlòmíràn, ẹ ó sì ṣe fún àwọn wọ̀nyí pẹ̀lú. Ìwọ tí o fojú, mo ń sọ fún ọ wípé gba ìmúláradá, gba ìríran lórúkọ Jésù. Jésù tí kì í kùnà, Jésù tí ìlérí rẹ̀ kì í yẹ̀, a ń gbàdúrà nísinsìnyí wípé kí o fi ọwọ́ tán wọn lé ojú, kí o fọwọ́ kàn wọ́n lé ojú, ohun gbogbo tó ti dìbàjẹ́ nínú ojú wọn kí o tún ṣe lórúkọ Jésù. Jẹ́ kí wọn kí ó lajú, kí wọn kí ó sì ríran lórúkọ Jésù. Ohunkóhun tí ìbá wà ní àgọ́ ara àwọn ènìyàn wọ̀nyí, bí àìsàn, bí àrùn, bí àìlera, mo lé wọn jáde pẹ̀lú agbára Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀, lọ́gán níṣẹ́jú àyá nísinsìnyí lórúkọ Jésù. Ìwọ èṣù àti ẹ̀mí èṣù, ẹ̀mí àìsàn, mo gbàdúrà nísinsìnyí wípé kí ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run alágbára, a gbàgbọ́ wípé nísinsìnyí ìbá ṣe nínú gbọ̀ngàn kínní, ìkejì, ìkẹta, ìkẹrin, ìkarùn, ìkẹfà, ìkeje, àti àwọn tí ó wà ní ìkẹjọ, ìkẹsàn, ìkẹwàá, àti àwọn tí ó wà lóde, kí agbára Ọlọ́run, agbára ìwòsàn, agbára tí mú kí kò ṣeéṣe kí ó di ṣeéṣeéṣe, kí ó tẹ̀ wọ́n lọ́wọ́, kí ó fi ara kàn wọ́n nísinsìnyí lórúkọ Jésù. Bí a ti ń lajú, kí a máa lajú sí iṣẹ́ ìyanu Ọlọ́run. Bí a ti ń lajú wa nísinsìnyí, kí a máa lajú sí ìdáǹdè lórúkọ Jésù. Kí àlàáfíà, kí ìmúláradá, kí ìsọdọ̀tun, kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Mo gbàgbọ́ wípé ẹ ti ṣe, mo gbàgbọ́ wípé ẹ ti fọwọ́ kàn wọ́n wípé iṣẹ́ ìyanu ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa, nítorí a gbàdúrà ní orúkọ Jésù Kristo Olúwa wa. Ó jẹ́ tèmi, mo ní ó jẹ́ tèmi, ó jẹ́ tèmi. Máa yẹ ara rẹ wò nítorí wípé iṣẹ́ ìyanu ti dé ọ̀dọ̀ rẹ. Wo àgọ́ ara rẹ kí ohun tí ó wà níbẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nítorí wípé agbára Ọlọ́run ó ti kọlu ọ. Mo sì rí wípé àwọn àrùn, àwọn àìsàn, àwọn ègún, àwọn àrùn ọjọ́ pípẹ́, wọ́n ti kúrò
ni ago ara re bi o ba si tin se awari ohun ti olorun ti se ki o ma ki hallelujah ki o ma yin olorun logo ki a le yin olorun logo pelu re nitori wi pe ise iyanu ti de mo ni ise iyanu ti de ori ti e gba loruko jesus

0: nísinsin yìí ìwọ́ ò dàbí òwúrọ̀.
1: Ìwọ́ ò wà láì léwu. Èyí ń sọ wípé àjẹ́ a máa rí ọ, a máa sá. Ẹni tó wà láì léwu nìyẹn. Òṣù a máa rí ọ, a máa sá. Ó ní wọn ò wá sí ọ̀dọ̀ rẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo, wọn ò sá ní ìgbà méje. Ó ní kìkì ojú rẹ ni wọ́n fi máa wo èrè àwọn ènìyàn búburú. Nítorí kì yóò lè súnmọ́ ọ̀dọ̀ rẹ. Nígbà tí o bá mú kọ́kọ́rọ́, ilẹ̀kùn ìbùkún Ọlọ́run tí o sì ṣí i, nígbà náà ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀. Ìwọ́ ò wà lé àìléwu. Nítorí pé ìrètí wà. Ìrètí wà fún ọ. Má ṣe sọ̀rì tínú. Kò sí ohun tí ó dé bá ọ tí ò dé bá ẹnìkankan rí. Kò sí ohun tó dé bá ọ tí ó láti kárí sọ kí o sì máa sọkún tàbí kí o fẹ́ pokùnso. Rárá. Bí o tiẹ̀ ti múlẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ti sọ fún ọ wípé ó ya òpin dé. Ìgbà báyìí ni ó yẹ kí o kú. Ọlọ́run sọ fún ọ wípé bí o bá jẹ́ fi ọkàn rẹ sí ohun tí mo ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, ó sọ pé ìrètí wà fún ọ. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, bí iṣẹ́ bá ti bọ́lé ọwọ́ rẹ, bí ó bá dàbí ẹni pé kò sí ọ̀rẹ́ kankan fún ọ rárá, bí ó bá dàbí ẹni pé ọ̀tá pọ̀ jù fún ọ ní ilé tàbí ilé òde, bí ó bá dàbí ẹni wípé gbogbo ohun tí ó ń ṣe ni kò ní àṣeyọrí, ni kò ní ìyọrísí rere, ó sọ wípé bí o bá jẹ́ mú kọ́kọ́rọ́ tí a ń fún ọ ní àṣálẹ̀ yìí tí o ronú pọ̀dà, tí o sì ní kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ̀ ọ ní ìrètí wà. Àní ìwọ ó rin ilé rẹ wò, ìwọ ó rin ilé rẹ wò, ìwọ ó sì sinmi lẹ àlàáfíà, ìwọ ó sì dùbúlẹ̀ pẹ̀lú, kì yóò sì sẹni tí yóò dẹrù bà ọ́. Àní ọ̀pọ̀ ènìyàn yóò máa wá ojú rere rẹ. Bí a parí ẹ̀kọ́ wa pẹ̀lú Chronicle 2, orí 7, ẹsẹ̀ 14, bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀. Bí o bá gbéraga, bí o bá fẹ̀, bí o bá sọ wípé èwo ni mo tún gbọ́ yìí, inú ìgbàgbọ́ ni a bí mi sí, mo sì ti máa ń lọ sí ilé ẹ̀sìn, ó pẹ́ tí mo ti ń ka bíbélì, gbogbo èyí tí wọ́n tilẹ̀ ń sọ yìí pàápàá ni mo mọ̀ sórí. Ó ní bó o bá gbéraga bẹ́ẹ̀, bó o bá wá gẹ́gẹ́ bí aláìní, ẹni tí ò jẹ́ nǹkan, ẹni tí ò tó nǹkan, bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń bẹ̀bẹ̀, bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń tọrọ ohun kan lé ọwọ́ Ọlọ́run, ó sọ wípé bí ìwọ bá rẹ ara rẹ sílẹ̀, bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà. Ó jẹ́ mọ̀ wípé àwọn ẹlòmíràn wọn mọ ohun tí wọ́n ń pè ní àdúrà. Bí a bá ń gbàdúrà, ó ṣeéṣe kí wọ́n rí ẹni tí ó ń sọkún kíkorò nítorí ẹ̀ṣẹ̀ wọn, nítorí pé wọ́n mọ ibi tí wọ́n ti balẹ̀ jẹ́ dé. Àwọn ẹlòmíràn tí wọn kò mọ bí ẹ̀mí Ọlọ́run bí ó ṣe ń ran àwọn wọ̀nyí tí wọ́n ń gbàdúrà lọ́wọ́ láti gbàdúrà pẹ̀lú ìrònúpìwàdà, tí wọ́n ń kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ṣeéṣe kí àwọn ẹlòmíràn kí wọ́n máa gbàdúrà sókè, Ọlọ́run dáríjì mi, Ọlọ́run jẹ́ kí n rí ìbùkún rẹ̀, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀, mi ò ní rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀ mọ́, dáríjì mi, wá gba ọkàn mi là, fi ẹ̀jẹ̀ Jésù wé ọkàn mi. Ó ṣeéṣe àwọn èèyàn tí wọn ò mọ bí a ti gbàdúrà, wọn á la ojú wọn pé àṣejù leléyìí. A lè sọ jẹ́jẹ́ ni, a lè sọ jẹ́jẹ́. Lọ́jà, gbà tó fẹ́ ra nǹkan, o lè sọ jẹ́jẹ́ ni. Gbà tó lọ sí ilé báǹkì, ilé ìfowópamọ́sí, mo fẹ́ gbowó tí àwọn èèyàn tí wọ́n rọ́ síwájú ẹ, tí wọ́n fẹ́ gbowó ṣáájú ẹ, torí wípé àwọn tó ń kó síwájú, wọ́n á máa tilẹ̀kùn wọn mi bí láàrin nǹkan kan gba. O kí gbé, o sọ̀rọ̀, o ní kí wọ́n má gbàgbé ẹ. Gbà tí o rí àwọn èèyàn tí wọ́n ń pinṣẹ́, o kí gbé sọ̀rọ̀, o ní mo wà ń bí ẹjọ́ o, mi ò tí ì rí ṣe o, o sọ bẹ́ẹ̀. O lọ sí fátírì, o bẹ̀bẹ̀, wọ́n wá síwájú Ọlọ́run, o wá dákẹ́, o wá sọ pé bó bá fẹ́ bùkún mi.

mi ń bínà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wà. Ọlọ́run mọ̀ èyí tó wá ṣe. Bóyá wá wòran ni Ọlọ́run wo mọ. Èyí tó bá sọ lẹ́nu ẹ ni Ọlọ́run máa fi mọ̀ bóyá wá wòran ni àbí o wá rí nǹkan kan gbà. Gbà tí àwọn yòókù tí wọn ò jẹ́ èrò wòran tí wọn kì í ṣe pọ́n wá wòran. Gbà tó bá ń gbàdúrà tí wọ́n kí gbé Ọlọ́run ṣàánú fún mi. Ẹlẹ́ṣẹ̀ ni mí dáríjì mi. Mo mú kọ́kọ́rọ́ ìrònú pọ̀ dáadáa ni mo fẹ́ ṣílẹ̀kùn ìbùkún rẹ. Gbà tó máa ń sọ bẹ́ẹ̀ bó bá dákẹ́ o wá wòran ni. Ṣùgbọ́n bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́, bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà, tí wọ́n bá wá ojú mi, tí wọ́n bá yí padà kúrò nínú ọ̀nà búburú wọn, ni ìgbà náà lèmi ò gbọ́ láti ọ̀run wá. Èmi ò sì dárí ẹ̀ṣẹ̀ wọn jì. Èmi ò sì wo ilẹ̀ wọn sàn. Àlàáfíà súnmọ́ tòsí rẹ. Àánú súnmọ́ tòsí rẹ. Ìdáríjì súnmọ́ tòsí rẹ. Ìlera àti ìwòsàn nípa ẹ̀jẹ̀ Jésù, nípa agbára Ọlọ́run, ó súnmọ́ tòsí rẹ. Gbogbo ìbùkún pátápátá láti ọ̀run, torí pé nísinsìnyí bí a ṣe ń sọ̀rọ̀ yìí, Ọlọ́run ṣe tán láti ṣí fèrèsé ọ̀run láti da ìbùkún lé wa lórí. Ó kù sọ́wọ́ rẹ bí èṣù tí ó fẹ́ àlàáfíà rẹ, tí ó fẹ́ kí o ní àǹfààní, tí ó fẹ́ kí o ní ojú rere, bó bá tún sìn ọ́ dé ibi àdúrà. Ó jẹ́ lé padà. Ó jẹ́ ní kúrò lẹ́yìn mi Sàtánì, mo fẹ́ gbàdúrà. Mo fẹ́ ké pe Ọlọ́run. Bí èṣù bá pa ẹnu ẹ mọ́, ó jẹ́ ya ẹnu ẹ. Bí èṣù bá ní kó má jẹ́ wọ́ ẹ̀ṣẹ̀ ẹ, bá sọ pé alára mímọ́ ni ọ́, ó jẹ́ sọ pé rárá o, mo fẹ́ lo kọ́kọ́rọ́ ìrònú pòwàdà láti wọ ojú Ọlọ́run. Ó kù sọ́wọ́ ẹ o. Bó o bá rí nǹkan gbà, ọwọ́ ẹ ló wà. Ìrònú pòwàdà ni a fi ṣí ilẹ̀kùn ọ̀run rere. Èyí ni ìbùkún fi ń sọ̀kalẹ̀. Ìrònú pìwàdà. Bí ẹ̀ṣẹ̀ bá wà nínú lọ́wọ́ rẹ tàbí nínú ọkàn rẹ, Ọlọ́run fẹ́ kí o kọ̀ ọ́ sílẹ̀. Képe Olúwa pé kí ó dáríjì ọ́. Má ṣe àwáwí o ọ̀rẹ́ mi, má ṣe àwáwí o. Sọ fún Ọlọ́run, dáríjì mi, yí ọkàn mi padà, sọ mí di rere. Fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ mí.

sí ilẹ̀kùn ìbùkún ọlọ́run pẹ̀lú ronúpìwọ̀dà. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ ọ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá.

0: ni oruko Jesu Kristi Oluwa wa. Ni oruko Jesu Kristi Oluwa wa. Ni oruko Jesu. Bi o ba mo we pe o se tan tokan tokan pelu ipinu lati ko gbogbo ese sile pata pata ati lati gba eje Jesu Kristi ki o wo inu okan re mo lai da ese kankan sile na owo re soko nibi ti o gbe wa ti o ba je wi pe ni tooto lai si okan agabagebe lai si okan ti o siye meji bi o ba je pe ni tooto tokan tokan tinu tinu ni o fi ko gbogbo ese sile ti o si fe ki eje Jesu Kristi omo Olorun ki o wo inu okan re mo nibi ti o wa mo fe ki o na owo re si oke eyi ni o fi so wi pe isopo ti o wa pelu emi ati ese mo ja e ti o wa pelu emi ati aye mo ja irepo ti o wa laarin emi ati esu mo ba je mo si fe ki eje Jesu Kristi ki o wo inu okan mi mo lai ku ese kan soso mo fe ki igbesi aye mi ki o de otun isise yi ni a pe ni igbala bi o se na owo re soke ni gba olorun gbo so fun olorun wi pe mo gbagbo e ko ti dariji mi mo si gbagbo wi pe lati oni lo emi ati ese a oni nkan kan lati se mo gbagbo wi pe eje Jesu Kristi o wo emi mo patapata lati oni lo mo si se ipinu lati ba Jesu rin lati oni lo mo se ipinu lati ma rin ni imo awon eniyan buburu ati lati ma se duro ni odo awon elegan ati lati ma se joko ni joko awon elese mo se ipinu mo si gbagba wipe olorun ti deriji mi ni oruko Jesu Kristi Oluwa wa.
1: Amen.
0: Baba a dupe lowo re wipe awa ni o se ni olorire lati ri kokoro ti silekun ibukun Olorun a si dupe wipe esu to ma je ki ori eniyan ki o ko ire re o je ki a gbo si lenu o je ki o de wa ni igbekun o je ki o di wa loju o je ki o di wa ni eti a dupe wipe o fun wa ni anfani yi lati wa nihin loni lati mo wipe ibukun ire ati anu wipe o wa wipe kokoro re kokoro ilekun lati debe o si ti fi han wa pelu a dupe lowo re gba pe ati yin wa ni oruko Jesu.
1: Amen.
0: Je baba ẹ̀ṣẹ̀ tí lẹ̀ mọ́ ni ẹ̀ṣẹ̀ tí gba ìbùkún lọ́wọ́ ènìyàn bí ó ti wù kí ó kéré tó gbogbo àwọn tí àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n ti jẹ́wọ́ tí wọ́n ti kọ̀ sílẹ̀ a bẹ̀bẹ̀ pé gẹ́gẹ́ bí ìlérí rẹ dáríjì wọn ní orúkọ Jésù. Ìwọ lẹ ẹni tí ó ń wí tí ó ń ṣe bẹ́ẹ̀. Ìwọ ní ṣe ìlérí tí ó kì í yẹ. Ìlérí rẹ wípé bí àwọn ènìyàn náà tí a ń pe orúkọ mi mọ́ bí wọ́n bá jẹ rẹ ara wọn sílẹ̀ tí wọ́n sì gbàdúrà tí wọ́n sì wọ ojú mi tí wọ́n sì kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ wípé ó dáríjì. Àwọn ènìyàn wọ̀nyí dé wọ́n dé ẹnu ọ̀nà ilẹ̀kùn ìbùkún rẹ wọ́n ń bèrè fún ìdáríjì fún ìdáláre fún ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. A sì gbàgbọ́ wípé gbà tí wọ́n ti lè ṣe ìpinnu tí wọ́n sì kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ tí wọ́n sì bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù tí a ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn láti wẹ̀ wọ́n mọ́. A gbàgbọ́ pé ó ti gbọ́ ní orúkọ Jésù. Dáríjì. Ṣàánú. Kó àwọn ẹ̀ṣẹ̀ wọn lọ pátápátá. A dúpẹ́ wípé ó ti gbọ́. A dúpẹ́ pé ó ti ṣe fún wa. Àwa tí ó fi ìgbàlà rẹ dá lọ́la ní àṣálẹ̀ yìí. A bẹ̀ ọ́ wípé kí ẹnikẹ́ni nínú wa kí a má tún ṣe padà sínú èébì wa mọ́ ní orúkọ Jésù. Agbára láti máa lọ àti láti má ṣe dẹ́ṣẹ̀ mọ́. A gbàgbọ́ wípé a ti gbà á ní àṣálẹ̀ ní orúkọ Jésù. Nísinsìnyí a ń bẹ̀bẹ̀ wípé ẹnikẹ́ni tí o ti ní wàhálà nínú ilé tí kò lè sùn tí ó láàlákàlá tí a ń dá lóró tí a ń ṣẹ́ níṣẹ́ tí ayé náà tí èṣù sì ń lé tí àìsàn tí ó fi ara rẹ̀ ṣe ibùgbé. A bẹ̀ wípé pẹ̀lú agbára rẹ àtòkè wá dá wọn sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo ẹnikẹ́ni tí ó ní ìrora tàbí àìsàn ní àgọ́ ara rẹ̀ nísinsìnyí a pàṣẹ pẹ̀lú agbára rẹ nípa ìná Kristi Jésù tí a fi mú wọn láradá. Mú wọn láradá ní orúkọ Jésù. Àwọn tí ọwọ́ oṣó tàbí àjẹ́ tàbí ọ̀tá tí ó ti wà lára wọn a fi ẹ̀jẹ̀ rẹ ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó máa ń pa iná ọ̀fà ẹni bí ni a fi sàmì sí oníkálukú wọn lára. A bẹ̀ ọ́ wípé kí gbogbo àrùn àìsàn àti ọwọ́ oṣó àti àjẹ́ kí ó kúrò ní ara wọn ní orúkọ Jésù. Jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí ó mọ́lẹ̀ fún wọn. Àwọn tí òkùnkùn bò mọ́lẹ̀ jẹ́ kí wọn kí ó rí òwúrọ̀ ire àánú Ọlọ́run ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ pé títí dé ìsinsìnyí ewé wọn ó rẹ̀ ọmọ ń kú mọ́ wọn lọ́wọ́ wọ́n sì ń pàdánù owó wọn. A bẹ̀ ọ́ wípé àwọn àdánù wọ̀nyí báwa dá wọn dúró ní orúkọ Jésù. A dúpẹ́ pé ó ti ṣe. A dúpẹ́ pé ó ti gbọ́ tiwa. A dúpẹ́ pé láti àṣálẹ̀ yìí lọ ire àti àánú rẹ ni yóò máa tẹ̀lé wá. Ìbùkún rẹ sì jẹ́ tiwa láti àṣálẹ̀ yìí lọ. Ìgbàlà tí ó sì ti fi fún wa tí ó wà nínú ọkàn wa tí ó bá ọkàn wa jẹ́rìí wípé ìgbà tí a ti jẹ́wọ́ tí a sì ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí a ti bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù láti wẹ̀ wá mọ́ láti wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. A bẹ̀ ọ́ pé ìgbàlà yìí má ṣe jẹ́ kí ó kúrò lé ọkàn wa. A dúpẹ́ pé ó ti gbọ́ tiwa. A dúpẹ́ pé ó ti dáhùn àdúrà wa ní orúkọ Jésù Kristì Olúwa wa.

0: Deuteronomy.
1: Orí ìkẹta.
0: Nígbà náà ni àwa padà, a sì lọ sókè lé ọ̀nà Báṣánì.
2: Ó gun ọba Báṣánì sì jáde sí wa, fún àti gbogbo àwọn ènìyàn rẹ̀ fún ìjà ní Edrei. Olúwa sì wí fún mi pé má ṣe bẹ̀rù rẹ̀ nítorí pé èmi ti fi òun àti gbogbo àwọn ènìyàn rẹ̀ àti ilẹ̀ rẹ̀ lé ọ lọ́wọ́. Ìwọ sì ṣe sí bí ìwọ ti ṣe sí Sihoni ọba ọmọ Amori tí ń gbé Heshboni. Bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run wa fi ogun ọba Báṣánì àti gbogbo àwọn ènìyàn rẹ̀ lé wa lọ́wọ́ pẹ̀lú. Àwa sì kọlù ú títí kò sì ku ẹnìkan sílẹ̀ fún un. Àwa sì kó gbogbo ìlú rẹ̀ ní ìgbà náà. Kò sí ìlú kan tí àwa kò gbà lọ́wọ́ wọn. Ọgọ́ta ìlú, gbogbo ẹkùn Agobu, ilẹ̀ ọba Ogu ní Báṣánì. Gbogbo ìlú wọ̀nyí ni a mọ odi gíga sí pẹ̀lú ibodè àti ìdábò ẹkùn, láìka ọ̀pọ̀lọpọ̀ ìlú aláìlódi. Àwa sì rún wọn pátápátá bí àwa ti ṣe sí Sihoni ọba Heshboni ní rírun àwọn ọkùnrin, obìnrin àti àwọn ọmọ wẹ́wẹ́ pátápátá ní ìlú náà gbogbo. Ṣùgbọ́n gbogbo ohun ọ̀sìn àti ìkógun ìlú wọn ni àwa kó ní ìkógun fún ara wa. Nígbà náà ni àwa gbà á ní ọwọ́ àwọn ọmọ Amori méjèèjì. Ilẹ̀ ti ń bẹ ní ìhà ẹ̀bá Jọ́dánì
0: láti àfonífojì Anoni lọ
2: ní òkè Hamoni. Àwọn ará Sidoni a máa pe Hamoni ní Sirioni àti àwọn ọmọ Amori a sì máa pè é ní Seniri. Gbogbo ìlú pẹ̀tẹ́lẹ̀ náà àti gbogbo Gileadi àti gbogbo Báṣánì dé Saleka àti Edrei, àwọn ìlú ilẹ̀ ọba Ogu ní Báṣánì. Ogu ọba Báṣánì nìkan ṣoṣo ni ó ṣàkù nínú àwọn òmíràn ìyókù. Kíyèsí, àkété rẹ̀ jẹ́ àkété irin. Kò a wà ní Rabba ti àwọn ọmọ Amoni. Ìgbọ̀nwọ́ mẹ́sàn-án ni gígùn rẹ̀, ìgbọ̀nwọ́ mẹ́rin sì ni ìbú rẹ̀ ní ìgbọ̀nwọ́ ọkùnrin. Àti ilẹ̀ náà yìí tí àwa gbà ní ìgbà náà láti Aroeri tí ń bẹ lẹ́bàá àfonífojì Anoni àti láti òkè Gileadi àti ìlú inú rẹ̀ ni mo fi fún àwọn ọmọ Reubeni àti fún àwọn ọmọ Gadi àti ìyókù Gileadi àti gbogbo Báṣánì ilẹ̀ ọba Ogu ni mo fi fún ààbò ẹ̀yà Manase. Gbogbo ẹkùn Agobu pẹ̀lú gbogbo Báṣánì tí a máa pè ní ilẹ̀ àwọn òmíràn. Jairi ọmọ Manase mú gbogbo ilẹ̀ Agobu dé òpinlẹ̀ Geshuri àti Makati. Ó sì sọ wọ́n àní Báṣánì ní orúkọ ara rẹ̀ ní Hafotu Jairi títí di òní. Mo sì fi Gileadi fún Makiri àti àwọn ọmọ Reubeni àti àwọn ọmọ Gadi ni mo fi fún un láti Gileadi àní dé àfonífojì Anoni, agbede méjì àfonífojì àti òpinlẹ̀ rẹ̀ àní dé odò Jabuku tí í ṣe ìpínlẹ̀ àwọn ọmọ Amoni. Pẹ̀tẹ́lẹ̀ ni pẹ̀lú àti Jọ́dánì àti òpinlẹ̀ rẹ̀ láti Kinnereti lọ títí dé òkun Pẹ̀tẹ́lẹ̀ àní òkun Iyọ̀ nísàlẹ̀ àwọn orísun Pisga ní àìlà oòrùn. Mo sì fún yín ní àṣẹ ní ìgbà náà wípé Olúwa Ọlọ́run yín ti fi ilẹ̀ yìí fún yín láti ní. Ẹ̀yin ó sì kọjá sí ìhà kejì ní àmọ́ra ogun níwájú àwọn arákùnrin yín, àwọn ọmọ Ísírẹ́lì, gbogbo àwọn akọni ọkùnrin, kìkì àwọn aya yín àti àwọn ọmọ wẹ́wẹ́ yín àti ohun ọ̀sìn yín. Èmi mọ̀ pé ẹ̀yin ní ohun ọ̀sìn púpọ̀ ni yóò dúró ní ìlú yín tí mo ti fi fún yín, títí Olúwa ó fi fi ìsinmi fún àwọn arákùnrin yín gẹ́gẹ́ bí ó ti fi fún ẹ̀yin, àti títí àwọn pẹ̀lú yóò fi ní ilẹ̀ náà tí Olúwa Ọlọ́run yín ti fi fún wọn lókè Jọ́dánì. Nígbà náà ni ẹ̀yin yóò padà olúkúlùkù sí ilẹ̀ ìní rẹ̀ tí mo ti fi fún yín. Èmi sì fi àṣẹ fún Joshua ní ìgbà náà wípé ojú rẹ̀ ti rí gbogbo èyí tí Olúwa Ọlọ́run yín ti ṣe sí àwọn ọba méjèèjì wọ̀nyí. Bẹ́ẹ̀ ni Olúwa yóò ṣe sí gbogbo ilẹ̀ ọba níbi tí ìwọ kọjá. Ẹ̀yin kò gbọdọ̀ bẹ̀rù wọn nítorí pé Olúwa Ọlọ́run yín òun ni yóò jà fún yín. Èmi sì bẹ Olúwa ní ìgbà náà wípé Olúwa Ọlọ́run, ìwọ ti bẹ̀rẹ̀ sí fi títóbi rẹ hàn fún ìránṣẹ́ rẹ àti ọwọ́ agbára rẹ, nítorí pé Ọlọ́run wo ní ọ̀run àti ní ayé tí ó lè ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ àti gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ. Èmi bẹ̀ ọ́, jẹ́ kí èmi kí ó kọjá sí ìhà kejì, kí èmi sì rí ilẹ̀ rere náà ti ń bẹ lókè Jọ́dánì, òkè dáradára nì àti Lẹ́bánónì. Ṣùgbọ́n Olúwa bínú sí mi nítorí yín, kò sì gbọ́ ti èmi. Olúwa sì wí fún mi pé ó tó gẹ́, má tún bá mi sọ ọ̀rọ̀ yìí mọ́. Gun orí òkè Pisga lọ, kí o sì gbé ojú rẹ sókè sí ìhà ìwọ̀ oòrùn àti sí ìhà àríwá àti sí ìhà gúúsù àti sí ìhà ìlà oòrùn, kí o sì fi ojú rẹ wò ó, nítorí pé ìwọ kì yóò gòkè Jọ́dánì yìí. Ṣùgbọ́n fi àṣẹ fún Joshua kí o sì gbà á níyànjú, kí o sì mú ní ọkàn le, nítorí pé òun ni yóò gòkè lọ níwájú àwọn ènìyàn yìí, òun sì mú wọn ní ilẹ̀ náà tí ìwọ ó rí. Àwa sì jókòó ní àfonífojì tí ó kọjú sí Bẹ̀tipéórì.
3: This CLM Radio, your spiritual welfare is our concern.
4: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run alágbára jùlọ, awa siwaju yin nisinsin lati tetisi e lati gbo oro yin anbebe wepe e o ba wa soro ati wepe ohun gbogbo ti o je idiwo tabi idena lati gbo oro olorun lati ni oyi oro olorun ati lati je ki e kankan won si okan wa e ba wa mu awon idiwo won yi kuro ni oruko Jesu anbe yin wepe gbogbo okan ti rin kiri gbogbo okan ti ki le duro ti ki le farabale lati ni oye oro yin e ba won wi e mu okuro ninu wa loruko Jesu e sanu fun wa be o ti ma si iwe mimo e la wa loju e se wa ni iye ki oye ki o le ye wa ki a le mo bi ati gbadura ki a le mo bi ati wa oju olorun ki a si le ni awon ohun amuye lati le wa ni irepo ati idapo pelu yin ni aye yi ati ni aye ti nbo adupe pe ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eje ki a wo iwe owe ori kerin ese iketa lilogun ju gbogbo ohun ipamo pa aya re mo nitori pe lati inu re ni orisun iye ju gbogbo ohun ipamo pa aya re mo ikanna ni bi a ba so wi pe pa okan re mo nitori pe lati inu re lati inu aya tabi lati inu okan ni orisun iye loni an soro lori ise iyanu ninu okan eniyan ise iyanu ninu okan eniyan iwe owe ori ketalelogun iwe owe ori ketalelogun ese ikerin din logbon omo mi pe aya re fun mi ki o si je ki oju re ki o ni inu didun si ona mi awon ese meji ti mo ka fun o yi won so nipa aya tabi nipa okan eniyan tabi nipa inu eniyan awon opolopo eniyan ni ko mo we pe okan wa o se yebiye ni waju olorun won ko mo we pe awon nkan ti an ro lati inu awon ise wa gbogbo o nwa lati inu awon elomiran won ki ro we pe a nilo ise iyanu ninu okan ninu aya eda won ma ro we pe bi a ba ti toju iwa ode ara oro siso lenu tabi aso wewo tabi irin bi a ba le se akowe awon ohun ti awon elomiran nse bi a ba si ti fi awon igbe aye wa ti a nri lojukoju bi a ba ti fun won seto won ro we pe eyi ti to awon ni wasu papa opolopo won o sese oni wasu ni awon ijo eleya meya kaakiri ni won ma nse asise yi ton ma ro we pe bi enikan ba ti ni iwa omoluabi wi pe iru iwa be o ti to lai ni iyipada okan iyipada aya sugbon ohun ti olorun je ko ni mo fun ani we pe ohun ti o se pataki ni waju ohun ohun ni bi okan wa ti ri ohun ni bi aya wa ti ri ati wi pe ati ni ise iyanu ti iyipada okan ti iyipada aya bi ki ba se be a o ri we pe gbogbo ohun ti a nse ko ni le je itewogba ni waju oluwa ninu owe ti mo ka fun o tele tele ori kerin ese iketa lelogun ni o fi o nso we pe ju gbogbo ohun ipamo pa aya re mo pa okan re mo nitori pe lati inu re wa ni orisun iye e je wi pe gbogbo ohun ti a nse ninu wa gbogbo ohun ti a nse ni igbesi aye wa won wa lati inu okan eyi ni Jesu Kristi nso ninu Matthew ori kejila Matthew ori kejila lati ese ikerin le logbon eyin omo paramole eyin ti se eniyan boboru yo ti se le soro rere nitori ninu opolopo ohun inu li enu eso ninu opolopo ti o njade lati inu okan lati inu aya wa ni enu ni o nso iwa ti a nri lode o je ohun ti o njeyo lati inu e ti a ni lati inu okan nitori be ni o fi se pataki we pe ke a mo pe bi a ba fe sin olorun bi a ba fe se ohun itewogba ni waju olorun ani lati ni ikola aya ani lati ni ise iyanu le o kan aya wa ani lati ni iyipada ti olorun nikan le se ani lati ni ni o kan aya wa o meji ni o menuba ikoko meji ninu oro yi ikini ipo ti okan eniyan wa ipo ti okan eniyan wa ekeji iyipada okan omo eniyan iyipada okan omo eniyan lakoko ke awo ipo ti okan omo eniyan wa gba ti a so wi pe omo eniyan eyi je okan ti ko ti datun bi okan ti a ko ti iyipada okan ti ko ti ni ifowoto iyipada latoke wa iru ipo wo ni iru okan be wa je ke awo Genesis ori kefa ese ikarun Genesis ori kefa ese ikarun Olorun si ri pe iwa buburu eniyan de popo le aye ati pe gbogbo iru okan re kiki ibi ni lojojumo leyin ti Adamu ati Eva ti subu ni ogba Edeni lati igba yi gan ni ari wi pe okan eniyan o je okan buburu ni waju Olowa nitori gbogbo ise gbogbo iwa gbogbo oro ti o njade lati inu okan yi o je ohun to buru jai o sese ke enikan ki o je elesin awon elomiran ma ro wi pe elesin o ti to o ti yege ni waju Olorun sugbon enikan le je elesin iwa ti ru eni ben hu ki se nipa ti esin o je nitori iro okan buburu ibi ti o wa ninu re o sese ke enikeni ki o je eni ti o mo we sugbon iwe mimo tabi iwe kika eyi ko yi okan pada a o ri wi pe iwa buburu ni aarin awon omowe lo peleke si o sese ki a ri enikan ti o je wi pe o ti rin lo si oke okun o ti lo si ilu oba fun opolopo igba tabi o sese ki a ri eni ti o je wi pe o ti le ti mo otito ihinrere die sugbon ti ko gbadura agbayori ki o ba le ni iyipada okan a o ri wi pe iru eni be iwa iru eni be yo je ohun ti ko ba ife Olorun mu ese karun yi eyi ni o fi so fun wa wi pe nitori Olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye eredi iwa buburu ti o di pupo yi se nitori pe won o je olaju ni atabi nitori pe won o kawe tabi nitori pe won o ti rin jina si awon orile ede miran rara eredi iwa buburu yi ni we pe iro okan won iro okan re kiki ibi ni lojojumo bi a ba so wi pe nkan kan o je ibi o je kiki ibi e je wi pe ko si alaafo ninu iru okan be lati se rere ko si alaafo fun iru okan be lati se rere die se buburu die sugbon o je kiki ibi ki si se ni igba kan o je lojojumo eni a fi ma nso fun awon ipere fun awon omode o sese ki o je wi pe won fe se igbeyawo a ma nso fun wi pe ki won ki o gbadura daradara adura agbayori adura ti a o ni idahun lati odo Olorun bi a ba fe se igbeyawo nitori opolopo ninu awon omo kekeke opolopo ninu awon omo ti o je wi pe won sese fe igbeyawo won fe loko won ma wo bi enikan se je elesin to won ma wo bi enikan se ja papa ninu ise esin Olorun o sese bi a ti wa sinu ile esin ki a ri enikan o le je okunrin o le je obirin o sese ki o je oni o ma koko tete de si ile esin bi a ba ti n ko awon aga ijoko a ma ba wa ko be ba tin ko iwe orin an ko nkan miran a ma ba wa ko ki eni ti o fe gbe yawo ki o ma ro we pe ah bi o n ba le gbe iru eni be bayi ni yawo eni ti o je elesin bayi eni ti o ja papa ninu isin olorun bayi wi pe ohun ani ayo popo lati odo olorun wa ko mo wi pe eni yi o sese keni keni ki o ja papa o sese keni keni ki o teramo isin olorun lai gba adura gba yori si igbala si yipada okan tabi elomiran bi won ba fe gbe yawo won ma wo iru aso ti awon elomiran wo we pe okunrin yi ojojumo lo wa ni imototo ojojumo lo dabi eni pe eni yi o ri nkan je o si seku nitori be won ma ro we pe iru eni be ni awon fe ni loko tabi ki won ro we pe o je olu eni ton show eni ton rin kakiri bo ba tin lo si ilu awon hausa to lo nko boya epa tabi epo lo nko wa si sale nihi be na lo nlo si ilu awon ibo boya isu lo fe lo ra ni boya nkan mi bo tin lo lo nde aso to sin wo bo se nawo iru moto to nlo awon elomi a ma ro we pe bi a ba ni iru eni bayi loko bi a ba le gbe iru eni bayi sile o dabi bi eni pe nkan yo de wa lorun ohun ti oye won ni we pe iwa rere ko ti inu owo wa iwa rere ko ti inu ti gbajumo wa iwa rere ko ti inu esin wa iwa rere o ma ntinu iyi pada okan wa eni afi ma ntemo ni leti nihi we pe bi a ba de inu ijo ohun ti a kokko ni lati se ni we pe ki a gbadura si olorun ki a ni iyi pada okan tabi bi a ba fe gbe yawo ohun ti a ni lati se ni we pe ki a gbadura si olorun olorun nikan soso lo mo okan eniyan iwo funra re gege bi eniyan o ko le mo ki lo wa ninu okan enikeni ye ke awo samueli kini ori 16 ese ikeje samueli kini ori 16 ese ikeje sugbon oluwa wi fun samueli pe ma se wo oju re ma se wo irisi re ni o ti an so ni hin tabi giga re nitori pe emi ko nitori ti oluwa ki wo bi eniyan ti wo eniyan ma wo oju eniyan ma wo irisi tabi giga tabi bi eniyan se woso tabi bi eniyan se lokiki to sugbon oluwa a ma wo okan okan yi gan la nso nipa re wi pe awon ti ko mo olorun won ko ni iyi pada okan ati wi pe iro inu won kiki bi ni lojojumo ninu iwe oniwaasu ori 9 ese 3 oniwaasu ori 9 ese 3 eyi ni ibi ninu ohun gbogbo ti an se labe orun pe ise kan na ni si gbogbo won ati pelu aya omo eniyan kun fun ibi isinwin be ninu won nigba ti won wa laye ati leyin eyi ni won a lo sodo awon oku o ye ki oyeye wa nihin ohun kan na ni oro olorun ni o tenumo fun wa wi pe aya omo eniyan kun fun ibi bi a ba so wi pe igo kun fun omi o je wi pe o ti kun to be ti a ko le fi omiran sinu igo yi bi a ba so wi pe abo o kun fun omi tabi o kun fun epo e je wi pe a ko le fi nkan miran sinu re o ni aya omo eniyan o kun fun ibi a fi se apejuwe gege bi abo tabi gege bi garawa wi pe ibi nikan soso ni o wa ninu garawa yi bakan na aya omo eniyan bakan na okan omo eniyan o kun fun ibi o wa so fun a wi pe isinwin iwa ibi ni o wa ninu won nigba ti won wa le aye oni leyin na won a ku won a lo si ipo oku ninu ese won nitori be ki o ye wa wi pe bi olorun ko ba ti yi okan wa pada o je wi pe ninu okan wa lohun ibi nikan ni o wa ninu re eni afi ma nje ki o ye ni wi pe bi aba pe eniyan wa sinu ijo ki se wipe ke aso wipe ah mo ti kuro ni ijo sele mo ti wa nwa si dipa eyi ni ko ti fun ni iye pada eyi ni je wipe o kuro lati inu ijo kan o bo sinu ijo miran bi o ba ti de yin bi o ba fe je ni te ogba ni waju olowa ki se wipe o fi aso funfun nikan sile tabi o fi aiwo bata nikan sile o fi tabela ati turari sisun nikan o fi sile eyi ni se pataki sugbon ko to ani lati wa si waju olowa ki a so fun olorun wipe okan ibi ni agbe ni agbe kaakiri a si nfe ki olorun ki o se iyipada aya iyipada okan fun wa ki abale je eni itewogba ni waju re eyi ni o se pataki eyi ni ani lati bojuto tabi o sese ki o je wipe ati je eni ti o nka bibeli tele tele a si ti je eni ti o mo bibeli ki se wipe o kan ye ki a mo bibeli si akasori bi a ba ti de yin be ni lati ma gbadura fun iyipada okan iyipada aya nitori eyi ni olorun reti ki a ba le je eni itewogba ni waju re bi ati le nwa si ilesi bi ati le nka bibeli bi ati le je eni ti o ja fafa ninu ise esin bi ati le nlo si idapo oju ile bi ati le nka akiri lati se ijere okan bi ki ba se wipe ati gbadura ti o dani loju ti emi olorun si n ba emi wa jere wipe ati di omo olorun wipe ati ni iyipada okan bi ki ba se pe ati se be gbogbo ohun ti a n se yo je ofo ati ohun ti ko lere ni waju oluwa olorun ni lati yi okan wa pada nitori wipe okan eniyan o je ohun ti o buru jaye ninu Marko ori keje lati ese ikokan le logun Marko ori keje ese ikokan le logun nitori lati inu eni lati okan lati inu okan eniyan ni iro buburu ti jade wa panshaga agbere ipaniyan ole oju kokoro iwa buburu itanje wobia oju buburu esoro odi igberaga iwere lati inu wa ni gbogbo nkan buburu won yi ti jade won se so eniyan di alaimo nitori be o ye ki a mo we pe awon ti a nse bi we pe an fun awon alagbe lowo tabi a nse awon nkan miran bi iwa omo luabi eyi ko yi ipo ti okan eda ti o wa eyi ko yi pada ohun ti a ni lati se ni wipe ki a kepe olorun ohun ti a ni lati se ni wipe ki a je ki agbara olorun ore ofe latoke wa ki a je ki iwenumo eje jesu kristi ki o wonu okan wa ki o yi wa pada ki o mu ki ipo ti okan wa wa ki o wa si iyipada ni igba miran ni a ma n ro wipe bi eniyan ba ni iwa omoluabi ti iwa re ti o dabi eni wipe o dara loju eniyan a ma n ro wipe iru eni be o ti je eni igbala lai ni eri tabi iriri iyipada okan e je asise pupo o ye ki o ye wa wipe bi ki ba se wipe olorun fun ara re ni o yi wa pada sibe sibe a o je eni ti ko mo eleri ni waju olowa awon ero inu okan wa awon ipinu wa ati awon nkan ti a n lepa yo je ibi ni waju olorun eyi ni olorun fi so fun a wipe okan omo eniyan o je okan ti o buru jaye ko si eni ti o le mo ninu Jeremiah ori ketadinlogun Jeremiah ori ketadinlogun ese ikesan okan eniyan kun fun etan ju ohun gbogbo lo o si buru jaye ta ni o le mo emi oluwa ni wa awari okan eniyan emi ni dan inu wo ani lati fi fun olukuluku gege bi ona re ati gege bi eso ise re nitori be eyi ni apere tabi apejuwe ti olorun fun wa gege bi okan eniyan ti ri ohun ti o si se pataki ni wepe ani lati ni iyipada okan bi ki ba se pe iyipada okan yi wa a ko ni le ni oju rere ni waju olowa a ko ni le ba olorun rin nitori pe awon apejuwe ti bibeli se nipa okan ni wo pe okan eniyan o je bi okan ti o le gege bi okuta oni okan won le bi okuta adamanti o si je okan igberaga o je okan iwa buburu o je okan alaroshe ohun buburu o je eni ti o je wipe won je alagidi e je wipe o dabi eni wipe tinu mi ni won se o po fun won elomiran bi abaka oro olorun bi aba wewe nipa oro olorun bi aba se apejuwe ti aka ti a se itumo re sugbon a so wipe looto lo ye ohun ati ko lorin ati wa ni wasu ati gba aladura sugbon sibe sibe yo ma so wipe ohun ti ohun yo se ohun ni ohun yo se sibe sibe okan won kun fun okunkun okan won kun fun agidi okan won kun fun itanje o si kun fun oju kokoro eyi ni olorun fi so fun awe pe o se se ki a ma wa sinu ijo o si se se ki a ma lo sinu ijo miran o se se ki a wa ni esin ti awon onigbagbo ti bibeli tabi ki a wa ninu awon esin miran sugbon bi a ko ba ni iyipada okan a ko ni le gbe pelu olowa a ko ni le ni irepo tabi idapo pelu olorun nitori okan wa ni olorun ma nwo o si mo gbogbo ohun ti o wa ninu okan wa o mo ipo ti okan wa wa o mo ite ati aba ti o wa lati inu okan wa o mo awon ipinu ati awon ilana ti o wa lati inu okan wa ni waju olowa eni ti a ko ba ti yi pada okan re o dabi ipo ku okan re o kun fun gede gede okan re o dabi orisun awon omi ti o je wipe o ni oro ninu okan re o dabi ogun awon egungun awon oku tabi ke a so wipe o dabi iyan gbe ile nibi ti awon ero buburu ti o tin jade wa se gafra fun mi lati lo ede yi ki o le yi o dara dara iru okan eni be o dabi ile idoti ti a ma n ya gbe si iru okan eni be o dabi ibi ti o kun fun eri pupo o si dabi ibi ori atan ti a ma n dalenu si iru okan eni be o dabi iho awon eranko buburu awon ero buburu awon ipinu buburu ro awon nkan yi ki o gbe won yewo dara dara we pe okan re o je ipo ku ti a se sile ni waju olowa o je orisun omi buburu ti pani tabi ti gbe nkan miran majele sinu okan eniyan tabi sinu ara eniyan o je ogbun fun awon egungun oku o si je asale nibi ti awon ero buburu ti won tin je jade wa o je ile idoti o je ori atan o si je ibi ti awon ipinu awon ilana awon ero buburu ti won tin jade o se se ki enikeni ki o bo nkan won yi mole ki o ma je ki enikeni ki o mo sugbon gbogbo re patapata ni o sipaya ni waju olowa ninu Matthew ori ketalelogun Matthew ori ketalelogun nibe ni olorun ti nso ti o ti nse alaye lati enu Jesu Christi ni kikun nipa iwa eniyan Matthew ori ketalelogun lati ese ikedogbon igbe ni fun yin eyin akowe ati farisi agabagebe nitori ti eyin fo ode ago ati awopo komo sugbon inu won kun fun ireje ati wobia nihi ni ati ri itanje awon elesin itanje awon elomiran ti won fi ijo dipa ti won fi boju elomiran o sese ki o rin bi omo olorun ni gboro elomiran o sese ki o soro bi omo olorun ni gboro elomiran o sese ki o woso bi omo olorun ni gboro sugbon Jesu Kristi so fun anihin wo pe opolopo awon eniyan wonyi won kun fun agabagebe nitori wipe won fo ode agomo o dabi eni wipe won je eni bi ti inu olorun o dabi eni wipe won je eni tin rin dede o dabi eni wipe won je eni tin soro dara dara sugbon ni inu won ninu okan won won kun fun ireje won kun fun obia we se iketa dilogbon igbe ni fun yin eyin akowe ati farisi agabagebe nitori ti eyin dabi iboji funfun ti o dara li ode ṣùgbọ́n nínú wọn kún fún egungun òkú àti fún ẹ̀gbin gbogbo. Èyí ni Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé a ní láti wo inú wa kí a gba ìmọ́lẹ̀ ìhìnrere láàyè láti tàn sínú ọkàn wa, kí a sì gba ẹ̀mí Ọlọ́run láàyè láti wá ọkàn wa rí, kí a mọ̀ wípé bí a tilẹ̀ jẹ́ ẹni tí ó dára lóde ara, bí a tilẹ̀ jẹ́ ẹni tí ó máa ń sọ wípé fi ọlá fún Ọlọ́run, fi ògo fún Ọlọ́run lóde, a jẹ́ ẹni tí ó máa ń wọṣọ bí onígbàgbọ́ lóde, a jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ bí onígbàgbọ́ lóde, a jẹ́ ẹni tí ó máa ń lọ sí ìdàpọ̀ ojú ilé, ẹni tí kì í pa ẹ̀kọ́ bíbélì jẹ, ṣùgbọ́n ó sọ wípé ní inú wọn kún fún ẹ̀gbin gbogbo. Ní ẹsẹ̀ 28 ni ó ti sọ wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ lé ẹ̀yin pẹ̀lú farahàn lé òde bí olódodo fún ènìyàn, ṣùgbọ́n nínú ẹ̀kún fún àgàbàgebè àti ẹ̀ṣẹ̀. Èyí ni a fi máa ń sọ wípé bí a bá de inú ìjọ, kí a máa fi iṣẹ́ ìsìn pa wá lórí, kí a máa fi iṣẹ́ ìsìn dí wa lọ́wọ́. Àwọn ẹlòmíràn tí wọ́n jẹ́ alákòóso tàbí adarí, òye kò yé wọn. Bí a bá rí ẹnìkan tí ó ti dé inú ìjọ láì gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yanjú, láì mọ̀ bóyá àwọn wọ̀nyí ní ìgbàlà tàbí wọn kò ní ìgbàlà, wọn a máa sọ wípé ẹ ṣe darapọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́, a ń fẹ́ àwọn òṣìṣẹ́, a ń fẹ́ àwọn ajìrì ọkàn, a ń fẹ́ àwọn tí ó máa darí àdàpọ̀ ojú ilé. Jẹ́ kí a fi wọ́n sílẹ̀ náà, jẹ́ kí wọn kí ó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, jẹ́ kí ẹ̀mí Ọlọ́run jẹ́ kí ó ṣe àwárí ọkàn wọn, kí wọn kí ó ba lè ní ìgbàlà tòótọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àwọn ẹlòmíràn tí wọ́n jẹ́ bí adarí, ó ṣe ni láàánú wípé àwa tí a ṣẹ̀ṣẹ̀ sọ di adarí ní ìjọ àwọn elédè Yorùbá tẹ́tí sílẹ̀ dáradára, a kì í fún àwọn ènìyàn láàyè láti gbàdúrà dáradára. Èyí kò sì dára bẹ́ẹ̀. Bí a bá ti parí ìsìn, ó ṣeéṣe kí wọ́n máa sọ wípé a fẹ́ rí adarí wa. Àwọn elédè Yorùbá nísinsìnyí tí a ṣẹ̀ṣẹ̀ ní adarí, ó yẹ kí a gbádùn adarí wa. Bí a bá fẹ́ rí olùṣọ́ àgùntàn, bí a bá fẹ́ rí tìbí, bí a fẹ́ rí tọ̀hún, kí ó lè lànà fún wa, ó yẹ kí a gbàdúrà. Ó yẹ kí a gbàdúrà. Bí a bá ti ń parí ìsìn, èyí kì í ṣe pé kí a jáde, kí a lọ máa bá ara wa sọ̀rọ̀ níta, kí a máa ṣẹ̀fẹ̀ níta. Bí a bá jẹ́ ẹni tí ó múra sílẹ̀ láti lọ sọ́run, bí a bá jẹ́ ẹni tí ó múra sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristì, ọ̀rọ̀ Ọlọ́run yìí tí a gbọ́, ó yẹ kí a mú lọ sí orí eékún wa. Ó yẹ kí a gbàdúrà àgbàyanjú àgbàyọrí, kí a mọ̀ wípé a ti bá Ọlọ́run sọ̀rọ̀, a sì ti ní ìyípadà ọkàn nítòótọ́. Yẹ kí ó yé ọ, adarí, ṣe gáfrà fún mi kí n bá ọ sọ̀rọ̀. Ṣé o mọ̀ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tí a jẹ́ adarí ní elédè Yorùbá nísinsìnyí, a jẹ́ ẹni tí ó ń darí ìdàpọ̀ ojú ilé tẹ́lẹ̀ tẹ́lẹ̀? Kì í ṣe wípé àti tó tán ni a fi sọ wá di adarí, kì í ṣe wípé àti jẹ́ nǹkan kan ni a fi sọ wá di adarí, kì í ṣe wípé àti ní gbogbo àwọn ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa ni a fi sọ wá di adarí. Ó jẹ́ àǹfààní fún wa wípé kí àwa náà kí a lè ṣe díẹ̀, bí àwọn onígẹ̀ẹ́sì ti ń ṣe díẹ̀, kí àwa náà kí a lè ṣe díẹ̀. Ṣùgbọ́n àwọn mìíràn, wọ́n jẹ́ kí nǹkan wọ̀nyí wọ́n jẹ́ kí ó dí wọn lọ́wọ́. Bí a bá ti parí ìsìn, adarí kì í gbàdúrà mọ́ fún ara rẹ̀, adarí kì í gbàdúrà mọ́ láti lè ní ìgbàlà tòótọ́, láti lè ní ìsọdímọ́. Bí ò bá tí ní ìsọdímọ́, àbí o rò wípé torí a ti sọ di adarí, èyí jẹ́ wípé ìsọdímọ́ ti fò mọ́ ọ bí àfòmọ́? Àbí o rò wípé torí pé a ti sọ di adarí, agbára ìfikúnni ẹ̀mí mọ́ Ọlọ́run ó ti fò mọ́ ọ gẹ́gẹ́ bí àfòmọ́? Rárá, ó yẹ kí a mọ̀ wípé a ní láti gbàdúrà. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ẹlòmíràn, bí a bá ti ṣetán, mo fẹ́ lọ wo àwọn ará ìdàpọ̀ ojú ilé mi, mo fẹ́ lọ bẹ̀rùn wò, mo fẹ́ lọ wo Lágbájá, mo fẹ́ lọ wo Tẹ̀mẹ̀dù, ò ní gbàdúrà, ò ní wọ ojú Ọlọ́run, ò ní gbàdúrà àgbàyọrí títí ó fi mọ̀ wípé o ti ní ìyípadà ọkàn. Bí àwọn ẹlòmíràn bí wọ́n ṣe ń wá, bí wọ́n ṣe ń lọ nìyí, láì ní ìfọwọ́kàn Olúwa, ìyípadà àtòkè wá nínú ọkàn wọn. Wọ́n máa ń rò wípé ìgbà tí a ti ń wá sí ilé ìsìn, gbà tí a ti ń ka àkà sórí bíbélì, gbà tí a ti ń ka bíbélì láràárọ̀, gbà tí a ti jẹ́ ẹni tó ń wá sí ìjọ Deeper Life, wípé ó ti parí nìyẹn. Nítorí bẹ́ẹ̀, bí Jésù bá dé, à ń ba lọ sí ọ̀run ni. Kò rí bẹ́ẹ̀, a ní láti ní ìyípadà. Ìwọ náà ti rí ohun tí a ti ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ọkàn ọmọ ènìyàn, gẹ́gẹ́ bí ó ti rí ọkàn tìrẹ, gẹ́gẹ́ bí ó ti rí. Bí o bá gba ẹ̀mí Ọlọ́run láàyè láti tan ìmọ́lẹ̀ ìhìnrere sínú ọkàn rẹ, ó rí wípé àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ òtítọ́. Wo ẹ̀kọ́ tí a kọ́ lónìí nínú wa inú ìwé mímọ́, wo àwọn tí ó ti ń tẹ̀lé Jésù, wo Jákọ́bù, wo Jòhánù, wo bi won ti wa wo nkan to njade lati nu okan won wo oro ti won so lati enu jade wo ju kokoro wo iwa ipo ninu won wo bi won se so pe ki awon ki o wa niyi ki awon ki o wa lohun te Jesu so fun pe ah eyin omo ehin bawo ni iru nkan won to se wa le okan yin gba ti awon mewa to ku gba ti won gbo won ni irunu e ti an so ni yi a le ma so pe an tele Jesu a le so wi pe aje omo eyin wo awon iro ti o wa ninu okan wa wo ilepa ti o wa ninu okan wa wo igberaga ti o wa ninu okan wa wo awon nkan miran ti a ko gbodo ma daruko ti o wa ninu okan omo eniyan ti ani lati gbadura le lori ti ani lati so fun olorun wi pe olorun yemi wo olorun wa mi ri olorun wa di mi olorun wo inu okan mi awon nkan bi egbin awon nkan bi iwa buburu awon nkan ti ko ni le ba ogbe awon nkan ti ko ye ni waju re awon nkan mi awon nkan ti o so mi di alaito alaiye ni waju re ba mi mu won kuro e ni adura ti ani lati gba ke ri wi pe ati ni iyipada ni toto elomiran a ma so wi pe o nfe lo ri eni tebi o nfe lo ri eni ton gbadura so fun olorun ba olorun soro awon elomiran si ni yi bi abati ngbadura boye ha awon o fe gbadura ni a o ri wi pe elomiran a ma fe koja a ma to wa wi pe adura yin na ti poju mo fe koja o ninu ile esin a ki se be tabi o se se ki o je pe asona adena ni enikan ma wa lati ita mo fe ri mama bisi mo fe ri arakunrin bayi bayi ibi ti eni ti ngbadura ti o tin ba olorun soro pelu omije pelu edun okan wo pe ohun fe yi pada okan ohun fe ki olorun ki o wa ko okan ni ila ohun fe ki olorun ki o wa yi ohun pada ibe ni eni ti o je asona adena ni o ma ti wa lu eni ti o ngbadura ato anu won bere o won bere o eyan ba oba ohun soro eyan ba oluwa olugbala soro eyan mura sile lati le je eni pipe eni yiye ni waju olorun awa ti a tun je adena ninu ijo awa ni an di won lowo ti a ko je ki won ki o gbadura o sese ki o je wi pe adari ti o mo olorun adari ti o mo bi o sese pataki to lati ba olorun soro bi a ba ti waasu bayi tan ti o ti duro ni waju wa nigbati an ba wa soro be gbati a ba ti pari waasu ohun papa akunle abesi ni gbadura abesi o sese pelu omije o sese ki o ma gbadura soke o sese ki o ma so fun olorun olorun sa sese yi pada patapata olorun sa sanu fun mi olorun gbogbo nkan to wa ninu okan mi ni isale okan mi ati eti mo mo ati eti mi o mo je ki emi olorun je ki o hu won jade kin ba le je eni ti o je ete o gba ni waju re bi eni yi tin gbadura be ni asona kan yo wa to pepe lo wa so ni o so pe won bere yin o a o ni je ki won ki o mura sile fun orun a ni je ki won ki o gbadura ni odun ti o koja ni mo salaye daradara ni mo si filele we pe a ko gbodo di enikeni lowo ninu adura ati pe bi ba ti pari isin a ki tun se ipade miran ipade ida kankan yala leyin ijo tabi ni ita a ki se ipade kankan bi o ba ti gbadura tan pelu ori ofe ti olorun fun pelu ise iyanu to se ninu okan re pelu iyipada ti o fun ki o ma lo sile jeje ki o ma se je ki enikeni abi ohunkohun ki o di o lowo e je ki a wo iyipada okan omo eniyan ye ki a wo lati inu samueli kini ki a wo wepe olorun nikan soso ni o le se ise iyipada ninu okan omo eniyan ninu samueli kini ori kewa ese ikesan o si ri be pe nigbati o yi ehin re pada lati lo kuro lodo samueli olorun si fun li okan miran gbogbo ami won ni si se le ojo na an so nipa saulu o je eni ti o ga to singbonle o je eni ti o dabi eni pe ni gbogbo israeli o tayo gbogbo won sugbon ko ni iyipada okan ni toto o je omo israeli papa o mo ofin gege bi omo israeli eni ti a koni eni ti a tile le so wipe o nse igboran si awon obi re sugbon

pàápàá o ti ń bá àwọn ẹlòmíràn sọ̀rọ̀ nínú bíbélì, ṣùgbọ́n nísinsìnyí o wá sí yìí ìmọ́lẹ̀ ìhìnrere, ó tún mọ́lẹ̀ jù bẹ́ẹ̀ lọ sí ojú rẹ. O rí wípé ìwà rẹ, ìlépa rẹ, èrò inú rẹ, àwọn ìpinnu rẹ, àwọn nǹkan tí ó ń jẹ ọ láti inú ọkàn rẹ, àwọn ọ̀rọ̀ tí ó ń sọ láti ẹnu, o rí pé àwọn nǹkan wọ̀nyí wọ́n wá láti inú ọkàn tí kò tí ní ìyípadà pátápátá. Nítorí bẹ́ẹ̀ o wá síwájú Ọlọ́run wípé ọkàn mìíràn, irú èyí tí o fún ọ̀gbẹ́ni yìí, ọkàn mìíràn, irú èyí tí o fún àwọn tí ó wà nínú Bíbélì, ọkàn mìíràn, irú èyí tí o fún máa ta àwọn ẹlòmíràn lọ́rẹ̀ ní ayé ìsinsìnyí, wá fi fún mi àdúrà àti ani láti gbà nìyí. Jẹ́ kí a wo orin Dáfídì. Orin Dáfídì orí kọkànléláàádọ́ta. Orin Dáfídì orí kọkànléláàádọ́ta láti ẹsẹ̀ ìkeje. Fi ewé ísòpù fọ̀ mí, èmi ó sì mọ́ wẹ̀mí, èmi ó sì fún ju ẹ̀gbọ̀n òwú lọ. Mú mi gbọ́ ayọ̀ àti inú dídùn, kí àwọn egungun tí ìwọ ti rún kí ó lè máa yọ̀ pa ojú rẹ mọ́ kúrò lára ẹ̀ṣẹ̀ mi. Kí ìwọ kí ó sì nu gbogbo àìṣedédé mi nù kúrò, dá àyà titun sínú mi Ọlọ́run. Ọlọ́run nìkan ló lè ṣe. Dá àyà titun sínú mi Ọlọ́run, kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sínú mi. Níhìn-ín ni a rí pé ọkùnrin yìí ó ń gbàdúrà bí Dáfídì, bí ó bá jẹ́ àwọn ẹlòmíràn lónìí, a ó rí wípé wọ́n a máa bo ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀, nítorí àwọn gbajúmọ̀ kì í fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba. Nítorí àwọn ọ̀mọ̀wé, wọn kì í fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba. Nítorí àwọn olówó, àwọn ọba, àwọn bọ̀rọ̀kìní, wọn kì í fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba. Nítorí àwọn tí ó dàbí ẹni pé wọ́n jẹ́ ìgbà ojúmọ̀, wọn kì í fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba. Ṣùgbọ́n níhìn-ín ni ẹ̀mí Ọlọ́run ni ó ń lu Dáfídì, ni ó kan àyà. Jẹ́ kí a rántí wípé ẹ̀ṣẹ̀ yìí pàápàá ó pẹ́ díẹ̀ tí ó ti da. Ó jẹ́ ẹ̀ṣẹ̀ àgbèrè, bí ó bá jẹ́ ẹni tó ń ka Bíbélì dáradára, ó sì ti dá ẹ̀ṣẹ̀ yìí, ó ti bò ó mọ́lẹ̀, nítorí ó ti pa ọkọ obìnrin yìí ní ogun. Àwọn ènìyàn kò sì mọ̀ pé nǹkan kan ti ṣe tàbí nǹkan kan lọ. Bí ọkùnrin bí Dáfídì, bí ó ti ṣe nǹkan tí ó bò ó mọ́lẹ̀, gbà tí ó ju bí oṣù mẹ́sàn-án, ni Nátánì ni ó wá bá Dáfídì. Gẹ́gẹ́ bí ọba, ó sọ̀rọ̀ fún Dáfídì, kò lo wákàtí kan tàbí wákàtí méjì, ó pa òwe kékeré kan, ó pa á fún Dáfídì. Dáfídì gẹ́gẹ́ bí ọba, gẹ́gẹ́ bí onídàájọ́, ó ṣe ìdájọ́ wípé ẹni tí ó ṣerú nǹkan bẹ́ẹ̀, báyìí ni nǹkan tó ní láti ṣẹlẹ̀ sí. Ni Nátánì wá sọ wípé ìwọ náà gan ni ọba, kò sì gbà á ní ìṣẹ́jú púpọ̀. Ó sọ wípé nítòótọ́ mo ti dẹ́ṣẹ̀, ni ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Ẹlòmíràn a ní láti wàásù oṣù mẹ́ta kí ó tó yí padà. Ẹlòmíràn a ní láti wàásù ọdún kan gbáko kí ó tó ronúpìwàdà. Ṣùgbọ́n ọba yìí, gẹ́gẹ́ bí Nátánì ti wá, tí ó sọ fún yín pé ọba ìwọ ni ẹlẹ́ṣẹ̀ náà, ìwọ ni apẹ̀yìndà náà, ìwọ ni ẹni tí ó ṣe àṣemáṣe náà tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀. Bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ gẹ́rẹ́ tí ó ti gbọ́ ìwàásù yìí tán. Kò sọ wípé mo ti jẹ́wọ́ fún Nátánì. Nátánì pàápàá ti jẹ́ kí ó yé mi, ó ti jẹ́ kí ó dá mi lójú wípé ìdáríjì wà lọ́dọ̀ Ọlọ́run, kí ó sì bẹ̀rẹ̀ ní ṣe bí ìṣe ọba, kí ó máa ṣe é lọ. Bí Nátánì bí ó ti lọ tán, bẹ́ẹ̀ ni Dáfídì ló kúrò lórí oyè, bẹ́ẹ̀ ló kúrò lórí àga. Ẹlòmíràn bí ó bá dẹ́ ṣe àgbèrè, a máa dúró kí àlùfáà kí ó wá yọ òun kúrò lórí oyè. A máa dúró kí àlùfáà kí ó wá sọ wípé lọ gbàdúrà díẹ̀ náà, o lọ sọ fún Ọlọ́run ìgbàlà tó ti sọnù, lọ wá àwárí ìgbàlà náà. A máa dúró kí a sọ bẹ́ẹ̀. Nátánì ò sọ fún Dáfídì wípé kúrò lórí oyè o. Àwọn tó ń tò tí wọ́n ń fẹ́ ìdájọ́ má ṣe nǹkan kan, o lọ gbàdúrà ní sọ̀hún fún ara rẹ̀, ló mọ̀ wípé irú ipò tí òun wà kì í ṣe ipò onídàájọ́ mọ́, ó jẹ́ ipò ẹlẹ́ṣẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, wo láti ẹsẹ̀ kínní, ó ní Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nu ìré kọjá mi nù kúrò. Ó mọ̀ wípé òun ti jẹ́ ẹlẹ́ṣẹ̀. Ẹlòmíràn a máa sọ wípé bàbá ti ní ìgbàlà, a ti ní ìgbàlà títí láéláé nìyẹn, bí mo ṣe sọ fún ọ tẹ́lẹ̀. Ẹlòmíràn a máa rò pé bí a bá ti jẹ ọmọ Ọlọ́run, a ti jẹ ọmọ Ọlọ́run títí láéláé nìyẹn, wípé ìgbàlà tá a ti ní, orúkọ wa tí ó ti wà nínú ìwé yìí, wípé bí a tilẹ̀ dẹ́ṣẹ̀ ìbáṣe àgbèrè ìbáṣe olè, wípé ohun tá a lè pàdánù ni pé ó ṣe é ṣe kí a pàdánù èrè wa níwájú Ọlọ́run. Ṣùgbọ́n ọmọ tí a ti jẹ́, a ó máa jẹ́ ọmọ títí láéláé. Dáfídì òrò bẹ́ẹ̀. Dáfídì sọ pé Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nú ìrékọjá mi nù kúrò.

0: wọ́n ti wípé ọba ni Dáfídì. Ọba tí a ń sọ nípa rẹ̀, ó kọjá adarí ẹkùn, ó kọjá adarí agbègbè. Ọba tí a ń sọ nípa rẹ̀, ó kọjá àwọn àlùfáà kéékèèké tí a ń rí lónìí. Àwọn àlùfáà mìíràn wọn kò ní lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ìgbà tán bá ti rí pé wọ́n ṣubú sínú ẹ̀ṣẹ̀. Adarí mìíràn kò ní lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ níwájú Ọlọ́run kí ó gbàdúrà pẹ̀lú omijé kíkorò, kí ó sọ fún Ọlọ́run wípé òun fẹ́ ní ìyípadà ọkàn tòótọ́. Ṣùgbọ́n wo Dáfídì, ó bẹ̀rẹ̀ sí ní képe Olúwa, ó ní Ọlọ́run ṣàánú fún mi, ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣòyìnfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nu ère kọjá àmìnú kúrò. Ó mọ̀ wípé òun ti rí òfin Ọlọ́run kọjá, ó mọ̀ wípé òun ti ṣe àṣemáṣe, ó mọ̀ wípé òun ti dẹ́ṣẹ̀. Ó ní wẹ̀mí lé àwẹ̀ mọ́ kúrò nínú àìṣe dédé mi, kí o sì wẹ̀mí nù kúrò nínú ẹ̀ṣẹ̀ mi. Kò máa ṣe féfé nínú ẹ̀ṣẹ̀, kó máa sọ wípé obìnrin yẹn náà ni òwẹ̀ níbi tó dà, obìnrin náà ni ó fi ara ẹ̀ sílẹ̀, obìnrin náà lòun ló kọ mí lẹ́sẹ̀, kì í ṣe ẹjọ́ mi, ẹni yìí ló jẹ̀bi. Kò sọ bẹ́ẹ̀, kò tilẹ̀ dárúkọ obìnrin yìí wípé òun ló kọ òun lẹ́sẹ̀. Ó sàn sọ wípé òun lẹ́lẹ́ṣẹ̀, òun lẹ́lẹ́bi, òun ni òun ní àìṣe déédé. Ó ní kí Olúwa kí ó wẹ òun lé àwẹ̀ mọ́ kúrò nínú àìṣe déédé òun, kí ó wẹ ọ̀nà kúrò nínú ẹ̀ṣẹ̀ òun. Nítorí tí mo jẹ́wọ́ ère kọjá mi ní ìgbà gbogbo, lé ẹ̀ṣẹ̀ mi sì ń bẹ léwájú rẹ. Ìwọ nìkan ṣoṣo ni mo ṣẹ̀ sí, tí mo sì ṣe búburú yìí níwájú rẹ, kí a lè dá ọ láre. Nígbà tí ìwọ bá ń sọ̀rọ̀, kí ara rẹ kí ó lè mọ́. Nígbà tí ìwọ bá ń ṣe ìdájọ́, kíyè sí, nínú àìṣe déédé lè agbé bí mi. Jẹ́ kí n béèrè lọ́wọ́ rẹ, ta ni ọba tí ó lè rẹlẹ̀ tó báyìí lónìí? Ta ni ìjòyè tí ó lè rẹlẹ̀ tó báyìí lónìí? Ta ni ọ̀mọ̀wé, àwọn tí ó ti lọ sí yunifásitì, àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ní yunifásitì tí ó lè rẹlẹ̀ tó báyìí wípé nínú àìṣe déédé lè agbé bí mi? Ta ni àwọn ọ̀làjú lónìí, àwọn gbajúmọ̀ lónìí tí ó lè rẹlẹ̀ níwájú Olúwa? Bí kì í bá ṣe wípé a ní ìrẹ̀lẹ̀ báyìí láti jẹ́wọ́ níwájú Olúwa, a kì yóò lè ní ìgbàlà tòótọ́ àti ìyípadà ọkàn. Kíyè sí, nínú àìṣe déédé lè agbé bí mi, àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi. Kíyè sí, ìwọ fẹ́ òtítọ́ ní inú, àti ní ìhà ìkọ̀kọ̀ ni ìwọ mú mi mọ. Ọgbọ́n fi ewé sópù fọ̀ mí, èmi ò sì mọ́. Ó ní nísinsìnyí mo jẹ́ eléèrí nínú ọkàn, nínú àyà, ní inú mi. Ó ní wẹ̀mí, èmi ò sì fún ju ẹ̀gbọ̀n òwú lọ. Mú mi gbọ́ ayọ̀ àti inú dídùn, kí àwọn egungun tí ìwọ ti rún kí ó lè máa yọ̀, pa ojú rẹ̀ mọ́ kúrò lára ẹ̀ṣẹ̀ mi. Kí ìwọ kí ó sì nu gbogbo àìṣe déédé mi nù kúrò, dá àyà titun sínú mi. Ọlọ́run, ó sọ fún Ọlọ́run wípé iṣẹ́ Ọlọ́run nìyí, wípé ọba kò lè ní ìyípadà fún ara rẹ̀ láì jẹ́ pé Ọlọ́run fún ní ìyípadà. Wípé ìjòyè, ọ̀mọ̀wé, tàbí ẹni tó ti lọ sí ilé ìwé gíga, tàbí ẹnikẹ́ni, tàbí olówó, tàbí ọ̀làjú kan, tàbí gbajúmọ̀ kan, kò lè ní ìyípadà ọkàn fúnra ara rẹ̀ bí kì í bá ṣe wípé Ọlọ́run fún ní ìyípadà àyà. Wípé ìbáṣe ẹlẹ̀sìn, ẹlẹ̀sìn níbikíbi, ò lè ní ìyípadà fún ara rẹ̀ bí kì í bá ṣe wípé Ọlọ́run fún ara rẹ̀ ó fún ní ìyípadà àyà. Ó ní dá àyà titun sínú mi Ọlọ́run, kí o sì tún ọkàn dídúró ṣeṣeṣe sínú mi. Ó yẹ kí a lọ bá Ọlọ́run sọ̀rọ̀, ó yẹ kí a lọ gbàdúrà, ó yẹ kí a wọ ojú Ọlọ́run lónìí, kí a má ṣe jẹ́ kí ohunkóhun kí ó dí wa lọ́wọ́. Ẹlòmíràn bí a bá ti parí ìsìn, a máa kánjú lọlé, mo fẹ́ lọ wáńjẹ, a máa kánjú lọlé, mo fẹ́ lọ ṣe tí, mo fẹ́ lọ ṣe tọ̀hún. Gbàdúrà sọ fún Ọlọ́run wípé ìyípadà ọkàn yìí òun fẹ́ ní tòótọ́. Dìde dúró tàbí kí o kúnlẹ̀, kí o sọ fún Ọlọ́run, kí o sọ fún Ọlọ́run pẹ̀lú ẹ̀dùn ọkàn, pẹ̀lú omijé, pẹ̀lú ọkàn tí a fàya. Ó ní kì í ṣe aṣọ yín ni kí ẹ fàya, ṣùgbọ́n kí ẹ fa ọkàn yín ya, kí ẹ wọ ojú Olúwa. Ẹ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti fara pamọ́ ní ìkọ̀kọ̀ ọkàn rẹ, kí o sọ fún Ọlọ́run wípé òun fẹ́ di àtúnbí, òun fẹ́ ní ìyípadà. Àtúnbí tí ò fúnni ní ìyípadà kì í ṣe àtúnbí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Àtúnbí tí a rí wípé ọ̀rọ̀ búburú ó sì ń jẹ́ láti inú ọkàn wá, èròbu láti inú ọkàn wá, ìṣe búbu láti inú ọkàn wá, ìrìn búbu láti inú ọkàn wá, ìjà, asọ, ànákan, odì nínú ọkàn láti inú ọkàn wá, èyí kì í ṣe ìyípadà tòótọ́. Ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ ìyípadà. Gbogbo wa ni a láti gbàdúrà, gbogbo wa ni a láti gbàdúrà, àti ọmọdé, àti àgbà, àti ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ wá sínú ìjọ, àti àwa tí a ti ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó di ọ lọ́wọ́. Gbogbo wa ni a láti gbàdúrà, ni a láti bá Ọlọ́run sọ̀rọ̀ wípé ìyípadà yìí a ń fẹ́ nínú ọkàn wa. Ìyípadà ọkàn, ìyípadà àyà, èyí ni a ń pè ní ìgbàlà tòótọ́. Kí Ọlọ́run kí ó sọ wá di ọmọ, kí ó yí ìṣe wa. padà kí ó yí ohun gbogbo tí a ń ṣe padà sọ fún ọlọ́run wípé òun fẹ́ yí padà òun fẹ́ àyà tuntun òun fẹ́ ọkàn tuntun bí o bá gbàdúrà ọlọ́run pẹ̀lú ẹ̀mí rẹ̀ yóò bá ọ jẹ́rìí nínú ọkàn rẹ̀ wípé o ti di ọmọ ọlọ́run kúnlẹ̀ láti gbàdúrà tàbí kí o di dúró láti gbàdúrà sọ fún ọlọ́run kí o sì gbàdúrà títí a ó fi jẹ́rìí nínú ọkàn rẹ̀ wípé ìyípadà yìí tòótọ́ gbogbo ti dé.
1: Ní orúkọ Jésù Kristì Olúwa wa, bàbá wa ti ń bẹ lé ọ̀run, a tún dé láṣáálẹ̀ yìí, pẹ̀lú àwọn ẹrù wúwo, pẹ̀lú àìsàn, pẹ̀lú àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé wa. Nítorí a mọ̀ wípé bí a bá tọ̀yìn wá, ẹrù wúwo yóò dópin ní ìgbésí ayé wa. Àìsàn kò gbóògùn yóò parẹ́ ní ìgbésí ayé wa. Àwọn òkè tí ó ti wà yóò ṣídì ní ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀ ni a ṣe ń bẹ̀bẹ̀ ní àṣálẹ̀ yìí wípé gbogbo òkè, gbogbo àìsàn, gbogbo ègún, gbogbo ìjẹgàba sàtánì, gbogbo ìdánilóró sàtánì, ẹ ó mú wọn kúrò lórúkọ Jésù. Wípé ìlọ́po, ìlọ́po, ìlọ́po ẹ̀rí yóò gbẹnu wa kan lórúkọ Jésù. Bí ọ̀rọ̀ yín yóò ti máa jáde, à ń bẹ̀ yín wípé pẹ̀lú agbára, pẹ̀lú ìwòsàn, pẹ̀lú ìdáǹdè, pẹ̀lú ìdánisílẹ̀, ẹ ṣe é fún wa lórúkọ Jésù. Àdúpẹ́pẹ́ ti gbọ́, a ó sì rí i pẹ̀lú ojú wa. A ó ní ìmọ̀lára rẹ̀ lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jókòó. Ní àṣálẹ̀ yìí tí ó jẹ́ àṣálẹ̀ tí ó kẹ́yìn nínú ìpàgọ́ wa, a ń sọ̀rọ̀ lórí agbára atóbijì Ọlọ́run àti àwọn òkè wa, agbára atóbijù ti Ọlọ́run àti àwọn òkè wa. Ọlọ́run lè ṣe ohun gbogbo, àbí bẹ́ẹ̀ kọ́? Kò sí ohun kan tí ó nira fún Ọlọ́run láti ṣe. Ohun gbogbo ni ṣíṣe pẹ̀lú rẹ̀, gbogbo ipá, gbogbo agbára, gbogbo ọlá ti Ọlọ́run ni. Ìbéèrè kan ló wáyé nínú Jẹ́nẹ́sìsì orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹrìnlá láti ẹsẹ̀ ìkẹtàlá. Olúwa sì wí fún Ábráhámù pé nítorí kíni Sára ṣe ń rẹ́rìn wípé èmi ó ha bímọ nítòótọ́, ẹni tí ó ti gbó tán, ohun kan ha ṣòro fún Olúwa. Ọlọ́run bí ọ́ bí ó ṣe béèrè lọ́wọ́ Ábráhámù, ó ní ṣe ohun kan ṣòro fún Olúwa láti ṣe. Ó wá ń sọ fún ọ wípé ní àkókò tí a dá, èmi ó padà tọ̀ ọ́ wá. Ní ìwòye àmọ́dún, Sára yóò sì lí ọmọkùnrin kan. Ọlọ́run sọ èyí kan náà fún ọ. Bí ó bá jẹ́ ẹni tí ó yàgàn, ó sọ wípé kò sí ohun tó ṣòro fún òun láti ṣe. Ó ní ní ìwòye àmọ́dún, ìwọ náà ó gbé ọmọ tuntun tìrẹ jó lórúkọ Jésù. Nínú Jóòbù orí kejìlélógójì, Jóòbù orí kejìlélógójì ẹsẹ̀ ìkejì, ó mọ ìṣòro, wàhálà, àìsàn tí Jóòbù ní. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jóòbù fún ara rẹ̀ sọ wípé èmi mọ̀ pé ìwọ lè ṣe ohun gbogbo, àti pé kò sí ìrò inú tí a lè fi tí a lè fà sẹ́yìn kúrò lọ́dọ̀ rẹ. Ní orí yìí kan náà, ní ọjọ́ yìí kan náà, tí Jóòbù sọ wípé èmi mọ̀ wípé ìwọ lè ṣe ohun gbogbo, ní ọjọ́ náà ni ìgbèkùn àìsàn tí ó wà lára rẹ̀ ló dópin. Ọjọ́ tí ìwọ fúnra rẹ̀ tí o bá gbàgbọ́ wípé ìwọ náà mọ̀ gẹ́gẹ́ bí àṣálẹ̀ yìí wípé kò sí ohun tí ó ṣòro fún Ọlọ́run láti ṣe, irú ọjọ́ àṣálẹ́ bẹ́ẹ̀ ni gbogbo wàhálà rẹ àti àwọn òkè tí ó wà ní ìgbésí ayé rẹ wọn yóò dópin lórúkọ Jésù. Nínú Jeremiah orí kejìlélọ́gbọ̀n, Jeremiah
2: ori kejele logbon ese iketa di logun oni a oluwa olorun wo iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re kosi ohun kohun ti o soro fun o bi o ba ni iru igbagbo be o daju wipe oke ti o wa ni igbesi aye re yo kuro lasale yi loruko Jesu nitori Olorun ti an gbadura si oni oba lori ohun gbogbo bawo ni o ti yi o si wipe Olorun ni atobi ju to ni gbogbo agbara ati gbogbo ipa ronu nipa agbara to tayo ti eda nigbati Olorun da gbogbo agbala aye lati inu ofo se o mo wipe ki carpenter ki o to le kan tabili tabi aga oni lo igi ki alagbede ki o to ro ada tabi oko oni lo irin sugbon Olorun wa oni lo ohun kohun lati fi seda ohun gbogbo ti a nri loni ni a fi so fun wa ti a fi ran ara wa leti we pe Olorun wa atobi joni oni gbogbo agbara oni alagbara nla oni olowosan olodumare to ni ohun gbogbo ni ikawo re olupese ni pelu oto otun ni aniseko oni balogun loju ogun to n pa gbogbo ise satani run bi o ba fi oju ri eyi ti a n so yi ti o si wo Olorun oba lori ohun gbogbo o ko ni ri ohun kohun ni igbesi aye re ti o soro ju fun Olorun lati se o si ri wipe ni asale yi gbogbo ko seese ni igbesi aye re yo di siseese loruko Jesu ni kiakia a o ma wo koko meta lori iwaaso ti ale yi ikini olubori agbara nla ti Olorun wa olubori agbara nla ti Olorun wa ikeji oke nla nla to nsidi nipase Olorun wa oke nla nla to nsidi nipase Olorun wa iketa oniruru ise iyanu anu lati odo Olorun wa ikini olubori agbara nla ti Olorun wa wo Exodus orike dogun Exodus orike dogun lati ese ikokanla ni ati so fun wa bi Olorun wa se lagbara to tali o dabi iwo Olowa ninu awon alagbara tali o dabi iwo ologo ni mimo eleru ni ti nse ohun iyanu ti nse ohun iyanu nje Olorun le se ohun iyanu ni igbese aye re loni yo se ohun iyanu nitori pe alagbara ni ologo si ni an so fun ninu chronicle kini ori kokande logbon lati ese ikokanla si ikeje lati re Olowa ni titobi ati agbara ati ogo ati isegun ati olanla nitori ohun gbogbo li orun ati le aye tire ni ijoba ni tire Olowa asi gbe oleke li ori ohun gbogbo li ori fun gbogbo oro pelu ola odo re ni ti wa iwo si joba lori ohun gbogbo li owo re ni agbara ati power ati li owo re ni siso ni di nla wa ati fifi agbara fun ohun gbogbo agbara yi yo sise ni igbesi aye re loni akaikatan ni awon ohun ti Olorun wa ti se pelu agbara nla re nitori ailopin ni Olorun ti a nsin nigbati a ba moye iru agbara nla ti Olorun wa ni a o dabi omiran ninu emi wa iberu ipoya ati sisa kijokijo yo di ohun igbagbe ati ohun ajiji loju eni kankan wa loruko Jesu aigbagbo yo di ohun igbagbe ninu ede enu wa iye meji yo kodanu bi elobo ninu igba aya wa bi o ba mo eni ti an pe ni olorun ti o si mo we pe o ni atobi ju o ni oni agbara olubori o mo we pe ko si ohun to soro lati se wi pe ohun ti o pe ni oke ni igbese aye re a o so de petele bi a ba si oloju nipa ti emi lati ri ashiri ijile atobi ju agbara olorun aye re koni ri bakan na mo olorun atobi ju to da aye ati eniyan lai nilo iranlowo enikeni yo sise yo dabira ni igbese aye re nitori wo pe agbara olorun koni afiwe ninu Isaiah ori ogoji lati ese ikarun di logbon nje tani eyin o hafi miwe tabi tali emi o badogba li emi mimo wi gbe oju yin soke sibi giga ki ese wo tali o da nkan won yi tali o da won moni tali o da won ti mu ogun won jade wa ni iye o n pe gbogbo won yoroko nipa titobi ipa re nitori pe oun le ni ipa ko si okan ti o ko ese ikeji di logbon iwo ko ti mo iwo ko ti gbo pe olorun ayeraye olowa eleda gbogbo ipekun aye ki saare moni ki saare be ni are ki mu ko si awari oye re agbara yi yo sise ni igbese aye re lasale yi loroko Jesu ninu Efeso ori keta o ye ki o ma fi okan ro o nlanla ti olorun yo se fo ni asale yi bi a tin wo agbara atobiju olorun wa Efeso ori keta ese ogun nje eni ti o le se lopo ju gbogbo eyi ti a nbere tabi ti a nro lo gege bi agbara ti nsise ninu wa o so fun wi pe agbara yi agbara olorun yo sise ninu re o si so fun wi pe yo se ohun to nbere ikeji yo se eyi to nro lokan iketa yo se gbogbo ohun ti a nbere tabi ti a nro ikerin yo se ju gbogbo eyi ti a nbere ati eyi ti a nro lasale yi loruko Jesu o wa so pe oju be lo wi pe olorun alagbara atobiju ti si oke nidi yo se lopo ju gbogbo eyi ti a nbere tabi ti a nro o ni iru agbara yi yo sise ninu wa mo ro wi pe o mura sile monise o mura sile nitori wipe loni olorun yo sise ara ni igbese aye re nitori agbara nla to ji Jesu Christi dide lati inu oko o setan lati sise ni igbese aye re eyi ni o mu wa lo si koko keji nsin o nso nipa oke nla nla to nsidi nipase olorun wa oke nla to nsidi nipasẹ olorun wa ninu Matthew ori keta delogun lati ese ikokan delogun nigba na le awon omo ehin Jesu to wa leyin won bi pe ese ti awa ko le jade ohun kan sele omo kan ni emi esu emi to nda loro won gbe omo yi won si odo awon omo ehin Jesu sugbon won o le se won o le emi esu jade sugbon nigba ti Jesu de pelu oro ase kan o le emi esu jade eyi wa se awon omo ehin ni kayefi won bere we pe kini se e ti se ti awa o le se nkan yi ninu ese ogun Jesu si we fun won pe nitori aigbagbo yin ni lo to ni mo sa we fun yin bi eyin ba ni igbagbo bi woro irugbin mustardi bi eyin ba ni igbagbo se oni igbagbo mo ni se oni igbagbo bi eyin ba ni igbagbo bi woro irugbin mustardi eyin o wi fun oke yi pe si nihi lo si ohun yo si si Jesu ni yo si si la sale yi yo si si gbogbo oke to wa ni igbesi aye re yo si si ko si si nkan ti e ki yo le se ko si nkan ti e ki yo le se ninu Marko ori kokanla Marko ori kokanla ese iketa le logun Marko ori kokanla ese iketa le logun looto ki se ti oro ere looto ni mo wi fun yin enikeni ninu awon omo olorun enikeni ninu awon ti o ba gbagbo enikeni ninu awon ti o gbadura ni oruko Jesu enikeni ti o ba wi fun oke yi pe sidi ki o se bo sinu okun ti ko ba si siye meji le okan re sugbon ti o ba gbagbo pe ohun ti o wi yo se yo ri be fun yo ri be fun yo ri be fun sugbon ibere kan lo je wa logun kini a npe ni oke oke ni awon isoro ati lasigbo to lagbara jo wa lo ti a ko le funra wa mukuro ti o si nira pupo lati gba mora to si se pe gbogbo agbara wa ati ti awon oluranlowo wa lapapo jasi otubante oke yi je o sese ki o je aisan tabi isoro tabi wahala to taku to ni ohun ko ni lo fun eni ti o ni iru oke be iwaju ko se lo be ni eyin ko se pada si o dabi e ti awon eyan wa ma nso wi pe oba ran ni nise odo oba kun ise oba ko se ma je odo oba ko si se rolu bi o mo we oke ni eru ti esugberu eniyan orun wo eleru ko si eni ti yo so kale sugbon la sale yi gbogbo eru lorun re lori re a o so kale loruko Jesu ki o le ye wa dara dara ohun ti a npe ni oke ati ohun ti a gbadura ni asale yi wo pe yo sidi je ki n se awon apere die fun o ikini bi awon oke se gaju eniyan giga yowu laye lo be ni awon isoro na gaju imo ogbon ati agbara idalo ohun ti a npe ni oke o gaju enikeni yowu laye be na ni awon isoro awon aisan awon ajogunba lo gaju agbon ogbon ati agbara eda lo won je isoro tabi aisan to diju to takoko to sunisu tabi to gontio ikeji awon oke won je adayeba bi a ba npe nkankan loke o je wi pe adayeba ni won ti wa nibe ki ato bi wa gege bi oke apata olumo ni ilu egba bi o ti wa nibe ki ato bi lagbaja ti oke sapati ti wa ni ibadan ki ato bi lakasegbe be na ni ki ato bi arugbo ti nbe ni abule wa igun idile ti wa eyi ni a npe ni oke awon nkan wonyi ti o ti wa ninu ebi to je as aisan ajogunba bi warapa bi atogbe bi as aisan buburu miran ti ko se fenu sotan awon nkan wonyi ni a npe ni oke sugbon lasale yi won pora loruko Jesu iketa bi oke se man je idena to taku sibe to nse idiwo fun itesiwaju be ni opo arun ojo pipe ati idaloro emi esu ndena itesiwaju ebi ati aseyori lenu ise pelu iru oke be aye eniyan ninu aye eniyan bi won ba fa fa ki to ara won sugbon la sale yi yo to ara won loruko Jesu gege bi oke ti a ko le sinidi awon elomiran ni ese to rorun lati dimo ni to je wi pe won ti jija kadi pe popo ninu agbere ninu tabi ninu aliyan tabi ninu tete tita sugbon ti won o bo la sale yi a o to sile awon elomiran o sese ki o je asa baraku to soro lati dawo de duro bi igbo mimu tabi siga tabi oti mimu tabi taba sugbon la sale yi o dominira loruko Jesu ti elomiran to je oke ni ipada seyin igba gbogbo ki eniyan ki o di igbekun fun ese sugbon ati to sile ikerin telomiran je igun tabi epe tabi itakasini to je wipe lati igba na ni onitohun ti yagan ti tabi ti okuta ba oja re ti won si gbe ese le igbega lenu ise sugbon mo ki o ko orire wipe bi o ti wa nihin lasale yi gbogbo re yo dopin loruko Jesu ti awon miran ni aisan olori kunkun to ngbon owo lo laini awotan telomiran ni idojule ni oso tabi aje tabi awon elegbe awo sugbon mo gbagbo we pe o ti di ominira elomiran si ni emi mategbe airise airise osi to dogo tini to dabi eni we pe o je igbese to taku to pinu we pe owo ba okale ijakule eru to je wi pe o nso ni di eru ati wahala ti mo eniyan ma ro wi pe iku ya je si lo sugbon la sale yi loruko Olorun loruko Jesu a mu gbogbo re kuro o si di eni ti o ni ominira loruko Jesu iketa oniruru ise iyanu anu lati odo Olorun wa oniruru ise iyanu anu lati odo Olorun wa Matthew ori kedogun ese ikarun din logbon titi de ikeji din logbon nigba na le o wa o si teri ba fun wi pe Oluwa ran mi lowo sugbon o dan wi pe ko to ki a mu akara awon omo ki a fi fun aja o si we pe be ni Oluwa awon aja a ma je ninu erun ti o ti ori tabili Oluwa won bo sile ohun ti Jesu so nihin ni wi pe bi obirin yi yo ba ri ise iyanugba ki se ise iyanu bi eto be ni we pe o ye o to o pe lati ri ise iyanu yi gba o nso fun wi pe bi aja ni obirin yi ri sugbon obirin yi o mo ohun ti Jesu nso o wa nso wi pe be ni Oluwa sugbon awon aja ma je ninu erun ti o ti ori tabili Oluwa won bo sile nigba na ni Jesu dahun o si wi fun o pe obirin yi igbagbo nla ni tire mo gbagbo wi pe Olorun o so be fun ni asale yi igbagbo nla ni tire ki o ri fun gege bi iwo tin fe se o fe nkan kan lodo Olorun lasale yi o ni yo ri fun o gege bi iwo tin fe a si mu omo birin re larada ni wakati kan na ninu ise awon apostoli ni mo fe ka oro kan fun o mo gbadura we pe ki Olorun ki o se oloju emi lati ri itumo ti o se iyebiye ninu ohun ti a ka yi ise awon apostoli ori kerindinlogun lati ese ikedogbon de ikerindinlogbon sugbon laarin oganjo Paul ohun si la ngbadura won si nkorin iyin si Olorun awon ara tubu si tete si won lojiji
1: ìṣẹ̀lẹ̀ ńlá ṣiṣẹ̀ tó bẹ̀ tí ìpìlẹ̀ ilé túbú mítìtì ọgán gbogbo ilẹ̀kùn sì ṣí ìdè gbogbo wọn sì di sì tú sílẹ̀ rántí wípé àwọn ẹlẹ́wọ̀n wọ̀nyí wọn ò tọ́ wọn ò yẹ kí á tú ìdè wọn ṣùgbọ́n gẹ́rẹ́ tí Paulu Sila tí wọ́n gbàdúrà tí wọ́n sì ń kọrin ìyìn ni a gbọ́ wípé ìdè gbogbo àwọn onítúbú àwọn tí wọ́n wà nílé túbú ìdè wọn tú sílẹ̀ ìwọ náà láṣáálẹ̀ yìí kìí ṣe nípa títọ́ kìí ṣe nípa yíyẹ kìí ṣe nípa mímọ̀ ṣe ṣùgbọ́n bí a bá ti ń gbàdúrà nítorí àánú Ọlọ́run ní gbogbo ìdè tó dè ọ́ ni yóò máa tú lórúkọ Jésù yẹran létí wípé balógun ọ̀run ìjọsí kò yẹ síbẹ̀ a mú ọmọ ọ̀dọ́ rẹ̀ láradá èyí ni à ń pè ní iṣẹ́ ìyanu àánú obìnrin ará Kenani tí mo ti kà fún ọ tí ó dàbí ajá níwájú Ọlọ́run síbẹ̀ ó gba ìwòsàn àti ìdáǹdè fún ọmọbìnrin rẹ̀ kò yẹ kò lẹ́tọ̀ọ́ sí i ṣùgbọ́n ó gbà á nítorí iṣẹ́ ìyanu àánú Ọlọ́run obìnrin onísun ẹ̀jẹ̀ kò ní ohunkóhun bí ọ̀rẹ́ bí ọrẹ bí olùrànlọ́wọ́ bí alágbàwí bí ẹwà bí òkìkí ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ wípé obìnrin yìí kò ní nǹkan kan síbẹ̀síbẹ̀ a mú u láradá lẹ́sẹ̀kẹsẹ̀ èyí ni à ń pè ní iṣẹ́ ìyanu àánú nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yí ọ wípé àkókò tìrẹ ti dé gbogbo òkè tó wà ní ìgbésí ayé rẹ wọn ó pòórá lórúkọ Jésù ohunkóhun tí ìbàjẹ́ ike tí ó dàbí òkè tó ṣù sí ọ lẹ́yìn a ó mú wọn kúrò gẹ̀gẹ́ ọrùn ni a ó mú wọn kúrò jẹjẹrẹ ni tó ń jẹ inú rẹ a ó mú wọn kúrò ìbàjẹ́ ọgbẹ́ inú nínú ìfun a ó mú wọn kúrò bí ó sì jẹ́ ìfọ́tí ìfọ́jú ìyadi ìdítí ìyarọ ikọ́fe arúmọléegun a ó mú wọn kúrò lórúkọ Jésù dìde kí o bẹ̀rẹ̀ sí ní gbàdúrà kí o sọ fún Ọlọ́run wípé gbogbo òkè tí ó wà ní ìgbésí ayé rẹ àìsàn kò gbóògùn tí ó wà ní ìgbésí ayé rẹ ègún àjogúnbá tó wà ní ìgbésí ayé rẹ àti ohun tí ó ti wà níbẹ̀ tí ó ti gbàdúrà tí ó ti gbà àwẹ̀ fún ọjọ́ pípẹ́ ṣùgbọ́n tí ó wà níbẹ̀ wípé ní àṣáálẹ̀ yìí a ó mú gbogbo wọn kúrò pátápátá iṣẹ́ àánú ni o iṣẹ́ ìyanu àánú ni kìí ṣe wípé o lẹ́tọ̀ọ́ sí kìí ṣe wípé o pé kìí ṣe wípé o lóhun kan tó fi lè já láńká tó níwájú olúwa wípé nítorí èyí nìṣe fún mi iṣẹ́ ìyanu àánú Ọlọ́run ni iṣẹ́ ìyanu àánú láti ọ̀dọ̀ Ọlọ́run wa òkè rẹ yóò ṣídì wàhálà rẹ yóò dópin àìsàn yóò kúrò a ó tu ọ sílẹ̀ a ó mú ọ láradá a ó da ọ ní ìdè múra sílẹ̀ iṣẹ́ ìyanu ti dé múra sílẹ̀ àánú Ọlọ́run pọ̀ múra sílẹ̀ kò sí kò ṣeé ṣe pẹ̀lú Ọlọ́run wa múra sílẹ̀ gbogbo àìsàn gbogbo ìṣòro gbogbo wàhálà tó dàbí òkè ni Ọlọ́run yóò mú kúrò
0: gba Ọlọ́run gbọ́ bí o bá lè gbàgbọ́ ohun gbogbo ni ṣíṣe fún ẹni tí o bá gbàgbọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé ṣídì kí o sì bọ́ sínú òkun tí kò bá ṣiyè méjì lé ọkàn rẹ̀ ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe yóò sì rí bẹ́ẹ̀ fún un

0: Ni oruko Jesu Kristi Oluwa wa.
1: Mo fẹ́ kí o rántí wípé àṣálẹ̀ òní ni àṣálẹ̀ ọjọ́ tí ó kẹ́yìn. Ó sì dá mi lójú wípé Ọlọ́run fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àìníye àìlóǹkà iṣẹ́ ìyanu. Ṣé o jẹ́ ọ̀kan lára àwọn olóríire tí yóò gba iṣẹ́ ìyanu kí o tó lọ? Nítorí wípé ọjọ́ alẹ́ tí ó kẹ́yìn yìí Ọlọ́run fẹ́ ṣe ìyanu ní ìgbésí ayé rẹ. Kí o sì mọ̀ wípé ohun tí ó ti dúró síbẹ̀ gẹ́gẹ́ bí òkè ní àṣálẹ̀ yìí ni Olúwa fẹ́ mú gbogbo rẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Nítorí bẹ́ẹ̀ tẹ́tí sílẹ̀, bí o bá ní ohunkóhun bí gẹ̀gẹ̀ lọ́rùn, bí ìpakè, bí ike, bí oyún ìju, tàbí ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wú sí àgọ́ ara rẹ, àwọn wọ̀nyí ni a fẹ́ gbàdúrà fún nísinsìnyí. Ohunkóhun tí ó bá wú sí ara rẹ, gẹ̀gẹ̀ ni, ìpakè ni, ike ni, oyún ìju, ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wú lé ara rẹ, ó gbé ọwọ́ sókè, ó sì fi ọwọ́ kan lé ibi tí ó wú yìí, kí a gbàdúrà kí òkè yìí tí ó wà ní ìgbésí ayé rẹ kí ó lè ṣí. Mo retí ọwọ́ rẹ lókè. Bí o bá ní ohun tí a sọ yìí, bí a bá ti gbàdúrà tán, ni o ní láti yẹ ara rẹ wò lórí ohun tí a fẹ́ gbàdúrà sí. O sì rí i wípé òkè ti ṣídìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, alágbára, atóbi jù, ẹlẹ́dàá, a dúpẹ́ wípé ẹ ti fi wá lọ́kàn balẹ̀ wípé bí a bá sọ fún òkè wípé kí ó ṣídìí, tí kò sí iyè méjì kan lọ́kàn wa, tí a sì gbàgbọ́ wípé ohun tí a sọ yóò ṣe, yóò rí bẹ́ẹ̀ fún wa. Ǹjẹ́ nítorí náà mo wá lórúkọ Jésù tẹ́ ti fi fún wa nínú agbára ẹ̀jẹ̀ Jésù àti pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ àti ìfàmì oríyàn yín. Nítorí náà ni a ṣe ń gbàdúrà wípé gbogbo òkè tí ó wú sí ara àwọn ènìyàn wọ̀nyí, ẹ kúrò lórúkọ Jésù. Ìwọ ike tí ó fi ẹ̀yìn ẹni yìí ṣe ibùgbé, mo pàṣẹ jáde lórúkọ Jésù. Gẹ̀gẹ̀ ọrùn tí ó wà ńbẹ̀ fún ọjọ́ pípẹ́, mo pàṣẹ fún yín ẹ jáde lórúkọ Jésù. Ìpákè tí ó wà ní abẹ́ inú, mo pàṣẹ nísinsìnyí wípé gẹ́gẹ́ bí òkè ẹ ṣídìí lórúkọ Jésù. Ẹsẹ̀ wíwú, ara wíwú, ikùn wíwú, mo pàṣẹ ẹ kúrò lórúkọ Jésù. Ọlọ́run aláàánú, alágbára, ẹ fi ọwọ́ kan gbogbo àwọn ènìyàn wọ̀nyí pẹ̀lú gbogbo àìsàn tí ó jẹ́ kí ara wọn wú, àti ìrora tí ó jẹ́ kí ara wọn wú, àti gbogbo àrùn wọ̀nyí, ẹ lé wọn jáde lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Nísinsìnyí, àwọn tí a gbàdúrà fún yìí, ẹ yẹ ara yín wò. Bí o bá sì ti rí i wípé bí ìpákè ni, tàbí ohun mìíràn, tàbí oyún ìju, tàbí ike, tàbí gẹ̀gẹ̀, tàbí ara wíwú, o rí wípé o ti kúrò, o yin Ọlọ́run lógo, a ó sì yọ̀ pẹ̀lú rẹ kí a tó máa tẹ̀síwájú nísinsìnyí.

ibikibi ti o ba wa ki o ma jade bo ori wi pe bi a se gbadura tan nkan ti o wu si onikun nkan ti o wu si olorun e ti o wu si olese ati e ti o wu si olabe ori wi pe o ti kuro olorun ti si oke re nidi ma bo ni gbongan keje gbongan keje e je ki awon asona wa ki won ki o dari won an reti yin o ibikibi ti o ba wa yara re wo ori wi pe olorun ti se fun o o ti mo oke re o ti si nidi ma jade bo yara re wo ise iyanu anu ni ki se wi pe boya nikan kan leto si o to abi o ye ti re ni ma jade bo an reti yin se ayewo ohun ti olorun mu kuro gbogbo oke ni yo sidi nisisin bi won ti n jade bo a fe gbadura fun awon ti o ni arun miran ninu ara bi o ba ti n gbo eyi ti o jo tire ki o ma nawo soke arun bi ete arun bi ogbe inu tabi jejere ti won pe ni cancer tabi egbo ojo pipe osa ninu tabi lara iko jedo jedo tuberculosis iko fe arun atogbe bi o ba je awon kan wonyi tabi ohun ti o jo won le o je tire ti o ti ru kaakiri fun ojo pipe idande ti de nitori ise iyanu anu yóò tẹ ọ lọwọ lórúkọ jésù ẹdíjú kí a gbàdúrà àwọn wọnyí tí ó ní àrùn tí a kà sílẹ wọnyí tàbí ohun tí ó jọ wọn ẹtẹ ni tàbí ọgbẹ inú tàbí cancer tàbí egbò ọjọ pípẹ ulcer tàbí ikọ jẹdọjẹdọ ikọ fe àrùn àtọgbẹ bí o bá ní àrùn tí ó jọ àwọn wọnyí yọ ọwọ rẹ sókè lẹsẹkẹsẹ bí a bá ti gbàdúrà tán ni kí o yí ara rẹ wò nítorí wípé iṣẹ ìyanu tirẹ ó ń dúró de ọ ọlọrun aláàánú a dúpẹ wípé alágbára ni yín ẹ kì í bá tì kò sí ohun tó ṣòro fún yín láti ṣe nítorí bẹẹ ni a fi ń gbàdúrà fún àwọn wọnyí gbogbo àrùn tó wà lára wọn ẹ lé wọn jáde lórúkọ jésù ìwọ àrùn ẹtẹ mo pa á láṣẹ jáde lórúkọ jésù gbogbo ọwọ tó ti re ọwọ tó ti gé àti ẹsẹ tó ti re tó ti gé mo pàṣẹ wípé kí ọlọrun ẹlẹdàá kí ó dá àwọn ẹyà ara tí ó ti sọnù tí ó ti re sọnù kí ó dá wọn padà lórúkọ jésù gbogbo kòkòrò tó ń jẹ àgọ ara rẹ àpàwọrun amú wọn kúrò gba ìwòsàn lórúkọ jésù gbogbo ọgbẹ inú a ń gbàdúrà wípé kí ìwòsàn kí ó dé lórúkọ jésù àrùn jẹjẹrẹ cancer àpá aláṣẹ ẹ jáde lórúkọ jésù àti egbò ọjọ pípẹ yálà lójú ara tàbí nínú ẹdọ ẹ gba ìwòsàn lórúkọ jésù ikọ jẹdọjẹdọ ikọ fe àpá aláṣẹ wípé kí ẹ kúrò lórúkọ jésù kí ìwòsàn tó tọ́ ìwòsàn tí ó dúró pẹ́ títí kí ó wá nísinsìnyí sí àgọ́ ara yín lórúkọ jésù ìwọ àrùn àìsàn àtọ̀gbẹ jáde lórúkọ jésù gbogbo àwọn àrùn mìíràn tí ó farajọ àwọn wọ̀nyí tí ó ń dá wọn lóró tí ó mú owó tí ó ń kówó wọn lọ ọlọ́run aláàánú alágbára ẹ wò wọ́n sàn lórúkọ jésù ẹ ti sọ fún wa wípé bí a bá sọ fún òkè wípé kó ṣídì ó ní láti ṣídì a gbàgbọ́ wípé ẹ ti ṣe a gbàgbọ́ wípé ẹ ti dáhùn àdúrà wa lórúkọ jésù kristi olúwa wa àmì.
yẹ ara rẹ wo. Ibikíbi tí o bá wà yẹ ara rẹ wo. Iṣẹ́ ìyanu Ọlọ́run ti tẹ̀ ọ́ lọ́wọ́. Bí o bá ti rí iṣẹ́ ìyanu yìí, wípé o ti farahàn nínú ara rẹ, kí o máa jáde bọ̀.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún un wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀ Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí ègún ìdílé, bí o bá ní ègún àìlè rọ́kọ fẹ́, àìlè ráyà fẹ́, àìrọ́mọbí tí a ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí ègún tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú kúrò. Dìjí ó kí a gbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára a tóbi jù. A dúpẹ́ wípé agbára yín ò lópin. Agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Ǹjẹ́ a gbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́ ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Ègún ìdílé ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Ègún ká má rọkọ fẹ́, ká má rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín.

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andro de o.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Deuteronomy, Ori Ikerin, Njeni Isusin Yi, Israeli, Petisi Ilana Ati Dajo Ti Emi Nkoyin, Lati Shewan Ke Enki Ole Ye, Kesi Loigba Ile Na, Ti Oluwa Olora Won Baba Yin Fi Fun Yin, Eko Gbodo Fi Kun Oro Na Ti Mo Pa Lase Fun Yin, Pe Eni Eyin Ko Gbodo Bukuro Ninu Re, Ke Enki Ole Pa Ofin Oluwa Olorun Yin Mo, Ti Mo Pa Lase Fun Yin. Oju yin ti ri ohun ti Oluwa se nitori Balipeori nitori pe gbogbo awon okunrin ti o tele Balipeori leyin Oluwa Olorun re ti run won kuro laarin re sugbon eyin ti o faramo Oluwa Olorun yin gbogbo yin be laaye ni oni wo emi ti ko yin ni ilana ati idajo bi Oluwa Olorun mi ti pase fun mi pe ki eyin ki o le ma se be ni ile na nibi ti eyin n lo lati gba nitori na e pa won mo ki e si ma se won nitori pe eyi ni ogbon yin ati oye yin ni oju awon orilede ti yo gbo gbogbo ilana wonyi ti yo si wipe ologbon ati amoye eniyan ni toto ni orilede nla yi nitori orilede nla wo ni o wa ti o ni olorun sumo won to bi oluwa olorun wa ti ri ninu gbogbo ti awa kete si ati orilede nla wo ni o si wa ti o ni ilana ati idajo ti se ododo to bi gbogbo ofin yi ti mo fi si waju yin ni oni kikiki iwo ki o ma kiye sara re ki o si so okan re gidigidi ki iwo ki o ma ba gbagbe ohun ti oju re ti ri ati ki won ki o ma ba lo kuro ni aya re ni ojo aye re gbogbo sugbon ki iwo ki o ma fi won ko awon omo re ati awon omo omo re ni ojo ti iwo duro ni waju Oluwa Olorun re ni Horebu nigba ti Oluwa wi fun mi pe awon eniyan yi jo fun mi emi o si mu ogbo oro mi ki won ki o le ma ko ati beru mi ni ojo gbogbo ti won o wa lori ile ati ki won ki o le ma ko awon omo won eyin si sumo tosi e si duro ni sale oke ni oke na si jona de agbede meji orun pẹ̀lú òkùnkùn àti àwọ̀sánmọ̀ àti òkùnkùn biribiri. Olúwa sì sọ̀rọ̀ sí yín láti àárín iná náà wá. Ẹ̀yin gbọ́ ohun ọ̀rọ̀ náà ṣùgbọ́n ẹ kò rí àpẹẹrẹ kan. Kìkì ohun ni ẹ̀yin gbọ́. Ó sì sọ májẹ̀mú rẹ̀ fún yín tí ó pa láṣẹ fún yín láti ṣe. Àní òfin mẹ́wàá ni. Ó sì kọ wọ́n sára wà láòkúta méjì. Olúwa sì pàṣẹ fún mi ní ìgbà náà láti kọ yín ní ìlànà àti ìdájọ́ kí ẹ̀yin kí ó lè máa ṣe wọ́n ní ilẹ̀ náà níbi tí ẹ̀yin ń lọ láti gbà á. Nítorí náà kí ẹ̀yin kí o máa kíyè sára yín gidigidi nítorí pé ẹ̀yin kò rí àpẹẹrẹ kan ní ọjọ́ tí Olúwa bá yín sọ̀rọ̀ ní Horebu láti àárín iná wá. Kí ẹ̀yin kí o máa bá ara yín jẹ́ kí ẹ má sì lọ ṣe èrè gbígbẹ́ àpẹẹrẹ ohunkóhun àwòrán akọ tàbí abo àwòrán ẹran kẹran tí ń bẹ lórí ilẹ̀ àwòrán ẹyẹkẹyẹ tí ń fò ní ojú.

0: sí ọrun àwòrán oko ohun tí ń rákò lórí ilẹ̀ àwòrán ẹjakẹja tí ń bẹ nínú omi nísàlẹ̀ ilẹ̀ àti kí ìwọ kí o má bàa gbé ojú rẹ sókè ọrun nígbà tí ìwọ bá sì rí oòrùn àti òṣùpá àti ìràwọ̀ kí a má bàa sún ọ lọ ìbọ wọn kí o sì máa sìn wọn èyí tí olúwa ọlọ́run rẹ fi fún gbogbo orílẹ̀-èdè lábẹ́ ọ̀run gbogbo ṣùgbọ́n olúwa ti gbà yín ó sì mú yín láti ìlérú irin láti egypt jáde wá láti máa jẹ́ ènìyàn ní fún un bí ẹ̀yin ti rí ní òní yìí olúwa sì bínú sí mi nítorí yín ó sì búra pé èmi kì yóò gòkè jọ́dánì àti pé èmi kì yóò wọ inú ilẹ̀ rere ni tí olúwa ọlọ́run rẹ fi fún ọ ní ilẹ̀ ìní ṣùgbọ́n èmi ó kú ní ilẹ̀ yìí èmi kì yóò gòkè odò jọ́dánì ṣùgbọ́n ẹ̀yin ó gòkè ẹ̀yin ó sì gba ilẹ̀ rere náà ẹ máa ṣọ́ra yín kí ẹ̀yin má bàa gbàgbé májẹ̀mú olúwa ọlọ́run yín tí ó ti bá yín dá kí ẹ̀yin má bàa lọ ṣe èrè fífi fún ara yín tàbí àwòrán ohunkóhun tí olúwa ọlọ́run rẹ ti kọ̀ fún ọ nítorí olúwa ọlọ́run rẹ ajónirun iná ni ọlọ́run òwú nígbà tí ìwọ bá bí ọmọ àti ọmọ ọmọ tí ẹ bá sì pẹ́ ní ilẹ̀ náà tí ẹ sì bá ara yín jẹ́ tí ẹ sì ṣe èrè fífín tàbí àwòrán ohunkóhun tí ẹ sì ṣe èyí tí ó burú ní ojú olúwa ọlọ́run rẹ láti mú bínú mo pe ọ̀run àti ayé jẹ́rìí sí yín ní òní pé lọ́gán ni ẹ̀yin òrùn kúrò pátápátá ní ilẹ̀ náà níbi tí ẹ̀yin ń gòkè jọ́dánì lọ láti gbà á ẹ̀yin kì yóò lo ọjọ́ yín pẹ́ nínú rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin ó sì rùn pátápátá olúwa yóò sì tó yín ká nínú àwọn orílẹ̀-èdè díẹ̀ ni ẹ̀yin ó sì kù ní iye nínú àwọn orílẹ̀-èdè níbi tí olúwa yóò darí yín sí níbẹ̀ ni ẹ̀yin ó sì máa sin òrìṣà iṣẹ́ ọwọ́ ènìyàn igi àti òkúta tí kò ríran tí kò sì gbọ́rùn tí kò jẹun tí kò sì gbóòórùn ṣùgbọ́n bí ìwọ bá wá olúwa ọlọ́run rẹ láti ibẹ̀ lọ ìwọ ò rí bí ìwọ bá fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ wá nígbà tí ìwọ bá ń bẹ nínú ìpọ́njú tí nǹkan gbogbo wọ̀nyí bá sì bá ọ níkẹyìn ọjọ́ bí ìwọ bá yí padà sí olúwa ọlọ́run rẹ tí ìwọ bá sì gba ohun rẹ gbọ́ nítorí pé ọlọ́run aláàánú ni olúwa ọlọ́run rẹ òun kì yóò kọ́ ọ sílẹ̀ bẹ́ẹ̀ ni kì yóò rán ọ bẹ́ẹ̀ ni kì yóò gbàgbé májẹ̀mú àwọn bàbá rẹ tí ó ti búra fún wọn ǹjẹ́ béèrè ní ìsinsìnyí ní ti ọjọ́ ìgbàanì tí ó ti ń bẹ ṣáájú rẹ láti ọjọ́ tí ọlọ́run ti dá ènìyàn sórí ilẹ̀ kí o sì béèrè láti ìhà ọ̀run kìíní dé ìhà kejì bí irú nǹkan bí ohun láyé wà rí tàbí bí agbúrò irú rẹ̀ rí àwọn ènìyàn kan á gbọ́ ohun ọlọ́run rí kí ó máa bá wọn sọ̀rọ̀ láti àárín iná wá bí ìwọ ti gbọ́ tí ó sì wà láàyè tàbí ọlọ́run á dá ọ̀wù rí láti lọ mú orílẹ̀-èdè kan fún ara rẹ̀ láti àárín orílẹ̀-èdè mìíràn wá nípa ìdánwò nípa àmì àti nípa iṣẹ́ ìyanu àti nípa ogun àti nípa owó agbára àti nípa nínà apá àti nípa ẹ̀rù ńlá gẹ́gẹ́ bí gbogbo èyí tí olúwa ọlọ́run yín ṣe fún yín ní egypt ní ojú yín ìwọ ni a fi hàn kí ìwọ kí o lè mọ̀ pé olúwa òní ọlọ́run kò sí ẹlòmíràn lẹ́yìn rẹ̀ ó mú ọgbọ́n ohun rẹ̀ láti ọ̀run wá kí o lè kọ́ ọ àti lórí ilẹ̀ ayé ó fi iná ńlá hàn ọ́ ìwọ sì gbọ́ ọ̀rọ̀ rẹ̀ láti àárín iná wá àti nítorí tí ó fẹ́ àwọn bàbá rẹ nítorí náà ni ó ṣe yan irú ọmọ wọn lẹ́yìn wọn ó sì fi agbára ńlá rẹ̀ mú ọ láti egypt jáde wá ní ojú rẹ̀ láti lé àwọn orílẹ̀-èdè jáde kúrò níwájú rẹ tí ó tóbi tí ó sì lágbára jù ọ lọ láti mú ọ wọlé láti fi ilẹ̀ wọn fún ọ ní ìní bí ó ti rí ní òní yìí nítorí náà kí ìwọ kí o mọ̀ ní òní kí o sì rò ní ọkàn rẹ pé olúwa òní ọlọ́run lókè ọ̀run àti lórí ilẹ̀ nísàlẹ̀ kò sí ẹlòmíràn nítorí náà kí ìwọ kí o pa ìlànà rẹ mọ́ àti òfin rẹ tí mo pa láṣẹ fún ọ ní òní yìí kí ó lè dára fún ọ àti fún àwọn ọmọ rẹ lẹ́yìn rẹ àti kí ìwọ kí o lè mú ọjọ́ rẹ pẹ́ lórí ilẹ̀ tí olúwa ọlọ́run rẹ fi fún ọ láéláé nígbà náà ni mose ya ìlú mẹ́ta sọ́tọ̀ ní ìhà ẹ̀bá jọ́dánì sí ìhà ìlà ọ̀run kí apànìyàn kí o lè máa sá síbẹ̀ tí ó bá ṣe ẹnì kejì rẹ̀ pa tí kò sì kórìíra rẹ̀ nígbà àtijọ́ rí àti pé bí ó bá sá sí ọ̀kan nínú ìlú wọ̀nyí kí o lè là beseri ní ijù ní ilẹ̀ pẹ̀tẹ́lẹ̀ ti àwọn ọmọ ríúbẹ́nì àti ramotu ní gileadi ti àwọn ọmọ gadi àti golani ní bashani ti àwọn ọmọ manase èyí ni òfin náà tí mose fi lélẹ̀ níwájú àwọn ọmọ israeli wọ̀nyí ni ẹ̀rí àti ìlànà àti ìdájọ́ tí mose fi lélẹ̀ fún àwọn ọmọ israeli lẹ́yìn ìgbà tí wọ́n ti egypt jáde wá ní àìbá jọ́dánì ní àfonífojì tí ó kọjú sí betipeori ní ilẹ̀ sihoni ọba àwọn ọmọ amori tí ń gbé heshboni ẹni tí mose àti àwọn ọmọ israeli kọlù lẹ́yìn ìgbà tí wọ́n ti egypt jáde wá wọ́n sì gba ilẹ̀ rẹ̀ àti ilẹ̀ ogu ọba bashani àwọn ọba amori méjèèjì ti ń bẹ ní àìbá jọ́dánì sí ìhà ìlà oòrùn láti aroeri lọ tí ń bẹ létí àfonífojì anoni ànídé òkè sioni tí í ṣe hamoni àti gbogbo pẹ̀tẹ́lẹ̀ ni ní ìhà ìbá jọ́dánì ní ìhà ìlà oòrùn ànídé òkun pẹ̀tẹ́lẹ̀ ni nísàlẹ̀ àwọn orísun pisga.
1: Ẹjẹ́ kí a gbàdúrà. Bàbá àti ń bẹ lé ọ̀ràn adúpẹ́ wó pé a tún péjọpọ̀ lónìí láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín. À ń bẹ̀bẹ̀ fún ẹ̀mí mímọ́ wípé yóò ṣe wà lójú, yóò mí sí wa, yóò fi ọ̀rọ̀ ọ̀run, yóò fi sínú ọkàn wa, yóò sì jẹ́ kí ohun tí a ń kà kí ó yé wa, yóò fún wa ní agbára ti ẹ̀mí láti ṣe àwọn ohun tó yẹ kí a ṣe, kí a ba lè jẹ́ olùgbọ́ràn sí àwọn ohun tí a ń kọ́. Ẹ ràn wá lọ́wọ́ kí àwọn ọ̀rọ̀ tí a ń kọ́ wọ̀nyí kí ó lè ṣe oore, tí ó wúwo, tí ó sì pọ̀ jọjọ ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a kí ẹnì kọ̀ọ̀kan wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì wa. Fún àwọn tí wọ́n wá ní ìgbà àkọ́kọ́, a fẹ́ kí ó yé wa wípé nínú ìwé Hébrù, Epístélì ti Pọ́ọ̀lù sí àwọn ará Hébrù ni a ti ń kẹ́kọ̀ọ́. Lónìí ni a sì fẹ́ mú ẹ̀kọ́ wá sí ìparí bí a ti ń kà á nínú orí ìkẹtàlá, ẹsẹ̀ ìkejìlélógún títí dé ìkẹẹ̀dọ́gbọ̀n. Ní báyìí, ohun tí a ń kà tí a sì ń kẹ́kọ̀ọ́ lónìí, wọ́n jẹ́ àwọn ẹsẹ̀ tí ó kẹ́yìn nínú Epístélì sí àwọn ará Hébrù. Èyí jẹ́ ipa tàbí ègé ọ̀rọ̀ kan tí àwọn Kìrìsìtẹ́nì tàbí àwọn oníwàásù mìíràn tí wọ́n máa ń kà, tí wọ́n sì máa ń bójú fò dá, nítorí wípé wọ́n rò wípé ó jẹ́ àfikún. Ó dàbí ìgbà tí wọ́n rò wípé kò ṣe pàtàkì púpọ̀, ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé ohun tí àwọn ènìyàn wọ̀nyí ń bójú fò dá, tí wọ́n ń kà láì ní àròjinlẹ̀ tàbí tí wọ́n ń kà láì wo ohun tí ẹ̀mí Ọlọ́run fẹ́ kọ́ wọn, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Nítorí ìwé mímọ́ jẹ́ kí ó yé wa wípé gbogbo ìwé mímọ́, ìbáṣe ìbẹ̀rẹ̀ tàbí àárín tàbí òpin, ìbáṣe ọ̀rọ̀ kan tàbí gbólóhùn kan, ó jẹ́ kí ó yé wa wípé gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí Ọlọ́run, tí ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwé, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Nítorí náà, bí gbogbo ẹ̀yà ara wa, bí ó ṣe jẹ́ pàtàkì títí dé èékánná wa àti irun orí wa, bẹ́ẹ̀ ni ó yẹ kó yé wa wípé gbogbo ọ̀rọ̀ Ọlọ́run níkọ̀ọ̀kan ni ó jẹ́ pàtàkì. Nítorí náà, kò yẹ kí a bójú fo ohunkóhun, nítorí Jésù pàápàá sọ fún wa wípé kíkínní nínú ọ̀rọ̀ Ọlọ́run kì yóò lọ láìṣẹ. Èyí ni a fi ń kà á nísinsìnyí láti ẹsẹ̀ ìkejìlélógún, kí o máa fi ojú bá a lọ bí a ti ń kà á. Èmi sì ń bẹ̀ yín ara, ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi, nítorí ìwé kúkúrú ni mo kọ sí yín. Èmi gbọ́, èmi mọ̀, ẹ mọ̀ pé a dá Timotiu, arákùnrin wa sílẹ̀, bí o bá tètè dé, èmi pẹ̀lú rẹ̀ yóò rí yín. Ẹ kí gbogbo àwọn tí ń ṣe olórí yín àti gbogbo àwọn ènìyàn mímọ́, àwọn tí ó ti Ítálì wá kí yín, kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín. Àmì. Níhìn-ín ni a ti ka àwọn ọ̀rọ̀ kúkúrú yìí. Bí ó bá jẹ́ pé irú ọ̀rọ̀ báyìí ni ẹnì kọ̀ọ̀kan wá kà lóòrọ̀ nígbà tí a bá ń ṣe àkókò ìdákẹ́jẹ́ wa, ó ṣe é ṣe kí a rò wípé kò sí ẹ̀kọ́ kan tàbí ohun kan tí a lè múlò nínú ohun tí à ń kà. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé ọ̀rọ̀ Ọlọ́run jinlẹ̀ púpọ̀. A sì sọ fún wa wípé àwọn ohun tí à ń kà wọ̀nyí, bí a bá gba ẹ̀mí Ọlọ́run láàyè láti ṣe wa lójú, láti túmọ̀ rẹ̀ fún wa, a ó rí wípé ọ̀pọ̀ ẹ̀kọ́ ló wà nínú ohun tí a ti kà sílẹ̀ wọ̀nyí. Fún àwọn olùkà tàbí àwọn olùgbọ́, ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì ni ó ń sọ fún wa wípé kí wọn kí ó gbọ́ràn sí ọ̀rọ̀ ìyànjú tí wọ́n ti gbọ́, wípé bí a bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run, kí a ní etí ìgbọ́ àti àyè àgbàṣe láti ní ọkàn tí ó múra tán láti ṣe ohun gbogbo tí ó yẹ kí a ṣe. Nítorí kí ni Apọ́stẹ́lì tí ó ṣe ń sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀, tí ó ń sọ fún wa wípé èmi ń bẹ̀ yín ara, ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi. Ohun tí ó ṣe ń sọ fún ọ ni wípé òun pẹ̀lú mọ̀ dájú ṣáká wípé ní ìkẹyìn ọjọ́ tí a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ni yóò kọ ẹ̀kọ́ tí ó yè kooro sílẹ̀, wọn ó máa wá ìtàn asán káàkiri nítorí pé wọn kò ní ìfẹ́ òtítọ́. Èyí ni a fi ń gba àwọn Kìrìsìtẹ́nì ní ìyànjú wípé wọ́n ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run sí ọkàn wọn, kí wọn kí ó má ṣe gba ẹ̀tàn ẹ̀ṣẹ̀, tabi emi tin sakoso iran ti a wa ninu re yi emi igbeyin aye lati mu won padanu awon ore ofe ati eko ejinle ti o wa ninu oro olorun lehin na ni o wa so fun wi pe oni ireje lati to won wa pelu timotheus nitori pe timotheus ti a ko nipa re nihi o ti wa ninu tubu nitori ninu bini si oro olorun ati si iranse re sugbon nisisiyi ati da sile o si nfe lati wa si odo awon ara yeberu bi o ti kowe sowo ranse si won ki o ba le gba won ni iyanju ki o si le mu won lokan le e je ki ye wa wi pe bi o ti le je pe o ti pari kiko iwe tabi episteli si awon ara yeberu ise iranse ko dopin nitori be ni nipa yi ni atun so fun awa na pelu pe bi o ti le je pe an fi opin tabi ipari si on ti an keko ninu yeberu sugbon eyi ko so wi pe idapo wa tabi ikeko wa tabi igboran wa si oro olorun wi pe o ti pari lagbara olorun ni ose to nbo a o ma bere iwe miran ninu majemo titun loni bi a tin wo oro iyanju ti o keyin ati ore ofe eyi ti a ti ka si ti igbo wa a o pin eko wa si ona meta ikini oro iyanju oro iyanju ikeji oro imulokanle fun osise ti o nilo re iketa ni oro ikini kaabo si opin oro ikini kaabo si opin ki a wo ni ikokan ikini oro iyanju ki a tun ka ese ikeji le logun ti a ti ka lekan oni emi nbe yin ara egba oro iyanju mi nitori iwe kukuru ni mo ko si yin nihi ni Paul ni o lo ede kan o lo ede yi wo pe ohun ti o nko si won o pe ni oro iyanju nje kini Paul apostle kini o pe ni oro iyanju nihi ohun ti a pe ni oro iyanju nihi ni ohun ti o ti ko si won lati ori kini titi de ese titi de ori iketala sugbon gege bi akeko bibeli afẹ ki o ye wa wi pe eyi ki se igba akoko ti a o lo gbolohun ti a pe ni oro iyanju bi a ba wo ise awon aposteli ori iketala lati ese ikedogun ati leyin kika iwe ofin ati iwe awon woli awon olori sinagogu ranse si won pe ara bi eyin ba ni oro iyanju kan fun awon eniyan eso ni ese ikerindinlogun Paul si dide duro o si jowo si won o ni eyin eniyan Israeli ati eyin ti o beru Olorun e fi eti sile bi o ba ti fi okan si ese meji ti a ka yi o ri wi pe won wa ninu ile isin ti won ti won ma nse ni sinagogu bi o ti je asa awon Jew nigba ti won ti ka iwe ofin lati won yan ese kan tabi ori kan ninu Genesis titi de Deuteronomy won sika awon iwe woli won so fun wa boya Jeremiah ni boya Isaiah ni boya Hosea ni sugbon nigba ti won ti ka ori kan ninu iwe ofin ati iwe woli ni won wa so fun awon Paul we pe bi won ba ni oro iyanju kan oro Olorun lati odo Olorun wa si awon eniyan won yi kiyan ki o dide duro ki won ki o le so e je ki o ye wa wi pe ohun ti a n pe ni oro iyanju ni oro Olorun lati sini leti oro Olorun lati kilo fun ni oro Olorun lati gbani ni iyanju oro Olorun lati je ki ona imole irere ki o ye eni kookan eyi ni a fi n pada sinu Hebrews ori ketala ese ikejilelogun emi si n be yin ara ari wi pe nihi eyi ti iba fi lo agbara tabi ase aposteli o n parowa si won o n be won wi pe ki won ki o fun oro Olorun laaye ninu okan won o si so wi pe emi n be yin ara eyi ki se igba akoko ti Paul aposteli ti yo lo ede yi ara ninu Hebrews ori keta ese ikini ni o ti so fun wa awon ti a n pe ni ara iba je arakunrin tabi arabirin a n pe awon wonyi ni ara ninu Olowa ninu Hebrews ori keta ese ikini yo so wepe nitori na eyin ara mimo alabapin ipe orun gbolohun ti a ka yi o je ki a mo awon ti a n pe ni ara o ma n je asise laarin wa bi a ba ri enikan ti o n wa si ile isin a ma n pe ni arakunrin tabi arabirin laimo wepe o ni awon nkan amuye ti eni kokan wa ti ani lati ninu igbesi aye wa ki a to le di ara ninu Oluwa ikini o ye ki a mo we pe gbogbo eni ti a bi ninu obirin elese patagba ni sugbon nigba ti a ba jewo ise wa ti a ko sile ti a gba Jesu Kristi gbo ti o ku fun wa ti o we ise wa nu ti a so wa di eni oto eni mimo ti a so wa di eni ailese nitori wipe ati ko ise wa kuro o so wipe adi ara mimo ese ti kuro ibaje ti kuro irikunrin ti kuro lese wa ati di omo olorun aje okan ninu awon ebi olorun eyi ni ara o wa so wipe alabapin ipe orun awon ti a pe lati ipe odo agutan ipe olorun fun ara re ti o npe won sinu igbala sinu agbo awon onigbagbo eyi ni awon ara eyi ni Paul apostle lo fi so fun wipe emi nbe yin ara o fe ki won ki o mo we pe bi a ba je arakunrin bi a ba je arabirin oro olorun o wa fun awon omo olorun oro olorun o wa fun ebi olorun oro olorun o wa fun awon ti won tele Jesu Kristi leyin bi o ba je omo olorun bi o ba je ebi olorun bi a ba ti wo ese renu ti a si ti so di otun ti o je ara mimo o si je alabapin ninu ipe orun o ye ki o mo we pe oro iyanju ti Paul ti o ti so fun awon ara Ebero o wa fun o wa fun mi o so fun aninu ese iwe pe emi si nbe yin ara egbo egba oro iyanju mi kini se ti o fi nbe won we pe ki won ki o gba oro iyanju ohun nitori pe ati di orun o so po mo igboran si oro olorun nitori pe ati ni idapo pelu olorun o so po mo ki a gbo ki a gba ki a gbe yewo ki a mo we pe nkan yi o se dandan fun enikokan wa ki a si gboran si nkan won yi nje kini okunrin yi apostle yi kini o npe ni oro iyanju bi a ba wo lati ibere a o ri awon ase awon ilana ti o ti fun won lesese awon ti won ki o ye ki won ki o se awon nkan won yi ni o npe wa si iran ti won wi pe lati ori kini ori keji ori keta titi de ori ketala ni o ti fun ni ase ase ti o fi ese won le ona toro ti o lo si iye ni pekun o si so fun wi pe bi ki ba se wi pe won gba awon ase ati ilana won yi won ni le ri olorun ni ikeyin e ni o fi n paro wa si won wi pe ki won ki o jo ki won ki o ma ba je ki ise iranse ohun ki o je lasan lori won ati igbagbo ti won ki o ma ba je lasan oni nitori be won ni lati gba won ni lati gbo won ni lati gboran si oro iyanju ti o so fun wa e je ki a wo die ninu awon oro iyanju won yi ninu Hebrew ori keji ori keji ese ikini Hebrew ori keji ese ikini nitori na o ye ti awa omo olorun awa ti a ti gbo ipe emi awa ti a ti gboran si ipe naa awa ti a ti wo inu ijoba olorun awa ti a ti pa ise wa re o ni o ye ki awa ki a ma fi iye si gidigidi si ohun won ni ti awa ti gbo ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan o nso fun a wi pe ijinja afefe nfe awon nkan aye won fe gba wa lo kuro ninu oro olorun o ni nitori be ki a di mu ki a ma je ki iji ti o nja tabi afefe ti nfe ki o gba wa lo kuro ninu awon oro ti a ti gbo ninu ori keta ese ikejila ati ese iketala o ni e kiyesara ara se ori nihin wi pe awon omo olorun ni o ma soro ni ori keji ti a ti ka o ni awa o ye ki a ma fi iye gidigidi si ohun ti a n gbo o ye ki a mo wi pe awa ti a je omo olorun a yato si awon ti o wa ninu aye nihin ni o so wi pe ara e kiyesara ki okan buburu ti aigbagbo ki o ma se wa ninu enikeni yin ni ni lo kuro lodo olorun alaye bi a ba so wi pe enikan lo kuro nibi kan o je wi pe o ti wa nibe tele tele iyin so fun a wi pe nigba ti a ba ti di omo olorun bi a ba ti ni igbala o sese lati peyinda o sese lati subu kuro ninu ore ofe sugbon o n ki won ni lo wi pe ki won ki o kiyesara ki okan buburu ti aigbagbo ki o ma se wo inu won lati mu won kuro ni ni lo kuro lodo olorun alaye ni ese iketala sugbon e ma gba ara yin ni iyanju le ojojumo niwon igba ti a ba n pe le oni ki a ma ba se okan enikeni ninu yin le nipa etan ese eyi ni o fi ran won leti wo pe opolopo oro iyanju ni ohun ti so fun o opolopo oro isiri oro ti muni lokanle ni ohun tin so fun won lati ibere episteli yi o si so fun won wipe ohun be won nisisin yi nigba ti o de ipari episteli wipe ki won ki o gba oro eyanju ti ohun ti ko si won ninu ori kerin ese ikini tori na e je ki a beru ki bi ati fi ileri ati wo inu isimi re sile fun wa ki enikeni ninu yin ki o ma ba dabi eni pe o ti kuna re bi ki ba se we pe o sese lati kuro ninu ore ofe ti ki ba se we pe o sese lati padanu awon ti a ti ni nipa ore ofe olorun iba ma ti ma ki won nilo lera lera limode mo we pe ki a beru ki a sora ki a kiesara ki a ri wi pe a ko gba ohunkohun ninu aye tabi ohunkohun ninu irun ara wa ohunkohun ninu ebi wa ohunkohun ni adugbo wa lati fa wa kuro lodo olorun ninu ori kefa ese ikokanla awa si fe ki olukuluku yin ki o ma fi iru aisimi kana han fun ekun ireti titi de opin o ran won leti we pe ibere ki se onise we pe enikeni ti o ba fori titi de opin le ogbala oni nitori na ki eni kokan wa olukuluku yin ki o ma fi aisimi han aisimi ti awon elomiran ti won ti fi han ki a ri wi pe ani ekun rere ireti titi de opin ninu ese ikejila ki e ma se di oni lora sugbon alafarawe awon ti won ti ipa igbagbo ati suru jogun ileri ari awon kan won yi ti o nso fun won wi pe ki won ki o kun fun akitiyan tabi laala nipa ti emi ki won ri wi pe awon ohun ti won ti ni gege bi ore ofe olorun wi pe a ko gba sonu lowo won ninu ori kewa lati ese ikejile logun eje ki a fi otito okan sumo to si ni ekun igbagbo ki a si we okan wa mo kuro ninu eri okan buburu ki a si fi omi mimo we ara wa nu nihi ni o ti ran won leti we pe bi a ba ni eri okan ti o da wa lebi boya a ti se un kan sugbon ti a n bo mole ti o je wi pe emi olorun so fun wa lati se atunse sugbon ti a o se atunse ti a o mu awon nkan na wa si imole sugbon ti a n pa mora e ti a ba fi lanu lati so fun awon ti a se we pe jo mo se bayi tabi mo se tohun o ni ki a fi otito okan sumo to si bi a ba ni atunse ti a o ti se bi a ba ni ese ti a n bo mole bi a ba ni ohun miran ti a n se ni ikoko ti o je gege bi ife olorun ki ko ni le sese lati sumo to si pelu eri okan rere o ni ki a se sumo to si pelu ekun igbagbo ki se igbagbo kekere sugbon ekun igbagbo ki a si we okan wa nu kuro ninu eri okan boboro ki a si fi omi mimo we ara wa nu ninu ese ti o tele e je ki a di ijewo ireti wa mu sinsin lai siye meji o nso fun wa pe awon eko ti a ti ko awon ti a ti gba lati ibere nigba ti a ti gba olorun gbo ki a ri wi pe a di nkan wonyi mu sinsin nitori ikehin ojo lawa a si ri awon miran ti won ti sina lo si awon eko eke ninu ese ti o tele e je ki a ye ara wa wo lati ru ara wa si ife ati si ise rere ki a ma ma ko ipejo ara wa sile gege bi asa awon elomiran sugbon ki a ma gba ara wa niyanju pelu bi eyin ti ri pe ojo ni nsumo itile ojo wo lo nsumo itile ojo igbasoke awon eniyan mimo ojo ajinde ikeyin ojo ti Jesu Kristi yo fahan lati ko awon ayan fe lo oni bi ati pe ojo na nsumo itile nitori pe ojo igbala wa igbala ikeyin igbala ayeraye igbala asepe oni o sumo to si ju igba ti akoko gbagbo lo nitori eyi ni o se nso fun awe pe ohun ti o ye won ohun ti o ye ni kokan wa ni igboran si awon ohun ti a ti n gbo o ye ki awa ti a n keko bibeli ki o ye wa we pe iwe mimo o fi owo to nipon mu igboran awon onigbagbo Jesu Kristi ti le so fun wa ninu Luke ori kefa ese ikerin dini adota 46 Luke ori kefa ese ikerin dini a dota nihi ni o tin je ki oye wa jesu bi o bi awon won yi lero ni e si ti se ti eyin pe mi ni oluwa oluwa ti eyin ko se ohun ti mo wi e je ki oye wa we pe igboran se pataki we pe awon se eko bibeli yen o so we pe ati di eni igbala se ati gboran si oro olorun se ati ko ise wa sile se ati ronupo oda se ati gba Jesu Kristi bo gege bi oluwa ati olugbala wa bi o ba je be se ati n gbe igbesi aye otun bi ki ba se be Jesu n bi wa lere we pe e se ti a fi n pe ohun ni oluwa oluwa ti a o si se ohun ti o n fe ki a se ninu Samueli kini ori kedogun Samueli kini ori kedogun ni a ti n ka ese ikejilelogun apa keji ninu ese yi o ni kiyesi igboran san ju ebo lo ife ti sile si san ju ora agbo lo nitori be o ye ki o ye wa bi a ba n pe ara wa ni omo olorun bi awon elomiran ba si n ko wa ni ara arakunrin tabi arabirin ohun ti olorun ma n wo ninu igbesi aye wa lati so wepe ni toto ni aje omo ohun ati pe ni toto ni aje ebi olorun eyi ni wepe a n gboran si awon ohun ti a ti n gbo ninu Isaiah ori kini ese ikokandinlogun bi eyin ba fe ti e si gboran eyin o je ire ile naa nigbati a ba gbo oro olorun o ni bi a ba fe oro olorun naa bi a ba gba si okan wa bi a ba gbe oro yi yewo bi a ba mu lokukundun ti a si mo we pe oro yi se iyebiye oro ti o wa lati okan olorun wa si inu aye wa o ni be a ba fe oro na bi a ba si gboran si oro na o ni nigba na ni a o je ire ile na nigba na ni awon ileri olorun nigba na ni awon ohun ti emi yo le je ti enikokan wa ninu majemu titun lati nka nisinsin ninu ise awon aposteli ise awon aposteli ori karun eyi to nje ki o ye wa bi o se se pataki to lati ni igboran si oro olorun awon elomiran won ma nfe ki emi olorun ki o joba ki o gun wa ninu igbese aye won won ti le ma ngba ladura we pe awon fe kun fun emi mimo nje o mo we pe o je ohun ti o se pataki lati ni igboran si olorun bi o ba je pe ni toto lo nreti ki emi mo olorun ki o kun o ninu ise awon aposteli ori karun ese ikejilelogbon awon sile eleri nkan wonyi ati emi mimo pelu ti olorun fi fun awon ti o gbo tire bi a ko ba gboran si emi si oro olorun bi a ba dagunla si oro olorun bi a ba ko oro olorun ti a sa oro olorun ti a o gboran bi a ba so wepe a n wa emi emi kemi la o ri gba sugbon bi a ba je eni ti o ti di atunbi eni ti o je wepe a ti so di mimo eni ti o rin deede gege bi oro olorun eni ti o n gboran si oro olorun o n so fun a wepe ati emi mimo pelu ti olorun fi fun awon ti o n gbo tire adura mi ni wepe a o ni je eni ti n gbo ti n gbagbe a o je eni ti n gbo ti n gboran loruko jesu nisisiyi a n lo si ipa keji ninu eko wa ninu ebero a n ka lati ori iketala ese ikejilelogun le atika bi ati ri ti aposteli ti o so fun awe pe emi n beyin ara egba oro eyan ju mi nitori iwe kukuru ni mo ko si yin ohun ti o n pe ni iwe kukuru ni ohun ti o ti ko lati ori kini de ori iketala o seese ki eyi ki o ya o lenu tabi ki o se o ni kayefi iwe pe a se le so wipe ori kini titi de ese ti di ori ketala o je iwe kukuru ohun ti o je ki o so be ni wipe o n so nipa orun o n so nipa awon angeli o n so nipa jesu o n so nipa aroni o so nipa melkisedeki o so nipa awon majemu aye majemu lailai o so nipa majemu titun o so nipa ere anfani ti o wa fun awon eniyan mimo opolopo nkan ti o so wonyi bi ki ba se wepe o ge won kuru die die o n so wepe ibagba ohun ni opolopo iwe lati ko eyi ni o fi pe nkan wonyi ni iwe kokoro ti mo ko si yin nisisiyi a n wo ikeji oro imu lọkànle fún òṣìṣẹ́ tí ó nílò rẹ̀ ní ẹsẹ̀ ìkẹtàlélógún ẹ mọ̀ pé adá tìmọ́tíù arákùnrin wá sílẹ̀ bí ó bá tètè dé èmi pẹ̀lú rẹ̀ yóò rí yín ese kekere ti aka yi o je ki o ye wa ibasepo tabi idapo ti o wa laarin awon omo olorun omo olorun kokan ki dabi abata to ntakete bi eni wepe ko bodo ton o je ki o ye wa wipe ni toto ni